0: ìyẹn náà di dandan bẹ́ẹ̀ ni òdiri ni wà nàìjíríà tá a bá ṣe orí ẹ̀ náà máa fi sọ pé lọ́wọ́ bí máa sọ bí ẹ̀ san. Béèyàn bá ṣe rí dandan yóò kẹsàn rere. Tó bá sì jẹ́ ìdákejì náà ní kọ́ńtò náà kẹsàn rẹ̀. Bẹ́ẹ̀ni tó sì ò bá kó àwọn ọmọ rẹ̀ kó.
1: Èmi ni mo ju ẹ lọ, ìwọ lọ.
0: Torí ẹ̀ náà fi níbi kásá máa ṣe dáadáa nítorí èmi kan torí ọ̀la ni. Ọ̀la tí a sọ kì í sọ̀la tọ́la yìí o, ọ̀la tá a sọ tí ò ní tán ni.
1: Èmi ni mo ju ẹ lọ.
0: Ẹ̀rí àwọn ẹlòmíì wọ́n wà nínú ìṣòro kan wọ́n wọ̀ ọ́nà àbáyọ títí títí wọn ní rí. Wọ́n ṣàdúrà títí tí kò ní gbà. Wọ́n ṣe ìgbìyànjú títí títí ọlọ́run ní dé gbìyànjú ọ̀hún ládé. Ó ṣeéṣe kó jẹ́ yá ẹ̀sán ló ń tọ̀ ń jẹ ẹ̀yìn tẹ́yìn bá sì ń jẹ́ yẹn ẹ̀sán gbogbo ìgbìyànjú yẹn yóò máa sábà já sí pàbó ni. Torí ẹ̀ làwọn bàbá wa máa fi sọ pé ẹ̀sán kò gbóògùn. Ẹ ṣáàjẹ́ a ṣe dáadáa ẹjẹ́ a máa ṣe dáadáa tá a máa gbà yìí sí tí n ta bá ṣe la gbà bẹ́ẹ̀ ni. Ẹ kú ilé gbogbo ilé o. Àsìkò àjìyí apá àkókò yìí. Ọlọ́run akú wà pẹ̀lú gbogbo wa. Ẹni ni ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ògbólógbò ọdún 2026. Bí náà la tún bẹ̀rẹ̀ bí àná ìjọ ọ̀sà lọ náà ni. Torí ẹ̀ la fi ní ká máa ṣe dáadáa ká sì máa gbalẹ̀ sí tiẹ̀. Yóò dùn yóò dùn ọlọ́run sì gbàdúrà gbogbo wa. Akú àtìgbàdé gbà o, akú ọjọ́ méjì, akú ọjọ́ mẹ́ta torí tára bá rí ẹni tó bá tọ́jọ́ mẹ́ta ipò àti là kíra ẹni. Kí n tó máa wọnú ẹ̀mí bẹ́ẹ̀ ni kí n tó máa wọnú ẹ̀mí ẹ jẹ́ kí n mú láti àyín. Ǹjẹ́ kí n kí kábíyèsí Elédùmarè wọn ẹgbẹ́ tó ti ń bẹ bí abẹ́ máa wà tó ti wà bí ọba tí ó sì máa wà nígbà tí bẹbẹ ọba sí mọ́ ọba tí ò láfi ọba tí ò láfi jọ ọba tí ò lẹ́nìkejì ọba.

0: ǹjẹ́ ibà àwọn tó lọ gbélé ayé lọ́wọ́ àwọn àfa àwọn wòní àwọn aláṣekú ibà yẹn jẹ́ oúnjẹ wa ṣe o. Ìbọ̀ oyún inú ìbà àṣẹ ẹ̀bí ìbọ̀ ọkùnrin ìbà obìnrin ìbọ̀ ọmọdé ìbà àgbà àṣebà yẹn jẹ́ kó jẹ́ wa ṣe lénìí. Ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba Muritàdàn Adébáyọ Akande bàbá tí wọ́n wo ní wòsàn tí wọ́n dá lé sẹ́lẹ̀ kó máa
1: fi ká kábíyèsí o àwórílẹ̀ ìforí ajé.

Ǹjẹ́ ní orúkọ ọ̀gá wa nínú iṣẹ́ ìtúndé Olawo èèyàn ni GM òkè pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn àwọn akẹ́kọ̀ọ́ tó yí lórí GM ìsàlẹ̀ láwọn kan sí ẹnu ọ̀nà ọ̀run fúnlẹ̀ fún wa tá a fi wọlé sínú stúdíò láàjì ǹjẹ́ lórúkọ àwọn wọ̀nyí là ń fi ń kí wa káàbọ̀ sórí ètò àti ìgbàdé gbà. Olówó bọ́tì wa ni Abimbọ́lá Sodiq ìyá

ní orúkọ sẹ̀yán ló mú fútàwọ́ nírọ́kù dr titus ani akeem olaleye sarafadin olaitan tunde oyinwo àti mayo wa òní ìlú ọmọ mi ọ̀pẹyẹmí tí a mẹ́yọ là ń fi ń kí wa káàbọ̀ sórí ètò wa ti gbàdégbà láàjì ẹkú ọjọ́ méjì ẹkú ọjọ́ mẹ́ta ọlọ́run wa wà pẹ̀lú gbogbo wa o. Kò sí bí bá a ṣe rí ọmọ òní gọ́gọ̀ọ̀gọ̀ kó má mọ orúkọ ara ẹ̀ dr tarik lè mi jẹ́ ọmọ tó ṣọlọ kọ wà bá mi ìkírun àgùnbé onílé ògbé mí nìkan kọ́ mo wá ọlọ́run bá ń bẹ lẹ́yìn mi ọ̀tá nàbí mọ́ mọ́sálà àlè ọ̀sálà bẹ́ẹ̀ ni méjì ni ọlọ́run dálé ayé bó ṣe bí ọ̀tún mi tó dúró sí bó ṣe dáwájú ló dá ẹ̀yìn bó ṣe dá òkè ló dálẹ̀

0: olóye kéńgbé akúlówó rẹ gégé kúnú dárúkọ rẹ kẹfì mọ pé àjọjọ wa ń bílẹ̀ nìyí yáyà.
1: Láyàlá o.
0: Alihamudulilayi.
1: Sanuku muta ni mo.
0: Ẹ Sanuku.
1: Ìyá Kwanabio.
0: Kwanabio àbí Kwanadaya. Kwanabio ọpọlọ méjì nù.
1: Kwanawuko.
0: Dana.
1: Ìṣe wo gbára lé.
0: Awusa yìí náà máa gùn mí ni. Mo gbọ́ Awusa ju Yorùbá lọ. Yorùbá tí mo sọ ẹ̀wọ́ kan fagidi sọ ni Awusa yìí nìkan náà ni sá.
1: Yorùbá náà mọ̀ pé gbọ́ Awusa ju Yorùbá
0: lọ. Ẹ bá wa.
1: Mo bá yín jìyàn. Ẹ ṣeun gbogbo ara ni. Ẹ kó àmójúbà àti àmì tí àfetígbọ́. Àfetígbọ́ wa. Àwa tábí tẹ́tẹ́ ní ìjẹjọ́. Ṣùgbọ́n nínú àánú Ọlọ́run tọ́rọ àánú la rí gbà. Ọlọ́run jẹ́ kó da dọ́bùsìsí tọ́dà ló mọ̀ jẹ́ kẹ́ rí wa ní ìní ota tó fi wá sí òde títì ní. Gẹ́gẹ́ bí Dr. Taufik ti sọ, kí n sọ ní èdè wa Líkítà Taufik. Kí n sọ bí àwa ṣe mọ́ fọ́nra Musa. Bí Líkítà Taufik ti sọ, orúkọ tèmi kò yẹ gbogbo. Bọ́lá Tẹ́rù ni orúkọ ti tèmi o. Èmi ni ọmọ àfáà ńlá tí wé láàánú wà ní. Ẹ tún gbádùn wa lé ni o, tí ó sì tún dùn tí gbogbo tó kàn sí. Ẹ bá wa ká lọ́run.

jẹ́ mo kí ẹ̀yin bàbá màmá táwọn ẹjọ́ máa ń ṣe ètò àti ìgbàdé gbà yìí ẹ̀yin gángan àti ìgbàdé gbà táwọn àjẹ́ àṣọ.

0: gbogbo wa náà ni ẹja jọ dìde ká mú jojú gbogbo náà máa wà ní sínú ìbànújẹ ìgbà kankan. Ẹ mọ̀ pé légelége la ṣètò abala àbá ibi la máa fi ṣàbàlà àkókò tá a máa fi àgùnbẹ léwò ṣàbàlà ẹlẹ́ẹ̀kejì ayọ́ka látò gba sílé ní bẹ́ẹ̀ ni táwọn fi wílẹ̀ sí ọ̀rọ̀ tá a fi gbá díẹ̀ bá ṣe máa ń ṣeun.
1: Ọmọ ayé ìbùnú wa.
0: Ẹ̀rọ àwọn olólùfẹ́ wa kan pè mí pé àwọn tó kù tá àjọjọ́ máa ṣe é mú kí ni àwọn nítorí àkókò ohun tí ò tó nǹkan ni kó sì lè bá a nítumọ̀ láfi nígbà kára máa ṣe ní méjì méjì bá wọn àbí bóun ni.
1: Ṣé wọ́n kọ́ lè ṣe káwọ́ lè rí ti yẹ wípé ó ti ráyì.
0: Ṣùgbọ́n lénìí mo fẹ́ ká kó pọ̀pọ̀ ní àbá yín bí àti àgùnbẹ̀ ní bá a ṣe máa ṣe ń bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ ká ṣe lénìí. Ẹ̀mọ̀ pásíkò ohun tó kàn yọ ọlọ́ náà ni.
1: Jojo.
0: Kábàyèsí bẹ̀rẹ̀ báyìí bí ìgbà tó jẹ́ pé àti ẹ̀ tí bẹ̀rẹ̀ náà.

0: wọn tí mo fẹ́ ká fi ṣe àgùnbẹ́léwò káwa àwọn ọmọ àbá yín bí ká fi ṣe papọ̀ ní àjè lénìí ni pé a rò pé láyé ijó àná nínú àgbégbọ́ àbí àrọ́bá nígbà tí ojú ńlá bọ̀ díẹ̀díẹ̀ wọn ni wọn pé wọn ní wọn ní street court nílé ìwé ṣùgbọ́n àwọn tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ gbà náà wọ́n ní àwọn tí wọ́n mọ̀wé wọ́n mọ̀wé dáadáa ni àwọn ọ̀mọ̀wé báwọn sì ṣe ń ṣe gbà náà kìí ṣe ìjà kìí sì ṣe kàn wọ́n máa fi ń kọ́ra wọn ìwé ni wọ́n sì máa fi ń gbéjà ara wọn láti ra wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ pé wọ́n bá fẹ́ yan ẹnìkan jẹ àbí ìbákan ṣùgbọ́n láyé àsìkò yìí wọ́n ti sọ di nǹkan míì tó fi jẹ́ pé kò sí ìwà fẹ́ sí yìí ń bẹ̀ mọ́ kódà bẹ bá ń gbọ́ pé àwọn nǹkan jà àwọn kan fa wàhálà bí kan ó lè láwọn kọ́ọ̀tì kan ni nǹkan kan gbà wọ́n bà mú wọn èrè rí ẹni tí ò ti ẹ̀ délé ìwé rí ìwé mọ́tò bí ìwé kínní bí ó ga kankan ó wá ní pé kò sí ìwà fẹ́ ní yìí mọ́ rárá nísìnyí ṣùgbọ́n ìwòye tí wọ́n fi dálẹ̀ láyé ijó àná ìwòye kí wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n máa fi òye ayé rí yíra wọn kí wọ́n sì máa fi ààyè gbà láti yan ara wọn jẹ ṣùgbọ́n lásìkò ìwòye tó fi dálẹ̀ ìwòye jàgídíjàgan ni tí wọ́n bá níbẹ̀ ká wò síra wọn pé a mọ̀ pé ó ti wà tipẹ́tipẹ́ tó lẹ́yìn bàbá àti ìyàwó àtàjọ máa ṣètò àwọn àgbàlagbà tí wọ́n rínú tí wọ́n ròde ni àwọn adékáwò ti gbà yẹ sásìkò yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí wọ́n ń pè ní ẹgbẹ́ òkùnkùn nígbà náà bí ẹgbẹ́ òkùnkùn náà ń pè bọ́lá wọ́n ti ẹgbẹ́ òkùnkùn náà náà ń pè láyé ijó àná náà
1: bẹ́ẹ̀
0: wọ́n sì tún pè bẹ́ẹ̀ ẹgbẹ́ òkùnkùn náà náà ń pè ní àsìkò yìí ṣùgbọ́n bàbá ní pé ká wá wò ó ṣègbè ara wọn láyé ìgbà àná tí wọ́n fi ń ṣera wọn lóore tí wọ́n fi ń gbéra wọn sókè tí wọ́n fi ń fara wọn sílẹ̀ sí àsìkò yìí ló wá mú ní yẹyẹyẹ yìí tí wọ́n fi ń hara wọn lémọ̀ yìí nǹkan kan ni àwọn tí wọ́n da nígbà náà ìwòye kan ni wọ́n ní ìwòye kan làwọn tí wọ́n ń ṣe lásìkò yìí ní láwọn níbi ká gbé sẹ́gbẹ̀ ara wọn pé ìlú ti ẹ̀ bójú mu lákòókò then kí ni àǹfààní tó wà níbẹ̀ kí ni àléébù tó wà níbẹ̀ then báwo ló ṣe wá rí láyé ijó àná sáyé ìsìn èyí mo fẹ́ ká jọ gbá ká tó fi gbára wọn báyìí ṣe máa ṣe hù bẹ́ẹ̀ ni ká wá fi ṣe àgùnbẹ́léwò papọ̀ pẹ̀lú àbá yín bí adarúkọ wà ní táà ti ń pè ọmọ ìlú táà ṣe àwọn àdáṣe ní bí ìṣẹ́jú péréte díẹ̀ ká tó máa tún tẹ̀síwájú nígbà táwọn ìlú náà ni 0913 0086 7 8 6 7 5 àwọn tó kẹ̀kọ́ wà ló plus 234-81-42-49-1006 plus 234-81-42-49-1006.

0: Hello, ẹ kú àjẹ́ o.
1: Àdúgbàdúgbà.
0: Ètò gbogbo wa ni àwa.
1: Ẹ nígbà gbé mọ.
0: Àmì Ọlọ́run.
1: Olóyè Ayọ̀délé Adétòkùn. Láti lọ ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrùn.
2: Báàbá o.
1: Àwọn ẹlò Bọ́lá.
2: Bàbá.
0: Ẹ ṣe. Àmì Ọlọ́run.
1: Dọ́kítà Ẹ̀kọ́ Tàbí.
0: Bàbá.
1: Ẹ nígbà gbé mọ̀.
0: Àmì Ọlọ́run.
1: Àtà gbogbo àwa tí à ń dá tẹ́tọ̀ ẹnu ò ní gbà gbé mọ.
0: Àmì Ọlọ́run.
1: Bàbá Ẹ̀dọ̀ Ayọ̀ ní yìí ẹkùn náwó ọmọ ọjọ́ àti orí kádùn o. Bàbá Ẹ̀dọ̀ Ayọ̀ ní yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀mí funfun wa o.
0: Àmì Ẹ̀dọ̀ Ayọ̀. Ẹ ṣeun.
1: Bàbá mi sì. Ní Àbàdàn.
0: Yàdíkà. Ẹ ṣeun.
1: Bàbá òkè ní ìdí ìdí.
2: Bàbá torí àsìkò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun torí àsìkò láti ètò ọkọ̀. Ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe nígbà náà bí wọ́n ṣe ń ṣe nígbà náà àti bí wọ́n ṣe ń ṣe lásìkò yìí.
1: Dókítà Adọ́nàrẹ́bù.
0: Bàbá.
1: Ẹ nípa rùn.
0: Àmì Ọlọ́run.
1: Ó ti yàtọ̀. Ìlànà tí wọ́n ti gbé kalẹ̀ èrò àti wọ́n ti gbé kalẹ̀ nígbà náà ó ti yàtọ̀.
0: Pátápátá.
1: Kódà pátápátá. Láti má fi yà jẹ́ra ẹni ní. Ibẹ̀ wọ ẹgbẹ́ Tantale náà ẹgbẹ́ Lébúrẹ́dì ẹgbẹ́ Àgbọ̀tà. Ìrùn náà mi dá lẹ́ ọ̀tọ̀. Wọ́n fi pàtàkì sí aráàlú rẹ̀ sẹ́yìn rẹ̀. Ìyàwó pàtàkì sí aráàlú rẹ̀ sẹ́yìn rẹ̀. Ìrùn kan fi dálẹ̀ ní pé láti máa gba ẹ̀tọ́ wọn lọ ìjọba ń gbà náà tẹ bá rántí. Láti máa jẹ́jẹ́ fún wàdó bíbí ìjọba ràn wọ́n lọ́wọ́ láti yáwó láti gbé ìrìn àtàlẹ́ lẹ́sẹ̀. Wọ́n tí ò ní sọ́yìn wọ́tà tẹ́ náírà wọ́n á ní kan ní ẹ́bàtì àńdàkúta ogun. Àwọn àìsàn tó wù. Tò kì í ṣẹ́gbẹ́kù kì í ṣẹ́gbẹ́ tí kì í ṣẹ́gbẹ́ òkùnkùn nìkan. Gbogbo tí wọ́n fi àlàáfíà jà á lẹ́yìn jọ ó tà bàbá tẹ́tẹ́ ń jọ ó ti jọ̀rọ̀ síná táwọn ọmọ lọ́rùn lónìí sára. Ṣọ́tẹ́ mi máa lọ bẹ̀rù. Lọ́mọ́ bá ní

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello, Baba.
0: Ẹ kú àjò náà.
2: Ẹ ṣeun.
0: Orúkọ tèmi ni ẹ̀ka SDO Èyí ní yìí.
1: Ẹ̀kún ni owó ọjọ́
0: ti kú. Ẹ ṣeun náà.
1: Ẹ kú àjò ní orí kájú.
0: Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tí ìwà ìlọ mi ò ti ẹ̀wọ́n náà bákan náà pẹ̀lú ọ̀rẹ́ láwọn bára wọn ṣe.
1: Àdàmì ẹ̀yẹ ni báyìí.
0: Àdàgbò fi ṣe ẹ̀wọ̀. Ẹ̀wọ̀, mo ní kàtà díẹ̀. Mo lo kókó di mọ́ mi. Gbogbo àti fi sọ̀rọ̀ ní ọgbọ́n wà pẹ̀lú yín gbogbo àti fi bẹ̀rẹ̀. Láàrin kan rọra mi lọ. Àmọ́ gbà tí bàbá Yodé Adélòkun lẹ́dẹ̀ ti ń sọ ọmọ tí wọ́n ṣì làkàyè pé ọmọ àlè mi sọ pé
1: ìyẹn
0: so mo kí gbogbo yín o àti dókítà yín àti ọlọ́rẹ́ ọlọ́dà.
2: Ẹ ṣeun bàbá.
0: Mo kí àwọn ìyá ìyá wa o, ìyá tíjà. Ìyá sá ní ìyá tíjà mo kí yín o.
2: Mo kí àwọn
0: olùkọ́ Dásọ́lá láti àgbọ̀ lólùbí.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
0: Mo kí Aláàjì Aziz láti Amẹ́ríkà lọ.
1: Ẹ ṣeun, ẹ ṣeun.
2: Mo ń gbọ́ yín gan.
0: Gbogbo iṣẹ́ wí yẹn. Bẹ́ẹ̀ ni ń dòótọ́ ṣùgbọ́n lókùnkan wọ́n ṣe síkítì níjọ. Ọ̀pọ̀ ẹ̀sọ́sì gbaya eléyìí tí wọ́n máa ń yára wọn lọ́nà kí wọ́n máa bára wọn. Wọ́n ìbára wọn jà o. Àkàṣà ṣàdúgbò pé ẹni báyìí o. Wọ́n wà ní ẹgbẹ́ ẹni báyìí o. Àwọn àgbàlagbà ni ó sì wá ń díẹ̀. Kọ̀dà bí àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ tí a bára wọn para máa ṣe àkáàkiri.
1: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.

0: nígbà tí mo gbàgbọ́ tí mo sì tẹ bọ́ mi tí mo gba agbára ẹ̀kọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run fi àwọn ẹgbẹ́ yẹn hàn mí gbogbo wọn ṣe ṣe lórí ilẹ̀ ilé tí wọ́n bá ti fàdísà rẹ̀ tí wọ́n àti wọ́n ti fàdísà rẹ̀ tí wọ́n àti máa kọ́ lọ ẹnìkan ní òní nínú wọn wọ́n fi yọ́bẹ̀ wọ́n lọ sí i níṣẹ́ ni wọ́n ń bẹ̀ láti pé kí ilé yẹn kó lè dàgbà.
1: Ẹsẹ̀ torí àkókò tí o tó ń
0: kọ́.
1: Ẹ̀rọ.
2: Ẹlẹ́ máa pé Tambale Asis láti.
1: Ẹsẹ̀ bàbá.
2: Olóde Amẹ́. Ẹ máa fi iṣẹ́ pẹ̀lẹ́.
3: Ẹsẹ̀.
2: Mo rò ní gbogbo àwọn àwọn ìyá wa. Ọ̀rọ̀ yóò lè dúró. Ṣé rí nígbà kan kí ẹ̀kọ́ tó dẹ́gbọ̀n lẹ̀. Ẹgbẹ́ òkùnkùn oríṣi ẹgbẹ́ tó wà wọ́n ń bèrè nǹkan lọ́wọ́ ìjọba ni ṣùgbọ́n gbàgbà ni wọ́n wà bíúzẹ̀ jẹ́ lọ sí lẹ́ẹ̀kẹ́ èyí tágbàrọ̀ àmọ́ ṣé ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀la wọ́n fẹ́ bá ní orílẹ̀ ẹgbẹ́ ọkùnrin náà wà ló pé yẹn ó lọ bá tó bá nígbà tó bá tó pa.
1: Ẹṣẹ̀ bàbá ẹ kó dé méjìjọ mẹ́ta o. A ní sáré láṣẹ ọlọ́run ni wọ́n máa wà pẹ̀lú gbogbo wa.
4: Májẹ̀ ń bẹ̀ fún ohun òṣìṣẹ́ jẹ́ lọ́láyé o.
1: Ẹ rí ẹ jẹ́ kí n sun ẹnu ẹ̀kọ́ ń bẹ̀ yẹn ná.
4: Olùṣe ìfà.
1: Nínú àlàyé lọ́tún ló sì wọ́n ní bó ṣe wà nígbà kan pé bẹ́ẹ̀ ni èrò tí wọ́n fi dálẹ̀ láyé ẹjọ́ wà láwọn nírò ọ̀kọ́ làwọn ti ṣe ń lò. Ìgbà náà wọ́n fi ń jàfẹ́tọ̀ ara wọn lọ.

ṣùgbọ́n lákòókò ìgbè tí wọ́n mú ogun ni wọ́n sọ dànù ra wọn lọ́wọ́ kódà ẹni tí ò délé ìwé rí ń fẹsẹ̀ ẹgbẹ́ òkùnkùn báyìí nítorí aburú ni wọ́n fi ń ṣe fúnra wọn. Wọ́n mú àwọn kan lẹ́nu lọ́lọ́ yìí ní ogun state bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé ọmọkùnrin yìí kódà àwọn tí wọ́n kò délé ìwé rí rárá. Ìyá fọ́gà bí nǹkan kan lọ pé òun ṣe ṣùgbọ́n òun náà bí títí tí wọ́n ti ń lépa ẹ̀mí ara wọn tó ti gbẹ̀mí lẹ́nu ẹnìkan ni wọ́n ti mú. Wọ́n wá ní ẹgbẹ́ kíní wọn ṣe ó dákọ̀ orúkọ ẹgbẹ́ títí ẹ̀. Àwọn ẹgbẹ́ ò ti wá pò wá fẹ́ gbígbà báyìí. Ṣùgbọ́n aburú náà fi ń ṣe fúnra wọn kò sí rere kankan tí wọ́n rí yọ jáde ńbẹ̀ mọ́. Láyé ìgbà náà wọ́n sì dálẹ̀ bí association lásán ni. Ó jẹ́ pé nígbà tí wọ́n bá kúrò ní ìwé tí wọ́n bá sì tún pàdé wọ́n sì tún máa tún fi ranra wọn lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn ikú ni wọ́n fi wára wọn káàkiri. Ọlọ́run wa gbàdúrà wa fẹ́ kí ìjọba náà bá rí sí eléyìí kó tí ẹ̀ dínkù jọjọ ọjọ́ kí wọ́n dínkù jọjọ ọjọ́ kó má di pé yóò máa tún di tí ó máa tún fa wàhálà lọ báyìí. Fi jẹ́ pé àwọn tó jẹ́ alágbára gan-an tó ń báwọn ọ̀dọ́ ṣe àwọn ọmọ níbi inúkù tí wọ́n ṣe lásìkò yìí. Ọlọ́run kò ṣàánú fún wa. Ohun tó dájú ni pé ní ayé ẹjọ́ ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀hún ń da jìnnàjìnnà fáfáà ju táyé àsìkò yìí lọ. Bí ìlọsíwájú ara wọn ni wọ́n fi ń wá ń gbà náà. Ṣùgbọ́n táwọn àsìkò yìí ìṣubú ara wọn náà fi ń wá ní pọ́nbílé. Ọlọ́run kò ṣàánú fún wa ni o. Ìgbà náà àwọn tán wà nílé ìlú Ìgànnì Rẹ́sì ni wọ́n ń ṣe é. Ìwọ̀n gbà tó di wọ́ọ́lù kọ olùgbàsà àwọn ẹgbẹ́ ìlú àwọn ìyá àbúrò. Ọmọ primary school gan-an ni wọ́n rà mí náà tún ṣe screen court.

ìwé tí ìyá ìlú kà lọ náà ni ó sì kò kárí gbogbo ẹ nínú láṣẹ ìlédùmá rẹ ẹjẹ àwọn agbọnsẹ abala àyọkà pẹlú ọnàrẹbù bọlá tọyìn bóyá ẹ máa bá wa kà lọ ẹ máa tẹsíwájú bẹẹ ni.

e kaabo gbogbo ara ile si abala ayoka lori eto atigbadigba gẹgẹ bi Dr. Taufik ti sọ oni ni a so ẹnu ẹni koko lẹyin titi di igba ta to mu iwe mi tẹtọ wa pade iwe tanka naa ni egun alare ni eleyi to a sọ ni ibi ta ka de ni jẹjọ nígbà tí wọ́n ti padà gbé oyè eégún ẹ̀rùkú aláré fún ọjẹ́ láàdé nígbà tó ti kápá ẹni tí wọ́n jọ ń pẹ̀sà tó sì tún jẹ́ wípé nígbà tí wọ́n tún tí ọjẹ́ láàdé tún kọrin tí ń jó òun náà tún ti dúdú yẹmí ó tún ti darapọ̀ mọ́ tó fi ń jó táwọn èèyàn míì tiẹ̀ tó ń wò wípé kò tiẹ̀ tún ní tìjú kò ní ṣe kíní ṣùgbọ́n ó ti gba ọ̀jẹ̀ láàdé ní ọ̀gá rẹ̀ tó sì ti kí tó ti dọ̀bálẹ̀ fún ibi tí a ti ṣe ṣédé níjẹ jọ nìyẹn so a wà bẹ́ẹ̀ lẹ́yìn tí kí ọlọ́run kò jẹ́ kí a parí ẹ̀mí ayọ̀ bí ọ̀jẹ̀ láàdé ti dágbére fún ọba tán ni ọba mú ọmọbìnrin rẹ̀ kan ó sì fi ta lọ́rẹ lẹ́yìn èyí ni ọ̀jẹ̀ láàdé tún kiri mọ́ ọpẹ́ dú lọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀sà pé pé ó ṣe mo dúpẹ́ o bàbá mi kádé ó pẹ́ lórí àpèrè adé kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ ọba wọ́n ti lọ fúnni nílẹ̀ ni ò pẹ́ ká kú wọ́n ti lọ́ni fúnni nílẹ̀ ni ò fẹ́ ká kú ẹni tó fúnni lọ́mọ kò jẹ́ ká parun bí isu o ṣe mo dúpẹ́ o bàbá mi ẹni ṣe ni lóore tí ò dúpẹ́ kò ṣe kò yà bí ọlọ́sà kẹ́rù ẹni lọ ni o ṣe mo dúpẹ́ o yẹ̀rú ọ̀kín gbogbo ẹni tó dúró ẹ bá ń dúpẹ́ gbogbo ẹni jókòó ẹ bá mi kí bàbá mi yẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ mo jójójó ọba fún mi lọ́mọ mo ṣẹ̀jẹ̀ títí débi ilẹ̀gbérọ̀ mo má ya wálé ẹ̀tẹ́ tí ẹ gbọ́jà mọ́ ọ wa orí ní í ṣe ni táàdádé owó orí ní í ṣe ni táàtẹ̀pá ìlẹ̀kẹ̀ orí náà ló ṣe mí àtètè níran tó bá fi fún mi lọ́mọ ọba kẹ́ ẹ pẹ́ o ìyẹ̀rú ọ̀kín mo dúpẹ́ bí ọ̀jẹ̀ láàdé ti dúpẹ́ lọ́wọ́ ọba tán ni ó yúyú sí oníbàtà rẹ̀ ó ní iléyá o oníbàtà mi àlùfílọ́mọ lọ́wọ́ olúbàtà mi àfijú olúbàtà tí faran sọsán wọ́n ní bá a bá rebi tá a lówó lọ́wọ́ bá a bá rajò tá a gbé bẹ̀ lọ́rọ̀ bá a bá là tán ilé babẹ́ni làákọ́ là á lọ iléyá o oníbàtà jẹ́

bí ọ̀jẹ̀láde ti wí báyìí tán fún oníbàtà ni oníbàtà náà jálù sí ni ọ̀jẹ̀láde náà bá wọ́ sí pé kí ó dúró lọ bá náwọ́ sí pé kí ó dúró nígbà náà ni ó kọjú sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì fi ẹ̀sà sọ fún wọn pé ẹ̀yin mọdé wọ̀nyí ẹ̀gbìnrin àbẹ̀ ẹ̀gbìnrin torí orin tẹ́lùkù bá dá lọmọ rẹ̀ gbé orin tí wọ́n ń gbé ni àwa ń lọ

odigba o se ka mo fi ku yara wa ka mo farun yara wa awa nlo odigba o se ati bebe lo ori yin ni won ko ti won fi mu ona won pon si ilu won pelu ijo ajo tona bo ti nlo ni opolopo ero ti won tun gba ti afigba ti won ba ko eye dele gbangba bo ti ku dede ki won wolu ni enikan ti o to okunrin ninu awon eniyan na gbe oje lade ko ejika re ni awon eniyan yoku ba nfi orin be pe amuye yi je loni oyoku nna iwo papa iwo nna ori yin ni awon eniyan na ko titi won fi wole baale ilu ti oje lade si lo fi abo fun baale won Bale ki o yin fun gbugbe ilu re ga ni ona ti o mo o si ke si gbugbe eniyan ti o wa nibe lojo na lati fi iwo je lade se awokose o ni ki olukaluku sa ipa re ni iru ona yowu ti olodubare ba koju re si lati fi gbe ogun ilu re ga lẹ́yìn tí baálẹ̀ yin ọ̀jẹ̀ láde tán ó kọrí sí ilé wọn ọ̀jẹ̀ tí ó wà ní ó kọrí sí ilé àwọn ọ̀jẹ̀ tí ó wà ní ìlú láti jábọ̀ fún wọn bákan náà àwọn náà sì kan sáárá gidi sí i nígbà tí ọ̀jẹ̀ láde padà sí ilé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó wá láti kí gbogbo àwọn eégún aláré tí ó wà ní ìlú náà wá kí nígbà tí wọ́n bá ṣẹ̀yẹ tán tí oníkálukú ènìyàn sì fẹ́ padà lọ sí ilé rẹ̀ òun náà fi ẹ̀sàdúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ dúró náà mo fẹ́ ṣe nàṣíà kan gbogbo yín ẹ máa gbọ́ mi gbogbo ẹni dúró ẹkú ìdúró ẹni bá ṣẹ̀ṣẹ̀ dé ẹkú àgbọ́dìde mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọlọ́run ọba ló ń bẹ lẹ́yìn wa àwakọ́ o aláwùrà ló ń bẹ lẹ́yìn ajẹ̀wàsùn kò ségi kò sékùmọ̀ ní bẹ lẹ́yìn alágídí ọlá àbàtà ní módò sàn ọlá àbàbà ọmọ ní mọmọ èèyàn bí kò ségi lẹ́yìn ọgbà wíwo ní wo orí yín náà ló wà lẹ́yìn mi nígbà tí mo kọ́kọ́ dèrè lákọ̀ọ́jọ́ ìgbọ̀n táyà mo tún kàgbá kò kan orí yín tún kó mi yọ àsẹ̀yìnwá àsẹ̀yìn padà ṣáájò mo tún kórè wálé ohun gbogbo lọ́wọ́ orí ni gbogbo kísà tẹ́dá ò ṣe lókè èpè ló kúkú ń bẹ lọ́wọ́ orí orí ló níṣe oníkálukú àyànmọ́ pín orí kò gbó ògùn gbogbo ń tẹ́lẹ̀ dà bá dá bọ́dọ̀la bó ṣe bọ̀wọ́ orí ní tiwa ǹjẹ́ mo dúpẹ́ o jẹ̀mọ́ wa gbogbo mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọ̀jẹ̀ lárìnà kan ọkọ̀ ìyádùn ni òun eégún aláré abikókó létí aṣọ àfíjú ọ̀jẹ̀ tí dún kowé lórí eégún orí mọ́ ògùn jẹ́ oko lè ní àgbẹ̀ òun náà ń gbọ́ mi lájùlé ọ̀run gbogbo bí mo ti ń sọ àkàndé ògùn tó lọ síbi ẹlẹ́kọ̀ọ̀rún gbé ń polówó ẹ̀tẹ́ tí ẹ gbọ́nà sí àmì dáadáa ọ̀jẹ̀ láde ń sọ bótò ẹ máa gbọ́ gbogbo ohun tá a bá ń ṣe láyé ó yẹ ká láforítì kún bẹ́nìyàn kò láforítì títẹ́ni tẹ ojú tó rẹ́rìn ti rọ́bẹ ẹran ojú tó rẹ́fọ̀n ti rágbá ìmọ̀dù gbogbo ojú tó ríbi tí kò bá fọ́ yóò ríre lẹ́yìn wọ́n ọ̀la ni ọ̀jẹ̀ láde ló ń sọ bẹ́ẹ̀ o ọmọ bàbá eléégún ẹ ṣe mo dúpẹ́ o jẹ̀mọ́ wa ẹkú ìjókòó ẹkú àpẹ́tì ikú kò ní sọlé ẹ̀yìn dòfo àrùn kò ní sọlé ẹ̀yìn dèwọ̀ gbogbo wa pátá láàrèrè jẹ èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ẹ ṣe mo dúpẹ́ o a ò ní láburú báyìí ni ọ̀jẹ̀ láde ṣe bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ tí oníkálukú sì gba ilé rẹ̀ lọ láti ọjọ́ náà ni ọ̀jẹ̀ láde ti di àgbọ̀ ọ̀jẹ̀ tó ń jókòó sílé
kò lọ sí òde idán mọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lókù tó ń lọ tí wọ́n sì ń darí láti wá jíṣẹ́ fún yàtọ̀ sí èyí ọwọ́ ìjẹ́láde pàápàá ti ba ẹrù àti ẹ̀bùn ní gbogbo àsìkò tó fi ń pidán ó ti ipa bẹ́ẹ̀ di oníṣòwò pàtàkì ní ìlú rẹ̀ kò sì sí ẹni tí ó ní owó ọlá ogun láti yíjú lọ àfi baálẹ̀ ìlú ayé ìjẹ̀lẹ̀ńkẹ́ ni ọ̀jẹ́láde sì ń gbé

0: ìwé ìtàn eégún aláré ibi tí ó parí sí ni a rí bí ọ̀jẹ̀láde ti padà mú irebọ̀ wálé lẹ́yìn tí wọ́n tún fún ní obìnrin ẹlẹ́ẹ̀kejì. Ijó náà ló jó lákọ̀ọ́kọ́ tọ́bi fún níyàwó àkọ́kọ́, eré náà ló ṣe lákọ̀ọ́kọ́ tọ́bi fún níyàwó àkọ́kọ́, òun náà ló tún ṣe lélẹ̀ náà tí a tún fi fún ní ìyàwó ìtìyànfún. Ó sì mú nǹkan tó múbọ̀ ọbẹ̀, ó fi de nǹkan mọ́lẹ̀ tí ó fi padà di olówó. Mo lérò wípé ẹ̀yin ará ilé ẹ gbádùn ìwé eégún aláré o. Ẹ jẹ́ kí a pa ẹ̀bánipẹ̀lúpọ̀ ẹ̀kẹ́ lù fún níwọ̀nba àsìkò péréte tó kù tá a fi ká ẹsẹ̀ àyọkálẹ̀.
1: Hello.
2: Ẹ kú ìta àtìgbà dúgbà o.
0: Ètò gbogbo wa ni o.
2: Ọ̀pẹ ẹ̀sìn.
1: Ẹ ṣeun.
2: Àlàájá sọ ní ìgbà títà.
0: Ìgbà títà, ẹ ṣeun ìyá wa.
2: Ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ àǹtí mi náà.
0: Ẹ ṣe ìyá mi.
2: Ọpọlọ yóò tún ní bẹ̀rẹ̀.
0: Àmì olúwa.
2: Ìmọ̀tọ́ náà pọ̀ kò ní jọba lágbára ọlọ́run.
0: Àmì
2: olúwa. Gbogbo ọmọ tí yóò yọjú sí ìgbà lágbára ọlọ́run.
0: Àmì olúwa.
2: Gbogbo pátápátá mo ti torí àsìkò.
0: Látòrí
2: dọ́pọ̀ gbogbo oyé pátápátá. Mo wá kí àwọn ìyá mi, àwọn bàbá àti ọmọ tí mo ní ọ ṣe ẹ rí ẹgbẹ́ aláríta parí lónìí yìí ká ọ̀rọ̀ mi o. Mo kí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lónìí ẹni tó kọ̀wé yìí náà. Mo kọ́ wa ní èdè tí mo wà lẹ́tọ̀ kọ́ wa ní gbogbo rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o. Ẹ rí pé ọgbọ́n kún bẹ̀, ìmọ̀ kún bẹ̀, òye kún bẹ̀, àforítì kún bẹ̀, ìgbàlàdà kún bẹ̀, ló jẹ́ kí ọ̀jẹ̀. Mo jẹ́ kókó lu àlùyọ àdúpẹ́ lọ́jọ́ náà.
1: Ìwọ
2: yóò ní dàrú o. Ilé àsìkò àwàjá sọ ní ìyá títà o.
1: Ẹ ṣeun.
3: Ìwà á máa ronú nígbà ó sì gbogbo wa á máa kọ́ ní ńlá.
2: Àtìgbà nígbà o.
1: Ètò gbogbo wa ni o.
2: Ẹ kú ìtàn.
1: Ẹ ṣeun bàbá.
2: Àgbádùn ìtàn yìí o. Láti bẹ̀rẹ̀ sí ti tó pin. Ara ti ń fún mi ńgbà tí obìnrin tí ó ń mú lọ́jà ìtí ti ń dágbére pé òun lọ sí. Tí ń pín pín bàtà rẹ̀ pẹ̀lú ìyá mọ́ nítọ̀. Ìjẹ́ ti ní ìrọ̀mọ́ ara ń
1: dọ̀kẹ́.
2: Ẹ̀kú ìmọ̀ ní ọ̀mọ̀ níjọba àwọn ẹ̀mà máa mọ̀ ṣe o. Bí ó bá ṣe pé ẹ̀mà pé mo máa ń tẹnu mọ́ tẹ níta. Tí ò bá sọ̀rọ̀ ó káà ń wé o. Tí ò bá ṣe tó bá jẹ́ ó ń ṣiṣẹ́ títà lóyè ń dò tọ́tọ̀ tán. Tí ò bá ń sọ̀rọ̀ ó kà o. Ẹ má jà tara wa. Torí ẹ pè mí ẹ lè fún òpè pé tí ó ṣe pé ó sóhun ṣàyẹ̀dù. Ẹ lè lè pè mí tó ṣe pé nígbà tí ó bá fọ̀ ṣàtúlápọ̀ sí òpè ló kọ parí. Ọlọ́run ṣàánú wa. Ọ̀nà rẹ púpọ̀ látàrí.
0: Ẹ ṣe bàbá.
2: Màá yàn níjọba ẹ̀. Ẹ pé tó.
1: Ẹ ṣe bàbá.
2: Ká tún máa retí tuntun nígbà míì báyìí ló kúrò ayò.
1: Ẹ
2: dá ẹsẹ̀ òye níyì látàkùn wa.
1: Ìyá Ìbàdàn.
2: Mo kí ọba wa lóde àti gbogbo àwọn èèyàn wa ọ, a máa tẹ̀síwájú.
1: Ọlọ́run
2: ló ti wá rẹ̀. Ìwé ọkọ wa, mo kí ọnàrẹ́bù.
0: Ẹ ṣe é mà.
2: Ó wọ ilé ra o.
0: Àmì olúwa.
2: Bí àtà ó sì kí máa na ọlọ́run ló ti rí lọ.
1: Àmì Elédùmarè.
2: Ìwé ọkọ wa yìí pé kálíkù tí kálíkù bá ń ṣe fẹ́ gbájúmọ̀. Omi ọlọ́kùnkún dùn kọ́ máa kó rẹ́wẹ̀ sí ọkàn. Ó máa kú lórí ẹ̀. Ìbá tẹ̀síwájú.
1: Ẹ ṣe mọ̀.
2: Ìfún wọn ṣe pé èèyàn náà ń pa rẹ̀ tó ní ránfààní rẹ̀. Náà mọ̀ tọ̀wé síwájú. Bí wọ́n wá yìí ni ajá tó ń lè pẹ ẹkùn tó wá wa kà ó.
1: Ó dà ó gbìyànjú ẹ̀. Ẹ ṣeun.
2: Ọlọ́run ló ṣe wá lọ.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun.

0: ẹ̀rí ẹja fílẹ̀ ìkàdí ẹ̀ ńlẹ̀. Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹ kaanu adigbadigba.
0: Ètò ìgbòho wa ni o.
1: Ẹ̀jọ̀ ń gbọ́ Yorùbá púpọ̀. Gbọ́n wọn náà ni wọ́n tún mú gbọ́ nǹkan mọ̀ pé n lè sùn àtijọ́ tí n bá gbọ́ bí fẹ́ kàdé. Inú dùn pé ọgbẹ́ ẹni tó kọ̀wé yẹn kò fẹ́ ká gbàgbé Yorùbá ni. Màmá tó dẹ́ ń kà wọ́n lọ fún ẹjọ́ àwọn ọmọ yín náà àwọn náà oṣù rere. Ẹyin tí ẹ lè ṣe gbogbo inú gbogbo ìrìnàlẹ̀ oṣù rere láti Awẹ́ ni mo ti ń sọ̀rọ̀ Grandpa Christopher ni ń sọ̀rọ̀ àwátàkìndágátì. Afọ́pẹ́ fọlọ́run lọ́kàn àti lóhùn wa ẹni tó ń yanu mú ẹni tara ye yọ bàtà wà lọ́mọ́wọ́ òná ló ń tọ́jú wa ó sì fẹ́ bùn ìfẹ́ ṣe tẹ̀dí wa. Àdúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ ta máa ń kọ́ta bá ti ń kí òsì ńlá ẹ̀. Primary one, primary two, nǹkan kan bá ti ń kọ́ nìyẹn. Ní ìní àwọn gan tirẹ̀ ni a máa ń kọ́ lálẹ́ lálẹ́ ká tó gbàdúrà. Ìjà torí náà ẹjọ́ àgbọ̀n ní tán lórí ìlú.
0: Ẹjọ́ Jésù. Ẹ ṣeun bá.
1: God bless you.
0: Ẹmẹ ẹ ṣeun. Ní ètò túmọ̀ sí tó bá níbẹ̀rẹ̀ dandan, yóò sá lè pè náà ni. Ohun tí a ti ń bá lọ tipẹ́tipẹ́ náà so òpin ẹ̀ ló wálé nìyẹn bẹ́ẹ̀ ni so ọlọ́run á sì gbàdúrà gbogbo wa. A rí pé ààrẹ kan kan àbí méjì kan ń bẹ̀. Ìta àsìkò ọlọ́run ajé ó ṣe wá láǹfààní. Ọ̀nà rẹ̀ bóbá látọ̀ ẹ̀ ló ṣeun kú àfọmọ́nìyàn sí. Ẹ bá dágbére ni pé ó dijọ́ mẹ́jọ táàtò wá pẹ̀lú ọ̀tún láṣẹ Elédùmarè.
2: Ẹ ṣeun gbogbo aráalé ẹkú àdòtì títí dijọ́ mẹ́jọ tí a tún mú ìwé mi làkọ̀tún àbí lórí ètò àtìgbàdégbà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọ̀nà rẹ̀ Bọ́lá Táíwò. Ètò àdìgbàtígbà sì ń tẹ̀síwájú ẹ mọ̀ bá wa kálọ̀.

ẹṣeun ẹjẹ ká tẹ̀síwájú ká bọ́ sí abala wilẹ̀ sí ọ̀rọ̀ pẹ̀lú Dr. Tayo.

0: ni.
1: Atunde laji akomo ni de Yoruba. Abala ile ati ma so nipa awon ami kan so nipa iwo ni Yoruba bi iwo idile. Se mo pe iwo ni Yoruba la ni pe won fi ku wa ni jona ni tun de pe ta ba se uni mo ni balapo aburo kankan. Ṣùgbọ́n tí wọ́n pè lé ìwò ìdílé ni téèyàn bá ṣe tó ní ìpadà búburú torí ṣe ayẹnigbé wọ́n ṣe tó máa ṣe ọ̀rọ̀ mi tó máa gbé. Abala náà sì láti máa ń pa òun tá a ti máa ń fún wẹ́wẹ́ tá a sì máa ṣàlàyé ìgbà tí wọ́n máa lò àti tó fàdé òun gan-an. Abala náà sì láti máa sọ nípa ìlera ara wa àti nǹkan ní bàbá wa tá a fi ń ṣe ìtọ́jú àìsàn lára bẹ́ẹ̀ ni. Tó sì jẹ́ tí ó wọ àìsàn láwùtán ni bẹ́ẹ̀ ni. Abala náà tún wà ládùúgbò ní Dr. Tarik Omotoso Ìkírun Agbọ̀bẹ́ Onílé Òbí. Bá a ṣe máa ń rìn náà láàrin lẹ́yìn tó lọ́wọ́ sì bá wa ní láṣẹ.

ẹ̀rí owó tá a fẹ́ ṣàlàyé nípa ìlú ni.

tẹ́lẹ̀ àwọn òwe yorùbá àwọn òwe ọ̀rọ̀ kékeré nígẹ̀ẹ́ kan ní ìtumọ̀ tó máa ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sí ẹni tí wọ́n bá pa fún. Lórí ọ̀rọ̀ kan lórí àlàyé kan wọ́n sì lè pa òun ohun tí ó jẹ́ oríṣi méjì bíi mẹ́ta ṣùgbọ́n lé pé ìtumọ̀ kan náà ni ó ní bẹ́ẹ̀ ni. Ilé ẹ̀fì rí àkọsílẹ̀ yorùbá àbí àkọsílẹ̀ òyìnbó mọ̀ kan náà tí ó jẹ́ spẹ́lì kan náà ṣùgbọ́n tí túbọ̀ rí ó yàtọ̀ síra wọn. Ẹ̀rọ pé tá a bá dé bá a ṣe dé ìmá ní pé mi ìlú kó lóko márùn kò ní ìlú kó lọ́nà ìmọ̀ yẹn lẹ́yìn tí fẹ́ lu péjọ máa lọ tí fẹ́ lu péjọ máa lọ. Tẹ bá lọ tẹ bá di ní tẹ fi wá sílẹ̀ bá ẹyẹ kan lọ sórí Facebook Tauric ọmọtọ́sọ ìfọ́nú ẹ̀ gbogbo tá a bá ṣe nígbà tẹ bá sí ní gbogbo ẹ̀rẹ́ bá bẹ́ẹ̀ ló dìdí bẹ́ẹ̀ ni. Mo fi àsìkò kíyà ti gbàdégbà ìyá wa Fọlákẹ́ Arẹ̀wò ẹ̀kú gbogbo ìgbà. Ìyá ẹ̀ ti kàn sí wa lójú àpagbè láàjì náà.

kí àwọn lásùnmọ̀ náà ẹkú gbogbo gbà. Tó tí mò ń sọ ni pé tí ọmọ kan bá wùwà kan tó jẹ́ pé fẹ́ mú ìdọ̀tí bá àwọn ẹbí rẹ̀ wọ́n ní ọmọ ọ̀sán ní kó pọ́npọ́n báyà rẹ̀ bẹ́ẹ̀ ni. Fa fún tí ẹ bá ní pé ìbí ẹ fún ojú ọ̀tún òun ní fọ́tòsí.

0: fún tún sistema rẹ pé ẹni ẹni ẹran lọ́jọ́ kan ó túbọ̀ sí pé ọ lẹ́nu olówó rẹ̀ lánà ń bú ni. Ó mọ̀ sàn sí kókóńkó báwọn ìyá rẹ̀ náà má ṣe wá lọ́mọ bẹ́ẹ̀. Ọmọ tó lọ bọ ojú àwọn ẹbí ẹ̀ jẹ́ ṣe mọ̀ pé ọmọ tó bá dá ní sí bàbá èyí tó bá kù díẹ̀ káà tó ti ìyá ẹ̀ ní. Kò sì sí bí ọ̀rọ̀ ṣe rí ṣe mọ̀ pé ìyá ló lọ mọ ọmọ bá sì pèrè àdá pèrè kòkò tá a fi ṣe é. Ẹyẹ ṣàkíyèsí pé tí ọsàn bá wù sígi ọsàn bá wù tó bá sọ tán róńdóróńdó báyìí ni máa rí lórí igi rẹ̀ kò yẹ yín. Ṣùgbọ́n tó bá pọ́n tí wọ́n bá fẹ́ ká a ṣe mọ̀ pé gbogbo ọmọ kọ́ ní máa wù rí igi lọ ká a. Ọ̀pọ̀lọpọ̀ amúgi lẹ̀ tí ó mọ̀ lẹ́mọ̀ ni kò sì ní wọ́n ṣe lẹ́mọ̀ tí ò ní bá ara igi ọsàn fúnra ara ẹ̀. Ṣé mọ̀ pé tó sàn torí ẹ̀ ni wọ́n fẹ́ kárùn. Ọmọ kan bá wá wù wà lójú tí tó fi di pé wọ́n mọ̀ lọ lé wọ́n wá bèrè pé ta ni ìyá ọmọdé yìí. Ṣé mọ̀ pé ọmọ náà ti ṣe nǹkan àtijọ́ nígbà tí wọ́n bá ń gbọ́ wọn gbéyà rẹ̀ wọlé ni pé kò lẹ́kọ̀ọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi sì rán gbìyànjú láti kọ́ tí ó gbà. Ọlọ́run kò gbàdúrà wọn kọ́ lọ́run má jẹ́ ká gbé ìwọ̀n àkọ́ gbà.
1: Àwọn ti wù mí wù àwọn àláwọ̀ láti wù wọ́n lọ́mọ ẹjọ́ ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Ìṣẹ̀lẹ̀ àwọn máa lẹ́nu yín.
0: Tí ìyá bá kọ́ wọ̀ sí tọmọ bá lọ fa nǹkan wọ̀ sí nǹkan ṣe mọ̀ pé nígbà tí wọ́n bá fi wọ̀ sí inú ọmọ lára yóò kàn yá. Irú ọmọ tó bá sì rìnrìn bẹ́ẹ̀ tó bá di pé wọ́n á fi wọ̀ sí òun lẹ́yìn ara rẹ̀ lára. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa lóhùn fún pé òun ọ̀sán ni ó ti ń kó pọ́npọ́n ń bá ìyá rẹ̀.
1: Ó
0: ń tọ́jú bá lápá lápá nínú tuntun tó. Ọmọ ọ̀sán ti kó pọ́npọ́n ń bá ìyá rẹ̀. Gbogbo ọmọ tó lọ sí fún wa ọlọ́run lè ṣe wá nínú ọmọ bẹ́ẹ̀. Gbogbo tá à ń bá ń bá wọn sọ ọlọ́run jẹ́ kí wọ́n máa gbọ́ kó sì máa yé wọn.
1: Ìwọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́.
0: Ṣé mọ̀ pé wọ́n máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé òwe ni ẹṣin tí ọ̀rọ̀ náà gùn sí máa fi ní ara ayé ni bẹ́ẹ̀ ni. Torí ẹṣin yẹn ló yá fífí ní ayé ijó ọ̀rọ̀ náà tẹ máa fi rìnrìn àjò. Torí ẹ̀ ni wọ́n fi máa sọ pé òwe ni ẹṣin ọ̀rọ̀ tọ̀rọ̀ sí ni ẹṣin òwe. Wọ́n wá ní tọ́rọ̀ bá sọ ní òwe làá fi wá jáde bẹ́ẹ̀ ni. Tówe bá sọnù ìtàn làá fi wá òwe ọ̀ jáde bẹ́ẹ̀ ni. Orí ẹ̀ lọ́mọ fẹ́ sọ pé ẹni tí ò ní tán kì í pẹ́ tán. Ẹnìkan wá bèrè lọ́wọ́ mi pé ṣé ìtàn títàn bá sọnù kọ́ kí n ó fi wá jáde bó wá fẹ́ tàn yẹn sí pé ìtàn ò ní tán. Orí ìtàn sí lọ́wọ́ iná ìtàn náà ni ó dá lọ́jọ́ kan. Ṣe jẹ́ lẹ́nu ọlọ́run gbàdúrà gbogbo wa. Ṣé mọ̀ pé a lè sọ tán a sọ níwọ̀n náà ni ẹ̀yin náà wà máa jẹ́ kó máa jóná kó máa dìgbà lọ́kàn.

ẹ̀rí lórí ìlera ara wa tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀. Lákọ̀ọ́kọ́ mo máa sọ fún wa pé ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò ìlera ara wa ní gbogbo ìgbà lóòrèkóòrè bẹ́ẹ̀ ni. Èyí tó wá rọrùn jù láti ṣe ni ìfúnpá wa jẹ́ máa yẹ̀wò ní òòrèkóòrè bẹ́ẹ̀ ni. Ìyá kan wá sọ́fíìsì mi lẹ́nu ni ká ti máa ṣe kílíníìkì.

gbé ìnáwó ní àpínkílẹ̀ náà ìyẹn láti wá máa ṣàlàyé pé ṣe tó wà ní ìnáwó tó rọ ni. Ṣùgbọ́n ilé ìmọ̀fẹ́ kó yé gbogbo wa pé ohun bí nǹkan bá ní ìwò náà àrùn olórógún kọ́ ni yóò ní ojútùú sí i. Nǹkan bá le a pọkàn wa pọ̀ sọ́lọ́ọ̀ni a sì máa gbé ẹgbẹ́ ọ̀nà àǹfààní àkún. Nǹkan bá lé bákan téèyàn bá wá ronú àrùn kùdólówó gbórógbó ohun tó ń ṣe ìyẹn ò ní kúrò níbẹ̀ yóò tún wá tún dá nǹkan míì kún. Ọlọ́run kò ti ṣàánú fún wa tí ìfọ̀kàn sí apá tí ẹ̀jẹ̀ bá fi lè rìn kọjá ìlé ní ìrànlọ́wọ́ fa àìsàn ayérayé ni tí ò bá gba ẹ̀mí lọ bẹ́ẹ̀ ni. Ó sì máa sọ pé mo gbogbo mo pọ̀ sẹ́yìn pa lè fi mọ́ ẹni tí ò jẹ́ rárá. Ẹni tí ìfọ̀pá gíga ẹ̀ bá gbé sálẹ̀ ẹni tó bá ní ṣọ́ọ̀kì ní tó ń bá padà dì ní kò ní ojú àpá òjòjú ara kò lè dà bákan náà mọ́ bẹ́ẹ̀ ni. Torí ìdí èyí ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ ní ayé ọ̀run wa níwọ̀n gbogbo nǹkan pátápátá ẹ jẹ́ ká fi sílẹ̀ fọlọ́run. Ọlọ́run ní fàárẹ̀ ṣe wá wa náà sì ní sáàárẹ̀. Àwọn bàbá wa mọ́nímọ́ ni wọ́n máa ní pé ìlera ni ògùn ọ̀rọ̀. Ẹni tára ẹ bá sì lè lúlùkù òkè ọ̀hún bẹ́ẹ̀ ni. Ọlọ́run má fàìsàn sí wa. Ṣẹ́ri téèyàn bá ní owó ní rẹpẹtẹ ní agbórata tí tó ń bá ṣàìsàn tó wù ní nǹkan kan. Torí ẹ̀ máa yọ ọ̀pọ̀ èèyàn tó ṣàìsàn tó jẹ́ pé

0: iṣẹ́ limoji tó fẹ́ sí wa níbẹ̀rẹ̀ pàkó kan jẹ́ ká máa ṣe ẹsasáìsì èyí ní ìmọ̀ràn jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ ṣe ohun tí àìbámi lásán lò àyàrí ìní o. Ẹ̀rí ìwúlò pọ̀ níbi eré ìdárayá yìí ṣùgbọ́n torí pé àwọn aláwọ̀ funfun ni wọ́n mú ní ṣíṣe ní gbogbo ìgbà àwa tàsìkò yẹn àmúníṣe mọ́. Àwọn bàbá wa sì máa ń ṣe láyé ẹjọ́ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àgbẹ̀ bígbà téèyàn ṣe ṣàṣàìsì náà ni. Ní bí wọ́n bá ti ń ṣiṣẹ́ ni wọ́n máa làágùn wọ́n sì lè dúró sójú kan ní gidi wọ́n máa sún síwájú sún sẹ́yìn náà ni bẹ́ẹ̀ ni. Kọ́ sàlàyé àwọn àǹfààní tó wà níbi ká máa ṣe ṣàṣàìsì ká máa ṣe ní ìdárayá jẹ́ kó fún ilé àǹfààní kan bẹ́ẹ̀ náà lénìí. Ṣé rí n tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ nínú ara nat tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ nínú ara àáfíwé pọ́ǹpù tí ó wà lára mọ́tò náà ni bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n bá mọ bí ṣe pọ́ǹpù tó wà ṣiṣẹ́ lára mọ́tò ṣe máa ṣiṣẹ́ pọ́ǹpù tó bá sì jẹ́ tuntun ó máa pọ́ǹpù epo òun náà yóò sì tún máa rìtọ́ọ̀nù bẹ́ẹ̀ ni. Bí ètò bá wá pọ́ǹpù epo tépo yẹn rìtọ́ọ̀nù yẹn irú mọ́tò bí ò kí ń gbépo bẹ́ẹ̀ ni kò kí ń gbépo torí bó ṣe ń wọlé ló máa jáde lóde kejì èyí tó jẹ́ àǹfààní bẹ́ẹ̀ ni ó máa ṣiṣẹ́ lára mọ́tò bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí pọ́ǹpù yìí bá ti ń ṣàárẹ̀ yóò máa pọ́ǹpù epo ṣùgbọ́n kò ní rìtọ́ọ̀nù wọn èyí tó bá wá wúlò àti tí ò wúlò inú ẹ́ńjìnì yóò máa dà sí tí yóò kàn máa jẹ́ kí mọ́tò máa ṣe fi dúdú ni bẹ́ẹ̀ ni àmọ́ yẹ kí mọ́tò máa ṣe fi dúdú mọ́tò ń sì máa jẹ́pò bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ wá ni ọkàn tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ sí gbogbo ara bẹ́ẹ̀ ni bó náà ṣe wá ṣe ohun tó wá jẹ́ rìtọ́ọ̀nù lára ní tó ṣe rìtọ́ọ̀nù lára kan ni tókàn bá ti ń pọ́ǹpù ẹ̀jẹ̀ sí gbogbo ara òun ló pọ́ǹpù ẹ̀jẹ̀ lọ sí ẹsẹ̀ náà ṣùgbọ́n iṣu tó wà lẹ́yìn ẹsẹ̀ wa báyìí ìkan wà níbẹ̀ tó jẹ́ pé òun ni máa rìtọ́ọ̀nù ẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí ara bá sì pé tí ìmọ̀ sísẹ̀ yẹn bá pé bí ọkàn ṣe ń pọ́ǹpù ẹ̀ lè tó rìtọ́ọ̀nù ẹ̀ náà máa rìtọ́ọ̀nù ẹ̀ léraléra bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí ọkàn bá ti ń dàgbà díẹ̀díẹ̀ tó bá ń pọ́ǹpù ẹ̀ tí ètò jẹ́ rìtọ́ọ̀nù ẹ̀ tó náà bá ti ń wíkì ó ṣeé ṣe kó má lè rìtọ́ọ̀nù ẹ̀ mọ́ tó ṣe pé àmọ́ dúró ni tí ọkàn bá ti pọ́ǹpù ẹ̀jẹ̀ sí ara tó ti lọ sísàlẹ̀ ṣe mọ̀ pé àti lọ sókè ó mọ̀ pé ó yẹ kí pírẹ́ṣọ̀ yẹn kó le gan-an. Ṣùgbọ́n tí ètò wà ní iṣu ẹ̀yìn iṣu ẹsẹ̀ yìí tó bá ti rìn rẹ̀ ó ṣeé ṣe kó má lè pọ́ǹpù ìpadà dáadáa mọ́ kò yé eyín. Mo kí Evangelist Káyọ̀dé Felix àwọn èèyàn wa nu láti ṣìbà àwọn aládùúgbò wa. Ẹ ṣeun Ọlọ́run gbàdúrà wa. Tẹ́ bá wá rí tán bá wá ń ṣe ṣàṣàìsì yìí yóò máa ran rìtọ́ọ̀nù yẹn lọ́wọ́ láti máa pọ́ǹpù padà láti máa rìtọ́ọ̀nù ẹ̀jẹ̀ yẹn kò yé yín bí ọkàn bá ṣe ń pọ́ǹpù ẹ̀ wá sísàlẹ̀ bẹ́ẹ̀ ni títí tẹ̀yìn iṣu ẹ̀yìn ẹsẹ̀ yẹn èyí tó jẹ́ rìtọ́ọ̀nù tó wà níbẹ̀ yóò máa hẹ́pẹ̀ láti máa pọ́ǹpù ẹ̀ padà sókè yóò wá jẹ́ kẹ́jẹ́ yìí ó máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ nínú ara. Orí ẹ̀ lẹ́ fi rí pé ẹlòmíì tó bá jókòó tó bá pẹ́ nígbà tó bá fi dìde ẹsẹ̀ rẹ̀ á ti wú torí pé kó rìtọ́ọ̀nù yẹn ó ti wí kò rìtọ́ọ̀nù ẹ̀jẹ̀ yẹn padà mọ́ só yóò kàn máa ṣojú ṣẹ́ṣẹ́ṣẹ́ díẹ̀ ni. Ṣùgbọ́n tí ẹ̀ ń bá wá ń fi ẹsẹ̀ yẹn tẹ̀lẹ̀ ìtọ́nù yẹn ló máa pọ́ǹpù pẹ̀lú ìgbìyànjú pẹ̀lágídé yóò máa rìtọ́ọ̀nù ẹ̀ padà bẹ́ẹ̀ ni so torí ẹ̀ tá a bá ti jí láàárọ̀ ká bọ́ bàtà wá sílẹ̀ ká wá máa fi ẹsẹ̀ lásán ká máa fi jọ́ọ̀gì lórí iyán rìn kò yé yín kò sọ níbi tí wọ́n rẹ̀ lórí iyán rìn sẹ̀ pé iyán rìn yóò máa gún ẹsẹ̀ díẹ̀díẹ̀ ìdílé tí wọ́n máa jọ́ọ̀gì bẹ́ẹ̀ yóò rìn rìtọ́ọ̀nù yẹn lọ́wọ́ láti tuntun máa jí pépé padà bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé wọ́n máa sọ fún wa pé ìyá ara wa àwọn títò tó ń wá yẹn títò tó ń rọrùn bẹ́ẹ̀ ni kò yàtọ̀ sí mọ́tò pé bóyá lóyìn kan ni ìgbà ẹ̀jẹ̀ ayọ̀ náà kẹ́fì míì sí kò sí nínú ẹ̀yìn ara wa ẹ̀yà tí a gbé wá láti kókó wọ́n lè yàn án lò téèyàn á fi padà ṣùgbọ́n wọ́n mọ ọ̀rẹ́ náà gẹ́gẹ́ bí èèyàn ṣe ń dàgbà náà lórí àyà ara yìí ṣùgbọ́n mẹ́ǹtẹ́nánsì ìtọ́jú láfi máa gbèrú bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọpọlọpọ o se igbiyanju exercise yen mẹri pawo ba wa agbe laye ijo wa awọn ti won gba ti won wa lokun ganda ni asiko yi eri pa awọn baba ipẹlu won sise abun won se jese agbara yen won ma pe laye pupọ ti won si kin saare eri baba to le ni ogorun ọdun ti o si ma so won ni te mo gbọ nita tori igbiyanju exercise tan se yen o rin je yen lowo lati sise bo se yen ko sise ni ṣùgbọ́n ngbà tó ti wá di pé gbogbo wa ti dàn lẹ́yà ní rìn wá nígbà tí mò ń sọ yìí ìbéèyàn bá fẹ́ lẹ́rú fẹ́lẹ́ lẹ̀ sí àpáta àwọn àgbà wa ò ní pẹ̀lẹ́ rù rí ìgbàwọn ọmọ wa sí ibi wọn bá fẹ́ ti bíbẹ̀ dédé odò lásán bẹ̀ ni ọ̀kadà ni wọ́n gbé wọn rìn káàkiri mọ́ ó wá jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kò jẹ́ kí exercise kò jẹ́ kí gbogbo system yẹn kó lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ṣùgbọ́n èyí làwọn indian wò ẹ̀rí pé ìtọ́jú àwọn indian exercise àti oògùn ilé wa ni wọ́n máa ń lò wọ́n wá ti ṣe àwọn massage machine kan lóríṣiríṣi láti ràn wá lọ́wọ́ tí a lè ṣe yẹn ká máa ṣe lórí ìdúró ńbẹ̀ náà àwọn tí wọ́n ní agbára láti rà sílé wọ́n rà sílé àwọn tí wọ́n ní agbára láti rà sílé tí wọ́n sì fẹ́ ṣe wọ́n lọ sódò àwọn tí wọ́n ní láti lọ ṣe é irú ẹ̀ náà wà ní ọ́fíìsì wa náà ní ọba ní abáremẹ́dì a ní máṣíìnì táwọn èèyàn wá fi máa ń ṣe massage tó jẹ́ massage machine tó jẹ́ pé téèmà ti jókòó sórí ẹ̀ láàrin ìṣẹ́jú 25-25 wọ́n wà nílé ẹ̀ wọ́n ṣe massage gbogbo ara gbogbo system yẹn gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó gbanú sàn ètò yẹ kó gbanú èso gbogbo ẹni ó máa tó bẹ́ẹ̀ ni ẹ sì rí pé báwọn òyìnbó ṣe ṣe é rí pé wíníwíníwíní kan máa wà nílé ẹ̀ tí wọ́n dàbí ìyẹn bí òkúta báyìí àwọn ṣe lọ́nà ìgbàlódé ni bẹ́ẹ̀ ni ẹni tí ò bá lágbára láti máa lọ máa lọ máṣíìnì yìí tó bá ti ń ṣe ẹsẹ̀ẹ̀sì lórí ìyẹn lásán ń ran ara lọ́wọ́ láti ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ọlọ́run àgbàdo àwọn àní sáré o
1: àìdẹ́ wá sí omi tẹnitẹ.
0: ẹ̀rí mo wá fẹ́ sára ìṣe ìdánilẹ́kọ̀ọ́ kan kékeré díẹ̀ màá sì fún wa ní ọgbọ́n ọ̀nà àbáyọ sí díẹ̀ ohun tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ yẹn pé nínú ọgọ́rùn-ún àwọn ọkùnrin lásìkò yìí bíi 80 bíi ọgọ́rin ni ó ní àìsàn prostrate bẹ́ẹ̀ ni ṣùgbọ́n prostrate ẹ̀ lajìnà tí ẹ ní máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀nà tí wọ́n máa ń gbà ní prostrate cancer náà máa ṣàlàyé fún mi wọ́n tá a bá tètè ṣàkíyèsí torí àwọn ọkùnrin òun yẹ ká fura sí kinní gidi gan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ lójú lórí títì tẹ́yẹ̀ ní mọ̀ pé wọ́n bà ló ń lò láti fi tọ̀ nígbà tí tó gbàgbé ẹ tó yẹ kó ti gbà mọ́ ó sì máa ń sọ fún wa gbogbo ìgbà pé gbogbo ọkùnrin pátápátá lónìí tí wọ́n pè ní prostrate yìí bí gbogbo obìnrin tí wọ́n ṣe ní fibroid ṣùgbọ́n fibroid tó obìnrin tó bá dìfẹ́ lọ́kùnrin ní ayọ̀nà tí wọ́n di pé bí àwọn àwọn náà bá yọ sí wọn prostrate tọkùnrin tó bá sì dìfẹ́ lọ́kùnrin máa ń fa kí kó mọ́ rí tọ̀tọ̀ bẹ́ẹ̀ ni làwọn olóyìnbó máa ń pè ní prostrate enlargement ẹ tó túmọ̀ sí pé prostrate ẹ tóbi ṣe rí kí ní prostrate yẹn ó fẹ́ dàbí èkùrọ̀ báyìí èyí rẹ̀ báyìí ni urine pipe ìtọ̀ ìyẹn títọ̀ okùn títọ̀ máa gbà jáde lójú ara ọkùnrin yẹn àgbẹ̀ rẹ̀ báyìí ni kíni urine pipe yẹn wà ṣùgbọ́n èyí tó bá ẹ̀ large tí prostrate yẹn bá tóbi nígbà tó bá tóbi kan yóò wá fún okùn ìtọ̀ yẹn á fún okùn ìtọ̀ tí ìtọ̀ máa gbà jáde yẹn á fún mọ́ ara báyìí ti jẹ́ pé ìtọ̀ lè gbàgbẹ́ jáde mọ́ yóò fi di pé ẹni tó bá ní prostrate enlargement díẹ̀díẹ̀ yóò rí pé ìtọ̀ ń ṣe ló bá tọ̀ kò ní jáde tán bẹ́ẹ̀ ni tàbí kó mọ́ jáde dáadáa prostrate yẹn hẹ̀ láàjì nìyẹn oògùn ẹ̀ wà téèyàn bá tètè ṣàkíyèsí ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó wá máa ń jẹ́ kó di cancer ni pé tí prostrate enlargement yẹn tó bá ti ń tóbi tó jẹ́ pé ìtọ̀ jáde dáadáa mọ́ lára ẹ̀yìn dandan ìtọ̀ ó sì wà bí tí ó tọ̀ yẹn yóò máa ṣòdo sínú ẹgbẹ́ ká fi wé ojú gọ́tà tí wọ́n ń là tó mi ń lọ gẹ́gẹ́ àti èyí tí wọ́n ń là tó jẹ́ pé omi ń dàrán gún ẹ rí i pé èyí tó mi ń dàrán gún yẹn yóò lẹ́rẹ́ nínú yóò sì máa rìn bẹ́ẹ̀ ni ìgbé èyí tó mi ń lọ gẹ́gẹ́ yẹn lílọ omi yẹn yóò mọ̀ sàn tó jẹ́ pé ojú gọ́tà yẹn rí i pé yóò mọ̀ dáadáa.
1: Àwádé
0: bẹ́ẹ̀ ni pósítì làgbìn ti ṣe rí eré tó bá ti tóbi yẹn tó bá ti fún kókó tó bá ti fún okùn ní ìtọ̀ yẹn tí ìtọ̀ yẹn wà á jáde dáadáa máa tó ń padà sínú ara yẹn ni máa di prostate cancer. Ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún ilé nìyí náà lọ ṣàkíyèsí ẹ wò.
1: Ràhùn ọkọ súra yà tún lè máa pọ́n níbi dọ́nu.
0: Ẹyin ẹ lọ sí bóyá bíi public toilet àbí ibì kan tó wà ní ẹ̀gbẹ́ títí tó jẹ́ pé wọ́n kàn kan párùn sí ni pé ìlú bá fẹ́ tọ̀ oyin ẹ̀wọ̀n ọbẹ̀ yẹn tọ̀ ni wọ́n máa sọ. Àbí kẹ́ lọ sí bí àwọn ọmọ sáà títí ẹ máa ṣe létọ̀ yìí tí ẹ máa fi párùn kàn án. Ẹ rí i pé tẹ bá wo ara párùn mi tí wọ́n ń tọ̀ síbẹ̀ gangan ẹ rí i pé párùn rẹ̀ yóò jẹ mímú mi bẹ́ẹ̀ ni. Ìtọ̀ tá à ń tọ̀ yẹn ásíìdì kan wà nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n ń jẹ párùn yẹn bẹ́ẹ̀ ni. Ẹ wá wo tó bá wá ń padà sínú tí ò jáde mọ́ ibi tó ń dúró sí yẹn yóò máa sọ di egbò.
1: Àyìnbí ẹ wá sí omi tẹnitẹni.
0: Tó bá wá di kó di egbò ló di prostate cancer.
1: Ìwọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ ìwọ gbọ́.
0: Tó bá ti wá dà bẹ́ẹ̀ ni ó di iṣẹ́ iṣẹ́ abẹnu. Ṣùgbọ́n ṣẹ́sẹ̀ lágbìn yẹn tẹ́ ẹ̀ bá fẹ́ kó ẹ̀ láì tẹ́ ẹ̀ bá fẹ́ kó tóbi. Lákọ̀ọ́kọ́ ẹ sọ́ra fún nǹkan ọlọ́ràá ní jíjẹ lájẹjù. Ẹ sì sọ́ra fún nǹkan fúláwà ní jíjẹ lájẹjù. Ẹ sì sọ́ra fún nǹkan ìgbàlódé tó jẹ́ pé wọ́n fi kẹ́míkà sí ní jíjẹ lájẹjù. Ọkùnrin olówó a máa ṣe ṣàṣàṣì nípasẹ̀ súnsúnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ní gbogbo ìgbà.
1: Ó ń pẹ́ nílá bàbàlàgbà.
0: Ó kéré tán ẹ̀ẹ̀mẹrin lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni. Ìyẹn ó máa ràn án lọ́wọ́ láti máa ṣe ṣàṣàṣì pọ́ṣẹ́ẹ̀tì yẹn tí ò fi ní tóbi bẹ́ẹ̀ ni. Ìdíẹ̀lẹ̀ fi di pé àwọn bàbá wa ń dàn tí wọ́n níyàwó mẹ́rin márùn-ún ẹ̀yìn lè gbọ́rùn pé wọ́n ní prostate enlargement kankan. Ní gbogbo ọgbà làwọn ṣe ṣàṣàṣì prostate. Ṣé kò sì ní tóbi kò lè lọ́ra lẹ́ni pé yóò wà fún okùn ní ìtọ̀ wọn. Ṣùgbọ́n lásìkò yìí ó pọ̀ nígbà táyé dá yé òyìnbó ẹ̀ rí i pé mẹ́rin ìwà ẹ̀fìn ni ìyàwó kan ọkọ̀ kan ni. Ìjọ tọkọ ọba sì ti rówó fi oúnjẹ fílẹ̀ ìyàwó náà wọ jẹ́ẹ̀sì sùn ni. Ọ̀rọ̀ di ìwọ̀n ni. Wọ́n fà á tí ọ̀pọ̀lọpọ̀ prostate enlargement yẹn tó fi pọ̀ káàkiri fẹ́ fi rí i pé ọ̀pọ̀lọpọ̀ ńgbà títọ̀ yẹn bá ti ń cyst tí ò bá jáde mọ́ tó bá ti ń di cancer ni ẹni tó máa ń páàsì rọ́bà sí ilé ìtọ̀ tó jẹ́ pé rọ́bà ilé ìtọ̀ bí tó bá ti ń wọ ilé ìtọ̀ yóò kàn máa jáde sí ni rọ́bà yẹn dàrẹ́ẹ̀tì ni. Ìgbẹ́ tó bá ṣàkíyèsí irú kan báyìí jẹ́ ká fún yín ní nǹkan kékeré kan kí n fi gbìyànjú ẹ wò. Lẹ́yìn náà balù yóò ran pọ́ṣẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ láti yọ ọ̀rá tó jẹ́ kó wú yẹn yóò yọ ọ̀rá rẹ̀ dànù díẹ̀. Wọ́n sì ràn tán lọ́wọ́ láti máa tọ̀ ní gèrègè. Nǹkan bá ń wá ewé kan tí wọ́n ń pè ní egbe ògùn orí àpòkọ tàbí àgbògbò ogún ẹ̀ tí mo wé yẹn tí wọ́n ní fúláwà ní ògùn orí.

0: gbagba wa ta fe yonda fun ale ni niye olohun si je ko ba wa lara mu n to je ka yonda ni pe are pe won ti poju ni tanasi ko yi be ni wa gege bi en to ma je onitoju ta ma se toju ti o po mo po mo po to je pe ru kan be ni o ba mo fi ra si ri pe ta ba po po lo ogun do ti pati pa la fi ni ogun ti o ni mo kan be lara be ni awon to si fa lati so yen ma sakisi dada asi bi awon ya wa na ko mo ma won je si sun na ori bi lu si ri gugu ana na jo ma fori ko da wa ta je yen na na jo ron la se ni jumari iye si wa le ni ni yen olorun agbaju wa gba awon eyan wa se won ma nbere ni pa ise ibi eju lori awon aye yi a le se ka ma fura wa na to di yin be ni owo oju owo su gbogbo wa ni to wo ba si ti le ni o gbe se mo ki owo ko ri emi ra to ni le ni fi n wole ti mo fe fun wa le ni e ma kan so pa pa pa Olorun gba ju awa ise anu ni asinu anu ni ko de se ni ti o le lo ati pe boya won ni nu kan dudu ati pe won ni mo nu kan pupa ko se ni ti o le lo e ba wa apa fun kan ti won pe ni ona la pe fun won ona la tutu eyo kan ti o mu rara ewe iworo tutu eyo kan ti o mu rara e wa ju sinu expression lai e ju ewe iworo tutu ni e ju sinu didi be ni wa ba wa owo le wa to poju tuntun ibi ile kile te to n ba wa ibaje saudi ibaje america ibaje won tan na ninu e to je lori to je tuntun e ju sinu perfume yẹn e fi se keji ẹ ninu igun le inu se pe igun le mẹrin ni yara ma ni awa gbin sibi igun le kan bẹẹni n tó n bá ti wá jí láàárọ̀ a ṣe àdúrà gbogbo àṣírí àdúrà láàánú a ṣe sí bẹ́ẹ̀ fún odidi ọjọ́ méje tó bá ti jí láàárọ̀ a gbé a ṣàdúrà gbogbo àṣírí àṣírí kọ́ náà ò la nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ fún odidi ọjọ́ méje
1: ṣọlá ẹ bí ọmọ amúsà
0: tó bá ti dẹ̀yìn ọjọ́ méje ó di lílọ́rùn ni n tó kàn máa tẹ̀sán yóò máa fi pa owó báyìí tó máa ti fẹ́ jáde yóò sì máa fi para ọ̀nà aláàfin tó ná ẹni tàbí ṣùgbọ́n a sì rí àánú gbà ní gbogbo iṣẹ́ tó ń bá ń ṣe kódà bó bá jẹ́ kọ̀ǹtráktọ̀ tí wọ́n pè ṣiṣẹ́ mọ́ mọ́ pé padà ó wà jẹ́ tó ń ṣiṣẹ́ ọwọ́ ni tí ojú ti ń fò àwọn yóò tún máa pè padà olóhùn lọ bá gbígbà àdúrà náà ni kó ń fàyà kó mọ lóhùn sí gbàdúrà gbogbo wa ẹgbẹ́ pé wọ́n máa ń sọ fún wa pé ìdáàlú ní ìṣèlú ni bẹ́ẹ̀ ni
1: ọlọ́run ẹjọ́ ṣe ní bẹ̀rẹ̀
0: ká lè bá a mọ̀ pé processing wà lórí ọ̀ràn ìgbésí ayé ó lè fi rí àwọn iṣẹ́ mílíkù tí wọ́n ṣe kọ̀ọ̀kan yẹn ló jẹ́ pé ó ní processing kan tó ṣe é ìgbésí ayé jésù ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni o isa ni wọ́n pè nínú kùránì bẹ́ẹ̀ ni ẹ rí i pé obìnrin orísun ẹ̀jẹ̀ tí ó fa aṣọ jésù tí orísun rẹ̀ dẹ̀ tí orísun ẹ̀jẹ̀ rẹ̀ sì dá ìgbàgbọ́ ló ní orí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọ̀tá àbá ṣe àwọn kọ́ndọ̀m kan fi ìgbàgbọ́ sí afọ́jú ni tó pàdé jésù tí jésù rán ẹ̀yà mọ̀ tó fi tán sí tó lè wọn lójú ní kò lọ wẹ̀ lálùlù gbogbo rẹ̀ sì là ìyẹn fi ń hàn wá pé gbogbo nǹkan náà ní processing láàṣẹ ń ṣàdúrà láwọn

0: tójú òkú ọ̀sẹ̀ ju bẹ́lẹ́bẹ́lẹ́ ṣùgbọ́n ẹyọ kan àbí méjì ni máa gbà lé ní ayọ̀ ọ̀hún tó kàn mọ́.
1: Ẹ
0: ṣeun.
1: Orúkọ mi ni àwọn ọkọ̀ àgbàdo. Ẹ kú gbìyànjú.
0: Ẹ ṣeun máa.
1: Mo kí Ọlọ́run orí mi kan jù fún ọ.
0: Àmì onídùúgbò.
1: Mo kí gan Abúlé Tinubu.
0: Ẹ ṣeun máa. Ẹ ṣeun. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni.

0: ẹni dáàmú.
1: Àmì Ọlọ́run.
0: Èmi làbúrò àbúrò sọ̀rọ̀ ní ìsìn ẹ̀kú ewu ọmọ bàbá àwò láti kẹyìn káàkiri ní àwa náà gbogbo òkú rẹ̀ ọkọ̀ àbọ̀ bàbá ẹ̀kú ètò.
1: Hello.
2: Ọmọ tẹ̀síwájú ìyá àtàdé ni a ní Tyson.
1: Ẹ̀sìn ìyá wa, ẹ̀sìn ẹ̀sìn.
2: Ó yà mọ̀ gbọ́n bàbá ẹ̀kú ewu.
1: Wọ́n ti sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ tán sí.

0: gbọ́ kan ni pé wọ́n ní pọ́kù ní méjì ló sọ̀rọ̀ nílẹ̀ àwọn ẹ̀gbọ́n sí wá sí ilé ìwòrán kó bẹ̀rẹ̀ wọn ní ṣègbọ́n náà ṣe dáyé náà nù. Táǹkà dúná bá ń dágbére fún ìjọ mẹ́jọ.
1: Ẹ ṣeun gbogbo ara ilé ẹ kú àìsàn ọlọ́run ní ṣe ilé ìní kò kù fún wa títí dijọ́ mẹ́jọ tí ẹ tún pàdé wa lórí àkọ́tun ètò àtìmàdégbà mo kí n tó wá lọ èmi wọn sọ ẹni tó wá fẹ́ ra aṣọ ilé àná iṣu tó dáa fún ilé tó ṣe gbé tírafù ẹ kàn sí a ní ìdojúkọ ní ògúnmọ́lá tẹ bá ti débẹ̀ tẹ́lẹ̀ bèrè ìyá kaduna òun kò sí ẹni tí ò ní mú wá sí ọ̀dọ̀ mi tí ẹ bá sì ní ìmọ̀ràn tẹ fẹ́ fún wa lórí àwọn ètò wa àrígbà kan ẹ lè pè mí sórí nọ́mbà mi 07032 61 7440 lẹ́ẹ̀kan sí 07032 61 7440 ọ̀nà ìwọ́lá táwọn olórúkọ tèmi ó tún dijọ́ mẹ́jọ.

tó wà lẹ́sí àbáwọn aránkì òkun ṣe tó náà sì ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo èyí tẹ́ ń bá wa dún kò gbé la kí o náà ní fi yára wa o bẹ́ẹ̀ ni tó bá ti fẹ́ kọ́lé tó bá ti fẹ́ yọ búrọ́kì tó bá ti lé ní ẹgbẹ̀rún méjì àgbẹ̀ máṣín wá sí ní ibi tó ti sáìtì a sì yọ sílẹ̀ àwa ní different size different quality nǹkan kálukú bá fẹ́ ní ó béèrè fún ọlọ́run sí gbàdúrà wa àyìn ní kékeré àkàtì ìlélẹ́ lórí gbogbo wa lọ́la nílé lórí láṣẹ lẹ́jọ́ bá rí. ṣe láwọn nǹkan àǹfààní ká máa fún ẹ fún ìlera ara wa ni àbí fún ọrọ̀ ajé ara wa ni ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wá ká máa ń bá ṣe ẹni tí ò bá lè ṣe ẹ lè pè wá àbá ń ṣe pẹ̀lú owó díẹ̀ àbí bóyí. ẹni fẹ́ bá mi sọ̀rọ̀ ìmọ̀ nọ́mbà tẹ́ máa pè mí sí 08050302695 nọ́mbà mi nù. 08050302695 ṣùgbọ́n ẹ jọ̀ọ́ kẹ́ni tó pè mí ẹ jẹ́ kó di bí ẹ̀yàn àgọ́ méjìlá ẹ ṣeun.

0: níbikíbi tẹ bá fẹ dé ọfíìsì ìwà tẹ bá ti mọyé akáàlẹ nǹkan sọdọ ní ọlákùnrin níbi traffic light ọlákùnrin yẹn bí olùpọ̀ central mosque opposite olùpọ̀ central mosque yẹn bẹ́ẹ̀ gangan lọ́fíìsì ìwà ibẹ̀ láti máa ṣe kílíníkì ìtọ́jú bẹ́ẹ̀ níbẹ̀ náà ní arsenal fún ọfíìsì the king property a máa ṣe kílíníkì bẹ́ẹ̀ ní every tuesday àti every friday àwọn tí wọ́n bá fẹ́ gba abẹ́rẹ́ ni wọ́n máa ń wálẹ̀ a sì máa fi àwọn herbal something náà àbáfi tọ́jú ìyàwó máa ń wá lórí ìṣèlésì tó lọ́sì máa ń jẹun agbára rẹ̀ ń bẹ̀ olóhùn jẹ́ kí tí wàá náà sọ̀rọ̀ ṣe olóhùn sí wà pẹ̀lú wa nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08050302695 bó ti jẹ́ kó dé ẹ̀yìn aago méjìlá lọ́la mo máa sọ pé ẹ̀rín ti sínú láfárá àfọ̀gbọ́n ti sínú lọ́rùn ọ̀pẹ̀ ìbànújẹ́ ayé ìgbé àti yín ó ti gbọ́dún ìsinmi òdìjọ́ mẹ́jọ ẹ ṣeun.
1: Àwọn tí mo mi ń wù wá wà láwọn láti mú ọlọ́mọ ẹjọ́ ṣe níbẹ̀.

0: jìnbẹ́ ń lọ́lọ́ làájú lágẹ̀lú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Àsìkò tún yẹ ká jẹun ọmọláyé káyé má ṣe dá wàhálà sí ọlápadà.
2: Lọ́ní ọmọ rẹ máa mi ilẹ̀ ilẹ̀ ò ní mi ọmọ rẹ o. Ọba mi ọrọ̀ ọmọ tún mọ̀rọ̀ dẹ́. Ọba mi olóhùn ẹbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ tí òkun. Ẹni òmọ́ ni òmọ́ ìwé gangan ni ọlọ́wọ́ gbogbo tí yí ọmọ rẹ̀ nínú ọ̀fìn. Ọba mi tó rántí gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ dédé wa. Ọba pàtàkì pàtàkì tó gbà wá lọ́wọ́ ogun tó sọ ara rẹ̀ ní pàtàkì níwájú ọba pàtàkì. Gbogbo ilé apariwo gogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogogog ọdún yìí ayọ̀ náà ló fi máa lò lọ́tọmọtọmọ o. Màmá ṣe bí abí yamọ ni ọ́ ìwọ náà wọ ìgbésí ayé àkọ́bí rẹ láàrin àwọn àbúrò rẹ. Èmi àti ìrẹ́ mọ̀ wípé bó ṣe yẹ kóríkọ́ ló ń rí yìí. Èmi àti ìrẹ́ mọ̀ wípé ó yẹ kí àkọ́bí wa kó ti lọ jìnà ju báyìí lọ. Èmi àti ìrẹ́ mọ̀ wípé ó yẹ káyé ti máa fọ́ láàkọ́bí wa tọrọ. Má ṣe bí wípé ó mọ̀ wípé tó bá ṣe sọ́ọ̀rọ̀ ọjọ́ kan fún àwọn àbúrò rẹ̀ ó yẹ kó ṣe sọ́ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta fún àkọ́bí rẹ̀. Tó bá gbàdúrà wákàtí kan fún àwọn àbúrò ó yẹ kó lè gba wákàtí méje fún àwọn àkọ́bí. Tó bá gorí òkè lọ gbàdúrà fún àwọn ọmọ yòókù ó yẹ kó gorí òkè téńté bí Mọ́sè lọ gbàdúrà fún àkọ́bí. Nítorí àtilẹ̀ nìkan ti wọ́wọ́ láti inú májẹ̀mú láéláé. Ṣé àgùntírú bẹ́ẹ̀ ní forí kó la fẹ́ máa sọ ni? Ṣé èyí tí ń sọ farakó lọ́dọ̀ bàbá rẹ̀ wípé yóò máa ṣe irú àbúrò ní ká máa sọ ni? Ṣé àgùntí Ádámù àti Éfà farakó nínú ọgbà Ẹ́dẹ̀nì ní ká máa sọ ni? Ṣé àgùntí Kẹ́rì forí kó láti ọ̀dọ̀ Ọlọ́run wípé yóò máa rìn kiri ni? Bàbá màmá ọ̀rọ̀ yìí kù sọ́wọ́ àkọ́bí àti àwọn òbí. Nítorí bó ṣe ń le fún àwọn àkọ́bí kan níbìkan bẹ́ẹ̀ náà ni àdúrà ń jẹ́ kó rọrùn fún àwọn àkọ́bí kan níbìkan. Ìwọ àkọ́bí náà má dúró kí ìyá rẹ sáré àdúrà torí rẹ kí wọn náà tó gbégbé sí ẹ̀. Nítorí àwọn ènìyàn yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ o. Wọ́n ní ṣe bí àkọ́bí ni wọ́n pè é. Wọ́n ní ṣe kò mọ̀ wípé àkọ́bí kì í ṣe oyè lásán bí kò ṣe ojúṣe. Wọ́n ní ṣe bí nǹkan tí àwọn òbí ò lè ṣe fún àwọn àbúrò rẹ̀ ó yẹ kó lè ṣe fún àwọn àbúrò rẹ̀. Wọ́n ní báwo làkọ́bí ṣe wá ṣe tó fi wárí bó ṣe wárí yìí. Wọ́n ní nígbà tí àwọn àbúrò rẹ̀ sáré òkè kí ló wá ṣe. Wọ́n ní ìrírí sí rẹ̀ kò dọ́gba pẹ̀lú oyè tó jẹ. Ọ̀gá dídá níbi tó wọ wa yìí kí ló ti di àlébù mọ́ àkọ́bí rẹ lára tí àgànyẹ náà ti wọ́n ràn ọ́ tó fi di wípé bó ṣe ń sọ̀rọ̀ sí àkọ́bí rẹ náà ló ń ta sí ọ lára. Ọba tó sọ ẹ̀gàndí ògo yóò bí ọwọ́ lẹ́ni yóò bí àkọ́bí ọkùnrin rẹ wò lẹ́ni yóò bí àkọ́bí obìnrin rẹ wò lẹ́ni. Ọba tí sọ yẹyẹ di ayẹyẹ yóò bí ẹ̀wọ́ gan wò lẹ́ni yóò bí last born rẹ wò lẹ́ni yóò bí àwọn tí mẹ láàrin yẹ wò lẹ́ni. Àwọn tó ti fi ìlà kọjá rẹ ò ní sọ̀rọ̀ sí ọtí máa bá ọ gbégbé ọpẹ́. Bẹ́ẹ̀ ni àkọ́bí ni Jésù àwọn tó kẹ́gàn rẹ padà gbóríyìn fún ayé máa gbóríyìn fún ọ. Ogun alájọ gbé òní borí rẹ o. Ogun alájọ rìn kò ní borí ọmọ rẹ. Ogun alájọ jẹ kò ní borí àwọn ẹbí yín. Ogun alájọ ṣiṣẹ́ pọ̀ kò ní borí ẹbí yín o. Alájọ bí tó fẹ́ máa rí ọ tí ò fẹ́ máa rí ọmọ rẹ lórúkọ Jésù Ọlọ́run yóò dá sẹ̀rí àfún. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ rẹ máa ṣoríire. Kẹ̀rẹ̀kẹ́ ọmọ rẹ ò ní papò. Ó lọ yí ìdájọ́ ẹni bí kúrò lórí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní rìn ìrìn àlọ ìdè o. Ọmọ rẹ máa jẹun ló máa jẹun yóò. Ogún ọmọ rẹ ò ní rebété. Ọmọ rẹ ò ní fọmọ orí odó tayín o. Ọmọ rẹ ò ní ṣeyé láàrin àwọn tí ògo ti kọ̀yìn sí. Ọmọ rẹ yóò di gbajúgbajà olóríire. Ọmọ rẹ yóò gba ere tí ò kọ́ mọ̀. Ẹ̀ẹ́dù ilé yìí yóò rí ògo lò. Òkè tí ọlọ́wọ́ mẹ́wàá kò ní fọ́kọ lu ọmọ rẹ o. Ìdùnnú máa ṣubú layọ̀ rẹ. Ọmọ rẹ ò ní rà bíi ti ọ̀gẹ̀dẹ̀. Ìrà kò ní rìn àwọn ọmọ rẹ. Pápẹ́pẹ́ ayé ò ní ta ọmọ wa o. Ọ̀rẹ́ ọmọ rẹ ò ní jẹ́ kàsọ́mọ rẹ o. Ìgànnà tó létí kò ní ru ọmọ rẹ fáyé. Ọmọ Ọlọ́run rẹ ò ní ráhùn oréré. Okun ọrùn oyé adìyẹ ọmọ rẹ ò ní jẹ́ sí ní ilé alàyè. Ìkẹ́tọ́ tó sí mu la fi ń romú lórúkọ Jésù ń tọ́mọ rẹ lẹ́tọ̀ sí Ọlọ́run kó gbélé lọ́wọ́. Mo dẹ̀ ní gbé ẹ̀tọ́ ọmọ rẹ fún ẹlòmíràn o. Ọmọ rẹ ò ní mí sí ẹni tọ́lọ́run rán sí. Ọmọ rẹ ò ní dọmọ inú ọ̀ká fún ọ. Mo ní gbé agbada àkàrà ọmọ rẹ sórí iná o. Iyọ̀ kì í dòbu ó yá iyọ̀ ayé ìwà àtọmọ rẹ ò ní dòbu. Ewu ayé kò ní wúwo àtọmọ rẹ. Mo ní gbókò ọmọ káwọn ọmọ lé o. Ẹ́síkì bá bàbá rẹ̀ ṣiṣẹ́ oko ọmọ tọ́jú ìwọ náà sẹ́. Ìwọ náà jẹun ọmọ o. Ọmọ dẹ̀ máa ṣe fún ọ jẹ o. Màmá ẹ̀fọ́kàn balẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí ó yá ọmọ tọ́jú rẹ. Ọmọ daṣọ ru ọ. Ọmọ fọ ẹ ló ń jẹjẹ. Ọmọ kọ́lé fún ọ. Á ra mọ́tò fún ọ. Á gbé ọdẹ bí ọlá. Ọmọ rẹ̀ á gbé ọdẹ bí ọlà. Ọmọ máa tiranfọ́ owó fún yín. Ọmbrẹ́lá ọgọ́ tó ta dàbò àwọn ọmọ yín nu lẹ́yìn o. Ọmọ rẹ̀ máa jòkóó sí orí àga ògo. Wà lọ́jọ́ ẹ̀yẹ àtayẹyẹ lórí àwọn ọmọ rẹ̀. Wà lọ́jọ́ ayọ̀ lórí ọmọ. Ibùjókòó rẹ̀ ò ní ṣọ́fọ́ lọ́jọ́ ìnáwó ọmọ rẹ̀. Ibi ayọ̀ tẹ́nìkan òjòkó sí nílé bàbá ọmọ rẹ̀ rí ó yá ọmọ rẹ̀ á jòkó síbẹ̀. láàrin lọ́balọ́ba ọmọ rẹ̀ máa jòkó láàrin àwọn aláṣẹ yọrí lórúkọ Jésù ìjòkó ọmọ rẹ̀ ò ní ṣòfò ẹ ṣàbí gbogbo ilé ọmọ rí dọ̀ta yín o Jósẹ́fù jòkó sórí àga àwọn ọba ọmọ rẹ̀ á jòkó sórí àga ọba Dávìdì fagbọ́ sí lórí àga ọba lórúkọ Jésù ọmọ rẹ̀ máa rákọ ṣe tó ló máa jòkó sí àga apàṣẹ lórúkọ Jésù ọmọ rẹ̀ máa tú àṣẹ pa àga àwọn olówó lélẹ̀ yóò yá ọmọ rẹ̀ á jòkó sí ojú ayé ọmọ rẹ̀ ò ní yẹ mọ̀mọ́ òsì máa ta kẹ́nu bí ńlá yẹn gan lórí àwọn ọmọ rẹ̀ wàá jẹ yẹn ńlá lílé ọmọ rẹ̀ ọkà rẹ̀ máa fẹ́lẹ́ lílé àwọn ọmọ rẹ̀ lọ lọ́rùgbọ́ ọmọ rẹ̀ yìí máa transfer 10 million sí ọlọ́jọ́ kan ọ̀rọ̀ yìí kẹ́rẹ́ ṣùgbọ́n ọ̀nà rẹ̀ yìí ọmọ máa fẹ́ràn rẹ̀ dalẹ̀ ọmọ rẹ̀ máa mú ọdẹ lu ọba o ayé òní fi ọmọ rẹ̀ lógbòlógbò ìyá òní jẹ́ tọmọtọmọ onínú fùfù kò ní bírú sọmọ rẹ̀ wọ́n fi ọmọ wí ọmọ ọmọ máa tọ́jú rẹ̀ dalẹ̀ ògbó àwọn ọmọ rẹ̀ òní wọ́ báyìí ayé wa tọmọ rẹ̀ máa lárinrin ọmọ rẹ̀ òní dánìkan ṣayé rẹ̀ ibi òní yọjú sí wa tọmọ rẹ̀ ire tó rọrùn bí abc yóò wọlé wa tọmọ rẹ̀ jésù olúwa òní yìí lọ́jọ́ kọkànlá àwẹ̀ wa kókó àdúrà àwẹ̀ ti tò ní ni wípé olúwa gbogbo pẹpẹ àdágbé àdásọ tí wọn tẹlẹ torí mi olúwa rán agbára rẹ lọbẹ kọ lọ tún wọn kà rí wípé ọgbà títí di ago méjìlá kó tó jẹun ẹjì ní àwọn gbẹmí délé agbára.
3: ikú ọmọ ló lé mi káàkiri ní 2020 ọmọ 26 years ajọ wà nínú ilé báyìí kọkọ ò ṣe ó dẹ dìde ó lóun fẹ lọ ṣáàjì fóònù lódì kejì iná wà nínú ilé wa mo ní kí lélẹ́ tí ò ṣáàjì náà bí ó ní kí n ṣàfihàn sílẹ̀ ó dẹ̀ lọ tó ti ń wo bọ́ọ̀lù ó dẹ̀ lọ ṣáàjì ẹ̀ kò pé tí mo lè sọ́wọ́ lé bọ́ọ̀lù yẹn ọkọ̀ gbé jáde ni.
4: àwọn ló gbé jáde.
3: ó ti dòkú níbẹ̀.
4: jésù
3: tó wà níbẹ̀ iná ló pa.
5: yé iná fóònù.
3: iná fóònù mo ṣàṣẹ wò lọkọ bó ṣe ń gbé bọ mo wá wòye pé kí ló ṣe ọmọ tí wọn gbé bọ yìí mẹtọ bàbá ọmọ mi tiẹ ni ìgbà tí máa fi nọrọ mórí gbóhùn ni àwọn orí kí ló ṣe sunday aṣáàgbẹ káàkiri káàkiri káàkiri wọn ọgbà lọwọ mi ó ṣáà lọ mo ṣáà ń gbàdúrà gbàdúrà gbàdúrà.
5: abiyamọ kan máa ṣàmì.
4: ṣé wọn ṣàmì bọ yìí.
5: ní ọ̀sán gangan ayé rẹ ayé òní gbọmọ lọwọ rẹ o.
4: ọmọ
5: ọdún wo ló ṣẹlẹ grandma.
3: 2020 ló ṣẹlẹ̀. ike babalábi amọ
5: yìí
3: kò tí ì jáde.
5: ìgbà yẹn gan àti ìbẹ̀rẹ̀ abiyamọ.
3: ẹ ti bẹ̀rẹ̀ njọ́ ti mọ wá já sínú ìpè yìí. mo ní wo ọlọ́run kí ló tó o ti gbóru bàbá yìí dìde bá ti máa fojú sunkún sàn dé. mo ní mo nígbàgbọ́ pẹ̀lú bàbá yìí mo ṣáà máa ń gbọ́ mo máa ń gbọ́. nígbà tí wọ́n bá ti di inú oṣù karùn-ún àkọ́bí mi ọmọ 35 years wọ́n tún ránṣẹ́ pè mí pé yẹn náà ó kú ọkọ ẹ pè mí.
5: lẹ́yìn tàkọ́kọ́.
3: bẹ́ẹ̀ni
5: wọ́n
3: bá ti pè mí mo wá wòye pé ìwọ ọlọ́run kí ni gbogbo eléyìí báyìí mi ò máa fẹ́ kún ọmọ nínú ayé mi mọ́.
5: agbára tó sọ pé wọ́n ṣáà máa mú ọmọ ọmọ rẹ nìkọ̀ọ̀kan.
4: nìkọ̀ọ̀kan nìkọ̀ọ̀kan.
5: o lè fò sókè. ó wà lórí bẹ́ẹ̀dì. ó sùn taratara. ṣàmì o. ayé òní mú ọmọ rẹ nìkọ̀ọ̀kan o.
4: ọmọ.
3: wọ́n ṣàṣẹ pè mí lọ́jọ́ yẹn mo ṣáà débẹ̀ mo ṣáà pariwo ọlọ́run abiyamọ o jọ̀mọ́ yẹn kẹ́lẹ́ yìí dókú o mo ṣáà gbàdúrà yẹn bíi 30 minutes mo dúkọ́ má gbé lọ láàárọ̀ ni wọ́n sọ wípé o ti kú mo náà mọ̀ tẹ̀bi kì í ṣòkù ẹ fi èmi àti ẹ̀ sílẹ̀ àtọlọ́run tó dá mi mo ṣáà bọ́ra mi síwò wò lórí ẹ̀ bíi tí ẹ̀ ọ̀gbẹ́ni mọ̀dí wà ń bẹ̀ mo wá làkàtà lé lórí mo wá ń pè mo lóluwa kẹ́ mi ó gbọ́dọ̀ dòkú bíi 30 minutes mo ṣàṣì jáde.
5: lọ́sọ̀fẹ́ nìkan wípé o ò ní mọ lórí ọmọ o.
4: o ò ní mọ lórí ọmọ o. o ò ní mọ lórí ọmọ o.
2: ìpàdé ọjọ́ sunday ní ọ̀la ò ṣe é fi ṣeré rárá pàápàá fún òbí àkọ́bí àti àkọ́bí fúnra rẹ̀ àtọjọ́ wednesday láti ń gbàdúrà fún àwọn àkọ́bí lórí afẹ́fẹ́ ọjọ́ sunday ọ̀la máa parí ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì tí màdé máa pé òróró àkọ́bí fẹ́ nìkọ̀ọ̀kan ibikíbi tí àkọ́bí rẹ̀ bá wà rí wípé ọ̀nà fún ìparí oṣù yìí bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wàá jẹun ọmọ o gbogbo ènìyàn ti mọ̀ wípé tá a bá gbàdúrà àkọ́bí a gbọ́dọ̀ dá ọrẹ àkọ́bí kò wá sí iye tó lè fi ránṣẹ́ lórí àkọ́bí rẹ o bọ́lọ́rù bá ṣe bùkún wa tó la ṣe máa ṣe lórí àkọ́bí wa lẹ́ni ṣá gbìyànjú kí ọwọ́ rẹ kó wà ńbẹ ibikíbi tí àkọ́bí rẹ wà àṣẹ kan lẹ́ni pé kó lọ rí ògbólò ọlọ́run bàbá alábìyamọ o.
6: ààyè ló wà.
7: hello hello prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 3477 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 26 of September

mú kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí o tọ́jú ọjọ́ Saturday lónìí 26/09/2026 mọ́mí bí àwàdà bí eré oṣù mọ́ ń dágbére òní tọ́jú ọjọ́ àbámẹ́ta ọjọ́ Saturday mo mọ̀ pé sísà kan jí gbọ́ mi láàárọ̀ yìí ọjọ́ ayọ̀ rẹ̀ dín kan lónìí ọlọ́run bá ń gbọ́ ọjọ́ tí wọ́n bá wọ̀ náà tọ́gọ́ ayọ̀ oríṣiríṣi wedding ni ó wà oríṣiríṣi ìnáwó ni ó jáde lónìí bọ̀ mọ́ mi kan ayí kan wọ̀ náà ọ̀dà màá mọ̀ bọ́yé o nígbàgbọ́ tó ò ní dẹ́jà ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ọjọ́ ayọ̀ tó o sì mọ̀ pọ̀ ọjọ́ ayọ̀ rẹ̀ sì ń bọ̀ tàbí ọjọ́ ayọ̀ rẹ̀ kò láàárọ̀ yìí máa bọ̀ níbi pẹpẹ ọ̀yà ẹ já lọ síbi pẹpẹ máa bọ̀ níbi pẹpẹ mi ní ní ẹ̀dọ̀ balẹ̀ láàárọ̀ yìí màá kàn ní ẹjọ́ kú àdúrà mẹ́rin péré náà mo fẹ́ gbà fún àwọn èèyàn kí n tó jáde ìròyìn ayọ̀ nìkan ni màá mọ̀ gbé màá ní kọ́mọdé àtàgbọ́ mọ̀ dunnú kí wọ́n mọ̀ gbọ́ àwọn nǹkan tí ọlọ́run mi onímájẹ̀mú ìpè ọba mi ìgbà ọba mi àkókò ọlọ́run adánimọ̀gbàgbé àwọn iṣẹ́ tó ti ṣe bó ká tó ṣe nǹkan kan ẹ mọ̀ bọ̀ wá jókòó níbi pẹpẹ ẹnìkan níta ní ń dùn yìí pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni ti ìjọ comfort life mission chọọ́ọ̀tì comfort life mission international chọọ́ọ̀tì tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite wema bank temide market gbági titun nínú ìbàdàn ìyẹn òní ni saturday ọ̀la sunday tó kàn nínú oṣù níbi tá a ti ní àǹfààní sí holy communion service láti gbára olúwa àti láti gba ẹ̀jẹ̀ rẹ̀ and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bẹ́ ṣe ń bọ̀ ẹgbẹ́ ìyọ̀ yín dání a padà lo ìyọ̀ yìí but à ń ṣe nǹkan ẹsẹ̀ bíbélì 60 ni wọ́n ní kí n kà sí kí n sì sọ àsọtẹ́lẹ̀ sí ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ ẹ kàn mọ̀ juwọ́ sí nínú orin pastor mrs tèmítayọ̀ ẹ bá wa gbóhùn sókè mo dúpẹ́ tèmi.

hard. We said, traveling. We go to this, you could see me no one in mind. It was 12,000 naira. So, when we keep your law, I don't get back from. Your law did it for me. So, when we say POS, we get the attachments. I want to have a little shop with me. So, me, you want me. Mama, you say, why me? Mommy, I'm afraid for who buys in law. Who in wife, you own business. If I told the be March 2025. Mo se to wa bere owo yen iba mo ti ni ani to mo ti ni ani se nko gbogbo ise to ko mi se ni bi kan travel lo ni bayi na won fun won ni owo won ni tori pe won ti ni work permit dada ni igba yen won de permission pe kan ma ti gba won ma fun won lo won ba gba work permit won ni awon ti close the account for that year which is 2025 baba mi be se se program ni April ni technical fi olorun bi olorun mo sunkún lọ́jọ́ yẹn mo képe ọlọ́run fún ìyàlẹ́nu mi bàbá mi ọlọ́run náà gbowó ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta àrùpẹ́ wà ní san tó owó yẹn gan wọ́n tó wá san tẹ̀sù owó yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn ń sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó pé ibi tí mo gbé ó jìnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní ibi prógrámù ní ìgbà yẹn pé àdírẹ́sì mo ṣe dọ́gẹ́ bá tún bọ̀rọ̀ pé ká lọ ralẹ̀ mọ́ pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ̀ mi ò tí ì stable dada ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹ kí máa fi rán business díẹ̀ lẹ́kùnkùn ẹ ṣáà sọ pé a ní wàhálà rẹ̀ wàá dàbùlẹ̀ sówó ó bá di fẹ́ bí mànà jẹ́ ti ẹ̀ méjì ẹ̀pààrẹ̀ rẹ̀ tó sí ibi tí ṣọ́ọ̀kù mi wà mo bá bèrè wọ́n bá sọ ìyẹn fún mi bàbá mi mo rò pé mo fẹ́ rí àdúgbò owó tó tó báyìí mo bá kàkúlẹ́ẹ̀tì owó tó wà lọ́rùn tí mo fi ń ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kùn díẹ̀ tí màá fi ṣe bísíǹsì tó rí POS tí mo ṣe lè fẹ́ kí ilé-iṣẹ́ kọ́sítọ́mà bàbá mi mo mọ ara lẹ̀ mo bá tún ra lẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ò tó kó ìwé fún tó kó jẹ́ scanner mo ṣáà ń sunkó lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní ká má jẹ́ kí ẹrù ọjọ́ pé torí ẹni ọjọ́ nípa ilẹ̀ tẹ́yìn náà rà pé àfọwọ́ tó iye tí wọ́n fún mi mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ pé because ní gbogbo ìgbà tí mo bá ti ń ra one or two things kọjá tí mo ń ronú tí máa ti ṣí platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ nìkẹ́ tó wá sọ ní programme mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá ń gbàdúrà bàbá tó ṣe pé kò sẹ́ni tí ò mọ̀ kò jìnà sí ṣọ́ọ̀kù ní náà ìmí náà mẹ́ni bọ̀ mi mọ̀ pé owó ẹni yẹn ní ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ilé ọ̀tún bá náà ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run náà gbowó mi jáde àwọn tó gbọ́ sí lórí mọ́mí lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yẹn mo bá lọ síbò ni mo bá lọ ra ilẹ̀ ló bá kó owó tí a máa fi ṣe kí ṣe bá mi lé ìbọ̀wọ́ jìnà sí ibi tí mo ti ń tajà bá ní ọlọ́run ọdẹkùnrin ṣàánú fún mi mi ì tẹ́ olè fọkàn sí wọn mo ṣàwá sí arúgbó ọjọ́ ní fẹ́bí yẹn ìgbà tó di july mi ì débi sí ẹ̀kan láti gbà yẹn mo sì di july padà ní ẹ̀sìn ọ̀dọ́bìnrin tó ń ta blọọkù bá rí pé kíní with the little tó wà lọ́wọ́ wa a lè ṣe a ní two ní ìgbà yẹn bàbá mi nínú ilé ìyẹ̀wò nínú àti mo ti ń bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí bọ́lọ́run ṣe ṣe ọ̀nà àrà ọ̀nà ìyanu ní ìrànlọ́wọ́ ṣáà ń dìde fún mi níbi tí mo ti rẹ̀ ní òkú mo ti lè rí ìrànlọ́wọ́ ọlọ́run má dìde ìrànlọ́wọ́ mo mọ̀ ti parí rẹ̀ bàbá mi kódà jẹ̀ráàdì gan la tó ń lo ọlọ́run dára sí mi ó dára sí ilé mi ó dára sí ṣe ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹgbẹ́ yín ò ní dókun ẹ bá mi kí mámà.

0: mo ba mama yi o o ni Gerard la tun fi kan bo gbe yin te n gba olohun gbo fun ile kiko dide mi le mo na sa para da ye de li ebodosha lati seju ilo mo so tele si aye re pe olohun yo ko ile fun o e wo lati ile pe ibere pepe tani oni ki wu ya yo mo gbo program nisi engineer next pepe yo mama ni Sunday ni first and second service lola ago meje ni si alakoko bere gbogbo awon odo lati 13 titi wo 30 e break holy communion ma fun yin meji meji e lo kan pelu iyo yin ninu ose ta fe mu yi be ni ise elekeje o bere ni 9:30 lagbare ni to ni aye atohun eje n gbo die si engineer
1: baba mi o mo ti leri o nko lowo olorun ojo omo ijo comfort life baba mi nko mi ni omo lola bosede je omo mo je omo ilu ibadan area agbowo ri mi o baba pe ngba ti mo dara po mo ijo lati ba lockdown mo ti dara po mo ijo yi sugbon beta lokan mo se ngba yen mo ngba to ya fura mi lola ti mo ri ni mo wa duro lori eyo kan mo tera mo ti mo ko tele ka se ni mo se ato to bi bi tele ka ma so re ma je mo ta mo mo ko ta mo mo e to gbe ni ko lo jo po gan ni ta gba to ko mi ti ku mo ti ja gbogbo kan duro si bo ta mo ni o ti jade won ti lo si o ti pari ile eko sugbon ko sise e to ni se lowo o jora mo oko won gbogbo kan duro ni won so oko oko na ise o si lowo re ise ko se o du kan ta ti se ti bo lowo oko mo ni to dagba lele sugbon mo dupe lowo na mo wa tara ma dura yin o gba lese lori mo ko te ba ni ka se ni mo nse pe testimony mi mo ko ri mo ko mo ni o fa se traveling ma se ko si niyan la to se process in Canada o se ti UK se ti US ko ko bo se e ba se lo de ko pe te ba se ti UK te e se country mi mo se mi o ri another country ni e o ya e se mo se se ni e la to tu so mi application ba ni oruko certificate e ko jora won TND pelu ti BSC to to mi to ti se sugbon oruko yen ya to die die ah wo ya ko oruko yen wa baba ko mo ni ma gba pada mo ko oruko yen wa ba mi wa mbadan lojo na mo se mo le ko mi ro ati omi ba papo
0: nice engineer kini ya ilu papo mama so ti sun olale gboli communion mi ara won kan tan papo re pelu iyo eleyi oli communion ati iyo nikan ni to lai lagbare ni to laye ato yato seyin te ba lomi 77 so omo mi re lo awon asiri ni won fi ran yi inu testimony ni testimony ti mo jade bo ba gbo tenikan iwo nu fi mo bo se se ti e na e je mo gbo bo engineer
1: mo se mo le ko mi ro ati omi ba papo ba popo mo ba lo ko mo ba ko mo le mo ko fi jade ninu kini mo ba ko sinu mi ba de pa mo le ya ko lo so mi si mo le pelu e pe mo ni mo ti gba application yo mo le wa se mo ba je ko sinu e olohun ma se baba mi nigba ti lo omo yen ma ti lo si gasi lati 3 months ago ẹlẹ nítorí tó padà bá tó wá jẹ ni pé ẹni tó ti dá ó ti dàgbà díẹ nítorí ti lọ lórí ẹwọn àlegbà ní báńkì náà ó ti wá sẹ́ẹ̀ cv síbẹ̀ ọ̀nà mẹ́ta pé kó wá ti lè gbà ó gbà ní iléeṣẹ́ mẹ́gbà níbi bí wọ́n ṣe pè níbi iṣẹ́ kan yẹn pé kó wá rí fún ní tó ti wá dá dúró brass bòmí lọ́wọ́ ní kó lọ́mọ sọ gàmbẹ́ orúkọ iléeṣẹ́ náà ló forúkọ bò láti tó ti dá dúró brass bòmí lọ́wọ́ ní kó lọ́mọ sọ gàmbẹ́ bó ṣe pè ní pé mọ́mí òun àti sẹ̀ mo ní mo náà sì lélẹ̀ ó ṣàlọ̀ rìzó pẹ̀lú owó tó ṣe dé tó ẹ̀lọ́wọ́ tó tó wó ó wà lọ rìzó ìpèsè ọjọ́ kejì báyìí kí wọ́n pè fún iṣẹ́ ní visa àbí tó lọ jáde ní àwọn ìjọ nínú wa ń dùn náà ṣàbámi sí o ó ṣàti lọ sí ibi tó wà báyìí ó ṣàṣìṣe oṣù kan bẹ̀ ibẹ̀ wọ́n tún wá ní kó mú ẹni tó tún súnmọ́ wá tó mọ̀ kò gbúdù níṣẹ́ yìí tó náà nínú iṣẹ́ ó ṣàfi ibi ọ̀rọ̀ rẹ̀ ló fi dípò bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o náà ti wà lọ́run báyìí kọ́nà báyìí kò ṣiṣẹ́ gidi fún ọ ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ̀ ọmọ mi láàbọ̀ mi òun náà ibiṣẹ́ tó wà nígbà tá ní káṣe omi ọlọ́jọ́ mẹ́wàá yẹn ọdún ẹni mo wà mo ti wọ́n lu ọlídé mi lẹ́kọ̀ọ́ mo wá ọjọ́ mẹ́wàá yẹn òkú àṣẹ mẹ́jọ ń bẹ̀ ni ọ́ọ̀fù mi mo gbogbo lọ rìsíwò fún iṣẹ́ mo wá ṣiṣẹ́ omi ẹ lórí lọ mo wá fìdí lẹ̀ fún un pé kó tó bá ti tásìkò máa pè mo tásìkò bó ṣe lò nìyẹn o níbi iṣẹ́ ọ̀rọ̀ tó ti ń ṣiṣẹ́ wọ́n bá nominate rẹ̀ márùn-ún pé wọ́n fẹ́ fún un ní wọ́n fẹ́ lóyọ̀ kọ́mẹ̀ ọmọ mi ni wọ́n mú o bí ó ṣe mú báyìí ló bá pè mí lẹ́sẹ̀ orí ọlọ́run báyìí ọlọ́run òjijì òun ló ṣiṣẹ́ ilé yìí ó ní mọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ó ní mo gbà bẹ́ẹ̀ ó ládùúrà yìí gbà adura yin te npa ni olorun ojiji o gba o keji mo ba tun pe ni ise ni pe ti so o ti so mi se le lati je odun marun je so pe ni yen je ba tun ko wa rizo pelu la pelu rije kan aje mo lo ile gbogbo a de tin se process ni ta travel ti e lo ti uk o awon mo ta se se nbe ori wa di me ori wa di reji meji asa ko mo sa lo da mo to sele ma lo se ta se se pe yen o mo kan ta se lo mo ti e lo ojiji yen ju o wa lo se ba lo si o wa sabo si bi ti o ti sise ibi to wa tele tele ni se to wa tele tele mo se wa o wa nbe ni ba to sa di last 3 weeks mo fi sa tele ba jade baba mi ọmọ mi se wa ni uk ni atọjọ wednesday bayi o dupe lọdọ ọlọrun ọlọrun jiji gbadura mi o aṣọ mi ti kó lójú kan náà padà ń jẹ àánú wa aládẹ tí wọn gán tí mo wọlé tí mo bẹrẹ tí mo wọlé ìjọ ọlọrun jiji rárá tí àwọn ọmọ mi ṣùgbọn náà tí wọn ṣe báyìí o mo náà ti kó lójú aṣọ mi ti kó lójú kan náà o èmi náà ti di ìyá táwọn ọmọ rẹ ti wà nílùú ìlú báyìí o ẹbá mi gbé ẹrí mi o ẹbá mi gbé ẹrí mi o ọba ìgbé ẹrí mi ò bàbá mi ẹ ṣe iṣẹ ìrọṣẹ yóò ní dínkù comfort life ò ní bàjẹ kò ní dàrú yóò sì ní ọjà àgbáyé fún o jẹ ti ṣiṣẹ ọjà àgbáyé kò ní bàjẹ mọ o ti ń gòkè kò ní jábọ mọ bàbá mi wà ní ṣiṣẹ ẹni tú lè wọlé ẹni jago orógun ẹni fẹmọ ṣiṣẹ ìrọṣẹ ò báyìí wá gbogbo àwọn táwọn wá táwọn wá inú ìjọ ìṣe lọsíwájú ìjọ náà ó máa lọ síwájú ayẹyẹ

0: gbọ́ nǹkan bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ẹnjiníà pé mọ̀mọ́ iná.
1: Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nínú àwọn olẹ́rìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Níṣẹ́ ni mo bá yín pàdé lórí Facebook lọ́jọ́ náà lọ ní April. Ọlọ́dẹ ẹgbà ògùdání, ìwé mọ́nà bí a bẹ̀rẹ̀ sí ní jó, ẹjọ́ ìkọrin ń bá bẹ̀rẹ̀ sí ní jó, ìwé aṣọ mọ́ yà láàárọ̀ kùtùkùtù ìjọ ìpò. Àwọn ará ni wà gbọ́n kí ló dé ìmìíràn ṣàbẹ̀rẹ̀ sí, kí ló dé mọ́mí kí ló ṣe ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kò ju bí ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni náà ṣe rí àwọn ènìyàn bí wọ́n mìíràn ṣe wọnú àkáǹtì ni owó tí mi ò parí láyé, mo ṣe wọnú àkáǹtì mi nìyẹn. Mi ò wá ṣọ́ọ̀ṣì gba ìgbà tó wáyá bí mo ṣe wẹ́ lọ sẹ́ǹdẹ̀ ẹ̀rù sábúrú kan wọn. Lọ́jọ́ sẹ́ǹdẹ̀ lọ́jọ́ yìí, èmi nìkan ni mo ti ń padà bọ̀ láti wúrò bẹ́ẹ̀ náà ní bọ́ọ̀lẹ̀ ìbí bọ́ọ̀lẹ̀ ìbí tó ń ṣàṣì bọ́ọ̀lẹ̀ ìbí wọ́n àwọn èrò tó ń wọlé tán wọlé. Èmi náà tẹ́lẹ̀ mo ṣe ṣàánú wa lọ sí underground ni ẹbẹ̀ ajókòó sí. Wọ́n á pariwo ṣẹ́gun ọdún ẹ̀mú dẹ̀ wà ní àwẹ̀ náà. Wọ́n ní àwọn ní wọ́n lọ Jesus City, wọ́n á bèrè lọ́wọ́ tó jókòó sẹ́gun ẹgbẹ́ ìjọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣe announcement wẹ́ẹ̀sì program ní ìjọba àwọn ṣe ń ṣe ẹni yà sọ fún ìpẹ́ tó di mí mo ṣàmúra mo di Jesus City bí mo ṣe lọ bàbá mi láti ìgbà tí mo ti ń wá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbèjì pé mo máa ń lẹ̀ ń ṣògùn lógun ní gan jẹ́ fún mi ajẹ́bí iná lògùn mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí mo ti wá Ọlọ́run ṣe ìyá nínú ayé mi. Èmi náà dẹni tó ní ṣọ́ọ̀bù dẹni tó ń gba ṣọ́ọ̀bù àlejò ní kò sẹ́ni tó ń mú wá òun kò àlejò ní Ìbàdàn pẹ̀ tó ju tí mo dúpẹ́ ní oṣù kejì tí mo dé Ìbàdàn. Ìyá mi bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ nínú ayé mi láti ìgbà tí mo ti wá ayé mi yíra nǹkan tí ìjì fún mi padà oúnjẹ ọ̀tọ̀ inú ilé mi ibi òpá mi. Èmi náà bẹ̀rẹ̀ sí ní owó dẹni tó ń gba ṣọ́ọ̀bù tó ra físà tuntun gbogbo nǹkan mi tuntun mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpínyìn ẹni ṣubú lórúkọ Jésù ẹni darúgbó òun ní o ẹni farágbá fa ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹni wo ni fẹ́ra yín ṣiṣẹ́ ìránṣẹ́ o. Bá mi mo dúpẹ́ o lámì kí máma ẹ̀ ṣe gan mo dúpẹ́ mo ráàánú gbà o.
0: Nice. Tó o bá débì kan mọ́ ti criticize nǹkan n tó o lọ ọbẹ̀ rí ibi tó o lọ lọ tó o farabalẹ̀ ńbẹ̀ ó ní ìkan ló tún gbọ́ yìí. Engineer Efele Nancy.
2: Bàbá mi, èmi náà ti lẹ́rìí Olúwa ṣeun o. Èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ àti 2021 ni mo ti ń gbọ́ ìpè yín tí mo dẹ̀ ti darapọ̀ mọ́ yín tí mo ti ń gbọ́ gbogbo ohun tẹ bá ní ká ṣe ni mò ń ṣe àtìgbà náà láyé mi ti ń yíra ní gbogbo ìgbà. Ní ọ̀sẹ̀ tó kọjá tẹ̀sọ wípé a máa ní ẹ̀rí ta máa rí owó èmi náà rí owó o. Àbúrò mi kan ó ta mí lọ́rẹ̀ ìfá mi ti ẹ̀ expect rárá fún mi ní 110,000. Ẹ̀yìn ìgbà yẹn náà ìkan nínú ọmọ mi tó ti ń wáṣẹ́ láti bí láti ẹ̀ Ọlọ́run bá mi pèsè iṣẹ́ fún ní ọ̀sẹ̀ tó kọjá yìí èmi náà lẹ́rìí o ẹ ṣé o bàbá mi.
0: Pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ lọ́la ń wẹ́mà Holy Communion Service pẹ̀lú ìṣèdúpẹ́ jẹ́ mọ́ fi lè ṣe lọ.
1: Bàbá mi ò fẹ́ káàárọ̀ Ọlọ́run mi ṣe ni Ọlọ́run òjijì ṣe mí lóore o. Oore ńlá Ọlọ́run òjijì ṣe mí o. Kí inú ìpè yín Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run ọmọ mi ra mọ́tò fún mi. Ọlọ́run lo ọmọ mi láti ra mọ́tò fún mi. Ọlọ́run tún kọ́lé fún mi. Inú mi dùn ayọ̀ mi kún. Tí wàá ti lọ sọ́dọ̀ wọn báyìí. Wọ́n máa fún mi lówó ni 100,000, 50,000, bẹ́ẹ̀ni mo sọ́dà mẹ́wàá mi. Bẹ́ẹ̀ ni tí bá tún ṣe kọ̀ǹgẹ́ àwọn ọ̀rẹ́ àwọn méjì kan nu àánú ìyá mọ́mí mú ázà yín wá. Àìbá send you, send 50,000, send 100,000. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣe mí lóore o. Ọ̀hún tajà nínú ṣọ́ọ̀bù, bẹ́ẹ̀ni mò ń tà. Nígbà tí ẹ gbàdúrà kẹ́ni pé àwọn alálẹ̀, ẹ ká gbàdúrà àwọn alálẹ̀, nígbà tí mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi tán bímọ tí mo dé ọjà yẹn ìyá bíi ti tẹ́lẹ̀ mọ̀ ni mo á ní mo fẹ́ kúrò ṣọ́ọ̀bù yọkọ mi bá ní à pé kí n má kúrò pé ájò ni kí n lọ ṣe pé bí a yàn pé àwọn alálẹ̀ wà ní náwó aládùúgbò yẹn pé bí a ẹ̀kú mi kí máa wọ́n. Ìjọ tẹ bọ́ sọ bẹ́ẹ̀ yẹn ìjọ kejì ẹ̀ tí máa gbọ́ program láàárọ̀ òun lẹ gbàdúrà pé àwọn alálẹ̀ pé ká máa gbé fóònù wá sínú yàrá kọ̀ọ̀kan àti sínú ṣọ́ọ̀bù ẹsẹ̀kẹsẹ̀ tí máa gbàdúrà yẹn tó bá tó máa tó 5 minutes mo bẹ̀rẹ̀ sí ní ta padà. Ọlọ́run ń ṣe mí lóore o.
0: Nice. It's time mo bínú mi ò nílé bọ́ gbé tiẹ̀ tán ẹjẹ̀ mọ́ lọ wọ́n ti ṣẹ́jú sí mi. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run dìde ńlẹ̀ wá náwó sókè Olúwa ṣe mí lóore. Ọlọ́run gbogbo ẹni tó dìde tó gbàdúrà yìí ṣe wọ́n lóore in the name of Jesus Christ. And kó tó dalẹ́ testimony rẹ yọ jáde àtọmọdé àtàgbà ìrúbọ Olúwa ṣe mí lóore ni kò rú láàárọ̀ yìí. Anything ni ó fi sí ká mọ̀ sí rí ẹnikẹ́ni tí ò ní fi nǹkan kan sí. Èyí tẹ́ ẹ ní ìdá mẹ́wàá yìí náà ṣáfù sàn ìdá mẹ́wàá rẹ fi nǹkan kan tí Ọlọ́run ṣe mí lóore. Ntọ́ bá mú ọgbọ́ ìròyìn ayọ̀ ó di dandan kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kọ́ ṣẹlẹ̀ láyé rẹ. Ẹgbẹ́ ìyọ yín pàdé mi ní ìsìn lórí YouTube, TikTok àti Facebook ki n ka nkan ti won ni ki n ka si ko to di pa bere si nlo a tun gbe sinu irimoju mola a n gbe bo ni wema ni church lola isin meji ni to ba convenient fun yin be oh account number church ni 1966 36 38 73 e tun pe 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International New Bija the account number church ni bi yin oba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International New Bija the First Bank ni yen gbogbo eyan omo Olorun ti won bi loni e kunle adua mi fun gbogbo eyin ti won bi loni ti won bi loni te mark wedding anniversary ateyin te sojo bi ni pe o tun si ase ti mo ninu aye lagbara Olorun aye yo wa bere si da si bayi ire Olorun lo si fi da si ire ni oso di pupo laye in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you any kind of official testimony e je ki o loud ko need lori number it is well with you 080-88-71-65-66 send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you

0: aṣáájú dà kọ̀sẹ́ni náà tọ́jẹ́ gbéná wojú ẹkùn láìsọ ọmọ ọdẹ kábíyèsí olódùmarè ọlọ́run mi mo kí ọmọ yìí o bàbá rẹ̀ tù ìbọn làáfíìkì bàbá kìbọn tán yìnyín láàyè mo kí ọmọ yìí ọmọ gè ọmọ gbé ọga ìwọ ni kẹ́kẹ́ lu kẹ́kẹ́ kẹ̀kẹ́ lu kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ kẹ́kẹ́ ọba tí kẹ́ni tiẹ̀ nígbà ìmọ̀ye kẹ́ni tí gani àgẹ̀gẹ̀ tún gẹ̀ ọbọ̀ gbàrí tí bọ̀ ọlọ́run béèrè ọ̀rọ̀ ọlọ́run mi mo tún dé láàárọ̀ tòní àgbàdo ara wa iléeṣẹ́ lágelúre ọgbọ́n ọlọ́gbọ́n ni wọ́n ń pètò yìí o ọgbọ́n ọlọ́gbọ́n tí èyí jẹ́ àpẹ àgbà níwèrè ṣé ká gbọgbọ́n mọ́gbọ́n ni ẹ fi pe ni lọ́lọ́gbọ́n ká gbà mọ̀kúmọ̀ ni ẹ fi pe yẹn ló mọ̀ràn bẹ́ẹ̀ yẹn bá sọ pé ètò ìmọ̀ yìí tó àfàìmọ̀ kọ́ mọ́ gbàgbé ń tó ti mọ̀ tẹ́lẹ̀ lálẹ́ olù lónìí àkùtùpọ̀ òhu bí ògo ti ń jẹ́ tó olódùmarè mú kí yín o gbogbo ara alé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọgbọ́n ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ fẹmi ògúnyẹmí ológbòrò ọmọ babalélérú gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ lágelú à ń kí yín pé ẹ̀ka àárọ̀ ọ̀nà là ọ ya kara alé.
1: ǹjẹ́ oníkíbà náà lábá wọn kí bani tí ràn lá fọ̀rọ̀ lọ olóòkà tẹ̀rí náà lò kayẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ kànnì lágelú fm gbogbo yín náà là kí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yìí tó dẹ̀mí wá sí ìwòyí ìjẹjọ́.

àdìtú ni irú àdìtú ni yọ àdìtú ni kambilela nílẹ̀ ìlọrin ọmọ ògúnyẹmí ológùrú ọmọ bàbá lélẹ̀rú fẹ́mi rèé bámẹ́ ké bámú abẹ̀bẹ̀ lọ́wọ́ wọn fi fẹ́ra ni bàgbàlagbà bámẹ́ bẹ̀bẹ̀ lọ́wọ́ wọn fi fẹ́ra ni ó dolúwo ń kókó ajáwó ń kókó mo tún ti dé láàárọ̀ tòní èékánná owó àwo ń kókó mọ́wọ́ èékánná ẹsẹ̀ àwo ń kókó mẹ́sẹ̀ irun orí àwo ń kókó mórí ọdọ ní bàṣírí ọmọ bàbá lélẹ́rú bàṣírí bàṣírí irun ní bàṣírí orí èékánná ẹsẹ̀ àbàṣírí ẹsẹ̀ àpòpò obì ní bàṣírí obì ọyá àtẹwé àtàgbà ọyá ẹ̀ mọ́ bàṣírí mi iléeṣẹ́ lágẹlú lélẹ́yìí ibi tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ó tún ti yá àwọ̀ ẹ̀jẹ̀ àjọṣe bá a ti ń ṣe kó lè bá a rí bí ti rí kó tó di pé a lọ sí abala àdúrà ẹtùmọ̀ dípẹ́ ní gbogbo ògbà pátá olúbáyọ̀ gbẹ́rù ilé ọmọ wọn lọ́gà àṣọ ọkọ̀ ìyá àdúrà bó ni ó ayé èrè ò ní ta bó ti ń tọ́jú ìyá àdúrà máa ń tọ́jú ẹ̀gbọ́n mi ayé yín ò ní bàjẹ́ gbẹ́rù lẹ̀ ayé wo ò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi olùbárí ajá mi alájà ni mò ń wí ọpẹ́yẹmí bukateri alájà táìbá ọpẹ́yẹmí ti arápájà mo kìyín pàápàá ẹ bá dúpẹ́ o mo gbọ́ bá mọ nọ́mbà ìyá mi ẹ mọ́ bá mi kí wọn òní lọ́jọ́ bí mọ̀mọ́ ìyá mi ojú òní tì yí ọmọ òrí sọgbẹ́sùn ọmọ epo sọgbẹ́ yí ọmọ kúlódù àwùsí ọmọ kúlódù àwùsí ẹ̀yìn ògògó ọmọ kúlódù tó ti gbórí ilé wá ẹ̀yìn náà ni ta lọ́sọ pẹ́ lẹ́gùn ẹ̀yìn lọ́mọ apàṣùn kan gbọ̀rọ̀ kíra ẹ̀yìn bọ̀ ẹ̀mọ ẹlẹ́gùn ṣẹ́kẹ́tẹ̀ wẹ́rẹ́ ẹ̀bá ọba sì tó lọ sínú àgbèrí ọ̀gá náà ìyá mi ni máa pọ́ mẹ́kùn náà dá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ ti gbọ́ ajá fatima ń kọ́ àbúrò yín ìmùlẹ̀ yín ojú òní tì yín ọpẹ́yẹmí gbági ìyá àlíò elélùbọ́ gbogbo yín pápátá ojú òní tì olólùfẹ́ lágẹlú ni gbogbo wọn ṣe yá àbẹ̀jẹ ẹlẹ́gùsí bó ni ẹ káàárọ̀ ojúmọ̀ òní ojúmọ̀ tó mọ̀ wá ni ojúmọ̀ rí ni ayé wa òní ta láṣẹ lọ́wọ́ ọlọ́run gbogbo yín pápátá mò ń kì yín èjì ọlọ́kadà ní gbogbo baba ńlá ó tún ti yá ẹyí rédíò sókè kọ́mọ ké lálálálálálálá kó o sì ń kọ́ gbàmúndàjì ọkọ̀ olúyọ ọlọ́gbàmúndàjì ayé yín ò ní bàjẹ́ ẹ mọ̀ bá mi sàmì wìtìwìtì bá a ṣe ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ta tún ni a mọ̀ kàn sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì adéyẹmí àdèyí lọ́mí àdì ó mo kí ọ ojú òní tì ọ́ ayé rẹ̀ ò ní le ayé ò ní nira fún ọ bógo tí ń jẹ́ tó lódùmarè mo kí ọ ojú òní tì ọ́ ẹ jẹ́ ká lọ sí abala àdúrà ká lè ṣe gbogbo ẹ̀kan kankan láàárọ̀ tòní kọ̀lí kọ̀lí ilé ọ̀sìn ọmọ ni yìí kọ̀lí owó kọ̀lí ọmọ kọ̀lí ìdòdó kọ̀lí ìmọ́lẹ̀ ẹ jẹ́ àjọṣe láàárọ̀ tòní bàbá àkóríta ó ọ̀lànìyàn dr ọ̀lànìyàn bàbá fabric ọ̀yà yìí náà ẹ̀ mọ̀ bọ̀ ọ̀lànìyàn ọkọ̀ olúbà adébánkẹ́ ọmọ ìyá alálàpà ọ̀yá bàbá fabric ní ṣọ́gadé ọ̀yá pastor dr sunday ọlásùpọ̀ jp ọ̀yà ẹ̀jẹ̀ àjọṣe láàárọ̀ tòní pastor ọlálẹ́kan ọlásùpọ̀ jp ọ̀yá ẹ̀yin náà dá sí pastor dr ọlálẹ́kan ọlásùpọ̀ jp bàbá kòrólà kòrólà ò ní bàjẹ́ o kòrólà academy kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ ọlọ́run ẹlìjà ẹlìjà ẹbí ọlọ́run gbẹ́mí wọ.

ẹ jẹ́ ká gbẹ̀lẹ́ kẹta ẹ jẹ́ gbẹ̀lẹ́ kẹta àwọn wo ni ẹ sọ pé dùndù mi lẹ́ta pọ̀ só nìkan ni tí wọ́n rojọ́ mi káàkiri lọ́dọ̀ àwọn ọ̀ka èèyàn olúwa jọ̀ọ́ jàre jáwé jókòó jẹ́ fún ọ ẹ sọ́dàdúrà.

0: ọgbọ́n ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ ọgbọ́n ọlọ́gbọ́n tí èjì á pe àgbà níwèrè ọmọ bàbá lélẹ́rú inú mi dùn ayọ̀ mi kó láàárọ̀ tòní ètò ọgbọ́n ọlọ́gbọ́n tòní yóò fi yóò lé gbàkan jọ̀rìn lọ bí ògo ti ń jẹ́ tọ́lọ́run ọba mi odùmarè kò sì ní súwa kò ní rẹ̀ wá láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi ẹ jẹ́ ká ṣe ká tẹ̀síwájú pápápá tá a bá ti kúrò ní abala àdúrà ẹ ti mọ̀ wípé ìmọ̀ràn lọ́kàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ojú òní tì yín o bí ògo ti ń jẹ́ tó olódùmarè ìbànújẹ́ ayé òní kàn wá àní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ àfáà lánàṣẹ mú kíọkí ojú òní tì ọ́ àfáà lánàṣẹ ní pàrà dada ayé rẹ ò ní bàjẹ́ máa kí bàbá láàfá o àti gbogbo inú ewé pátápátá máa ti ń kí wọn ní pàrà dada là ń kí wọn nínú ewé ojú òní tì yín ẹ̀yin olólùfẹ́ wa àgbọ́dọ̀ gbàgbé yín ẹkú ewu ọmọ bàbá òwò mú kí ọ bàbá ògo mo kí yín láti sọ mi ayé yín ò ní bàjẹ́ dróòbù ògún lọ́wọ́ bàbá olórin ẹ̀mí bíi ti lákin ládébò mo ká yín náà o ọyá ẹ jẹ́ lọ fún abara àmọ̀ràn a mọ̀ ṣe lálà fi bọ aṣọ oge ni ọyá ẹ gbé òkè.
1: ẹ kú ojúmọ́ màmá o gbogbo ọmọ nàìjíríà gbogbo òpùrọ́ o
0: mọ̀ ń jẹ́ ọmọdé
1: yìí yàrá wí lálẹ́ yìí níbi tí arúgbó ti ń dọkọ rẹ̀ ẹ pè é òpùrọ́ nílẹ̀ máa rí bàbá mi bó ṣe lété ń tẹ́
0: ọlọ́run ni
1: ẹ mọ báńkì màmá mi ti ń tọ́jú
0: bá àjíkánu ọmọ ẹ̀sọ́
2: olúmọ kọ́ lára wàrà ọmọ alárí ọ̀dẹ
0: káre ọmọ wọn lájípa
2: oníṣẹ́mi tọkọ tayọ ẹrọ dídá àlùkò oníṣẹ́ méjì tọ tayọ sùn kíkùn
0: tá a bá ń sọ̀rọ̀ nípa ká sọ̀rọ̀
2: kábà kò mú òkun yọ orí ló fi rẹ́pà
0: wá ọlọ́run ni lágelú ni ọlọ́run ló fà á mọ̀ ń jẹ yín
2: ògùrọ̀
0: àlọ́ ló wẹ̀ ibi ẹ bá rè mọ̀ ń tẹ̀lé yín lọ láàárọ̀
2: yìí mọ̀ ń
0: tẹ̀lé yín mọ̀ tẹ̀lé yín
2: bá a tún dé gẹ́gẹ́ bí ìṣe ti wà lọ́jọ́ mẹ́jọ ni
0: ẹ jẹ́ ń gbọ́ bí ẹ bá ń rè
3: olùmùkọ́lá àyẹ̀bùkọ́lá ni àpàdé ó wá ní kájọ fẹsẹ̀ kan dọ́dọ̀
0: yìí bóun náà rẹ̀ àyè má gbẹdùn lọ rẹ̀ kéègì àbí
3: ó lò ní tó ń fẹ́ bẹ́ẹ̀
0: ni kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi rè é
4: àbí ẹkú kalẹ̀ bàbá
0: ẹ̀sà wò ó
4: ọ̀rọ̀ ńlá gan mọ̀ pé ara àwọn oníṣó ti ń rùn
0: èyí ti rí
4: àbúrò rẹ̀ kan ló wálé ló wá jọ ń sọ̀rọ̀
0: eléwo nù wọn
4: sunday ìlàdí méjì ni bàbá àbejì
0: sunday nù
4: ọwọ́ nú ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ní akunlẹ̀ dẹ́sà akunlẹ̀ pòkété mo wá ní kí tuntun mọ̀ ń dọ́sọ ìṣòwe ni àbí
0: àwọn ọ̀rọ̀ ẹ má là á gbọ̀n jẹ̀nà mọ́dé yìí
3: akunlẹ̀ pòkété
0: akunlẹ̀ dẹ́sà akunlẹ̀ pòkété akunlẹ̀ tá a tún wà ń kunlẹ̀ ẹ̀ sí wẹ́ẹ̀ epo làbùrọ̀ rẹ ni jẹ ká tún máa rẹ ni tà kí ló dé ewo yẹn jẹ ìyàwó òbíǹde tó bíǹde kú tán tẹ ẹ tún lọọ fi sọ fà pé ni wọn èsòkú òbíǹde ẹ lọọ fi ìyàwó sọ fà ẹ lọọ kówó ẹ wá ní ilé èsòkú ọkọ ẹyún náà wá sí wàá papọ̀ jù akunlẹ̀ dẹ́sà akunlẹ̀ pòkété akunlẹ̀ tá a tún kunlẹ̀ ẹ san sin owó rẹ ẹ tí ẹ̀jẹ̀ akọ́kọ́ wo tàwọn olóṣèlú tí ń bẹ́ ń ta yìí ṣe mọ̀ pásìkò ẹ̀dìbò fún ọ́ ńlá wà yìí káre ìmọ̀ bá wa pé àdìbò fáwọn ẹni tí ò sì ní káàdì lọ́ọ̀ lè dìbò a lọ rè é ṣe wàhálà gba káàdì bọ́bá tó jẹ́ pé ibi à ń gbé ti yàtọ̀ a tún lọ ìjọba àbílẹ̀ wa a lọ rè é ṣàyípadà rẹ̀ kí wọ́n bá wa gbé bọ́ọ̀tò sí à ń kúnlẹ̀ ẹ dẹ́sà ní ọmọdé yìí nígbà ọjọ́ ìbò bá tó pé a tò lọ bẹrẹbẹ nú ọ̀rùn torí pé lágbájá ìyá sáfẹ́ kọ́ wọlé akunlẹ̀ dẹ́sà àti kunlẹ̀ pòkété àti ti àwọn abẹ pé ńgbà àwọn wọlé tán o ẹ̀yin ẹ máa soríire o àtúwà tó kété ńtán àtúwà ń kúnlẹ̀ ẹ sinwó ẹ̀ ó nìgbà tí ẹ bá dépò tán tá a wàá rí ẹ mọ́
3: tá a ráǹfà ní wọn
0: àti pé èyí tá a bá tiẹ̀ mọ́lé ẹ̀ tá a fẹ́ pàdé lẹ̀
3: a
0: tó tò wọn a ní bàbá òsì ńlé ẹ gba ago rẹ̀ ńgbà míì wọn ago ní lọ tàbí kọjá pé àwọn àsọmọgbè àwọn ni wọn ó gbé ọ̀gá ló sì ní ń wà wọ́n wàá pọ̀ òyì pọ̀ òyì wọn ò ní rọ̀gá ọ̀gá tó jẹ́ pé torí ẹ̀ ní èèforí pọ̀ ọ̀rùn tí èdìbò ẹ ronú wo e ti se eyin eyan e mo ye a je mo e to to ba je mo wa e se fun a tori yin akunle desa akunle pokete atokunle ta so wa ye ka to ma po yi ka ma kunle ka to sinwo e
3: to jere
0: e to je to wa ko to ti a lo so tun ye ka ma po yi po yi ka bebebebe e ti e ronu orun ta fori pa e ronu o eyin oloselu be ba debe e se ere o e se ere o ko ni da ka kunle desa ka kunle pokete ka to kunle ta ka to ma kunle sinwo re
3: lo ma ja ko
0: re beyun ti rinu
5: e seun e o ba wa pe o e o ba wa pe o

0: ojú Facebook ti kó piti mu àwọn èèyàn ọyẹ ẹ máa sí ààrẹ lógúnlógún ẹ máa sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ayé yín ò ní ta o ẹ fatima rajé aya tayelolu etiri lọ́dàn ẹ máa sí ààrẹ mọ̀rọ́mọ ká ìyá ìlí ẹ dálẹ́gàn mú kí ọ ẹ máa sí ààrẹ ẹ̀yà gbogbo yín pátápátá tèmi táyọ̀ adépọ̀jù lókè odò ẹ máa sí ààrẹ ojú ò ní tì yín ò láṣẹ lọ́wọ́ ọlọ́run àròkàn fótò ní ọ̀rọ̀ lórí ọmọ pé kan tí jẹ́ pọ̀ sí ni mo ti sọ bí àìmọye ọdún kan sẹ́yìn mo tiẹ̀ tún wọ́n wò ó pé ọmọ lè kọ́ èèyàn lọ́gbọ́n nílùú yìí ṣe ń lọ ìyá ọ̀rọ̀ gbọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn yìí pàápàá lọ́kọláya ọ́ dàbí nǹkan gbogbo tí ọmọ kọ́ wọn lọ́gbọ́n ẹjẹ́ á máa gbé jùúlẹ̀ pọ̀ sí ọmọ ìdílé kọ̀làkọ̀sá gbé ni agídí ni ẹran níwèé bíi mẹ́wàá tẹ́ jáde ẹ̀yìn ìgbà náà lórè é kọ́sẹ́ ọkọ́sẹ́ tán ó ń ṣiṣẹ́ nǹkan lọ déédéé náà bó ṣe yẹ kọ́ lọ ọ́ dàgbà tẹ́ni tí fẹ́yàwó àti fẹ́yàwó wá di nǹkan ètí rí pọ̀ sí mọ̀ ipa ọ̀dá pé lọ́kùnrin kí ló dé tó ní fẹ́yàwó fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ gan fi ṣe yẹ̀yẹ́ pé awu àbọ̀ òpé lọ́mọkùnrin ni kódà àwọn ọmọbìnrin kan tiẹ̀ ń bẹ tí ẹ máa fi pọ̀ sí ṣe yẹ̀yẹ́ wọ́n fẹ́ lè máa fa nǹkan rẹ̀ kí wọ́n máa yẹ̀ wò pé àbógbéra àbí ògbéra ọpẹ́ láwọn eléyìí ti máa ṣe ń wò òdìjọ́ kan ìkábà gbé súnmọ́ pọ̀ sí pé á ti ẹ̀dánwò àwọn ọ̀rẹ́ rẹ̀ náà tẹ́ ń gbà pé wọn kúkú rọ́bì pẹ̀lú ẹ̀ léde kúkúrú bí ebi àwàdà wọn lọ bá pọ̀ sílé wọn bá ṣàwàdà wọn bá ṣeré wọ́n tún wá di pé wọ́n mọ́ wọ́n lọ bí ṣòkòtò rẹ̀ irú ẹ̀ gbé wo rè bẹ́lẹ̀ ìbá bóde tọ́ lọ lọ́fẹ̀ẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ pé kí á pọ̀ sí náà sa ọba sa yẹn àti ẹtí ṣe yẹ̀yẹ́ pé báyà pọ̀ sí òtí ẹ̀ lé mọ́kọ̀ọ́rọ́kọ́ ó sì yún láú ó ní ọmọ wí bẹ́ẹ̀ lè gan eléyìí òun náà ṣẹnu mọ́rán ọ̀rẹ́ kejì tí ẹjọ́ máa ṣe yẹ̀yẹ́ ìgbà tó débẹ̀ pọ̀ sí wo eléyìí náà tó ṣe bí eré bí eré ọlọ ọ̀dọ́ rẹ̀ pọ̀ sí tó yẹ́ǹkè rẹ̀ ètí rí irú kí alẹ́ lẹ́yìn nígbà eléyìí wàá bọ̀dẹ̀ ọlọ́bọ̀rẹ̀ rẹ̀ ẹbẹ́ ní pọ̀ sí olóṣè nkankan ni mọ̀ ọ́ sáyẹn èmi náà kí wọ́n náà ó sì dán ẹbẹ́ ajá ń sọ pé kò lè ṣe nkankan ni pọ̀ sí sáyẹn méjèèjì ìgbà náà ni ọtí á mọ̀ pé èèyàn bí ọ̀nà là ní pọ̀ sí ọ̀tẹ̀kan látẹ̀kanlẹ̀ nídìí kúkúrú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pọ̀ sí ọ̀fẹ́ ìyàwó kí ni àwa dé kí ni àwa ṣe àsowó tí ò sí inú ọ̀jẹ́ kí pọ̀ sí ọ̀fẹ́ ìyàwó émo òdìjọ́ kan tí ọba gbà láàfun àwọn òbí ẹ̀ tẹnu mọ́ ń àwọn ọ̀dákẹ́ pọ̀ sí fẹ́ ìyàwó o wọ́n ń gbègbè ayé bọ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ́ wẹ́rẹ́ síbẹ̀ nǹkan ò san mọ́nà títítítí ìyàwó ìlóyún títítítí ìyàwó ìbímọ nǹkan fẹ́ dá nǹkan fẹ́ dá nǹkan ò ṣe bí ìyàwó pọ̀ sí ṣe ròyìn jọ̀kanu ọmọ ẹyọkànlá àjòkú ìgbẹ́ lẹ́yìn tó ti bímọ kan tán àwọn àwọn àǹtí ọ̀ṣẹ̀lẹ̀ tí ìkẹ́rù bóde ìjà kan ṣẹlẹ̀ bó ti di pé àtìyàwó àtọkọ wọ́n ń búra wọn rèé ìyàwó pọ̀ sí ni ẹbí ẹtì ẹ̀ ló kọ nírú ọmọ ó kí a máa ròyàn àsọmọ ń sódì ọmọ lójú ogun ó dé àsọmọ ń sóbọ ọmọ làjò ọbọ ẹnìkan sọmọ tiẹ ń sórìn lọ ọmọ làjò kọ rántí ilé mọ ìwọ ọpọ sí ò sì ní pọ sí inú ayé ẹbí rẹ láyé ọmọ pọ sí ọǹjẹ pọ sí nǹkan sì ń lọlẹ ṣáájojúmọ ìjà tá a wí pìtì àtìgbà náà lọmọbìnrin yìí ti ń dọ́gbọ́n bí ó ṣe kúrò lọ́dọ̀ pọ̀ sí bí ọba wọ̀ tó ń ba forí tì tí ọba ṣe òun wọ́n fẹ̀ẹ́ kan lọ wá ibòmíì tọrọ gbọ eléyìí òun ò rò pé òun lè dàárọ̀ kùtùkùtù máa jìyà bẹ́ẹ̀yàn bá sí ebi mọ dàálẹ̀ fẹlẹ́ ọlọ́run ṣàánú èèyàn ni ẹmọ kan làájò kú ìgbẹ́ léde kúkúrú wọ́n wá ìjà wóróworó wọ́n jìjà tá a wí ọkọjà bẹ́ẹ̀ débi wípé ìyàwó pọ̀ sí kẹ́rù kú òun lé àsótí mẹ́rù díẹ̀díẹ̀ ìyàwó pọ̀ sí kú òun lé àwọn èèyàn bẹ́ẹ̀ ètí rí mọ lọ mọ ṣe ń mò ó di pọ sú àwọn èèyàn tí a ń bẹ ọdà náà bá ọba mọ pọ lọ mú ọmọ rẹ máa gbé ọmọ yìí lọ ọmọ yìí kéré pọ mọ fi ìyàjọ ọmọ rẹ ọ ní kíni ọmọ tí èèyàn kẹyàn bí máa tán tí sì yí pẹsẹ ẹdà tí lọ ságùrù kì á mọ ọmọ gbogbo tó ọmọ ọba jẹ láyé àtọrun ló ti mú wálé ayé ẹfọ ńlẹ léde kúkúrú sọmọ yìí tí ìjọsùn mẹta àbí mẹfà lọ tó gbé jùlẹ tó bóde kò lè pọ sí ọlọ́ọ̀lẹ́ wọn pọ̀ síse yẹ̀yẹ́ ń ṣe ọmọ àwọn èèyàn lẹ́yìn edakun iyawo ohun lohun wa bebe iya e ni wo olohun oko yin pon olohun wa papo ati bimo oda na bo ba ri be e gbo modo iyawo ni rara o iya lohun ti so ja omo le ntohun ma re yanju e asimula si file o ti ku olodo re he nkan la lede kukuru won ba bo won toju omo e won toju omo e omo e o je kipo si oraye se tara mo bi ya re se wa gbanu eyun ya iya po si ni ba ntoju e won toju e nbo ya po si to fe yawo mi yawo n lo wa so njo ti yawo mo mo e ki won pe ah e ti ri mo fi han omo re re o ku mo ko ti bi mo tele e ja mu odo ka mo toju e won ba mu omo po si won mu odo won ran le ewe nbo di po jade mewa baba re ni yore ko se ayawo ni rara o olohun ni jo e ba ko igi akose yin re gbogbo nto ba gba lafun ti e kawe ati yawo ati ipo si yawo toto ni o won ran omo yi te jade university leyin to jade university asomo yi lore kan tojo mo olowo nti e eleyin ba seto bi fisa o se yanju lede kukuru ati omo po si ati ore re o dijua ni ilu ebo se si mo pe bọlọrun ba ti ba yan yanju oro ilu ebo to si ti rise ti nsise aduro nto nti gba ha yawo toto na bi mo fopo si o sugbon be nko la nlo omo iwa ranjo owo sile se si mo pe ni aba mo iya na ni ye ni yawo toto yin lo mo yin mo iya ko daya ti tele gan mama tori pe won oku weyin ara won wo mo ohun na ti lo loko bomi o ti bi mo bomi lede kukuru kama ba lo wona tori pe ojo atiku oba wa so re eyin ko yi awon dojo gbe yawo omo yi ni Nigeria lo won ti se gbe yawo ha iru ewo re a kuku ebe yan se yan so ni yan gbon yawo yi ogbon bi o wa abi oku ti bimo a ke la pe o se lo to ni nto ogbon bo ti rinu omo re yo se yawo omo un wo na lo da momo obdojo gbe yawo lo na ba wa kula rugudu kan o wa nkankan sinu e pe omo eyan leyin o n lo bi iyawo omo ohun won ti juwe bi won ti se gbogbo e gbogbo won pe lori feed abi hall ni ti e lo ni lede kukuru won ti koko awon ti won joko si high table bo ti di pe MC bo se di pe o bo si benu lo ba si n pe won lo n pe won ni bayi a pe baba yawo ati ya yawo a pe iya oko ati iya oko lede kukuru bi won se n pe won ti an bode ni an patewo pa igba kan ki won pe ti an pe ayin iya oko pe aya ko bode bi obirin yi se gegelere ni ba nbo namba ni ah madam kini kan la won pe won ba dako iyawo opo si ti o toju omo no emi ni ya pa emi ni omo ni no eni ti o ko e ba wa nu we ni ki won o pe obi ni ba pada lo re joko mo ni eyin ko mama mi lagbaja la npe eleyun na ba dide loro lo be e je ki mami na joko omo ni rara o eyin ni ke joko wahala mo sele nta foku oku gba ya ipada awon eyan re gbogbo awon ti ajo wa won fe doju agboru won ni te ba se mistake nbi awon security ni won gbe jade iya ba nsunkun egbo soni lojo ekun e ha eja tete kadasi 0912370 8675 0912370 8675 ati plus 234-814-249-1006 iya abeje elegusi e kaaro iya abeje elegusi se iya lo yo joko abi yawo gege bi iya omo
1: ekun re soni
0: ke soni
1: o ti jamo re e na pe bi mo foko e mo foko o lo be ko ara re e lo bi mo fun e lo ere se pe radio o ku ta mu na ro yin ro e ba lo egbon mo lo mo kale
0: o tu be
1: o wa gun ko se ko lo ko omo
0: to
1: e ku re so ni o ku re so ni
0: e se
1: mu aru ko mu kan ko mu
0: e se
1: mu e se mu amo do ro ye ni fi swagger and was there. Or being a dog when you don't call a mother granny.
0: Ha! Abele si so ku won lo ni ko le kun ojo e kun yin.
2: Oloburo.
0: Doctor e ma wo le.
2: Ah eni re. Yo yo yin kale.
0: Ani ase idumare.
2: Belong awon yin o den gija.
0: Ase.
2: Eru e ko mi. Awon mo bi mo kan. E ko so bi mi mo sa ku. Iya to fe je yan mo o je. Ewa oje Olorun gbo mo yin si. Ko pala sodo oko e to ti wa ni o. Ati pula ti o gode to gbe lo ko pala ti be ni o. Awon yan ma so kan o le ko foriji. Ko foriji to ba je ti gbo si le omo yan bi o ti yara ti ya to e be boyo ya mu gbo. Pe o le re atani je.
0: Abi
2: o ye ka to gbo ni be ni eyin obinrin e je ko to ko ni o.
0: E seun.
2: Abi mo wi ayi la gogo.
0: E seun. E le me ta ni o.
3: E ma karo le kan si.
0: E karo. E ma wole yin na wole sori eto loni Olorun se o pe te tin se
4: obirin tori omo la mo se njiya
0: eh eh
4: ti o ba mo to mo omo le je won mo
0: eh
4: ah e ka je ka to mo wa o
0: hmm
4: ale na ni o
0: e seun e seun e seun ah ami ase edumare ami ase edumare ah ko wole bo iwo tun ni owo le nbe iwo ni owo le nbe ah en le nbe won e ku ojumo e se kankan kan
2: oya to si o
0: oya papapa
2: yusufu oya to olayi wala yusufu oya to
0: iwo atun le yi oto nbi o ja si oto ni bi o nlo
3: e ka lo
0: e mo ku ojumo e ka ro o
3: ọ̀pẹ́ olúwa ló ti mi olúwa kọ̀ǹtẹ́ẹ̀n láàrin ṣe ààrẹ aláṣẹ àpáta ìbàdàn ṣé òun mọ̀ pé èèyàn máa ń jìyà kó tó jọrọ̀ ni lóbìnrin mi bá ti pé wá ti rí wàhálà dé ẹ̀ ní ọkọ̀ báyìí a ti sú a gbọ́mọ kalẹ̀ a sá lọ ṣé òun tó ti wá lérò pé òun fẹ́ jèrè lọ́jọ́ alẹ́ ẹni tí ò bá ṣe ò lè jẹ ẹni tó bá ṣe ló máa jẹ ẹkún rẹ ẹkún àsúdọjọ alẹ lẹkún rẹ o
0: ẹ ṣeun
3: oyún mi dùn pé ìgbésẹ bí wọn ṣe ṣe sí nǹkan ló da torí nǹkan ò ṣe dáa
0: ìtìjú lábá kò mẹ
3: bó ṣe yẹ kó rí nìyẹn ó lè jẹkọ fún gbogbo àwọn obìnrin tí ò ní lè farada yà nílé ọkọ ìyẹn máa ń jìyà ní kó tó jọrọ o
0: ẹ ṣeun
3: olúwa kọńtì láti sàrẹ aláṣà àpáta ìbàdàn kó ètò.
0: gbogbo ẹyin tá a wà lórí facebook gbogbo yín la kíta lù lọ́gbọ̀ọ́ ẹnu ayé yín ò ní bàjẹ́ ọjọ́ ń lọ ẹjẹ́ ń sáré kí àwọn ọlọ́jọ́ bí fún tòní ìyá mi alájà ọ̀pẹyẹmí bukateria ti ń bẹ ní arápájà ńbàdàn ajáta ìbá ojú òní tì yín ò yá àbejì yá síjú ayé yín ò ní ta láṣẹ lọ́wọ́ ọlọ́run ò ní fòkú ọmọ yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé láṣẹ lọ́wọ́ olódùmarè akú ọdún akú yèdún o bámidélé ọlágòkè ọlọ́jọ́ bí lòun náà súpà bàbá súpà ọlọ́jọ́ bí ni yín ẹ ṣe o àwọlẹ́yẹ júmi ìyàwó ọ̀nàdìbò àwọlẹ́yẹ àwọn náà ń sọjọ́ bí bákan náà bàbá ńlá balógun fẹ́mi balógun bàbá ńlá ọkọ ìyá ńlá àwọn náà lọ́jọ́ bí ni wọn ojú òní tì yín o a sì gbọ́dọ̀ gbàgbé ọládọ́sù fọlákẹ́mi bolúwa ti fẹ́ òun ṣe ìgbàyọ̀ǹda lẹ́nu àwọn alábẹ́rẹ́ nù graduation ni tiẹ̀ ojú òní tì yín aláàjì ilé ẹ̀sùn ọ̀mọ́ ọ̀mọ́ mọ́gàjì ilé dáṣọ fújó ẹ kú ìpalẹ̀ mọ́ ti ọjọ́ bíi tìyá yín yọ bá wa láyé láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi odùmarè kò ní í súwa kò ní rẹ̀wá Mr. and Mrs. Babatunde Adedeji Adedeji Taylor Taylor Ọbàdàn àti Mr. and Mrs. Akanbi Mukinyo ojú òní tì yín fún ti àwọn ọmọ yín tí wọ́n ń lọ ilé ọkọ̀ òní náà ni àjọpéjúpésẹ̀ ń bẹ̀ ni ọmọ yín Ọpẹyẹmí àti Adébáyọ̀ Ọlọ́run ọba Adúmúyẹ Odùmarè yóò fún ọlọ́mọ rẹ̀ bim bim àbí ń bọ́lá ojú òní tì wá ẹjọ́ kí a mọ̀ lọ sílé wẹ́rẹ́wẹ́rẹ́ fún tòní torí pé ọjọ́ ti lọ àsìkò ṣe ń mú solókùn mọ́lẹ̀ bàbá mi with God bàbá ojú òní tì yín bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ìyá àṣẹ kìkì ọ̀rọ̀ ń kọ́ o ayé yín ò ní bàjẹ́ o láṣẹ lọ́wọ́ ọlọ́run bí a ṣe ń ṣe tí ọlọ́run sì ń gbà fún wa yóò túbọ̀ mọ́ gbà fún wa ọ̀nà làdágbére jẹ́ àmọ́ lọ.
5: jẹ́ àwo lọ lónìí ẹ̀yin látò padà bá lọ́jọ́ mẹ́jọ abúrúwá yóò ní jẹ́ tèmi tèyìn bógo ti jẹ tọ́lọ́ ọlọ́run ṣìnà ló kọ́ ni àlàdé ń bá mi jẹ́ ona yomi tun ti la loni lagba oluwo bo ni apata ni lafayo
0: ami ase number temi re e lo nfa ni ati ma pe mi bi mba dide e fe polowo oja e fe so ngbo wo eto yi ogbon ologbon ni e na ti ri kan tabi meji mo nbe e ka kiri gbogbo le epo e ka kiri gbogbo junction junction ogbon ologbon laye ngba 0033703728 oni number temi ti e la nfa ni ati ma pe mi si bi mo ba ti ndide oju oni ti wa o baba e ma bo ibi gereje la bagbalagba oju oni ti yin titi ajo meja bi nbala mo ki o wa si gbodo gbagbe ke bugi pelu Tunde Olawuwo aye yin oni ta ile ise oni baje o lase lowo lo oke te mu ru si oke na la ma lo a pade njo mejo lase Oludumare
6: La Gelu FM Jagaba Gogo Radio Maru Wanzo
0: Ogo ni fun Olorun loke orun
7: Hallelujah
0: E je ki agbadura oruko Jesu
7: Amen
0: Baba yeraye omalade alafia a fi gbogbo ogo ati ola fun yin fun te ti se fun te nse lowo lowo adupe fun abo adupe fun idasi adupe fun ipamo kabiyesi gba ope wa
7: Amen
0: mo dupe pe awa la pari ose e je ki ose pari wa omo Olorun gba ope wa
7: Amen
0: adupe fun te se nu isoro lojo meta to pari mojumo oni oga ogo gba ope wa
7: Amen
0: amo lore o asope ese o ogo ni fun oruko
7: yin hallelujah
0: mo ran ase jade gbogbo eyin ti o gboro agbara oro yanju oro yin
7: Amen Jesu Christ
0: e gbo eleyi gbogbo bi te ti rokoju ma ti yin loruko Jesu oju oni ti yin
7: Amen
0: oni jiya
7: Amen
0: iya oni je
7: Amen
0: loruko baba loruko omo loruko emo emi ati atomo wa a oni dije faye
7: Amen Jesu Christ
0: abo ati pamo oga ogo o koja wa sori wa
7: Amen
0: lori mi lori e a o si yin Olorun logo
7: Amen
0: Jesu Oluwa wa ko number e sile 08063490593 again 08063490593 number ti mo pe fun e te sori phone e ko wa fi agbara oro save we latori WhatsApp ko wa ni please add me o ko ni mo fe ma gbo wa ma fi oro ati adura ta ye nilo ojojumo number e mo ntenu mo number e le ti mo pe fun o o ni ko hard o na ni ko so pe mo fe ma gbo number ti mo pe won atutun pe tin ba se tan won atun wa pe number kan pe e le pe baba ase ki o sori number number ile akoko yi o la fi send agbara oro ti won fi ma fi ranse si o number keji yen o le fi ba emi soro yo dara fun adura re o gba awon ona lati bo lowo idaduro idagule lati tesiwaju bi odun se nlo sokun nipa yiyonda ara ni fun isakoso emi mimo lati le mu ki igbe aye re ni ominira iwe johanu 14:16-26
7: emi o si bere lawa baba ohun o si fun yin lolutunu miran ki o le ma ba yin gbe titi lai lai sugbon olutunu na emi mimo en ti baba yo ran le oruko mi ohun ni yo ko yin le ohun gbogbo yo si ran yin le ti ohun gbogbo ti mo ti san fun yin
0: Baba mama asiko ta wa ni asiko emi mimo fun itoni ati idari baba Jesu lohun o bere lati fun wa ni olutunu na ti se emi mimo ki se niyan emi mimo on lo ni ise igba ikeyin gbogbo eyan pata to ba fe laja to fe bori edu lati gba emi mimo ti se emi olorun fun itoni ati idari a pari isoro lojo meta loni kosi wakati igbenija loni tori a pari isoro lojo meta ni ola isin akanse ma wa iyen ni last sunday o ma wa lola bakan na fun ti cancel ojo monday idi ti mo fi nso gbogbo awon nkan ni ko le mo bi nkan ti nlo ko le yi o ati ni isoro lojo thursday odun ti nlo sopin je ka jo gbagba yori adura adura si gba fun wa kini iwe romu wi iwe romu 8:9-14:16
7: sugbon eyin ko si ninu ti ara bi ko se ninu ti emi bi o ba se pe emi olorun gbe inu yin sugbon bi eni kani ko ba ni emi kristi ohun ko si ninu eni ti re
0: e o ba ti du lati gba emi mimo emi olorun ti n gbe nu emi kristi ti je ti e iwo na ti di ti olorun olorun na ti di ti e yes
7: nitori iye awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun
0: lati isin lo
8: a fe ma dari emi inu re okan re lato wo emi mimo wa lati mo to to lati se lakoko to ye to fi ni sise onilo emi mimo to fi ni sinuro to fi ni siwawo e mo lo le ran lowo yes
7: emi ti ka ele o nba emi wa je ri pe omo olorun le awa ise
8: sobo bo ba ti du lati ni emi mimo nbe mi wa je ri pe omo olorun ni awa se emi ti kara re na ni gbadura debi ta o le gbadura ni gbadura ta yo fun wa tori idi eyi onilo emi mimo ni gbogbo ona onilo agbara 2 Corinthians 3:17
7: nje oluwa le emi na nibi ti emi oluwa ba si wa nibe ni omi ra gbe wa
8: sobo nbi kibi ti emi mimo ba wa inu aye en to ba to faye gba fun idari fun isakoso omi ni are daju Galatians 5:22-23
7: sugbon ese ti emi ni ife
8: ohun to du ohun ti wa du lati ni lakoko yi ni eso ti emi to ba tin gbe ebun emi ko tun gbe eso re eso ti emi o ni ife o ni ayo
7: alafia
8: wa ni alafia ti eso ti emi ba ti le farahan wa layo awon eyan le ni banuje wo ni ni banuje eso temi a je yo nu aye e fun ayo fun alafia
7: ipamora
8: to ba ni eso ti emi to je wa je en to ni pamora
7: iwa pele
8: wa je en to ni wa pele ti ise oni ganran ganran o ri pe yoruba ma nsoro kan won ni ara o bale
7: olori arun
8: iye to ju edi lo sugbon ti o ba kun fun emi mo eso temo ni wa pele ifarabale yes
7: isore
8: emi isore o wa nu e ko ni si emi odaju o je en to nsore iwo na o si ma ri ore gba awon me nibikibi ton ba de dipo ki odaju jade si won olori atalanu ni o jade si won nitori pe iwo baba ati ya na je olore yes
7: igbagbo
8: so tori bayi eso temi tun ni igbagbo to gbodo du lati ni yes
7: iwa tutu
8: sori mama to ba ni iwa tutu ojogun kan re fun omo re iwo na jogun kan re yes
7: ati ikora ninu ijanu
8: sori ti e mo ba gba ko so tan yi se gbogbo oro lo ma so yi se gbogbo oro to ba gbo lo ma face fun yi se gbogbo oro leyan ma so ki se gbogbo oro leyan ma face si igba mi wa fe face e ma ni no o gbodo soro toro ti mo pe ewu wa nbe o ti mo pe a le ti bi oro enu e fogun ja o sugbon ngba ti iwo gan ba fi emi okan aye e fun isakoso emi mo to ba ti pa o lenu mo o ni soro ko ni yi awon eyan bi wo se nbo ti o ba le faye gbe mo o nilo e yes
7: ofin kokko lodi si iru won
8: oruko jesu
7: amen
8: gba emi mimo
7: amen
8: awon eso ti emi ko bere si jeyo
7: amen
8: emi okoko ko ni ya olomo
7: ami jesu christi
8: be li so pe awon iye awon ta ntowo e mo samona awon ni se omo olorun emi ati e mo ko ma samona wa
7: ami
8: ninu aye yin momo yi e mo ko gbajoba
7: ami jesu christi
8: ke mo le se ori kokun mo
7: ami jesu christi
8: ki apari inu yin mo ba to de je mo
7: ami jesu
8: eyin baba yin na ki e mo gba ko so aye
7: yin ami jesu christi
8: gbogbo eyin omo oya e kun fun emi mimo
7: ami
8: ke ma gboran si olorun lenu
7: ami
8: ke ma gboran si awon obi yin lenu kolorun na si ma gbo adura
7: ni
8: ko si dara fe ni kokan
7: amen
8: jesu oluwa wa
7: amen
8: koko adura emi mimo wonu mi wa emi mimo kunu aye mi eso emi ma je jade ninu aye mi kaye mi ma fi ogo fo lorun fi gbadura mo gbagbe isin wa lola monday ni mo riyan ojo thursday ni isoru afiyesi ina atagbara ti wa gbo ikede gbo phone number gbo en ti phone yin ba ni whatsapp mo fe ke ko number isile 08063490593
9: abi ke pe baba ise kike oro sori number yi 08034005204 08034005204
10: emi o setan ku. I beg, I'm not ready to die. Ale mi o setan ku. Anyamo logo mi godo se ninu emi gungun ni. Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die. Jesus Christ lo so wipe emi ko eniku kan wa gbagbara to lo fi je ntolo ni ko je loke pe ni soru emi o setan ku lale alamisi ojobo yi lori le agbara ajinde
11: leyin lepo soka atijo
10: ri oko marose challenge si world ni lubada
11: ibi ti o ba dare to ye lami to lo were basede padagba ore ro si baba ase kiki oro authority on babo tase tami ti anu o
10: ajinde ati jesu ti gbemi si akotun ayekuda kunu sinu olo to woli to se logo ase oro yi woli ajire je wa de oye je fi omo jesu baba ase kiki oro ti pe ori re nko mana lakotun lojojuma si emi o setan ku ojobo ose itun ni o lalami si babi lero ti ma yawo with god latago mejo ale
11: so ni with god bus stop eyin le epo soka atijo ni with god ukale si babi challenge world expressway ni le padan
10: emi o setan ku

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ojo ibi se pataki, o se koko.
3: Oba tẹ́lẹ̀ tọ́ da sí Adébọ̀lú Ládọ́jà. Ọba tí bàbá jẹ nílẹ̀ Ìbàdàn. Kú ayẹyẹ ọgọ́rin ọdún lé méjì 82 years lórí ẹ̀fẹ̀ àti ọdún kan lórí àpèrè. Ọba ilẹ̀ Ìbàdàn nílẹ̀ lóko. À ń kí kú oríire o. Gbogbo olóyè níjọba ìbílẹ̀ Ìbàdàn North lábẹ́ bàbá wa olóyè Alhaji Rafu Ẹlẹ́rúwẹ̀ẹ́rẹ́ Ẹ̀kẹ́fà Balógun gbogbo ilẹ̀ Ìbàdàn pẹ̀lú olóyè Táyéwò Sóyẹ̀kẹ́ Balógun ìyálóde ilẹ̀ Ìbàdàn Kábíyèsí Arùsàgbọ̀n ọdọọdún láàrọ̀ rógbó ọdọọdún láàrọ̀ Dàgúsà ọdọọdún láàrọ̀ Mobi lórí àtẹ Kábíyèsí Ìbùkẹ̀rẹ̀ yóò dòkíní ẹṣọ ọgbà yóò jẹ pípẹ́ o. Olùkéde gbogbo olóyè níjọba ìbílẹ̀ Ìbàdàn North lábẹ́ olóyè Alhaji Rafu Ẹlẹ́rúwẹ̀ẹ́rẹ́ Ẹ̀kẹ́fà Balógun gbogbo ilẹ̀ Ìbàdàn pẹ̀lú olóyè Táyéwò Sóyẹ̀kẹ́ Balógun ìyálóde ilẹ̀ Ìbàdàn ló ń gbàyìn yọ̀ àti ìsàmọ̀dún o.
4: Fẹ́tọ́ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
5: Glory Print, put your message on display.
6: Ọjọ́ tó bá wá gbàdé. Ọjọ́ tó bá wá gbàdé.
7: Ìṣẹ́jú ní ìdí wákàtí. Wákàtí ní ìdọjọ́. Ọjọ́ ní ìdọ̀sẹ̀. Ọ̀sẹ̀ ní ìdọ̀ṣù. Oṣù ní ìdọdún. Ọdún ní ìparadà tí yí lura wọn. Lọ́dún kan sẹ́yìn. Oṣù ọ̀hún lé nílẹ̀ Ìbàdàn. His Imperial Majesty Aláyélúwà Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọlú Akànmú Ládọ́jà Àrùsà àkọ́kọ́ gorí àpèrè àwọn baba ńlá wọn. A dúpẹ́ o, ilẹ̀ Ìbàdàn ríwájú. Torí gbóyin ni bàbá wa gbé ni olóyè Ọlásùnkànmí Ọláwálé Mùnírù Ọlálérè Mọ́gàjì Bankole Apábí Ẹlẹ́ṣin Odò Òkun ní kò bọ́mọ jẹ́ fi ń kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kú oríire ọjọ́ ìbí ọdún 82 years birthday òun ayẹyẹ ọdún kan lórí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Adéwọlú Akànmú Ládọ́jà Àrùsà àkọ́kọ́ ọmọ Pópó Ọlá olúpo làwọn baba yín ọmọ Múlétẹ́ ń tẹ́jọba Mufalalajo Enímọ̀jẹ ọmọ Yádọ̀sìn Yádèrè Yánú Ọya ti Yagbo Olóko Olúbàdàn ilẹ̀ Ìbàdàn His Imperial Majesty Aláyélúwà Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọlú Akànmú Ládọ́jà Àrùsà àkọ́kọ́ Mọ́gàjì Bankole Apábí Ẹlẹ́ṣin Odò Òkun ní kò bọ́mọ jẹ́ olóyè Ọlásùnkànmí Ọláwálé Mùnírù Ọlálérè ló tẹnubà ṣe pé a rí òrùn yín fi sá sọpẹ́ o.
8: You are not.
9: Let's do more.
10: Ojo ọ̀la Ọyọ́ Central dára sí i. Pẹ̀lú gbogbo akitiyan àti ìdàgbàsókè tí Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintude mú bá Ọyọ́ Central. Atẹ́gùn òtura ń fẹ́ ìmọ́lẹ̀ ń tàn àsoríire.
8: Sẹ́nítọ̀ Dr. Yunus gbìyànjú gẹ́gẹ́ bí aṣòfin àgbà Làbújá. Ó dá oríṣiríṣi àbá nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà fún ìdàgbàsókè àwọn ènìyàn ẹkùn ìdìbò Ọyọ́ Central.
10: Ó gba àwọn ọ̀dọ́ sí iléeṣẹ́ ọba. Ó rọ àwọn àgbẹ̀ lágbára. Ó tún pèsè ìrónilágbára fún oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò. Ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ nípa ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lọ́lọ́kan-ò-jọ̀kan. Ó fún wọn lówó, ó tún fún wọn nínú iṣẹ́.
8: Nípa ètò ìmáyédẹrùn, ó pọ́nlé ìwòsàn àgbàyanu. Ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò Ọyọ́ Central. Kódà ó tún kọ ọjà àgbàlódé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdù tó wà lẹ́kùn ìdìbò Ọyọ́ Central ló gbé sólábọ̀ òsì. Solar Street Light tó ṣe kò dín ní 10,000.
10: Kò tán síbẹ̀ o, Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintude mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́. Bó ṣe ń kọ́ ní ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. Bẹ́ẹ̀ ló tún kó àwọn àgbàyanu ICT Center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
8: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ́ Central. Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́.
10: Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintude jẹ́ ẹni tá a tó dìbò yàn gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ tí ó ṣojú ẹkùn Ọyọ́ Central lẹ́ẹ̀kọ́ sí i. Àmì ìgbálẹ̀ làmì ẹgbẹ́ wa
11: APC.
7: Fi dúpẹ́ ore nígbà tẹni tó mọ̀ọ́rẹ́ ń dúpẹ́ ó tó yẹ káwa náà bá a dúpẹ́ lọmọ fi ń bá bàbá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlá fún ìlọsíwájú ohun ìdàgbàsókè tó bá lẹ̀ Ìbàdàn láàrin ọdún kan tẹ́ gorí àpèrè àwọn baba ńlá yín gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lèmi ọmọ yín ọmọọba Adébọ́lá Kábírù Adétúnjì Mọ́gàjì Adétúnjì Ajé Ògúngúnnísọ àkọ́kọ́ pópẹ́ mọ̀jálẹ̀ Ìbàdàn tó gbàṣẹ gbọ̀ǹtẹ̀ lọ́wọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pẹ̀lú gbogbo ẹbí àtàwọn ọmọ Adétúnjì fínkì bàbá mi His Imperial Majesty Aláyélúwà Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọlú Akànmú Ládọ́jà Àrùsà àkọ́kọ́ kú oríire ọjọ́ ìbí oríkádùn yín àti ayẹyẹ ọdún. olúkà ìgbàdé yín gẹ́gẹ́ bí olúbàdàn ilẹ̀ ìbàdàn bá mi àkànmú ọmọ olúpọ̀ àlélu ọmọ ọmọlé téńté jọba mú falalajú enímọ̀jẹ lọ́jọ́ tó àwọn baba yín lọ sóde gbogbo aṣọ ń ṣe rómi-rómi gbogbo ẹ̀wù ń ṣe wọ̀mí-wọ̀mí kíjì pa àlògbó ó ní bẹ́ẹ̀ wọ̀mí ẹ mójú mi ròde laṣọ ya fi pé gba bá mi àkànmú ẹ ti sọdún èyí ẹ tún ṣe tẹ̀mí nínú ara líle òun àlàáfíà ara mọ́gàjì Adétúnjì Ajégun ní sọ àkọ́kọ́ ọmọ ọba Adébọ́lá Kabir Adétúnjì lóní ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jò bá mi àkànmú ẹ dìde kẹjọ ṣẹ̀kẹ̀rẹ̀.
9: Tàbá kọdún ipò tààrà kùdé tọdún fi pé tàbá kọsù lóṣù tààrí gbọ́ ẹ̀yìn tó sùn fi pèlè tàbá wa kọdún kọsù tààrú gbé sọdún bí ò ṣe bí ọmọ òṣòwò tó yẹ wá kọjá ká máa dúpẹ́ fẹ́ níbi àtó ṣẹ̀dá wa lọ èyí ló mú amòfin olóyè lọ́wọ́ òbí sẹ̀san tọ́bù dg ààrẹ aláṣẹ abalógun ilẹ̀ ìbàdàn tí wọ́n fi ń dáwọ́ dùnú tí wọ́n sì ń bá kábíyèsí ọba tí ò ṣe é yájú sí imperial majesty ọba senator rasheed adéwọ̀lú ládọjà àrùnsà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ elódùmarè fún àjọ̀dún ọdún kìíní lórí ìtẹ́ olùbàdàn àti ayẹyẹ ọjọ́ ọbẹ̀ ọdún kejìlélọ́gọ́rin lórí ilẹ̀ alaye tó kò bá kábíyèsí àkànmú ọmọ olùkọ́ àlẹ́lu alẹ́tẹ́tẹ́ jọba lóde èkó afẹlẹ́lẹ́ yóye mọ̀jẹ̀ olóyè lọ́wọ́ òbí sẹ̀san tọ́bù dt wọ́n ń ṣẹ́ládùn àfọlùbàdàn ilẹ̀ ìbàdàn pé ẹ pẹ́ lórí ti àwọn baba ńlá yín inú ọlá àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọlá tó ti dọjà ayọ̀ ọjà àtura ọjà àdùnnú ọjà àgbéga ọjà àṣeyọrí ọjà àtẹ̀síwájú nílẹ̀ ìbàdàn lásìkò tọba aládọjà kò ní túká láíláí láṣẹ ìdùmarè amòfin tírìmì sí yòó àyàn lọ́wọ́ òbí sẹ̀san tọ́bù dt ààrẹ aláṣẹ

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀ràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Àtọ̀rọ̀ bàbá Olúbàdàn àkọ́rọ̀.
2: Ẹ̀kú oríire o bàbá mi èmi olóyè Mọ́gàjì Ọláolúwa Owólabí Ọlákùlẹ́yìn XAN lóòkọ̀ mi àti gbogbo ọmọlẹ́ ìgè Ọlákùlẹ́yìn nílẹ̀ Ìbàdàn kí bàbá wa It's Imperial Majesty Olútilẹ̀ Ìbàdàn Ọba Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ọládọjà Arusa the First kú oríire ayẹyẹ oríkádùn wọn ọdún 82 lókè èpè bàbá wa Aṣọdúnmọ́dún làwọn Aṣọdúnmọ́dún Aṣọrọmọ́rò làwọn Aṣọrọmọ́rò bó tún di níwò yẹ àmọ́dún kẹtùmọ̀ ẹ̀kúdẹ́gbẹ̀ra bákan náà kí bàbá wa kọ́ ayẹyẹ oríire ọdún kan wọn ṣe ṣe lórí àlééfà ẹgẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa a ti mọ àkókò yìí ẹgẹ́ bí ìgbà àlàáfíà àti ìgbà tẹ̀síwájú nílẹ̀ Ìbàdàn torí pé láti ìgbà tẹ̀ ti lórí àlééfà ẹgẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ìbàdàn tẹ̀síwájú nínú àlàáfíà àtúndí àtàlejò ló sì mọ àkókò yìí sígbà ere ọmọ olùpọ̀ àlèlú ọmọ àlejòjọba kígbà ọdún kó mọ jọ́dún kan pẹ̀lú ògo ọlọ́run ọba olóyè Mọ́gàjì Ọláolúwa Owólabí Ọlákùlẹ́yìn XAN ló ń kéde lórúkọ gbogbo ọmọlé ìgè Ọlákùlẹ́yìn.
3: Your Nescafe is not just a drink, it's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Mo boni rejo, mo boni rejo. Kire ba leje te miwa.
3: Iware lasi bi toka eyan gbogbo awa oloye agba nile Ibadan senior chiefs ati gbogbo awon oloye ni gun balogun ati gun otun labe olubadan ile Ibadan o ki baba wa exterior majesty oba Abdulrasheed Adewolu Akanmu Oladoja Arusa defense olubadan ile Ibadan ko eyan orikadun won todun yin baba wa eku odun eku yedun opo elese loke pe odun meji le logorin ati eyan odun kan te dori alefa ile Ibadan ti moriri yin laarin odun kan te debo gege bi olubadan ile Ibadan tori owo lo siwaju idagbasoke ati fete na si gugun bi ile Ibadan to lugbe ile Ibadan Akanmu Arusa modu ti se e o ko yin ipile Ibadan o sese akiyiku orire o olukede gbogbo loye Ibadan ni gun balogun ati gun oto olubadan ni ki baba wa.
4: Nigerian Institution of Highway and Transportation Engineers NITE ẹkùn Ìbàdàn lódìkẹ́ darapọ̀ mọ́ wa fún ìpàdé ọlọ́dọọdún tọdún yìí àti ìfinijòyè alága tuntun Engineer Lawal Sulaiman Ọlálékan àkórí ètò bí àwọn awakọ̀ ṣe ń rú òfin ojú pópó àti ipa rẹ̀ lórí ìdúró orí ojú pópó àwọn àrídájú látọwọ́ AI ní Nàìjíríà Dr. Adeolu Odùtayọ̀ Dina ti Olábísí Ọ̀nàbànjọ́ University ní olùdánilẹ́kọ̀ọ́ Engineer Dr. Bola Mudashiru Adelé alága NITE ní Nàìjíríà lálága ọjọ́ náà àlejò Architect Mojid Mogunjubola, Commissioner fun ise ilu nipinle Oyo, alejo pataki Ambassador Akiremi Alade Bolaji, Engineer Sahidu Azan ni baba asale, Engineer Ekundayo Olufunke Niyi Asale ojo na, olugbalejo agba Engineer Ismail Olatinwo, awon olugbalejo ni Engineer Ayo Okuna Ojedele ati Engineer Sahid Busari, ojo Saturday ojo 24 osu yi ni yo waye ni Functions Hall Jogo Center Ibadan, ipade olododun nite Ibadan, yo larin ni
5: Awọn ẹbí ìjìnlẹ́rù ilé gángà ìlú tábà nílé Ìbàdàn. Gbogbo àwọn ẹbí ìjìnlẹ́rù ilé gángà ní ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹlẹ lẹ́yìn ti kábíyèsí. Aláyélúwà ọba sẹ́nitọ́ àti sídìí Adéwọ̀lú Ládọ́jà Arusa àkọ́kọ́ túnlé ọdún kan sí lókè pẹ́. Àsọdúnbọ́dún ní sanwó àsọdúnbọ́dún. Bí bàbá wa ṣe yọ ayọ̀ dùnú orí kádún. Bí bàbá wa tún ṣe ayẹyẹ ọdún kan lápẹẹrẹ ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí Olúbàdàn. Ẹ ó tún sí ọ̀pọ̀ rẹ̀ láyé láyè láyè dẹ̀ra. Akanmu ọmọ olùpọ̀ mi ọ̀sun ajagunna o gbọ́dọ̀ mú mi òyì. Òǹgbẹ́ ọjọ́ kan ló gbọba Ògúdú. Akanmu tó fi kọ́lá pọ̀ má dé. Tó fi dọba aládé ayé gbogbo. Akanmu Ògúdú tẹ́ pé èmi pọ̀ mọ́lá. Ibo ni ń bapá lá sí ọba Arusa alájogun akọ́lé ẹ̀sìn bàbá tó dọba. Ni wọ́n mi ń kọ́ lórí pé olùpọ̀ mà jẹ́ o ọ̀ya mà jẹ́. Gbogbo ẹbí ilé gángà ní ilẹ̀ Ìbàdàn yóò máa tùbàtùsẹ́ o. Lásìkò ọba Adéwọ̀lú Mágájí Olúfẹ́mi Ọláwálé Junaid Mágájí Junaid ilé gángà ìtújábàdìlé Ìbàdàn ló ń kọ́ba.
6: Assalamu alaikum. The Ansaruddin Society of Nigeria or your state council proudly presents a special program celebrating distinguished individuals who have made meaningful contributions to humanity and society with the theme Service to Humanity, a Divine Mission in Islam. Bẹ́ẹ̀ni àkànṣe ètò yìí wà láti fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn pàtàkì láwùjọ lọ́la. Èyí tí ó wáyé ní ọjọ́ Sunday, ọjọ́ 27 nínú oṣù tí a wà yìí, ọdún 2026, ní dédé aago mẹ́wàá òwúrọ̀. Ibi ìpàdé ni Ansaruddin Society of Nigeria Oyo State Council Liberty Road Okeado Nibadan. Alaga ojo na ni Alhaji Mansuru Ejide, alaga obirin ojo na ni Alhaja Mitrafa Moruf, ori ade ojo na ni Olubadan ti Ibadan Oba Rashidi Adewolu Ladoja Arusa Kini. Olubani soro lojo na ni Dr. Yaya Toyin Murutala, nigbati olugbalejo agba yo je Alhaji GBO Aminu, alaga fun ijo Ansaruddin ni ipinle Oyo. Eje ki a jo peju sibi akanse eto yi. Olukede gbogbo igbimo award committee.

0: ní ìlàkàkà àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ wípé ẹ lọ rẹ̀ pẹ̀tù sáwọ̀ gbogbo gbùngbùn pé mọ kọjá wájú ilé mi o mọ kì mí máa ṣe nǹkan kan náà mọ o tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ó yóò jẹ́ rẹ̀ lọ́rẹ̀ mú mi náà kí ló dé kí láwọn pàtí àrí àràwà bàbà wọn ní díẹ̀ náà sì rèé o tí wọn fi pera wọn ẹgbọn ẹ já sẹyọ sójú kan náà kò lè bá wo àwọn ó ṣe ìpàdé àwọn ó sì bójú wo gbogbo gbùngbùn tí bá láàrin àwọn lórí bó láti ṣe tí ẹgbẹ́ òṣèlú APC yóò fi dìbò tí ó sì wọlé lọ́dún 2027
1: o. ọ̀rọ̀ ẹ kẹta bẹ̀ o wọ́n ní lábẹ́ gbogbo ẹgbẹ́ ọlọ́jà ní ọjà ògùn pa nìbàdàn wọ́n láwọn pa ohun papọ̀ tó sì dẹyọ kan ni làwọn kí ẹnjiníà rẹ̀ mi ò ṣe ní the incoming senator wọ́n ní Abuja straight ni fún ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún àwọn nínú ọjà ògùn pa o 15 million naira ni ó gbé kalẹ̀ fún wọn pé ẹgbà ìwọ bímbọ fikún gàrí rẹ fikún kíní rẹ ọgbà tí ẹ ń bẹ ní ọ̀rọ̀ àti sólà bíi igba níye wọn ló tún gbẹ́bọ́ o pé ẹ ní lálà sí omi mọ́ ẹ máa mú mi omi dáadáa pọ̀ ibi márùn-ún sí gbogbo ọjà wọn ní gbogbo ẹgbẹ́ gbogbo ọjà tí ń bẹ nínú ògùn pa ni wọn wá dúpẹ́ lẹ́yìn bàbá ń béèrè pé àwọn ọjà wo gan ní bẹ nínú ògùn pa alákọ̀ọ́kọ́ kátó ní sísẹ̀ntẹ̀lé ìsọ bàtà lábá owó ìfẹ́lẹ́yẹ àbífẹ́ lóye ni ìfẹ́lẹ́yẹ ready made market first gbági market alliance orísun ajé ìtẹ̀síwájú orísun ajé ọ̀pẹ́rìndé otf association leather footwear market ogun pa central market wọn ní gbogbo ẹgbẹ́ ọlọ́jà ogun pátápátá ni ọ̀ràn mọ́gàjì òbẹ́ńbẹ́ aláàjì wàsíù làwọ́ àpẹ́tò apáhùnpá o ní ìṣọ̀kan nú ọjà ogun pa nìbàdàn ẹni tí ó bá ṣe ni lóore téèyàn bá dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ́ni àwọn dúpẹ́ o lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ rẹ̀mí òsénì fún iṣẹ́ takuntakun eléyìí tí ó ṣe fún àwọn náà ọjà ogun pa ọlágbàápọ̀ ọyá mú eléyìí tí ó tún.
0: ọ̀dà wọn ní ẹ̀sìn kì í kọ eré àsárelé mọ́ lànà wọn ní ẹgbẹ́ wọn ní ẹni tí í ṣe ọmọ oyè fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ polongo rẹ̀ eyín the senator Sharafadin Ali campaign organization ìyẹn SSACO wọ́n ní iná ẹ̀mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ mọ́ kó ohun tí èsè ti àwọn ilé tí a sọ o ẹ mọ́ parọ́ mọ́ ẹlẹ́dàá àwọn náà ní ẹlẹ́dàá ti àwọn o wípé àwọn ṣe tàwọn wá bọ̀ tà báyìí wípé ìròyìn òfé gègé eléyìí ti ń jàrìnrìn lórí ayélujára káàkiri wípé honorable adesoji adedeji ẹni tí ó ń díje gẹ́gẹ́ bíi igbákejì gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní pẹ́pẹ́sẹ́ lọ́ba lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tẹ́ ń bẹ ní òkè ògún o nígbà tó lọ́ọ́ rẹ̀ ṣe àbẹ̀wò sí ẹ ní ìlú saki ní ọjọ́rùú wẹ́sìdeè wọn ní ní bá ń sọ ọ̀rọ̀ ọkọ̀ bákùngbé sí ẹn wọn ní ló fojú tẹ́ ń bẹ́ nu wọn lóhùn àbáyìí ló sì tọ́ sí ẹ láti ẹ̀ wọn ní nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ léde látẹnu ẹni tí í ṣe adarí ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ fún ẹni ọ̀hún bísí ọ̀ládélé ó ní irọ́ pátápátá gbà ni àwọn ará abínì ẹ̀ máa ń pa mọ́ ọ̀nàrẹ́bù adésọjí adédèjì ó ní torí pé kò sí òótọ́ lọ́kan nínú ọ̀rọ̀ náà ó ní bí ẹ bá lọ rèé wo àti máa ṣe bọ̀ senator Sharafadin Ali àti ọ̀nàrẹ́bù adédèjì ó ní ẹ̀rí wípé wọ́n mọ̀ fẹ́ràn agbọ́n òkè ogun àti gbogbo agbọ́n tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ dáadáa nínú àtẹ̀jáde lẹ́yìn tí wọ́n wá fi léde wọ́n ní ẹ̀mọ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ dí ọ̀rọ̀ ni wọ́n ní àwọn ti rí o wípé àwọn atiláwí pàápàá jùlọ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú onípákí APM wọ́n ní àwọn ti rí ọwọ́ wọn o wípé ẹ̀rù ń bà wọ́n àyà sì ń fò wọ́n sì ń sáré kíjokíjo torí omi lẹ́ ń gbé àwọn èrò eléyìí tí wọ́n rí wípé wọ́n ń tẹ̀lé àwọn sì ń tẹ́wọ́ gba ẹgbẹ́ òṣèlú APC lágbọ́n òkè ogun àti tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní ní ẹ̀rí tí ẹ̀rù fi ń bà wọ́n o wọ́n ní pàápàá jùlọ nígbà tí ọ̀nàrẹ́bù adédèjì adésọjí tọ́lọ́rẹ́ ṣe àbẹ̀wò ìpàdé gbọ̀ngànlú pẹ̀lú àwọn ọ̀dọ́ ní ìlú saki tó ń ti ògbómọ̀ṣọ́ ìsẹ́yìn àti ọ̀yọ́ ní ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní èrò tí wọ́n rí tí wọ́n kì káàbọ̀ pé adésọjí káàbọ̀ ṣe dáadáa lóde àti ń retí rẹ wọ́n ní ẹ̀rú fi ń bà wọ́n tí wọ́n fi ní ẹ̀gbọ́ ẹja bọ̀ ni ó kọjá kata epo sí aṣọ àlá wọn àwọn SSACO àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ìpolongo fún ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC ní ètò ìdìbò tí ń bọ̀ ní láti dìpò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n á fi ọ̀rọ̀ léde wi pe eyin honorable adedeji ati senator Salafadin Ali won mo ni ibowo to gumo fun gbogbo omo ipinle oyo papa julo lagbon oke ogun o won ni awon osi ni figba kan foju tembelu won pin bi ti wuli omo o won tesi waju ninu oro won ni in ta won gbe dani ti awon mo si the oyo ahead agenda eleyi ti Salafadin Abiodun Ali ati adedeji ti awon igbimo won gbe dani na ni o mo ri daju o wi pe awon mu oro isi agbe ni okukunu to pe o nje o lo salalu ni ti ebi oni pe ni kankan mo ni ipinle oyo awon to ri daju wi pe awon mu idagbasoke ohun amaye derun awon mu lokukudun to fi mo idagbasoke eto eko ati eto olera won ni eyin na ewo won lo da ilewe ijoba apapo ni Federal University of Agriculture eje ti mojuto oro isi agbe won da le ni joni ni okeho won ni sere le pe ni tonti awon ona ti won se lowo ti joba apapo se papa julo lagbon oke ogun o ye ko ma fi yan yin wi pe eyin te nbe ni agbon oke ogun e kere o ninu erongba ijoba egbe oselu APC ti nbo nipo lasiko ta wa yi won ni erongba tan ni oyo ahead won ni nba egbe oselu APM ni nba won leru
1: o alright oroke fun ti aro to ni ba lati dele bayi ni tayo nbo lori bo se nlo agun ma wa koja die sina layo pelu ti wa lo se lu se won ri bi kola lo comedy special one happy weekend to you
0: e se won abide mi akare lo ko ti mi oro agba bi o ba se loro bo ba pe ti a ma se lojo ale mo fe lo se mi ni
2: Oladolu FM 96.7 Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afara Oyin, Lotunjubu Bafara no. Eleyi lo defa tule ise Alpha Travels Limited. Ile ise to ti o bon tarige ninu kabani to were na. Lo si ni okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun laisan wo kankan titi iwe irina visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
3: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise Harifa Travels Limited ti o nigbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi eyo ba si ma npa lowo yi pe enu ni kan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Harifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite G3 Adama Sigba Fajiri Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ba nki amara ni
4: ku dede woyi o se dada lagba yin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
3: e dakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nbe o e salaye e ni won ba fa won yan
4: a nba won se eto rinan lo si ilu okere a se ti Canada a se le ti won mo si London ti gbogbo e mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe and Australia ati bebe
3: se ti bi Dubai ni
4: a se Dubai akorin pe ero to n lo sibe ko dabi awon to n lo si ile Europe abi Canada abi America
3: awon anfani wo lo wa fun eyan to ma wa le se yin pe ke ba won seto yin lo
4: anfani to wa fun opolopo koda gan to mu wa ni akanse eto ita ni lowo lowo ta se bayi si ile America a n se yen lori pe agba owo kankan lowo re ti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yi ke to sanwo kankan fun ile ise wa
3: nigba ti sisa ba wa jade tan gbo sowo gobo eko won pada san ba
4: won ma sanwo gbogbo se gbogbo nitori pe gbogbo alamobi ilu isere nitori bi ilu isere naa la se gbe akanse eto ati lo si ile America ri zero deposit sile baba ti se fun won a ma so die die
3: awon eto gan ni abi awon eyan wo ohun gangan ni eto rin te se lowo bayi lo wa fun
4: a ko se en ti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won laisanwo
3: laisanwo
4: ba jade ko so won nikan awon akande eyan naa ta mo si left privileged people to ba wa si odo wa a kan lo so visa fees won ni then ti visa ba jade won lo lati so fun wa
3: won ni o kankan lati so
4: a kan si eyan naa lati ri pe awon naa contribute si orilede won naa
3: fun idagbasoke
4: orilede
3: lati ran awon eyan lowo ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise igan
4: odun ni mi ti awon oko gbogbo awon to se kabo agency sasale ti o mo ni won de mo mi ni ile nigeria na kakiri kakiri o to bi ogun odun seyin ta ti bere ta
2: Bon safara oyin safara Daniel Simon pe afara oyin lo tun gbogbo afara na eleyi lo de fa fule ise Alpha Travels Limited ile ise to ju bon tarige ninu kabani to were na lo si le okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America lona ronun laisan wo kankan tititi iwe irina visa yo fi jade ma bo tarata si ile ise ti ko ni janikule Alpha Travels Limited.

ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún fún tòní mú kìí pé ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ibi tí ọwọ́ já àkànni lágelu fm òkè tó ga jókè tó ń fẹ́ dé lóòrọ̀ òní àwa ti ju àná lọ ọ̀lájú wa lọ ìjà àgbàláwa àtòníjọ ń jà elédùmarè ọba tẹnilẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara tó fún wa ní okun agbára àjíǹde ara tá a fi ju àná lọ ó là ń bẹ̀ pé kó jẹ́ àjò ní ká sì ju ọ̀la lọ ká pẹ́ láyé ká sì pọ̀ láàrọ̀ mò ń kí tọkùnrin tóbìnrin mò ń kí tọba tìjòyè wípé ẹ kú ojúmọ́ o lórúkọ ọba adébáyò àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn òun lèmi náà tún fi ń kí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà arusa one kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ́ ó jẹ́jẹ́jẹ́ kó do kínní kẹ́ẹ̀pẹ́ fún wa o igbádùn ọdún kan ni ẹsẹ̀ tó kú ayẹyẹ ọdún kan lórí àpèrè àwọn ìdàgbàsókè èyí tí ò lẹ́lẹ́gbẹ́ tó ti ń fara hàn nígbàtí ẹ ti wà lórí tí a máa bá ńlá yín elédùmarè yóò jẹ́ kí ọ̀tún tó kú a mọ ìgbà yín a mọ̀ sí rere lórúkọ olùbàdàn ilẹ̀ ìbàdàn ó fi ń kí gbogbo orí adé ìpínlẹ̀ ọ̀yọ́ pátápátá ó fi ń kí gbogbo olóṣèlú ayé ó ń kí gbogbo ọ̀tọ̀kùlùlù gbogbo ìkànnì láwùjọ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bó ṣe ń lọ fún tòní tèmítayọ̀ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ìlóòkọ mi ẹ jẹ́ àpégbọ́n ká má bàa pégbọ̀n jìnnìjìnnì bí ẹni ojúra mú ààbọ̀ ọ̀rọ̀ tó fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún ẹ jẹ́ àṣẹǹgẹ̀rẹ̀ sórí ètò fún tòní bó ṣe ń lọ lóko ẹ̀ ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa wípé bí aago mẹ́jọ bá ti ń rókogó ètò bó ṣe ń lọ ní mọ́gúrí afẹ́fẹ́ ń gbó gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dé tòní ò tún yàtọ̀ èmi àti honourable sunday babalọla ọyọ state apc weavier secretary lájọ wà lórí ètò bó ṣe ń lọ lóòrọ̀ òní èyí tá àjọmọ ṣàgbéyẹ̀wò ti ń lọ láwùjọ wa lẹ́ka àjọba àpapọ̀ èyí tó ń ṣẹlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé ọ̀gọ́gọ́ ọ̀nà rárá kí sọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ ilẹ̀kùn mọ́já sílé mọ́já òde ibo ní ilẹ̀kùn òṣèlú pàápàá jùlọ ètò ìdìbò gómìnà 2027 yóò wò sí nípínlẹ̀ ọ̀yọ́ ara tó gbé ẹ̀ wánu bẹ́ẹ̀ bá wá wo òní ọjọ́ òní nínú ìtàn nàìjíríà ó kù bí ọjọ́ mélòó kan báyìí tí yóò bọ́ sí ọjọ́ tí a gba òmìnira ní nàìjíríà october 1st 1960 láti ìgbà tá a ti wá gba òmìnira yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nàìjíríà àwọn ìpèníjà gbọmọgbọmọ lemọ́lemọ́ ó ń ṣẹlẹ̀ nàìjíríà tó sì jẹ́ pé bíjọba ṣe ń wá tó ń lọ àwọn ìpèníjà yìí ò ṣe bẹ́ẹ̀ kí wọ́n jẹrodò kó lọ rè mú mi ibẹ̀ láti bẹ̀rẹ̀ lónìí àgbéyẹ̀wò àpéyàmẹ̀ lára àwọn ìpèníjà tá à ń kojú nàìjíríà láti ìgbà tí a ti gba òmìnira òun láti rí wàhálà tó ní ṣe pẹ̀lú ètò ààbò eléyìí tí ó ń ṣe fíàgan ọ̀rọ̀ wa jẹ́bánu corruption ìyẹn pọ̀ àti bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì nígbà wọn bọ́ ìjọba wọn dojú ohun gbogbo rú láyé táwọn olóyìnbó lè pè ní poor governance ìyẹn náà ń kojú wa bẹ́ẹ̀ bá wo ariwo lọ́dún tó kọjá
tabi ki joba e to bota e ma gbo ariwo to po lori idakureku na ba opolopo joba ti se nwa ti won lo ni ope a e fa losu mefa e fa lodo kan ina bo duregi arise se awon odo nko opolopo awon to ri won je olopolo pipe to ye ki won ma wulo fun alekaje ka joba won pe bile yi o ba dun mo a gboko bo mi lo e ja wo e ka eto lera be ba lo si UCH be ba lo si awon lewosan to je ti joba ipinle be ba lo sa awon lewosan to je talabode primary health care centers awon akose mose tun be nbe opolopo lo ti japa e lo se ka eto eko ki lo fa opolopo nu ori wi o labe ijoba ta wa wa yi okan ojo kan ilana isejoba oni isakoso Bola Ahmed Tinubu ti fita be bawo lori wipe ki won da olopa ipinle ele o mo ti de ikureta eleyi ti o fe yanju iyen be awo kan gede ngbe isakoso yi bakan na ti Bola Tinubu o mo gbegbese wipe ki

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣá ìlè wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, sọ́díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ayé rọrùn.
8: Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Born Photo Ìsàlẹ̀ òsì Mbàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí àrólé Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali olóyè Adégbèyí Kata Òfíìká Légòkè CEO O Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Aderemi Abbas Oseni Honorable Stanley Nikrulai Olajide Odidi Omo Awon Ogbuntarige Lere Chokelu Suwa Nibadile Peyo Rasida Inde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fataye Disafakus Ankara ti wa fun tita ni Bon Photo Junction pe number yi 08032239103 Ojo Keta den logbon osu kesan ba se o ago mewa aro le to gbogbo ti bere gbogbo ma bibi san Isale osi Bon Photo ateyin alejo ta pe a nreti ni Bon Photo
9: emi awon ni ati akoko ni yo tun ni agbara ninu ri ajo awu ata

0: eka bo pada leka ipolowo oja wa eto yin eto wa bo se n lo n te waju bayi e ja gole soju agba mi e ma binu ona po lerun laaro ini honorable sunday babalola Oyo state apc welfare secretary eka bo sori eto bo se n lo laaro e ba n ki awon ti won gbo wa kaakiri agbaye
1: aboro aki eyin na aki gbugbu awon eyan to n gbo wa nile ade ki gbugbu won bi ilu ibadan fun ti ayeye ojo bi baba wa olubadan ti le ibadan oba rashidi adewolu ladoja ti oko lana ade to dupe lowo olohun pe oni ni ope odun kan gerege ti won gori apere a n gbadura si olohun oba pe esi oko ojoba pe o it's about the okupe ese
0: e ka bo sori to e ri bi ti mo ti bere yin pe laipe yi ojo bo ose yi oni yo je October 1st o wa je o se konge ayajo ta gba ominira Nigeria lowo Britain yo si wa pe 66 years mi e ba je omo 66 years bayi e ri pe ti di grandpa sibi awon ipenija kan wa to je limo limo ta mama Nigeria ko ti wa deyinbo laarin ose yi sultan sokoto soro ta leyin ti awon asewadi gbe wadi ta pe awon ti esun abaje nbe lorun won julo pe awon to je adari esin ni musulumi kristeni sultan wa pe e n ba lu jibiti Nigeria to wa fi lo haji Olorun ni gbagbo re o bi an ba lu jibi to je kristeni na to ba lo si Jerusalem Olorun na wo gbo atun ni o e ri pe oro iwa ajebanu yi nkan to ti pe ko wa si joba ti o lo ti o di ti o ni farahan itun abo oro ipa won odo orise se po oro na ba e je amu lati be pe ijoba Tinubu lati odun meta koja ti won ti debe awon nkan ta ku ya mo nje ilosiwaju deba lawojo wa
1: ese rodun te ba wo gbogbo orilede agbaye ere pe gbogbo awon te ko sile te soro lori eto abo ere se se awon odo ati bebe lo opolopo igba ofin ni mo man saba fi gboro legbe oro nibi ko to di pe awon na ko to ko to kese kan to kese jare e wa ri pe lati odun keta bo ti are Bola Ahmed Tinubu to ti debe be si ma n gbo ni awon ijoba to ti lo seyin lagbaja kan o ti ku yi bayi o tamedu kan o ti ku yi bayi o e ri pe ko fe si ni ijoba oke bee mo
0: ẹ̀rí ayédèrú iléeṣẹ́ tí wọ́n discover.
1: Torí pé ara wípé kò fẹ́ sí náà ni wọ́n ti tètè discover ó ti wà nbẹ káwọn tó débẹ̀.
0: pẹ̀lú omi lẹ́ngbẹ̀ owó tí wọ́n bẹ̀ kódà ẹni táwọn gan ṣèjú mínísítà mi lọ.
1: So ara wípé wọ́n ní ohun tí à ń pè ní ètò ìyẹra ẹni wò self-check òun wọ́n fi tètè ṣe àwárí irú ayédèrú iléeṣẹ́ yẹn àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. Ẹ rí pé níjọsí nígbàtí ẹyin mínísítà fún ètò ṣe owó ní kápẹ́ ọrọ̀ ajé finance tí ó fìdàkú fẹ́ ṣe mọ̀nàmọ́ná kí ni ààrẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bí wọ́n ṣe ọ̀rẹ́ ni wọ́n o tí wọ́n súnmọ́ra wọn gidi gan ẹ rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ààrẹ júwe ọ̀nà ilé fún wọn tí gbogbo ẹ̀dẹ̀rọ̀ wọ̀ ẹ fẹ́ gbọ́ ní ẹ̀ka ẹwu ẹyin wọn pọ̀ obìnrin kan ní beta edu nígbàtí wọ́n ń ṣe ètò owó rànwọ́ fún àwọn obìnrin láti ràn wọ́n lọ́rùn fún owó rànwọ́ epo tí wọ́n yọ bí wọ́n ṣe tó wọ́n ta iléeṣẹ́ ààrẹ lólogó pé àwọn owó kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ owó yọ ẹsẹ̀ tí wọ́n ti rìn jáde kúrò ní agodo ìjọba kíá kí láàrẹ ṣe wọn gbọ obìnrin ta wí wọn gbọdá ni wọn júwe ọ̀nà ilé fún a rí pé a ti n goke agba lati ri bi pe a fi awon eyan to to so awon kan oro ade ati awon nkan ijoba ni ni ijoba ti PC ti Are Bola Ahmed Tinubu le waju lo bayi bo ti le je wi pe a ti ri se loke e ri wi pe a ti ri se desale ni ti owo awon ijoba apinle ati awon ijoba abile so ani ilu Rome ijoba kola ko a ma gbinjo awon dile ti goke agba yen won se omo 100 odun le mefa o emi nu won omo egberun odun kan emi nu won irinwo emi nu won igba odun ni won ti pe awa na really Nigeria na ti ndide awon nkan to nkoju wa re to nje jade bi a se ngoke agba lo lagbara Olorun a ri won bole ti Nigeria o si duro dada labe ijoba Bola Tinubu o la fin bebe pe e ka to dibo odun merin mi fun ki orile Nigeria ka le rona lo
0: pelu bi po se won
1: se ri bi epo se won
0: 1004
1: yes se ri bi epo se won e sa mo pe ko se se fun Are Bola Tinubu ko kan ji laaro ojo kan ko wa wo bi radio si wa waju yin ko pe je yin ni ra soke die fa mo lede Nigeria ko si se be e ka wo e ka ma kora wa leko ka de ma understand bi awon kini yi se nlo e ri pe nigba ta wa kekere ti awon ya ba lo si agbe na wa fe ra nkan enu la ti ma ngbo pe wa ni ele imported owo yen o gbenu soke die wa ni ele yi local abibeko te ba si wo na de sin ire si ta nje awon kan wa to pe imported awon kan wa to pe local abibeko ni
0: bene
1: e ri pe itan pe ni imported yen agbenu soke die itan pe ni local ti awara wa a roju die eto ba wu yan ni ki eyan mu se bo ti mo kini kan le wa sapon abi now se ri oro epo ki se abele nbe latin gberu bi owo e se ma je rara oro aje agbaye ni oro epo awon nkan lu mo ni kan to ye pe e le da yanju lodo yin labele bi golu bi awon nkan lu mo ni orisirisi be yen e le da yanju labele fun ra yin bi o bi pe an dokowo bi stock nsin ko se to ma ti list ile ise kan o ti kuro ni owo yin pe e mo da yin
0: iru amo Nigeria ni pe to ba je pe funra wa la nfo e mo fo pe o ti wa owo re o ja wale die
1: se e je ki wa salaye fun yin mo fo pe je ka ma da wa leko se ri owo epo robi ti an fo ajo agbaye kan wa to nse akoso owo yen ko se da se nibi te ba wo Dangote ngba ti Dangote de gbogbo epo to need lati ra ko ri gbogbo era tan lowo NNPC o na tun ra lati ta to na tun ko wole iye ti won de nta ni eyin oja agbaye lo nra iye tan ta loja agbaye o na NNPC nta fun nibi nkan ta afani to ni ni pe ko need ko wa dollar lo lati ra nibi o n fi naira ra now e wa ma gbo ba o lotu won ni okunrin kan nbe tayo ye lado loruko re
0: tin
1: se tun e ma gbo e farabalẹ o gbe efo sinu ogba re o wa se efo yi igba to fe se o bo tan pelu omi olomi kan ga o bo mi kan ga o fi se
0: okay
1: igba to se tan e ba wa pe gas lo fi se o ra gas o ki se gas inu yara re yo yo ra yo lu ata ki yo to alata lo ni chacha yo to lo ayo tomato laluwo sa ni oja ba magi ni agbe ni eja yo lo ra ni cold room tabi pomo tabi ran yo lo eyin moniya ni bi arapata yo lo ra igba to wa se tan o wa gbe efo yen obe efo lo nta sansan ni gbogbo aradugbo ni efo na sa ma alagba tayo won le fe ta efo ni o ni mo fe ta ke kankan ni ah won lo ya won nisin to kadugbo wa ti ran tin se ah ni de ati gun okada lo si orita lati lo ra mo fe lele na lati ra fe na lati je won ni ku gbe kan jade lo ba gbe jade lo ba ni aboko kan o je egberun meji won ni ti yin poju alagba tayo kilo de lefo te gbe sinu ogba yin ta nwo nbi chuti yin ba yin e wa so fun pe murata murepo muramagi bi oro epo robi seri niyan ọ̀tọ̀ ni pé kí a rà lábẹ́lé ní iye tí àjọ àgbáyé rà gbogbo nǹkan tá a fi pèsè ẹ̀ ló jẹ́ owó
0: bẹ́ẹ̀ tẹ́ bá wàárò mọ́ gbà bá fẹ́ tà fáwọn
1: ẹ̀ṣẹ́ tẹ́ bá wá wo bí iye tá à ń repo gan ní Nàìjíríà lónìí bóyá ń ra 1380 ń bò mí 1400 ń bò mí mo láǹfààní láti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn equivalent 2550 ni wọ́n ra epo lítà kan ní Ghana lẹ́gbẹ̀ẹ́ wa ń bí. So tẹ bá wo náà ẹ rí i pé lábẹ́ ìjọba ẹ̀ a ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èrè tó pọ̀ ó kàn kù díẹ̀ báyìí náà lòkù bíntín
0: kíri yẹn
1: àwọn èrè yẹn ò farahàn nígbà tá a bá lé àwọn gómìnà bíi tiwa ń bì tá a bá lé wọn lọ tá a ráyè ní òmìnira láti ná owó wa.
0: Gómìnà
1: yẹn wò bó náà ṣe sì ní
0: ọkùnrin ó fi jẹ́ pé lánàá jọba àpapọ̀
1: ẹ̀ṣẹ́ ní àárọ̀ ìmú kan jókòó bẹ̀rẹ̀ sí ní wò pé láti January tó fi dé June káti ẹ̀ mú ìdajì ọdún yìí àwọn local government wa láìro owó tí wọ́n ń pa lábẹ́lé owó tíjọba àpapọ̀ ń kó wá látòkè owó yóò sì dúró lóṣù kan ká gbọ́ pé ìjọba àpapọ̀ ni ó ṣèdènà fún ìlọsíwájú wọn ó ń wá déédé èló gan ni wọ́n ti gbà láàrin oṣù mẹ́fà ẹ̀ ǹjẹ́ mọ̀ pé mo bẹ̀rẹ̀ sí wò èyí tó owó kéré jù ló gba 4 billion fún oṣù mẹ́fà ẹ̀rí máa jẹ́ nìṣó wà o mo lè fi hàn yín báyìí nísìnyìí.
0: Ẹ kà á ta fún káwọn ọmọ Nàìjíríà ni wọ́n lè gbọ̀ kì í ṣe
1: ìwọ
0: àbọ̀rọ̀ kì í ṣe
1: fún ti Ọyọ́ State èmi mọ́ ti Ọyọ́ State màá sọ̀rọ̀ nípa ti Ọyọ́ State.
0: Ok.
1: Màá sọ̀rọ̀ nípa ti Ọyọ́ State ó ní báyìí oṣù mẹ́fà rè ó ní báyìí ẹ jẹ́ kí n sọ irú local government tèmi tó jẹ́ Ìbàdàn Southwest ní January wọ́n gba 758 million ní February wọ́n gba 856 million ní March wọ́n gba 661 million ní April wọ́n gba 716 million ní May wọ́n gba 839 million ní June wọ́n gba 751 million fún oṣù mẹ́fà ìjọba àbílẹ̀ Southwest ti gba 4.58 billion 4,583,000,000 ní ìjọba Southwest àwà ní alẹ́ ìṣẹ́lọ́yẹ̀
0: yìí
1: níbi tí àtú àti kẹ́hìndé akande ti ń ṣe alága torí pé nǹkan tó fi sọ pé níjọba àbílẹ̀ ni pé a mọ́ra wa
0: àjọríra wa pé owó yìí wọn ò ṣe nǹkan kan ni.
1: Iye pé mò ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jókòó ẹ sọ nǹkan tí 4 billion ti ṣe láàrin local government tẹ́ ẹ rí
0: ní Southwest
1: bẹ́ẹ̀ ni nǹkan tó jẹ́ kó ṣì yẹn sì wà lára wa nìyẹn àwọn oníkẹ́ wa bá wa bẹ̀ bí ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ tó tí wọ́n ń ṣe pé owó gbogbo owó rọ̀wọ́ tó wà lórí epo tí wọ́n ń kó jọ pé kó lè ṣe àǹfààní fún tolórí tẹlẹmù ní ìjọba ẹsẹ̀ kùkú àwọn oníkẹ́ bá wa bẹ̀ ẹ wúdà 4 billion rèé níbo ni wọ́n kò sí ká ni wọ́n ná fún iléèwé tán bá wa tún ṣe dà gbogbo ilé ìwòsàn ò ṣe é lọ ajíbájọ wà ń lu yìí ni ebi orí oníngò lájọ rìn débi àbí báwo ni
0: èmi ò gba ríngò lónìí.
1: Ọ̀nà ọ̀dà ẹ̀sọ̀ ọ̀nà tuntun tẹ́rí tí wọ́n ń ṣe fún wa tó yọ̀nà local government tó yí pé 4 billion ni wọ́n á fi ṣe ọ̀nà owó ni wọ́n ti ṣe láàrin ìjọba àbílẹ̀ Southwest tí wọ́n sọ pé ọ̀nà ẹ̀ wá dá o 500 million local 500 million so ẹ jẹ́ àsòótọ́ ẹ má jẹ́ àfikún ní ìṣe awẹ́wà ara ń ní àwọn èèyàn àwọn kan sì ń yọ fẹ̀ẹ́ lórí owó òlù ọlọ́run mú wọn ẹ má yẹ ká fi ṣàwẹ́wà o kì í sọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ àwàdà lélẹ̀ à ń sọ pé àwọn ọ̀dọ́ wa ò ríṣẹ́ ètò bíi 300 oníjọba àpapọ̀ ti ṣe sílẹ̀ fáwọn ọ̀dọ́ wa láti jẹ́ pé káwọn náà rọ́nà lọ mò ń rọ àwọn ọ̀dọ́ wa jẹ́ ká jáde tán ká lọ máa wo àwọn ètò yìí láàárọ̀ ìmúrí kan wọ́n ní súpà ẹ rí pé tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ ò fẹ́ kọ́ tailoring ni ò fẹ́ kọ́ bricklayer ni ò fẹ́ kọ́ carpenter ni carpentry ni ò fẹ́ kọ́ plumbing ni electrical wiring ni pop ni lọ sórí ayélujára lọ wo super.itf.gov.ng lọ bẹ̀ báyìí lọ register wọ́n á kọ́ ẹ níṣẹ́ yẹn wọ́n á fún ẹ lówó tó àfi dókòwò wọ́n á fún ẹ nírin iṣẹ́ wọ́n á dẹ̀ fún ẹ license tó yí pé tó o bá tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà kò síbi tó o dé lágbàáyé tó o ti lè ṣiṣẹ́ lábẹ́ ìjọba iná láti rí nelfund ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìsìn owó skul àwọn ọmọléèwé ẹjọ́ mo rọ àwa òbí ní ìsàlẹ̀ ọya níbí àwọn èèyàn ń jàǹfààní kínní gan ní òkè ọya jù wá lọ nílẹ̀ yorùbá yìí ẹjọ́ mo rọ wá nelfund
2: Nelfund, NELFUND. E lo sori Google e lo type e si be. E mu number school awon omo yin e fi sori e e foruko won se everything si lati ose to nbo lo nisin wa si portal yen le.
0: Now
2: won ti fi 300 billion si be fa awon omo wa lati towo bo lati sanwo lewe won.
0: E so pe adie ijoba apapo Nigeria nlaagun.
2: O nlaagun iyen ni odiari.
0: E wa so pe ijoba awon alaga ijoba abile o wa lara adina gbo oku.
2: Yes. Bẹni awon gomina si lo nfa. Oyo emi moto yo ti wa.
0: Iwa ni pe ngba te ba la gomina to wa nbe ko. Gomina ti me pe le yan ti lo sa meji.
2: Ku
0: ko. O se tubo di mo.
2: Leyin odun me ibi to wa ko wa si a bere sawa awa ja ko to banu. Omo ipinle Oyo isa ko to banu. A bere bi tun ba ko wa si. O da mo so fi pe laarin osu mefa ninu odun. Ijoba abile Southwest nikan won ti gba close to 5 billion.
0: Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ iṣẹ́ lérò pé ẹgbẹ́ òṣèlú APC ó wà on ground tó ìyẹn ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́
1: kòkó ní ìpínlẹ̀ Ọ̀yọ́
0: bẹ́ẹ̀ ni
1: kòkó lára ọ̀tá lè sórí eléyìí tí wọ́n ń pè ní ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ hùn wọ́n ní àkísà tí bá ti ń rin àtàn ẹgbẹ́ agbóhùnjẹ abẹ́rẹ́ kò lè dá dúró rádaràdà rídìrídì rádaràdà báyìí ìní gbẹ̀yìn rí ṣùpá
0: ṣé ò lè ṣé ò sí.
1: Mo tí bàbá àgbà bá ti sọ tàntàn kí ló tó kù wó tó wò tó wátawàta bí ọ̀rọ̀ rẹ̀ mi ò ṣe ní òun ló tó kù. Ẹ mọ̀ pé nígbà tí ó ti kúrò ní PDP títí ń ya sí ẹyìn ẹlẹ́gẹ̀ẹ́ tí ń ya bí ẹgbẹ́ mẹ́rin ló ya ń bẹ̀ nísìn àwọn kan bẹ ń kóòtù tán dára wọn láwọn báyìí ẹgbẹ́ nǹkan ti ya tẹ̀ǹkan ti ń lọ àtàn. Ẹ wá ń so mú ìyẹn mọ̀ fi wé APC.
0: Kóòtù wo làwọn yẹn wà.
1: Ẹ mọ̀ fi.
0: Kóòtù wo làwọn yẹn wà. Ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ ẹgbẹ́ tó dúró
1: ni. Àní mẹ́rin lẹgbẹ́ òun ya sí PDP ló ya sí mẹ́rin òun. Tẹ bá rántí lórí ìtọ́nà mo sọ fún yín jọ sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà yẹn. Mo sọ fún yín mo ní APC kọjá nǹkan téèyàn kan fara gún nísìn kókó lára ọta wá le. Mo sọ fún yín pé àwọn ẹgbẹ́ tó ń jà yẹ mọ́ wo àjàtúká báyìí ń tàgbà àárín o ìpínlẹ̀ méjì wọn ni gbóhùn ara wọn ṣe rí pé wọn gbóhùn ara wọn báyìí wọn ti ya sí ẹyìn ẹgbẹ́ lọ́wọ́bọ́wọ́ àwọn ló ya sí ẹgbẹ́ alátànpàkò àwọn ló ya sí ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ àbáwọn kọ́ ló ya sí àwọn ló ya sọ́nà mẹ́rin yẹn wọ́n ti sọ́dà kìsà wọ́n ti sọ ṣọ́ọ́ píwájú ọ̀dà kìsà àwọn PDP lára àkìsà wọn ti wá ń rà tán lẹ̀ wá kó pété lọ́jọ́ náà wọ́n á kó gba abẹ́rẹ́ ọkọ̀ gba abẹ́rẹ́ tì wọ́n lé kó lé wọ́n lé dá wọn dúró.
0: APC náà ò tíì tó.
1: Ṣé ẹ bá wa débẹ̀ ẹ ní káàdì wa lọ́wọ́.
0: Nígbà tá a ní káàdì aṣáàmù ti ń lọ.
1: Ẹ mò ń bí iṣẹ́ ní káàdì wa lọ́wọ́.
0: Oyè tẹ̀sí Fọlánìdà.
1: Wọ́n wà lé wọn.
0: Adélábúdà.
1: Kòkó lára ọ̀tá lè mbẹ́ lé ẹ̀.
0: Báàfù ń kọ́.
1: Ọba wa níbi tán wà.
0: Ọlánìyàn ń kọ́.
1: Ẹnjìníà tó mòye.
0: Gbogbo àwọn yẹn kàn dákẹ́ ni wọn ò bá yín ṣe.
1: Ṣé rí ẹyìn bẹ́yìn ṣe máa ń wo òṣèlú kò lọ bẹ́ẹ̀. Gbàdẹ̀ ṣe ń yanjú ọ̀rọ̀ wa lábẹ́lẹ̀ kì í sórí agbágbé báyìí láti wá máa sọ. Ṣùgbọ́n mo sọ fún yín pé lágbára ọlọ́run dìbò lọ́sàn án so àádìbò olóyè ìsàràfà àbíọ́dún àlè yóò wọlé. Ọmọ onídùúró dẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yóò wọlé lẹ́lẹ́ẹ̀kejì.
0: Níta ẹ̀ sọ ni pé ẹgbẹ́ ti yín.
1: Ní Ọ̀yọ́ South wa tá a wà Rẹ̀mí Òsè ni ó wọlé. Ní Northwest South tá a wà Ifọ̀lákẹ́ Olúlọ́yọ̀ ó wọlé. Àtún dìbò Tọ́lá ni ó wọlé Southwest ti wa tèmi mọ́ o. Àtàwọn bòmíì tán bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ́wọ́ Àdó wọlé constituency 2. A wọlé. Ṣé rí ẹgbẹ́ tí wọn bá ti báyàn du nǹkan bí ẹyin àwọn ẹgbẹ́ ọ̀hún.
0: Ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ pọ̀.
1: Ẹ náà fẹ́ nu díwọ̀
0: ọ̀hún.
1: Ẹgbẹ́ ọ̀hún.
0: SDP.
1: Ẹja mọ sọ̀rọ̀ lọ. Tí wọ́n bá ti báyàn dúkọ́tọ́ pé MPOR ni ó sọ pé báyìí ni kẹ́ẹ̀ ṣe ṣe. Ẹ lè gbọ́ ẹyin wuyewuye ń bẹ̀ torí pé MPOR ti sọ̀rọ̀ ó ti fóúnjẹ dáhùn kan lẹ́nu wọn ń jẹ lọ́wọ́ wọn ní pariwo. Ṣùgbọ́n torí pé ipò dáa ipò wèrè nìkan ni wọn ìdúró wọn tẹ̀ ti ń dupò wèrè gan-an nísìnyí tẹ

0: oríṣiríṣi ṣe mọ̀ pé àwọn ẹ̀rọ ní mi bí ṣe ṣe ro sórí gan ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ ṣe mọ̀ pé wọ́n fi wọ́n lẹ̀ po wèrè lára náà ni ṣùgbọ́n èèyàn dúpọ̀ wèrè yẹn sì dúpọ̀ òkú. So àwọn tó ń dù yẹn náà kì í ṣe pé bóyá akérèdọ̀rẹ̀ ni wọ́n rárá gbogbo ló dáńtọ́. So bá a ṣe ń yanjú ọ̀rọ̀ wa lábẹ́lé àní sọ fún yín ṣùgbọ́n mo lè sọ fún yín pé mo lè fi dá yín lójú pé lónìí yìí o we have what is called a clean bill of health. Ẹgbẹ́ òṣèlú APC.
1: Ẹ sọ pé ìjọba tí ń bá wọlé ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ẹ ṣì wọ́n lẹ̀ ẹ jẹ́ kíjọba alága ìjọba ìbílẹ̀ ò ṣiṣẹ́.
0: Olóyè Sàràfà Abiodun Ale ti sọ yanyanya. Ọmọ tó
1: kò fọ gan.
0: Ọ̀rọ̀ ẹnu dùn ọ̀rọ̀ ẹnu ó yẹ kẹ́ ẹ mọ̀ pé olóyè Sàràfà àwọn iṣẹ́ ọlọ́run pọ̀ tọ́ka ń dùn dẹni. Abẹ́gẹ́tì mi tọ́ka ń dùn dẹni. Kì í ṣe pé àwọn ń sọ manifesto ẹgbẹ́ wa fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wípé ní abẹ́ àkóso ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí olóyè Sàràfà Abiodun Ale ó léwájú. A fi ń dá gbogbo àwọn èèyàn wa lójú pé òmìnira ìjọba ìbílẹ̀ kò sí nǹkan tó lè yẹ.
1: Kò sí yẹ kí nìkan lè yẹ.
0: Local government autonomy is sacrosanct. Kò sí nǹkan kan tó lè yẹ. Àwọn èèyàn ó gbádùn ìjọba ìbílẹ̀ bó yẹ kán gbádùn ẹ̀. Ẹ wo ẹ oṣù mẹ́fà local government gba 5 billion. Kẹ́ ẹ rí pé ṣe rí ẹyin ẹ wo bóyá tó bá yá ní ìsìn lórílẹ̀ Nàìjíríà á bẹ̀rẹ̀ sí ṣe ẹyin àyẹ̀wò ọpọlọ àti bí wọ́n ṣe mọ̀wé sí fún àwọn tí a bá fẹ́ dìbò yànsípò nínú 5 billion.
1: Ṣé ìwé ni àbí làákàyè?
0: Làákàyè náà ni ọgbọ́n ọnú both academic intelligence and native intelligence. A gbọ́dọ̀ máa measure ẹ̀ká wò pé àwọn tá a fẹ́rẹ́ sí ẹ̀ka tó ń fẹ́ lọ ṣe yé wọn bìkan tó àìpó yé wọn. Alága kan ọ̀kan ní jókòó sí south west kí 5 billion mọ́ kọjá lára rẹ̀ àárí bọ́ọ̀sì local council transport àárí. Ẹ wo kan ra bọ́ọ̀sì méjì péré kan lébẹ́ẹ̀lì nọmba 1 yẹn ni bus 101 kan fi tàmínọ́ọ̀sì ẹ̀ wọ́n ti kọ́ tàmínọ́ọ̀sì kan síbi sí challenge ń bí kó gbòrò láti bí ẹ ti mọ̀ pé yóò gba ring road kọjá bus 101 olótùṣe ń gbọ́ mi.
1: Gbọ́ yín dáadáa.
0: Bus 101 oló ń lọ sí àpáta tó fi dé owó dé ní tàmínọ́ọ̀sì ẹ̀ wà council ló ní o council bus ní o council transport ẹ yí owó ẹ̀ wálẹ̀ fáwọn èèyàn wa torí kò sẹ́ni tó fi agídí mu yín pé ẹ gbọ́dọ̀ jèrè ńbẹ̀ ẹ yí owó ẹ̀ wálẹ̀ iṣẹ́ ìjọba ni à ń ṣiṣẹ́ wa fún ìlú láti ri pé àwọn èèyàn wa rójú ní council nìyẹn pẹ̀lú owó tó ń gbà owó tí tó ń gbà yẹn ṣẹ́rẹ́ yọkan yẹn kó tó lu ọdún kan yóò ra méjì á tún ní bus 102 ìyẹn 102 yóò mọ lọ láti challenge yóò gba mọ̀lẹ́tẹ́ lọ yóò gba abẹ́ bíríìjì yóò gùn ó dìde arẹrẹ ó di ọjà abá ìsàlẹ̀ ìjẹ̀bú ọjà abá yóò bọ̀ sí bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yóò wọnú ọjà lọ yóò jáde sí agbeni yóò jáde sáminú gosu wásókè bọ́là yóò àtúngbòkè àdó padà wá yóò padà wá sí challenge ẹni tó bá ti wọ 102 ó ti mọ̀ pé tó n bá ti tapu káàdì òun yóò mọ̀ gbé òun lọ́bi tó n bá fẹ́ lọ ni àwa jókòó rẹ́gẹ́dẹ́ ọ̀kadà wa àwa hausa wa kú ọ̀kadà kún lò àwọn wa ń kán lẹ́sẹ̀ ṣeré òbítíbitì owó dẹ̀ lágbà àmọ́ ibi tá a náà sí àárí sukù àárọ̀ hospital àárọ̀ náà àárọ̀ oògùn lọ hospital ètò jẹ́ ti state gan lóṣooṣù owó tó kéré tó ń wọ state kọ̀ọ̀kan ní ìsìn bí almost between 30 to 50 billion state kọ̀ọ̀kan gbà I have record to back it.
1: 30 to 50 billion
0: ní state kọ̀ọ̀kan gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò wá mọ́ mi ò pé ìpínlẹ̀ ọ̀hún gba owó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní record ẹ mọ̀ pé mi ò ní indict wọn àwa ìparọ́ tẹ bá fẹ́ kí n ṣe research lórí ẹ̀ má research ẹ̀ wá ṣùgbọ́n dá mi lójú pé wọ́n ń gbà tó nǹkan tó wà láàrin méjì yẹn lóṣooṣù tó dẹ̀ jẹ́ wípé lẹ́yìn yẹn ni oríṣiríṣi owó ìrànwọ́ ń wọlé fún àwọn nǹkan kan ecological fund wà ńbẹ̀ wọ́n ń ṣe tẹsẹ̀ tó pé world bank ń support oríṣiríṣi ní àlàárí àwa àti ẹ̀wà àwa rí dàṣákì yẹn lára ara wa.
1: Ẹ sọ pé káwọn aráàlú mọ pariwo ìjọba àpapọ̀ mọ ìjọba àpínlẹ̀
0: ni wọn. Ìjọba àbílẹ̀ ìjọba àpínlẹ̀ ni kí wọn gómìnà wọn kan jẹ́ ká face. Òkè tí local government bá ra bọ́ọ̀sì méjì tí kan ná challenge sí owóde tí kan ná challenge sí ẹyin bẹ́rẹ́ ṣe báwọn ọmọ wa lágbàṣiṣẹ́ tí wọ́n á jẹ́ bus supervisor ńbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ wa la máa train tabalafẹ́ kan máa wà báwọn òyìnbó ṣe ń wà kí ló kẹjọ ládùúgbò owó 5 billion

0: e kaabo pada leka ipolowo oja wa eto yin eto wa bo se lo nte waju ikoni la gelu fm okay to gaj okay ibele tin gbo wa kete kete foto ni bo se lo la poko e e ba wa share e pin ko kare ile ajoje odun beni kan oni honorable sunday baba lola e ma se suru die die ori afefe la wa
1: e ma bi mo eyin keyan pe nibi taye de duro e teyan ba se law to jade lewe as lawyer only go into property ko need ko se litigation only de maritime lawyer emi lawyer en to de maritime lawyer lebo temi ko ti e de court ko to kan only de terms and agreement drafting lawyer gbogbo awon ile ise to n se origin kan mo wa tan se ndide le tan se startup si abawon se terms and agreement ise ti eni yen nkan to n se niyan to de ma ba ise yen mu our governor need to be schooled
0: anytime gbo wa nile kaakiri agbaye mo
1: fe fi ki n pada sori e eni ki n so eni oku meje oku meje
0: mo fe fi toyin le ti pe gbogbo ti e ba n gbo lori afefe lori eto bo se n lo ko si iha tabi ko si atoje ti ato en to je atokun tabi ti le ise lori e ero awon ta pe wa sori eto ni be aro yin na awon oro to ba le kokoko ju afe ke so lori
1: ese
0: afefe
1: lori e to ba le ju a withdraw e won ati so na
0: iya mo kolu babu aya ti mbc
1: igba ti okay governor so ti lori radio kokolu babu aya nipa to so pe lawyer ati wa o de court
0: ri se bayi ke so amuye olubije yin
1: ehun ati so lopolopo gba nbi
0: so ete fi n tabi pe personal attack
1: iro ke personal attack personal attack ni governor na se
0: okay
1: ko so pe agbalagba ma yoro agbalagba ni won na o then it needs to be schooled oro lo ye won
0: so la pe e dun yin pupo
1: oro ko dun mi ko dun e je ka educate awon ale they need to be schooled in this debt age if an engineer will be a governor for your state and we don't feel his impact as an engineer okudie kato alaji lam teacher ni won nigba to je governor gbogbo alari lara won pe oluko ni len to je governor wa baba wa kabiyesi o adiwon ladoja kan te je governor is a chemical engineer by profession fellow of the Nigerian Society of Engineers lawon na gbogbo alari pe baba is detailed in system engineering one engineer education sector one engineer commerce one engineer health
0: okay
1: yes gbogbo alari ise ti won se tan yan layo o yo ninu ise ti won se
0: ajimo bi
1: igba akala
0: akala
1: olopa ni oga wa akala buje budanu ni won eto abode eto abodu o duro dede nigbati oga wa akala wa nbe igbati eyan ajimo bi is a management finance expert ko center ri pe everybody ri pe ajimo bi mo se na owo oro ati to ko okowo jo oye àwọn wa jẹ engineer ẹ wa lọ ń fi generator ẹ wa ń ra diesel ẹ ń gbèsè wa lórí diesel ẹ tún gbé diesel sí fún àwọn èèyàn láàrin ara yín ẹ bá kọ́mọ̀ yẹ ká tùtùkùtù àpapín wa lórí diesel yẹn ẹ jẹ́ ká dákẹ́ lórí ẹ̀
0: àpapín wa lórí
1: ẹ̀ àyíbájà lọ jìnà ẹ̀ ń sọ àwọn àyíbájà lọ jìnà
0: ẹ̀yin lẹ sọ ní ìsìn
1: now engineer ni wọn in what way for the past 7 years ni wọn ti impact àwọn ọ̀dọ́ wa with his engineering sense. Oni Sharafa lawyer ni won etoyan layo ninu ise amofin to se ton ba re kan bi sugbon o mu oselu wa la mo pe awon to je asaju wa lakoko ninu oselu ri de Nigeria awon lowo lawyer ni shoni bare lawyer ni ati bebe lo be yen to je asaju wa nigba bonaigi lawyer ni njẹ ẹsẹ lakintola náà njẹ kí n ṣe pínlẹ àlòna o mú òṣèlú ẹdẹ rí pé ipa tó tọ nínú òṣèlú ipa tí àwọn ọdọ ń tọ ni ṣe ẹ gbọ jàgídí jàgán pẹlú Sharafa rè ẹ gbọ bí tí Sharafa ti bọ sórí rédíò tó ti ń sọ pé ẹnjìníà tí ó fi spanner to boat rè àwàlàwálé sọ the Sharafa Ali I know will not talk like that so our government needs to be schooled.
0: Okay.
1: ìjọsìnà bọ́ ṣe sọ̀rọ̀ ìjọsìnà yẹn wọn ni a máa bú àwọn ọba tó bá dá sóṣè lò ọmọ yorùbá gbogbo kan tó yẹ kán ara sọ ni pé a fẹ́ rọ àwọn bàbá wa àwọn kábíyèsí ládéládé ẹ jọ ẹ mú gbogbo abí ọmọ yín bọ̀kẹ́ dédé sọ̀rọ̀ gba òhù kalẹ̀ a máa bú àwọn ọba tó wẹ́ bá jòwe èèyàn tí ò bá lè dáhùn èròjà rí ń bá o a sì ni pé kí akwarapa ọmọ sùn rárá kó sábà ti kí bàbá tiwa bí ọba bú olúbàdàn kò tó bú mi mọ̀ láyé.
0: sọ̀rọ̀ yẹn tabo olúbàdàn ni.
1: ìgbà ìkan tó èmi ti sọ tèmi tó wẹ́ bá jòwe èèyàn tí ò bá ti lè dáhùn èròjà rí ń bà èèyàn kan ò sì ní fọwọ́ sí ju lè bàbá mi kí n mọ wòran yín sọ fún pé mi sọ máa lè.
0: ṣé lóòótọ́ ni pé olúbàdàn ti anointing
1: the candidate. ṣé pàṣẹ wo olúbàdàn wà àṣẹ àgbẹ̀ wò lè rí ní olúbàdàn. ṣé ìgbà táwọn fẹ́ ṣe ní ọdún méje kọ́ ló ń fọ̀run kẹ́ ikú bàbá yéye ṣé wọn dá àfin ọ̀yọ́ wọn dá àfin ọ̀kẹrẹ wọn lọ bá sẹ́yìn wọn dọ́dọ̀ ìlérí wà wọn ya ọdọ olúbàdàn gbà náà. takula ẹni wo bẹ̀rù ọlọ́run àwọn ọba tẹ lọ bá ngbà náà ẹlòmíì wà gbọ́dọ̀ lọ bá wọn mọ́ nísìn ló wà ní pẹ́ mọ́ bú wọn àpárápá lè sun rárá kó sábà ti kí bàbá tèmi bíyàn bá bu olúbàdàn kò tó bú mi mọ̀ tí ì jáde láyé. ẹnu tí ẹnu àìdí bẹ́ẹ̀ wọ́n àìdí bẹ́ẹ̀ ẹnu tí ẹ bá sì fi bú òòṣà tí mo bá fi bú òòṣà yóò fi lọlẹ̀ kan ẹ̀ ni ẹnì kan ṣọ́ra àwọn ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ ju o ti ń pọ̀ ju ẹni ẹ first eleven lẹ kó síbẹ̀ ẹni professor ẹni lawyer ẹni gbogbo wọn ẹ rí kankan múnú wọn tẹ́ fi ṣe governor ẹ wá lọ mara àtàwa ẹni tẹ́ ẹ nùkẹ́ fi governor yìí nígbà tẹ́ débẹ̀ ń jọ sí ẹni wọ́n ṣe àfọwọ́rá nínú owó ìjọba ẹ̀ráwọn àkọsílẹ̀ kan tó pé wọ́n ṣe àfọwọ́rá nínú owó ìjọba ń gbà náà tẹ́yìn dáì tí wọn mo ní fídíò yẹn ń bí tẹ bá fẹ́ kí n pè é fún yín.
0: ẹ má ṣe yọnu.
1: so ẹ wá professor yẹn professor of economics tí ò lè advice yín kẹ́ ẹ gbọ́ láyé commissioner wo la gbọ́ tí ń advice yín bó láti gbọ́ bẹ́ẹ̀ yín rí àwọn búùkì ilé ọmọ ẹ̀ lanu oníṣẹ́ gbọ́ bẹ́ẹ̀ ń rí ta la gbọ́ tó advice yín ta la gbọ́ tó advice yín tẹ́ ẹ gbọ́ rí.
0: ẹ sọ pé gómìnà
1: máa yóò tó advice governor
0: lónímọ̀ràn
1: ta lónímọ̀ràn àwọn gbogbo wọn tán bá lónímọ̀ràn gidi nu wọn yẹ kán mú kan nu wọn lọ́ọ̀yà tó jẹ́ deputy lọ́ọ̀yà kó advice kan fi ṣe deputy governor na kan fi ṣe governor na kó succeed wọn wọn wà ríkà kan nu first eleven yẹn ẹ mọ gbọ́
0: ẹni sòrò
1: wọn ríkà kan nu first eleven
0: ètò owó gan lẹgbẹ́ ẹyin
1: ni àní ẹ jẹ́ ká lọ ọ̀rọ̀ ilé ká lọ̀kúná wọn ríkà kan nu first eleven tí wọn ń taunt lórí níbi campaign wọn wọn rí láti jẹ kó jẹ gọvnọ níbo ni takawa fọlẹ ti ń gbá bọọlu lọdọ wọn níbo ni bí nbọ ti gbá bọọlu òṣèlú rí ta gbọ tó fi wá pè ní ọdọ wa amúkó wa délé nìsín àwa sì dúpẹ lọwọ ọlọrun náà àti mọ pé goli tí wọn mú apẹrẹ ni apẹrẹ balẹ ni wọn mú sàràfà ó de wọn mọlé àánà wọn kírakíra nínú bòtí ń bọ yìí. bẹ́ẹ̀ ni
0: ètò tẹ ẹ ní nlo ẹ ká mọ gbajúmọ
1: mo ti sọ kan náà wo ètò fún
0: yín o yẹ kí ìtọ́lóyìnbó ń pè ní issue based campaign.
1: ẹyí náà àwọn ló nǹkan tẹ play fún mi ni o ṣe pé
0: lọ́bẹ̀ o
1: níbuladé àwọn àmúyẹ ti wa ìkíní lábẹ́ ìjọba wa tí olóyè sàràfà abiodun ali lágbára ọlọ́run tí ó wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá ti ń wọlé òmìnira ìjọba àbílẹ̀ ò ṣe kókó gbogbo ìjọba àbílẹ̀ ni ó ní òmìnira láti ná owó wọn àti láti ṣe ètò wọn ìkíní. ìkejì lábẹ́ ìjọba apc ètò ẹ̀kọ́ yóò gba agbára tó ti mú láti dá ìpínlẹ̀ ọ̀yọ́ padà sí ipò wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú àwọn wọn ìpínlẹ̀ league of states in education ọ̀yọ́ state ń gbépò 28 wọ́n ń gbépò 36 lábẹ́ ìjọba onímọ̀ ẹ̀rọ engineer that is practicing an engineer that cannot develop a simple drainage system for the whole of the state.
0: ẹja lọ polówó ọjà.
1: dakan.
2: Lajiliwa FM 96.7.
3: bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèladun ló ń lọ lọ́wọ́.
4: Your Nescafe is not just a drink, it's

0: e se ti en gbo wa kaakiri egun mererin agbaye ma si oju opo le 0912370867 tabi plus 2348142491006 e gbo le kan si o plus 2348142491006 eri pe to dibo tin sumo ara nkan ti a si nwoye lawon eto dibo to ti wa oni pe opolopo mo kan di mo le won ni jade dibo ikopa gbogbo wa ninu eto dibo lojo obo o se pataki lati yan adari eyi ti a ba fe lawujo te ba ni pe enikan le fe ṣùgbọ́n tó dọdọ ọjọ́ ọ̀bù tẹ́yìn náà jókòó nù lé tẹ́ jáde ìta ẹni tẹ́ ẹ̀fẹ́ ó jáwé olúborí o kò sí tẹ́ ṣìṣe sí gbogbo wa pátápátá ìlàgbọ́rọ̀ kópa nínú ètò ìdìbò fún ìdàgbàsókè ìlú wa ni ojúṣe wa ni láti rí pé a dìbò kódà bó bá ṣeé ṣe lábẹ́ òfin pé ẹ bá ti gba káàdì tí ò bá dìbò ó yẹ kí ìyá máa wà fún ilé yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tú yáyá ta èèyàn ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n fojú sùpò jẹ́ bíi 8 million over 8 million gbogbo ìbò tá a ti ń dì látijọ́ ẹ̀ tí a fi yan gómìnà a mọ̀ tí ìdìbò tó tó 2 million àwọn ìbò tá a ń dì under 1 million bóyá bíi 1.2 ó ní àwọn gbogbo èèyàn tó dìbò ló ń jẹ́ tá a sì pọ̀ tó báyìí ìdá mélòó ló wá ń gbé gómìnà wọlé èyí ò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àlọ́ yẹ ká kópa nínú ètò ìdìbò fún ìdí eléyìí ẹ̀yin tẹ́ ẹ bá wá láti ìjọba àbílẹ̀ tèmi ìjọba àbílẹ̀ olúyọ̀lé tọ́lọ́run bá ka ẹ̀yin tẹ́ ẹ bá pè tẹ́ ẹ pè wọlé tẹ́ ẹ sì dá sétò yìí láì sí ẹ̀kẹ́ ebú torí pé àní fàyè gba ẹ̀kẹ́ ebú ẹ̀ dá sí lọ́nà tí ó tọ́ àti èyí tó yẹ ẹ̀yin tí ẹ bá pè tẹ́ ẹ wọlé ní orúkọ ọ̀nàrẹ́bólú adébáyọ̀ ní olúyọ̀lé federal constituency tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sétò yìí tẹ́yìn náà contribute meaningful sí ètò mi yìí máa fún yín ₦10,000 ẹnìkan lórúkọ ọ̀nàrẹ́bù bólú adébáyọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá pè tẹ́ ẹ wọlé ẹ já gba ìpè ẹ bá wa dá sétò. Hello. ẹ káàárọ̀ mi
1: àbọ̀rọ̀
0: ẹ káàárọ̀ ẹ kò ojúmọ́ bolẹ̀ tí ń pè mí.
1: Mo ń pè láti apẹ̀tẹ̀ ìbàdàn sá.
0: Láti apẹ̀tẹ̀ Nìbàdàn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ok.
1: Ọlọ́run bá mi gbọ́ àdúrà yẹn, Ọlọ́run bá mi ràn lọ́wọ́ lágbára rẹ̀ náà.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ni sí sọ.
0: Àmì.
1: Ṣé ẹ rí àwọn olóṣèlú tẹ̀ ń gbé wá? Mo fẹ́ ṣẹ́ṣàlẹ̀ ní kí n gbé wá láàárọ̀ ọjọ́. Ẹ bá wa rìkọ́ọ̀dù tó ń sọ yìí. Because.
0: Ṣé máa rìkọ́ọ̀dù àbí ẹ fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀?
1: Ẹ bá wa rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀.
0: Ok. Fọjọ́ iwájú àbí fọjọ́ iwájú.
1: Bẹ́ẹ̀ni fọjọ́ bẹ́ẹ̀ni sa o bẹ́ẹ̀ni sa ṣé àwọn pẹ́lẹ́ṣàn ti dé.
0: Ìtọ́balẹ́gbẹ́ àwọn ò ṣe bóyá wọn ò ṣe é àbí wọn ò ní ṣe é mọ́.
1: Bẹ́ẹ̀ni sa lágbára ọlọ́run á jọ ṣojú ẹ̀mí èmi àti yín.
0: Ọ̀dà
2: àmì.
1: Ẹ ṣe é pẹ̀lú kankan ẹ jọ sórí ìtọ́ náà gbogbo àwọn nǹkan tó wọ́n sọ fún wa yìí.
0: Àti kọ́lẹ̀.
1: Ó máa ń pọ̀ ojú sí wa ń gbà mí tuntun pé ta bá fẹ́ dìbò lóòótọ́. Mo ti bọ́ ṣe ń sọ iṣẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí.
2: Lágbára ọlọ́run.
0: Because
1: ẹ máa ń lù mí. Ṣé ẹ máa gbọ́ irú ẹni tó wáyé sí? Wọ́n wá gbẹnu sọ fún ààrẹ wa àkọ́kọ́. Wọ́n bẹ̀ gbẹnu sọ fáwọn tó kù náà tó jẹ́ ẹgbẹ́ òṣèlú wọn. Mo ti ṣe mọ̀ pé báwọn ṣe wá sọ̀rọ̀ nísìnyí. Wọ́n sọ̀rọ̀ wípé kọ́kàn bí ìsìn wa pé òkè ká dìbò fẹ́ gbẹ wọn. Now tábàtì àwọn gbogbo nǹkan tó ń sọ yìí ò tó wípé òkè wọ́n máa ṣe tó bá débẹ̀. Ṣé bọ́ ṣe máa ń ṣe nìyẹn tó bá di wípé wọ́n padà wọlé ó ṣàánú wa kó jọ torí ìtọ́ lọ́wọ́.
0: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ṣẹ́ mú ṣẹ́.
1: Àwọn atáfẹ́ lọ dìbò náà.
2: Ní agbára ọlọ́run.
1: A fi táìmù wá lẹ́nu afẹ́ lọ dìbò fún yín ni. A máa dúró sínú òun. A máa dúró pé ẹ máa wá wọlé tán ẹ máa fìyà jẹ wá ṣe jẹ kó rí bẹ́ẹ̀.
0: Mr. Adébáyọ̀
1: Tàkẹ́tẹ́
0: ẹjẹ́ afẹ́ lómi láàyè.
1: Ọlọ́run ló lẹ́rìí gbogbo wa o.
0: Àbí àti fanta fẹ́ fàyọ́ mẹ́rin ohun là á mọ́ fàfà ìdí gbìnì àbá. Hello.
3: Hello ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀.
3: Ẹ̀kaàrọ̀ ẹ̀kọ́ ètò.
0: Ẹ̀kọ́
3: àwọn ènìyàn. Orúkọ mi ni Victoria láti Soka.
0: Láti Soka.
3: Làkàyè yé ni bẹ́ẹ̀ ni ká.
0: 10,000 náà kan ti yín bá. 10,000 ẹgbẹ́ àwọn àkáǹtì yín.
3: Omi dájú.
0: Ó yẹ dá sétò wa.
3: Pẹ̀rí ọ̀rọ̀ òní jẹ́ Nàìjíríà ò bàjẹ́.
0: Àmì.
3: Ọ̀yọ́ State náà ò ní bàjẹ́.
0: Àmì.
3: Pẹ̀rí kan tó ní kálukú bá ń sinmi. Gbogbo ẹ̀ ni yóò jẹ́ yín rẹ̀. Oyin ti baba wa yi tan awon fe se fun wa. Olorun o jo debi to fe Olorun o jo wole. Olorun o si ran ran lowo lati mu ipinu ran se.
0: E de
3: se. Lagbara lowo Olorun.
0: E ja gba ipe elomi. E ja gba ipe elomi. Hello. Hello. Hello. Eya agbon te nso, eya gba ipe mo mi gba yen. E kaaro.
4: Ekaro
0: mo gbo yin o.
4: Oruko temi ni ojo titun lope ekeye dari bota.
0: Okay.
4: Eyin oro ti baba te gbe wa yen so oro osolu lo so patapata.
0: Okay.
4: So fe so fun wa wi pe governor Seyi Makinde o se nkan kan fodun meje.
2: Mi so be.
4: Abiko ri nkan kan ti won se.
2: E sa mi so be.
4: O wa so wi pe ijoba Akala ni security waju. Awon boli tog ngba yen. Dajimo bi o se security.
2: E ti sigbo o, e ti sigbo o. Mo n so
4: pe dajimo bi o se security
2: elekeji to yan layo o yo labe ijoba won
4: ade ma gbo eni ti sa le yan eleyan ori e pe ko to fun yan se commissioner of finance sori o se ti sa ni
2: e mo ro
4: ke e mo ro ke mo so
2: won la fo wora wa ninu ise to se ngba na won to
4: wa
2: ni ka fi se
4: governor se sa la fo wa gbe le fun
2: sa la fo wora
4: sa la fo wora e se yin to gbe le yen
2: sa la fo wora sa la fo wora
4: la fi se governor e ba ti ja nkan gba ati tori rire o wa slim
2: o ti
4: sa la fo te non te le awon kan lo te lori mole awon kan lo mu dete tun pe je nito
2: o
4: go ti dada
2: governor lo lo sa fo wora
4: oro te yin so oro buruku le so pe so lo ti ba lori dete o
0: re se gan ti e pe wa te ba wa dasi
2: governor lo lo sa fo wora.
0: Hello.
5: Hello.
0: Hello.
5: Ekaro.
0: Ekaro.
5: Mr. Adeni Yiro sir lati Worod.
0: Lati Worod.
5: Bẹ́ẹ̀ ni sir.
0: Mo gbọ́.
5: Bẹ́ẹ̀ ni tẹ́mi fẹ́ sọ, iti gọ́vnọ̀ sọ, gọ́vnọ̀ fẹ́jẹ̀ ìyàn fẹ́ ṣe, wọ́n ọba má sì sọ rọrọ̀ báyẹn.
2: Because
5: ẹyẹn tí wọ́n gbé lọ́wọ́ gọ́vnọ̀ tó bá rí pé nǹkan tó ń fẹ́, nígbà ẹni rẹ̀ sọ pé mo fẹ́ máa sọ 30% per class. Ẹjọ́ ó lọ́mọ bí ó ṣe ṣe nǹkan rẹ̀, ó ní kẹ́ máa àtàkì àwọn èèyàn.
2: Tó
5: fi yébà ní ìsìn tẹ́yìn náà bá fẹ́ ṣe tí gómìnà bá ń ṣe ẹ̀kú sọ fún wa. Nígbà bá ti á dìfẹ́ ṣe á máa lọ afẹ́ni rẹ̀ láti máa sọ pé ẹnìkan sọ bẹ́ẹ̀ nìkan sọ báyìí. Bọ́sẹ̀ á ní ẹ̀sọ́ á wáyé ọ̀rẹ́, kò yẹ kán lè máa sọ ọ̀rọ̀ yín ti
2: gọ́bí dáadáa mú gómìnà yẹn sì ò lè sọ̀rọ̀ ni. Ṣẹ́yìn gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ rí.
0: Ẹ ṣe tí ẹ pè wá tí ẹ bá wa dá sí.
2: Ẹyin
0: tí ẹ ń pè ẹ pè sórí 0912370 8675 tàbí +234814914910006 pápá ìrìntẹ́ bá wá láti ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀.
6: Hello.
0: Bàbá.
6: Alájí ọmọ ìlú Ayélagbogbo láti Ilànlátẹ̀.
0: Bàbá Ayélagbogbo láti Ilànlátẹ̀.
6: Gbogbo àwọn tí
0: ẹ máa ń pè sórí program wa dáadáa rẹ̀ máa ń kọ́
6: fún mi
0: dáadáa sí i. Inú ọgbà 10,000 naira àfin 10,000 naira.
6: Ẹsẹ̀ ń gbà ní
0: ọ. Ayélagbogbo láti Ilànlátẹ̀.
6: Ẹ rí pé gbogbo àwọn tí wọ́n fẹ́ gbèjì sí ẹni tó sọmọ ọ̀rọ̀ tí ò sì lórí pípé. Mo fẹ́ kọjá ohun tí ò bá sọ̀rọ̀ ní rédíò kó jẹ́ issue campaign tó jẹ́ pé ohun tí wọ́n ṣe. Ṣé bàbá àtàkì ẹnìkan tàbí à ń pẹ́ nìkan ọ̀dà àwọn èèyàn máa ní sí ń pàdé fẹ́ ní ẹni owó orí tó rẹ̀ lọ́sùn. Ṣé o ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ pé tó nǹkan náà láti fáráàlú ẹ sì búra. Ní pé tó lóòótọ́ aṣọ tí àbáṣiṣe òkú nǹkan báyìí ṣẹlẹ̀ lórúkọ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló dáa ju
0: bí wọn bá ń tẹ́lẹ̀ kan sílẹ̀. Alàgbà Ayélagbogbo tí ẹ pè wá màá gba ìpè ọ̀kan sí i. Ẹ ló lórúkọ ọ̀nàrẹ́bù Bolú Adébáyọ̀ Olúyọ̀lé Federal Constituency.
7: Ẹ̀lẹ́ káàrọ̀
0: fún yín ní 10,000 yẹn o.
7: Ẹ̀lẹ́ káàrọ̀.
0: Ẹ ló.
7: Orúkọ mi ni Ìdòwú Sakiru láti Aláìkọlà ní Sọ́kà láti máa yà wọlé.
0: Ok.
7: Ọlọ́run ní jẹ́ kí lájẹ ló bá jẹ.
0: Àmì.
7: Adé kí àwọn bàbá wa tó wà ń bẹ̀ yẹn. Bọ̀ tó tó ọgá wa bọ̀rọ̀.
0: Ẹ sà.
7: Ọlọ́run mọ̀ tẹ̀síwájú kò ṣe kò ní sẹ́ mi yín.
0: Àmì.
7: Gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi, ẹ má jẹ́ káwọn olóṣèlú ká mọ abuse ara wa.
0: Àwọn náà lè ń bá sọ̀rọ̀ yẹn.
2: Àwa ò wá bíìsì wọn sa àfèsì sí
7: ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ̀ẹ́dùn ní pé mo kàn án sọ bí ọ̀rọ̀ ọ̀mọ̀ràn ni bàbá mi o. Ìwọ sọmọ náà lè gba àgbà ní mọ̀ràn.
2: Ẹ ti
7: kálukú bá fẹ́ ṣe tí ó dẹ̀ jàǹfààní fúlù. Kí ni kálukú fókọ́ọ̀sì lè lórí.
0: Kí lẹ porúkọ yín lẹ̀kan sí.
7: Ìdòwú Sakiru.
0: Ìdòwú ṣebí nọ́mbà yín náà lẹ fi ń pè.
7: bẹ́ẹ̀ni sà.
2: Mr. Shakiru àbú àbú.
7: Ọlọ́run ni yóò bàjẹ́.
0: Ẹ ṣe Mr. Adu Shakiru.
7: Ẹ sà ẹ gbé tó sà.
0: Ó ní alábùkú fún ni onílàjà tó rọmọ ọlọ́run lánàá.
2: Àti mi àbú ẹnìkan mi ti ẹ̀ tó láti bú gọ́vnà. Mi tó láti bú gọ́vnà ṣùgbọ́n a fèsì sí ọ̀rọ̀ tí wọ́n sọ.
0: Ok. Ẹ̀lo ta ló tún wà lójú òpó kí n gba ilé ìka fi káde rẹ̀. Ẹ̀lo.
8: Ẹ̀lo.
0: Ẹ̀lo.
8: Ẹ̀lo.
0: Ṣókí.
8: Comrade Eji Oladejo. Comrade Eji Oladejo láti dá lágbọ́n lẹ́yìn Ṣàlẹ́jọ. Bébà dẹ̀ ń bí ni o. Sẹ́rí Akí Babalọla Ẹ̀yìn Babalọla Ọlọ́run ni Jẹun fi ọ̀rọ̀ sọ. Gbogbo ọ̀rọ̀ etí APC náà ní fún Ọ̀yọ́ State káwọn náà gbé jáde.
2: Sọ́tọ́
8: ẹ̀fẹ̀sì sọ́rọ̀ Mákindé ni ṣùgbọ́n sí náà ẹ̀mẹ́gbẹ̀ ọgbọ́dì lọ Ọlọ́run ní jẹ́ ká ṣe àwa gbọ́. Nàìjíríà ọ̀dà àwa tá a ọ̀rọ̀ olùdìbò a ṣá ìpín sí wa pẹ̀lú ògùn ọlọ́run ọkọ̀ wa mọ̀ sí. Abọ́rọ̀ o ní sí kò ní ká ọmọ mọ̀ sí lágbára
0: lọ. Ẹ ṣe ètò ẹ̀pẹ̀ wa bàbá Ọládẹ́jọ 10,000 fún yín lórúkọ ọ̀nà Bólú Adébáyọ̀ pé ẹ̀pẹ̀ wa ẹ dẹ̀ máa ń pè wá dáadáa sórí ètò yìí ẹ máa ń kópa ara pàtí náà ni bí kẹ́ ẹ dá sí nǹkan tó ń lọ nílùú gbogbo akọ́lá wà ní ìjọba ìmọ̀ràn tẹlòmíì ìmọ̀ràn tá a wá ń sọ yìí lè jẹ́ pé nípasẹ̀ rédíò láàfin tàrí ẹ̀ sọ́dọ̀ ìjọba ṣe kúkú mọ̀ gbogbo ti ń lọ níjọba náà ń gbọ́ etí ọba ńlé etí ọba lóko èèyàn olóúnjẹ bẹ́ẹ̀ kí mọ̀ fi àkókò yìí kí Alhaji Saheed Adigun ọmọgbọ́lá hàn ọba Mobi aláṣẹ àtolúdarí iléeṣẹ́ Gastab ẹkú ayẹyẹ oríkádùn ìgbà ọdún ọdún kan ni ẹ sì kú àtìlẹyìn wa náà ní gbogbo ìgbà ẹ pẹ láyé sì pọ̀ láàárọ̀ Honorable Sunday Babalọla ẹ̀dágbére iléyà.
2: Atọ́kùn ètò ẹ ṣe àdúpẹ́ gbogbo àwọn olùgbọ́ wa nílé ẹ má yẹ ká ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ a ti sọ díẹ̀ nínú àwọn ètò tí ẹgbẹ́ APC pè amọ̀kalẹ̀ ìkíní ni ètò ìgbòkègbodò ọkọ̀ àti sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí gómìnà náà sì ń pariwo pé bí a ṣe ṣe ọ̀tọ̀ ẹ̀kọ́ tí ìpínlẹ̀ yóò fi padà síbi tí a wà a ti sọ̀rọ̀ nípa òmìnira ìjọba ẹsẹ̀kùkú ìjọba àbílẹ̀ bí a ṣe ṣe akínyin ẹ ṣe àdúpẹ́ ẹ máa gbọ́ wa àwa náà lè máa wá o.
0: Tèmi Táyọ̀ Oyèládùn ààbò ọ̀rọ̀ ń ló kọ́ mi ọjọ́ mẹ́jọ lápàdé lórí àkọ́tun ètò yín ètò wa bó ṣe ń lọ eré àtàrà láfi pàdé Adémọ́lá Assis Olàmójú ẹ̀rọ ire o.

ẹkọjúmọ́. Ìròyìn ní ṣókí di yunifásitì gbọ́n yín láti kàn ní lágẹ̀lú 96.7 FM. Òkè gàjọ kẹlẹ̀ ìtànkalẹ̀ sílẹ̀ funfun bá ní wọ́n fẹ́lẹ̀lẹ̀ nínú ti ìbàdàn ṣéun alóbi kọ́lá lórúkọ mẹ́ ní báyìí ìgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ ohun èyí sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Nigeria Democratic Congress NDC Peter Obi ló ti fi gbogbo ìgbà pariwo bá ta báyìí pé kí wọ́n ṣe ìtúsílẹ̀. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Kaduna Nasiru El-Rufai eléyìí tó ti wà lákòótò iléeṣẹ́ ọlọ́pàá láti mú oṣù kejì. Ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́ka ètò ìròyìn fún Obi Idris Sekeri ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Anambra ló ti fi gbogbo ìgbà pariwo pé kí wọ́n tu El-Rufai sílẹ̀ pé ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ẹ̀ ni wọ́n lè gbé ìgbésẹ̀ pẹ̀lẹ́kùtù láti fi yanjú ẹ̀. Sekeri ló tún wípé Obi ni ó ti gbóhùn sókè lemọ́lemọ́ látàrí ipò tí gómìnà ń gbà kan rí náà wà látìmọ́lé léyìí tí ó sì ní kí ilé ẹjọ́ kó gbé àwọn ẹ̀sùn tí ó bá ṣẹ̀ jáde tí ó sì yàtọ̀ sí bí wọ́n ṣe ní kí ó kàn jókòó sínú àkótó iléeṣẹ́ ọlọ́pàá. Gómìnà fún ìpínlẹ̀ ti Zamfara Dauda Lawal ló ti ṣàlàyé ìgbésẹ̀ iṣẹ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò lè tí wọ́n pera wọn ní àjùmọ̀ṣe oní òṣùwọ̀nrì Rainbow Coalition tí wọ́n ní ẹni tí ó jẹ́ alákòóso fún olúìlú ní Nàìjíríà Yinsan Wike ló ṣíwájú ẹ̀. Níbàámu pẹ̀lú àlàyé wọ́n ṣàlàyé pé àwọn gómìnà ti ń bẹ tí wọ́n dìbò yàn ní ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress ni wọ́n ti takété sírúfẹ́ ẹgbẹ́ àjùmọ̀ṣe bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kí ó da omi àgbo wọn dáná lákòókò tí ètò ìdìbò tó bá gbìnà yá. Wike ló ti wá fèsì padà pẹ̀lú ọ̀rọ̀ alágbára wípé àwọn gómìnà ọ̀hún ni wọ́n kókò tí wọ́n sì fẹ́ ṣiṣẹ́ takuntakun. Eléyìí tí ó ní àwọn gómìnà ọ̀hún ni gómìnà fún ìpínlẹ̀ ti Imo Hope Iso Dima ni ó lékè wọn. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé ńgbà tí ó ń sọ̀rọ̀ nínú ètò kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ti ìkọkànléní ọgọ́rin rẹ̀ tí ó wáyé nílùú ti New York níbi tó ti ní Lawal ni ó ṣàlàyé wípé Wike ni ó gbọ́dọ̀ pàbí ìyábìdún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò náà. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní ilẹ̀ ti Iran lọ́hùn Abbas Arachi ló ṣàlàyé wípé òun ti ń gbé ìgbésẹ̀ láti pe àmọ́ ọ̀nà tí ilẹ̀ Amẹ́ríkà yóò gbà láti jẹ́ kí wọ́n ṣe ojú òpó ọ̀pá epo ti Strait eléyìí tí wọ́n ti tìpa láàrin ọ̀sẹ̀ yìí. Arachi ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ètò tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè nílùú ti New York tí ó sì ṣàlàyé síwájú wípé àwọn ìgbésẹ̀ náà ni wọ́n ti fi sínú òwe láyínká eléyìí tí wọ́n fi ránṣẹ́ yíkàkiri nínú oṣù kẹfà. Ẹni tó jẹ́ alákòóso ọ̀hún lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún lọ́wọ́ wà lọ́wọ́ ilẹ̀ Amẹ́ríkà báyìí tí ó sì ṣe àfikún ẹ̀ wípé ètò ló ti tò láti ní ìpàdé pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lẹ́kùn ti Qatar kí ojú ọ̀pá epo náà kò lè di ṣíṣí sílẹ̀. Lábala ti aré ìdárayá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ́ tilẹ̀ Nàìjíríà Eric Chell ló ti ṣàlàyé báyìí wípé ìdí rèé tóun fi yọ Samuel Chukwuese tí òun sì gbé agbábọ́ọ̀lù míì wọlé lákòókò ti ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà kó pẹ̀lú akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Madagascar nínú ìdíje taniokópa nínú ìdíje ti ilẹ̀ adúláwọ̀ níbi tí wọ́n ti jáwé olúborí pẹ̀lú àmì ayò méje sẹ́yọkan lọ́jọ́ Ẹtì. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún akọ́nimọ̀ọ́gbá náà lọ ṣàlàyé pé òun yọ gbajúgbajà agbábọ́ọ̀lù tí ń gba nínú ikọ̀ ti AC Milan ọ̀hún jáde tí ó sì jìrọ̀ rẹ̀ pẹ̀lú Moses Uso láti jẹ́ kí nǹkan kó lè ta sánsán sí i tọ́jẹ́ pé agbábọ́ọ̀lù ọ̀hún tó gbé wọlé ńlọ padà wá gbá àmì ayò tí ilẹ̀ Nàìjíríà fi jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí fún ti àárọ̀ tòní bí n bá ti dìde báyìí ní Ṣínà Láyọ̀ yóò gorí ètò ti

0: dìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò ọ̀yọ́ central dìbò fẹgbẹ́ òṣèlú apm apm nigeria first.
1: Bàbá Ìbàrùbá.
2: Ọba Ìsàrà.
1: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣe ẹyọ àṣejù báyé èèyàn bá ń lú kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ ọwọ́ rúmọ́ tó bí ẹ̀kọ́ ẹwà jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédìbú nímọ̀lété nìbàdàn opposite people's girls grammar school bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111 bàbá Ìbàrùbá ọba Ìsàrà àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni Bọ̀dù ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: se ìrànwọ́ fáwọn
1: èèyàn yẹn owó tó yẹ kán fi ṣe owó tó yẹ kán fi ṣe ìrànwọ́ fáwọn èèyàn tí federal government gbé láti fi ṣe ìrànwọ́ fáwọn èèyàn ìjọba kan dẹ̀ gbé okùn sí bank ṣé bó ṣe ń ṣèjọba nìyẹn ṣé bẹ́ẹ̀ ni ṣe máa ṣèjọba tẹ́ bá dé ìjọba nìyẹn no now and as we speak wọ́n á máa sọ fún yín pé ẹ go round within ibadan ẹ lọ ìbarapá ẹ lọ ògbómọ̀ṣọ́ ẹ lọ àwọn òkè yòó ìgànnà wọn ní skul ń bẹ bẹ́ẹ̀ ni ẹ gbé mọ́tò kẹ lọ bẹ̀ wọn ní skul ń bẹ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ mo sọ ní agidigbo some weeks ago pé there was a time tó yẹ pé skul kan wà ní ìdó tó yẹ pé abẹ́gi agunmọ́ níyè ni àwọn teachers àti pupils tó ti ń kẹ́kọ̀ọ́
0: tí wọ́n bá fẹ́ gbàtẹ́gùn nǹkan
1: wọ́n gbàtẹ́gùn
0: wọ́n sí yàrá àwọn
1: ẹ̀yọ́ kan all gbogbo roofs everything has been dilapidated situations so tàbá ń sọ pé gbogbo owó tí Mákindé ń gbà ààrí kò ń ṣe pé a wá sọ̀rọ̀ òṣèlú ń bí nǹkan táwọn àwọn èèyàn ń pariwo ń gbòòrò pé all those internal roads mo sọ fún yín pé point ongoing project tó ń ṣẹlẹ̀ owó tó dẹ̀ ń wọlé bo ló ń lọ and that's why we petitioned the EFCC pé ẹ wo
0: ẹgbẹ́ wọn náà gbàgbọ́ pé n tí ààrẹ Bọ́lá Tinubu ń sọ pé káwọn aráàlú mú àwọn gómìnà wọn
1: sẹ́gbọ́n
0: náà nígbàgbọ́ náà ẹ pé owó ń bẹ lọ́wọ́ gómìnà wọn ọ̀nà lè ń wè.
1: Sẹ́gbọ́n mi it is the responsibility of the Nigerian people to hold their leaders in government accountable not just Makinde alone not just local government officers alone if, including the federal government. So bàbá ṣe ń di Mákindé mú lọ́rùn àwọn máa di àwọn local government mú lọ́rùn àwọn máa di federal government kò yọ anybody lẹ̀. So tàbá sọ pé okay owó ń wọlé owó ń wọlé owó ń wọlé bolo àwọn owó yẹn ń lọ. Ẹ wo ẹ jẹ́ ká wọ́n ní ká tiara ìṣáná ká fi kíyèsí ogun à ń sọ̀rọ̀ nípa schools pé Mákindé ń gba èèyàn ṣiṣẹ́ ó ń gba for good 87 years for good 7 years kí Oyo State Kamale ní one big tech hub across all the zones for good 7 years kí Mákindé go to all our health and medical health institutions. People àwọn èèyàn àwọn it is torí pé àwọn èèyàn poor àwọn èèyàn sì fi patronize àwọn health centers wa people prefer to go to private hospitals tori ba fo anybody nsin bi eyan kan sick ni wa ta wa mi bai mi ni paro fun private hospital ni gba mama what are we saying ko si government hospitals anybody
0: le so se ile iwosan to je ti ijoba apinle oyo ade oyo e debe ba awon eyan tin sise
1: mi sebo
0: ijoba si tun ti ko awon nkan
1: e we are talking of standard imagine see standard ni gbogbo nkan how many of them
0: se
1: ile kina tin pe ile iwosan te so yi so le compete with any of their local hospitals to wa UK we have the resources to get to that standard but most solid kan pe leadership is part of our problem so ti Makinde ban gba owo boroboro yen monthly we should be able to call Makinde out and get him in so one ongoing tangible significant project to Oyo State don so pe okay because in sin bayi won ti o ti Abadan government for like 5 months ago o ti Abadan governance o ti face politics awon yen bo lo lo
0: kini koko oro ti e fe fa yonu pe Abadan government se ijoba o tesiwaju nipinle Oyo
1: se n gbo mi ta ba so pe ijoba o ta ba so pe ijoba o tesiwaju we know what we are saying because we believe that se awon to n gbowo lati federal is that a pause to it ko si pause and ta ba so pe okay ijoba n tesiwaju ni ipinle kankan awon eyan gbudo ma ri nkan to n tesiwaju what people are seeing today is political rallies and event of Makinde.
0: Ṣé wọ́n ti wá ti
1: that is it
0: ti gbogbo ọ́fíìsì ní secretariat.
1: No now wọ́n ń gbowó now gbogbo pé secretariat pé kí ni àwọn èèyàn á lọ ibiṣẹ́ ẹ̀ èyàn ń ṣe pé ìjọba ń lọ síwájú Èkìtì tí ò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ sáwọn èèyàn rìzúmù ṣẹ́ síbẹ̀ ni but wọ́n kí làwọn èyí kí ló ń ṣẹlẹ̀ ní state yẹn kí ni àrídájú pé wọ́n rí owó wọ́n ń gba owó bọ̀rọ̀bọ̀rọ̀ that is it. Wọ́n ní kò sí bí ọjọ́ ṣe lè rí ọjọ́ ṣàmásù kò dẹ̀ sí bí wẹ́dà kò dẹ̀ sí bí ilé ayé ṣe wà òjò ṣàmárọ̀ torí òjò rọ̀ ṣé àwọn èèyàn lọ kó ni àbáwọn èèyàn lọ bíṣẹ́ no now but kí ni kókó àrídájú pé wọ́n rí àwọn Mákindé ń rí owó ìgbà mo sọ láti bí 5 months ni láti gbà tí.

0: kí yín káàbọ̀ padà sí orí ètò tí wà lòṣèlú nìkànnì lágelú 96.7 òkè tó ga jókè nífẹ̀lẹ̀ lẹ́m̀bàdàn mo tún ti ní àlejò míì ọgbẹ́ni ọlálékàn òní tí wọ́n jẹ́ ọkàn pàtàkì nínú àwọn tó ń fọn rere ètò ìrètí ọ̀tún renewed hope crusader ọ̀rọ̀ tí à ń bá bọ̀ òun náà ni èyí tá a fẹ́ mẹ́nuba yìí òun ni yóò fara gbá bákan náà mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ bá ń kí gbogbo àwọn ọmọ nàìjíríà tó rọrùn.
1: ẹ kú òwúrọ̀ a kú dédé àsìkò yìí mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé wípé a kú dédé àsìkò yìí.
0: ẹ ṣeun tá a bá wo gbogbo àgbáyé ẹ rí wípé ìṣòro epo ọ̀wọ́n gbogbo epo ó ti kọjú oró sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè débi pé ó ti mú kí ọ̀wọ́n gbogbo kó dé bá iye tí aráàlú ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí wọ́n ń fi ojoojúmọ́ lò nínú ilé lónìí àti ra àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé ìfẹ̀hónúhàn alágbára ti wáyé níbẹ̀ bí wọ́n ṣe ń dáná sun ọkọ̀ ni wọ́n dáná sí ojú pópó àti àwọn nǹkan míì àti ṣe ìgbòkègbodò lójú òfurufú àti orí ilẹ̀ lásìkò yìí máa lọ síbì kan àbí máa padà bọ̀ láti ibì kan bóyá fún iṣẹ́ àbí àwọn ìlànà àgbáyé gbádùn míì owó ọkọ̀ náà òun náà tún fẹjú kẹ̀kẹ́ ṣùgbọ́n a rí àwọn orílẹ̀-èdè kan ní àgbáyé bí orílẹ̀-èdè Germany Spain àti àwọn míì eléyìí tó jẹ́ pé nígbà tí wàhálà yìí dé fúnra wọn ni wọ́n ti ọ̀bẹ bọ iye tí wọ́n ń ta ìjálá epo bẹntiró tó sì jẹ́ wípé wọ́n wò pé tọ̀ fún aráàlú àwọn ọmọ sanwó rànwọ́ lórí ètò ìrìnà wọn láti lè jẹ́ kí ara ó dẹ̀ wọ́n títí téyí tí à ń bá fà á tó jẹ́ ràbàràbà ti Iran àti ti Israel ti America ń ṣe àtìlẹ́yìn fún yìí tí ó fi lọ́lẹ̀ kó lè jẹ́ pé wàhálà eléyìí tó fẹ́ mọ dojúkọ ètò ọrọ̀ ajé àti okòwò kó wa wọn yóò lè dẹ̀ wọ́n lọ́rùn ní Nàìjíríà méjì ní kíní ọ̀hún ìṣòro pé ayọ̀ owó ìrànwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ń bá ràbàràbà rẹ̀ yí àwọn Nàìjíríà ń gbójú sókè pé kí ìtara rẹ̀ kọ́ mọ́ pẹ́ jù o ni wàhálà àjálù eléyìí dé tó ti jẹ́ pé wọ́n ti ń rí epo níbi 800 naira nkankan títí ń wálẹ̀ díẹ̀ kó tó wá di wípé eléyìí dé tó fòfẹ̀rẹ̀ lọ sí bíi 1400 naira àti ibòmíì tí wọ́n tún ti ń tà á tó ṣeéṣe kó jù bẹ́ẹ̀ lọ fún ìdí kan àbòmíì kí ni ẹ lérò wípé àbí tẹ́ ẹ mọ̀ tí ìṣàkóso yìí ń ṣe lọ́wọ́ láti ṣètò kórí má ta aráàlú fún aráàlú lásìkò yìí àti pé bẹ́ẹ̀ bá wá wò ó tẹ́ ẹ tí rí kí ló yẹ kó jẹ́ ṣíṣe láti mara dé aráàlú báyìí.
1: ẹ ṣe gan an lótú ní alákọ̀ọ́kọ́ mi ò rò wípé nǹkan tó ń pè ní ìṣèjọba ni wípé tí ìṣòro bá wà lórílẹ̀-èdè nàìjíríà àbí tí ará bá ní ọmọ orílẹ̀-èdè ó yẹ kí ìjọba dá sí láti rí wípé ìnira náà ní ọ̀nà kan àbí òmíràn kí ó dẹrùn fún ará ìlú nǹkan tí ó yẹ kí ìjọba máa ṣe nìyẹn pẹ̀lú gbogbo àlàyé tí ẹ ti ṣe tí ẹ dẹ̀ ṣàlàyé náà dáadáa bẹ́ẹ̀ ṣe sọ àwọn orílẹ̀-èdè mìíràn wọ́n ti jáde láti rí wípé ìrọ̀rùn ó dé bá àwọn ọmọ orílẹ̀-èdè wọn kí ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà ṣe kó tó di àkókò yìí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n jáde ní ọdún 2023 nígbà tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo láti rí wípé ọ̀nà mìíràn wà láti máa rí wípé owó ọkọ̀ ó dínkù díẹ̀díẹ̀ nítorí wípé tí a bá ń sọ̀rọ̀ ìnira lórílẹ̀-èdè wípé àwọn èèyàn wọ́n kúrò láti ibì kan lọ sí òmíràn ó wà lára nǹkan tó jẹ́ pé ó kan gbogbo orílẹ̀-èdè nàìjíríà bóyá àgbà ni o bóyá ọmọ kékeré ni o lẹ́yìn tá a bá mú ọ̀rọ̀ oúnjẹ kúrò à á sọ̀rọ̀ owó ọkọ̀ tó jẹ́ pé ó ṣe kókó lórílẹ̀-èdè ní ọdún 2023 ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n gbé ètò kan sílẹ̀ tá à ń pè ní CNG ni wípé eléyìí tí a máa fi ra epo nígbà náà bóyá 700 and something àbí 800 tí a bá bẹ̀rẹ̀ sí ní ra CNG yìí o dinwo ju owo epo lo ati wipe ibi to ye boya bo mi to ye ke of epo bi 30,000 ra epo lo to ye ba ra CNG 8,000 a gbimo sibe won ri wipe won gbe eto yi kale lati ri wipe won de gbe eto yi kale won se free conversion CNG yi iwo to ba nlo moto to je pe o nse awako lo je o yo nfi moto sise o fi pawo fi gbe awon ero won se free conversion fun over 100,000
2: won ti se leyin lo
1: won ti se lo ni 2023 no se yan lo ti won ti se lo orilede ijoba apapo de fun awon ijoba ipinle state ni owo kaakiri kaakiri gbogbo ijoba ipinle to wa lorilede Nigeria ni won fun lowo awon ipinle mi wa ti ijoba apapo tu fun ni moto iru awon CNG vehicle yen awon osise na wa jo osise ta npe ni NLC won fun ijoba apapo fun won ni moto lati de wi pe boya won moto na ki won ma fi gbe awon ero ki owo oko le dinku ara won nkan ti ijoba apapo se niyan awon ipinle mi wa to je pe nigba ti ijoba apapo fun won ni owo yi won fi ra moto to je pe CNG lo nlo ti won gbe saarin ilu ti won gbe fawon osise lati ri bi pe owo oko o dinku leyin igba ti won se ni 2023 ni anu jo meta ijoba apapo won tun gbe awon ile ise aladani ti o je pe olowo pupo lati ri pe nitori pe ti e ba ni se ba se conversion si CNG ti e ba ri bi ti e ti mama ri fili CNG ko ni tumo so won ran awon ile ise aladani lowo ibi ko won si bi ti awon eyan en to ba ti convert moto si CNG lati ma lo sibe lati ma refill lati ma ra lati ma refill iyen ni apa kan leyin igba ti won ba si e ni odun 2020 ni odun 2026 boya bi ose meta se ya bi ose merin se ijoba apapo labe are Bola Ahmed ni won se ipade pelu awon gomina kaakiri gomina nipinle Nigeria lati ti ri pe ile ti won se ni 2023 yen won tun tun se again won se to lati ko free conversion kit sile fun awon awako
2: awon kan ti won fi mo paro oko ti n lo epo bentiro tele si afefe CNG
1: bẹẹni then won tun wa kowo sile won tun pe awon ile ise aladani pe additional 500 filling station kaakiri orilede Nigeria wipe te ba ti paro moto yin to n lo oko epo bentiro tele si CNG o e le wobe e le se ẹ lè refill láti máa lọ ó wá sí ní láàánú nǹkan ọkọ tèmi rò ó yẹ kí ìjọba ṣe tí ìjọba ò tí ì ṣe ni wípé ẹ wo àwọn tí ìjọba ràn lọ́wọ́ ní ọ̀fẹ́ láti ṣe conversion yìí oye tí àwọn tó ń lo petrol ń lò tó ń gbà lọ́wọ́ àwọn aráàlú ni àwọn tó ṣe conversion yìí náà ní ọ̀fẹ́ náà ló ṣe
2: ìṣòro kan ni
1: ìṣòro ìṣìfà ṣe rí ara ibi tó ṣe jẹ́ wípé irú àwọn ètò tí ìjọba ṣe yẹn tí kò fi ní ipa lórílẹ̀-èdè Nàìjíríà ni.
2: Òṣùwọ̀n CNG kan ti lò báyìí.
1: ₦380.
2: Àwọn tí ń ra oní ₦380 yìí. Iye táwọn oní petrol.
1: 1-4
2: kankan tí wọ́n ń rà táwọn náà ń gbé láwọn náà tún ń gbé. Tíjọba sì ṣe láti lè jẹ́ kí ìbẹ̀rù wà.
1: Lọ́fẹ̀ẹ́ fún wọn. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ sódà á lè yé yín dáadáa. Èmi mo fi owó ara mi ṣe conversion fúnra mi ní 2024 kò ṣe pé bóyá ìjọba ṣe fún mi lọ́fẹ̀ẹ́ ní 2024 65 liter ni silinda tèmi rà nígbà náà Akure ni mo ti lọ ṣe Sienna yẹn ti bá fẹ́ gbé láti Èkó wípé mò ń lọ Sọ́ṣọ́gbó ti bá dé màá kọ́kọ́ ṣe màá kọ́kọ́ ra gas mo lè ra níbi kan tó ń pè ní opposite mẹ́fẹ̀ lárépo màá rà màá rà ní 3,500 màá ra 3-5 yẹn á gbé mi dé tó gate àmọ́ pé mobile kan wà ní tó gate tí ń ṣe refilling CNG 3-5 yẹn á gbé mi dé tó gate màá tún dé tó gate màá tún ra another 3-5 màá wá gbé mi dóṣogbo ó jẹ́ 3-5 plus 3-5 ó jẹ́
2: 7,000 láti Èkó dé òṣogbo
1: mi ò sọ kan tí wọ́n sọ fún mi èmi ní mọ́tò mo ní Sienna wa tí mo convert sí CNG so experience mi ni mo ń sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n tí má fẹ́ ra epo tó fẹ́ gbé mi láti
2: Èkó Sọ́ṣọ́gbó
1: ó kéré jù mára 30,000 ẹ wá jẹ́ ká gbé sí àwọn tó jẹ́ pé wọ́n wá fi kó èrò ẹ ti rí àwọn bus kan tó kọ pay setter bus sí àwọn high roof ọmọ bus náà awon yen nigba ti won fe se conversion ijo ba fun won laye ni mi o le je boya cylinder meter e mo pa be seat na ma gbe iru moto yen a ko ero 18 lati eku to ba lo sosugbo to ba je 100 kg cylinder ni lo meji to ba lo meji a lo 10,000 gas lati
2: eko
1: eko si osugbo 10,000 cng gas lo ma lo awon to ba n gbe osugbo to n lo petrol lati beg awon go ba 11,000 12,000 bi 10,000 depending ohun na oye to n gbe yen na oye ti awon to n lo petrol to n gbe lo na gbe so o ye ki ijoba iba ma ni ta ba n ta a ma n to ni kilo wa ye ki ijoba se emi ro wi po ye ki ijoba se ta because ti a ba fe je ki kini ko de awon ara ilu lo n gbe o ye ki ijoba se tax for sita awon to n load yi mo ni bi to tin load mo ni garage to tin load ki ijoba fi tax for sibe
2: lati mo wo pe se oni cng se n de owo re
1: abi ko de owo
2: ara eyin baun se e tun wa lero pe ka won tin lo cng yen gan po gan lona bayo to buyari
1: seri ti o ba po se ngbo ti ijoba na ba joko ti won pe ki won di owo ku because end result ni wi pe ki owo oko ko lo sile ti won ba ri wi pe owo oko lo sile ti owo oko ba lo sile to ma po na to je pe oye ti en to lo petrol na le en to lo cng na si lu kini yato to wa nbe ko si yato nbe
2: oda e je ki a sare lo joja ka mi ise je nbe ta ba pada de oju woye ara ilu si eleyi ti won menu bayi alagbara ji adebayo wo ba fi oju wo ko to wa de pe a wa lo re wo isoro to se se ko de ba aseyori are Bola Tinubu ninu eto idibo 2027 pelu bo se je wipe awon ekan egbe alatako ti o je oludije nibe won pa won da owo ranwo pada fun awon omo Nigeria sori epo bentiro are ni sakoso re si tenumo wipe igbe tenumogi ogun lo fi oro owo ranwo se ni lasiko yi ohun ni peyin da nbe tori pe agbara Nigeria o ka wa na si se isiro ni won ba eleyi ti a le se lati je ki ara ilu ri ohun ti won so so se se be abi o se se be ngba ba pada de ti wa lo selu yo mo tesi waju e ku kale
3: Lagili FM 96.7 ti wa lo selu ti wa lo selu lori Lagili 96.7 FM pelu Shina Alayo
4: Isalios Real Bond Community Development Association Bond Photo Isalios Mbadan Sekeseke nanu wandun Wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wo ladoja Arusa 1 Isalios Real Bond Community Development Association Donki kabiyesi ku orire eh lake ba oluyole oloye agbanure ni akanbi arole ba oluyole Ibadan ku mura o alejo pataki lojo na oloye Jubril Dotun Sanusi Okaloma Odua Senator Sarafadin Abiodun Ali oloye Adegbe Gata Ofin Kalegoke CEO Oh, Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Aderemi Abbas Oseni. Honorable Stanley. Nikrulai Olajide Odidi Oma. Awon Ogbontarige Lelejo Kalusuwa Nibadile. Peyo. Rasida Inde Merenge King. Alaji Tayololu Akade Currency. Aji Fataya Disafakus. Ankara Tuwa Futita ni Bonfoto Junction. Pe number yi 080-3223-9103. Ojo Ketan Den Logman Osu Kesan. Pashe o. Ago Mewa Aro. Leto Bobo Otibere. Bobo Ma Bibi San. Isalio Sim Bomb Photo atẹyin alejo ta pe an reti ni Bomb Photo Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile agun badu opo makamuso Lagelu FM kakaki ile ise agun safefe tin farere idunun fun gbogbo roja to nta imule gugu ni so won yan won yan secret tin midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko la ero buru kawo What doubt eh? Lagelu FM 96.7 Gbagbo gbaju gbaja gbaje oko won ti gba yera bata nle yi awon ojo le se to npo safefe to mo ja se ko lo oja ti o ta gbera nle dara po koja wa gbogbo ara Lagelu FM 96.7 iki wa la yiya lu barika olowo ja nbe kiran po e kai
5: Your Nescafe is not just a drink it's

0: Oloye Adegboyega Taofeek Adegoke under ADC for the next Oyo State Governor.
1: Independence Day cash port. Àwọn olúborí mẹ́rìndínláàdọ́rin 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash port. Níbẹ̀ ni cash ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa? September 30 ni special independence cash port. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Ń dùn wọn lórí Twitter.

0: Why would me alone would you share? Oh, my for a shame. I'm a little gorgeous.
1: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbaniwole nlo lowo lowo boyo sese pari lewe grammar abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management big bese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Fenele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye nwari fun lawujo
2: e ka bo pada latoju oja ikani lagelu lagelu 96.7 fm oke gaje okele to kale sinu gbale fun bala legbegbe felele ni lebadan je ka ma leto iroyin ere daraja ele to dun si gbogbo kan si ewo wa Facebook Lagelu 96.7 FM ati ni TikTok at Tijani Olokodana Sport Actor na Ibadan Fabrics in Ben TikTok Omotunde 01 on Ben TikTok Nazarite na Ben Ben awon yapa fi TikTok yan Ojelabi o Barcelona latoke o Tela na Ben TikTok. Topsy, Ibrahim Bolarin wa o na Ben TikTok. E je agbo awon ese fi gabaga. La ba gbo awon ese fi gabaga to lanfani ati waye lana. Atawon ile to ma lanfani ati waye le ni ta ba gbo tan. Ka wa tun yi kanu awon koto to ku. We need to wambe bold in your one figure about Galolo Conjokan.
3: Idije Roma Champions and Nigeria Premier Football League ile akun duro to ma wa ile nti ba ti ga gun ni ni role ni 4 pm Sporting Lagos won ti bara ri si ni ba kon idije fe agbaye under 20 ta won bi top place ti ma wa ile to ba ti ga gun ni role 5 pm Italy won ti Colombia ni ba kon idije African Cup of Nations yen qualifier ile to wa ile ni orile de Mozambique ati Senegal ni kon kon jo gba ame meji sodo ni Guinea Bissau fi na Tanzania won le meta se kon ni GFF ya nje Zambia ba kon odo ni Egypt won ati orile de Angola jo gba ami ari meta se kon ni Mali fi ya nje Gabon meji sodo ni Morocco fi ya nje Gabon won tes waju loni ba kon orile de wa Nigeria awon fi ya nje Madagascar ni meji sodo ni
4: won tes sodo kan
3: meji se kon
4: lato
3: won yin awon kokon ni o ba kon won tes waju loni to ba ti jago meji ni osun Kenya won ati Eritrea ba kon South Africa won ati Guinea ba kon ni DJ AJ UEFA Nations League ele ti o wa ilanu Sweden won fi ya je Romania ami ami ti se kon ni ododo ni Bosnia ati Poland jogba ami ayo kon so do ni Ukraine fi ya je Hungary ami ayo kon so do ni Netherlands fi ya je Germany ba kon ni orile de France awon fi ya je Turkey ami ayo kon so do ni ami ayo meji so do ni Belgium fi ya je Italy won tẹsiwaju to ba ti dago meji ni osun Slovenia ohun ati Scotland ni ago mejo ku iṣẹju mẹyin 7:45 pm North Macedonia ohun ati Switzerland ni Czech Republic ohun ati Croatia ni England ohun ati Spain ni bi nkan ṣe jẹ ni.
2: Bí nǹkan ṣe jẹ́ lẹ ti gbọ́ ohun bẹ́ẹ̀ bá lọ Facebook at Tijani Olokodana Sport Actor ní Facebook prediction wà ń bẹ́ o ìfigabága. England at Spain back na ifigabaga Czech Republic won ati Croatia na prediction wa nbe la go meje prediction ye o tenu bodo ti jok awon na ni afa won eyan lebun awon to ba gba prediction ye daada back na nkan kan tun be ni Facebook page yen na nkan kan tun be nbe tibi o ti ye yin ke yi o ke nfe ogun enu nbe Facebook page yen na eje a tun yi koto kan si eje a yi koto kan si ta ni number yi 25,000 le keji 00 lo bere number yi $29.85 lo pari number yi tani ati chasi o ati chasi
5: hello
2: hello ka san o
5: e ka san
2: la gelu fm la tin pe yin ti ja ni oloku dana lo ko mi
5: aga mi sa
2: e ga sa ki lo ko yin bule wa yi
5: abaye lo ko mi
2: ki le pe
5: atolohun sogo baye lo atolohun sogo
2: latolohun sogo ja le tin play ka si e ti je gan o
5: a mi je ri o
2: igba koko le le congratulations e ti je 25,000 lo san yi bien nkan se rinu kon so ma ke wa ma pe yin sa congratulations bo won yo se teyin lowo eseun bo lati ayi koto ile to keyin 50,000 play 3 tickets get 30 bo wa ayi koto ninu kege agbabolu ti masede ninu 115 charges ta tin gbo lati jo yi won ni 114 oni kege agbabolu man city oni won je bi e o won ni won pin gbogbo e kele kele won ni 35 pe won ko praise pelu awon sisise iwadi abani sisise iwadi lodo ti ajo ti league legacy iyen ti pa won ni 54 e duro le lori pe ngba ti won tun ti won ko praise igba ton wa gba lati soro pelu tin be ninu oju iwe won won ni 54 oni yen tun won charge won esun tin lo bi 44 won to fi kan won lori pe awon financial information ti won mu wa ko accurate kankan iran lo po nbe sa pin gbogbo yele yele gbogbo e pada lo bi 114 charges ki wa lo le sese ko je ijiya ikege agbabolu ti Manchester City en to le sese lara won ka gbogbo ele lára ntí wọn kàkalẹ̀ pó lè ṣeéṣe kó jẹ́ ìjìyà Man City ni pé ó súnmọ́ kí wọ́n lé Man City lọ League 2 ẹlẹ́ẹ̀kejì kí wọ́n yọ pọ́ìntì wọn ẹlẹ́ẹ̀kẹta financial penalty kí wọ́n sanwó ìtanràn o ẹlẹ́ẹ̀kẹrin suspension and player registration wọ́n suspend wọn láti gbé player bákan náà láti fowókọ player bóyá àwọn player kan tí wọ́n ti gbélẹ̀ wọ́n ní fowókọ player lẹ̀ bákan náà ló súnmọ́ kó jẹ́ pé àwọn fi ẹ̀yẹ tán ti gbà àwọn domestic trophy tí wọ́n ti gbà láti ìgbà tí gbogbo wàhálà yẹn ti bẹ̀rẹ̀ 2009-2010 season tó fi wọ 2018 kí wọ́n gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n yẹn ò fìdí múlẹ̀ kò súnmọ́ pé wọ́n lè gba trophy lọ́wọ́ wọn gbogbo ẹ̀yìn tẹ́ ti ń fọkàn sí pé àwa la ṣe number 2 lọ́dún tí wọ́n gba league ẹ̀hún bá wa gbé league yẹn ò súnmọ́ o Kayavati inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal ìfarapa tó nígbò lọ sójú orílẹ̀-èdè Germany wọ́n ló súnmọ́ o ó gba Kayavati tó bí ọ̀sẹ̀ bíi mẹ́rin kó tó padà dé inter agbọ́nu ṣùgbọ́n tá a gbọ́ látọ̀dọ̀ Arsenal ni pé ẹ mọ́ da wọn lóhun o kò tí ìṣẹ́ tó lè fìdí ẹ̀ múlẹ̀ pé gbà báyìí ni ó gba Kayavati kó tó dé torí wọ́n sì ṣe àwọn àyẹ̀wò wọ́n ní muscle injury lónìí ṣùgbọ́n wọ́n ṣe àyẹ̀wò sí láti mọ ìgbà tí ó dé padà dáadáa agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ Liverpool tá a bá ń sọ nípa Yami Karaga ó ní káwọn alákòóso kan Man U kán mọ́ gbàṣẹ lọ́wọ́ Michael Carrick báyìí ẹ sì fún bí oṣù bíi méjì sí ó ní lóòótọ́ òun náà mọ̀ pé kì í ṣe olùkọ́ni gidi tó lè kó Man U débù tí ògo ó ní tó bá dàbí ìgbà tó òun bú Michael Carrick pé kó mọ̀ rí bẹ́ẹ̀ o reality lòun sọ o Michael Carrick ò sínú àwọn olùkọ́ni tó lè kó Man U débù tí ògo wọ́n kàn ló pé lásìkò tí ò sówó tí ò sí nǹkan lẹ̀ yìí táwọn ò rí nǹkan jẹ àwọn ó sà lólùkọ́ni ó ní ṣùgbọ́n ẹ mọ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ báyìí iṣẹ́ tó ṣe láti kó yín wá champions league ẹ fọwọ́ ẹ wọ́ ẹ fún un lóṣù méjì sí Patrick Dorgu nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn kan lórílẹ̀‐èdè Denmark pé tóun ṣe ń gbá ààyè lóríṣiríṣi yẹn ó ń affect game òun pé láti ayébáyé lẹ́fù báàkì lòun o láti a mọ gbá ààyè tó pọ̀ pé tó bá ti ń gbá ààyè tó pọ̀ training tó mọ sí ó mọ pọ̀ Oro mo se training lati gbaye to ngba gangan lati gbaye bomi ko ni je ki okan re o le papo o ni sugbon to ba je left back sansan o ni se training mi nkan ja left back training gege bi Patrick Dogu gege bo se jodi bi monu o oluko ni fun iko ti Chelsea ka to wo beun alanfani ati ki olojo bi eni alara awon oga wa ni kan ni wa ile keji splash 15.5 o le ani fowo se ani ikaye presenter oga mi gba odun ojo kan ni e pe laye oju yin oni rebi ani ikaye ko ni club kankan tin support sugbon Chelsea ni labenu Chelsea loga won sesi o asiko ti gbogbo yin o ru lewa yi oluko ni to mo suku ni to agbabolu fe ko ti Chelsea ko pama oni o tun ti so anfani nu lati wa soju ile gesi pelu ifarapa to lohun ni oni ohun so po parapo oni ifarapa o lohun je ni o je ko ohun le wa o oni sugbon anfani to si so nu ye o le se se ko pada fe ti ko pama lojo waju lati je pe ki awon tun pe ogbeni wili eja alahun kona eja won ti Patrick Dogu agbabolu fe kan ti Manchester United eja won to so lati so yi pe bi won yi won se ngba aye to po yen won wa fe ti game o pe kai teyan ba ni aye kan to ngba training eyo kan na ni o mo se pe training yen de ga je ki eyan ma improve oni sugbon ba se lohun si left wing na lohun si right wing pe won wa se training aye yen papo won affect performance o Jemark lo ti soro yen o se se pe message ele fo lu ko ni pe tin ba ti de lati international break o yen ba bi baba yin da e tun fi message mi
3: se e tun ba ti pe yan ni professional se wa pe yan ni professional ni nkan o gbudo mu nkan se ni feed ti o ma pe ni tin ni professional ti o ma ni is a professional footballer once you are a professional footballer you need to do better in any field.
6: Ti o ba please as in any formation ti o ba please as in.
2: I call le kan lu defender na striker.
6: Atokun. Le mi ati yin ati ri awon agbabo lo issue de pe to just striker o para di defender ni.
2: Mhm.
6: Ati awon agbabo lo opolopo de pe line won di defender ni won para di striker. Case e to kama fajinu John Mikel Obi. Oto ni position to play.
2: Attacking midfield ni. Attacking midfield.
6: Attacking midfield alone play. Nigba ti o ma denu ko Chelsea Mourinho change position e si DM so o de adapt nbe to ba kuro ni Chelsea to ba para wa sori lede Nigeria oto ni to ma gba o de se dada nbe so won so a professional footballer gbo nkan ti Dogu so yen lodo temi on cap ni mi ori nkan ti o wa nbe
2: e salaye cap ye opolopo le opo nde fila
6: na o
2: o pon je be
6: akisa o ko so temi eni so mori pe to ba je professional ti on ba fi esi o ye ko train are nbe o se dada nbe
2: e bi igba to je ki coach ma yu mo pe in te fe ma lo mi fun yan la kai ohun o gbe o fi mi le nbi ti mo gba
6: e fi le nkan to so na ni contract to ala ti refa ni
2: emi o lagbara ni
6: to
2: ma o
6: an to gbe se wa yi nsin en present en analysis so ke wa ni poki
2: e to bi ni lajo ga wa loji olo ga wa
6: so bo yo je professional ni be ko try lati perform so
2: se for killer fo lu ko ni pe ngba ti ma fi gba di bi red card bi mefa mi te fi mi sin o
6: e da mi para saye mi
2: e ja won ti to mo suku so nipa Kopama yi oni Kopama tun ti so anfani minu pe iwo lo nbinu ohun fa gbogbo yin fa pajanu pe a mo yin lowo ko a tun wa pe opolopo yin nisin e wa yo bi omo wo papa julo iwo Kopama ngba won bilere nipa Kopama pe o tun ti so anfani alailegbe nu lati represent ile gesi ipe aiwa yi o le pada se akude fun ni pipe ojo iwaju se se pe o so fun pe won ni pe mo ni wi
6: ta ba soro Thomas Tuku ati mo pe Thomas Tuku oni ko into se kini to ma
2: to street
6: to le to street gidi bon nigba to wa n Chelsea ko yin se o ko into yin
2: se pe ni
6: grand e pe ni lot si so nkan to so yen ko nkan so o so loto ni pe o possible ki Palmer ma le se ko ma le play for England o so ti oluko ni ma wa oluko ni ma lo ohun gangan ni ko focus lori ara ti
2: ta so pe ohun le last
6: ta so pe le ti gba
2: hello e ka san hello eni de ti gbe kini 50,000 hello ẹ ma bọ́ rẹ̀ yín bọ̀.
6: Nípa ti Palmer tó ní injury.
2: Chelsea ò sọ irú ìfarapa
6: tó ní. Ònà
2: ò sọ pé ìfarapa báyìí lòun ní.
6: Wọ́n kàn jókò jáde pé injury ó ní injury. But òní Palmer ló mọ̀ nǹkan tí ó wà ní mind ẹ̀. Òun ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tóun fi nípò òun ní injury. Òun ló dẹ̀ mọ ìlera rẹ̀ tó ló fi nípò òun ní injury. But for me, lóòótọ́ normally Palmer ó miss World Cup. Opportunity ṣì wà fún láti continue. Nations League ni wọ́n gbà yìí.
2: Kì í ṣe friendly match.
6: Tágbé friendly match ló bá tẹ̀sí ní pé ìkan báyìí wá fine ó lè lo. But Nations League ni. And the game England tá ń wo yìí. England ò ń ṣe àwọn tí n tẹ́ pé bóyá wọ́n parí di player kan. Àwọn tí nǹkan wà tẹ́ pé player wa máa wọ 40-45 wọ́n á ṣe máa play fún tíìmù yẹn torí pé wọn ò fi bẹ́ẹ̀ ni player pọ̀. But England ó yàtọ̀ síbẹ̀. Àyè kan péré lè máa léèyàn márùn-ún ní àyè kan péré. Ní 3 ẹ̀lìyà ní fullback ẹ̀lìyà ẹ̀yìn márùn-ún.
2: Báyìí gbàgbọ́ ni England ní right fullback bí mẹ́fà.
6: The time yẹn
2: Kai Walker,
6: Reece James,
2: Trent Alexander-Arnold,
6: Wan-Bissaka, Ben White.
2: Wọ́n pọ̀ mẹ́ so olóbí Wan-Bissaka nu tó fi lọ
6: Congo.
2: Lẹ́yìn tó túmọ̀ sí pé
6: olóyè. Lẹ́yìn tó túmọ̀ sí pé táípé Palmer mọ́mọ́ fake injury ó ṣe rẹ̀ ni.
2: Ó ṣe ra ẹ̀
6: ni.
2: Nọ́mbà yẹn ń gbé àgbọ̀ tí ń wí. 7738-090 ló bẹ̀rẹ̀ nọ́mbà òun 7738-50,000. Ẹ̀lú ẹ̀ka àsán o.
7: Ẹ̀ka àsán.
2: Láti Lágelú la ti ń pè yín, Tìjáni Olóko dáná ló kọ mi.
7: Lókè sà.
2: Kí ló kọ yín Ibolẹ́wà mà lórí káàṣì ẹ̀ ni?
7: Ọmọ yẹn jẹ látòmi yàlé.
2: Congratulations. Ẹ ti jẹ 50,000.
7: Okay,
2: ti jẹ 50,000 lórí káàṣì ẹ̀. Kọ́sọ́mà kí ẹ wá máa pè yín bó wo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́. Ẹ jẹ́ a máa lọ. Títí ìgbà míì tá tún láǹfààní àti pàdé lórí ti jẹ́ kánmọ̀ ní ìkànnì yìí. Azeez Adémọlá ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò ìyàlẹ̀ Ṣágúsì ti Jáni Olóko dáná ló kọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì Lágelú FM. Ẹ ṣe ó dàbọ̀.
8: Lágelú FM 96.7.

0: tẹ̀mí dire ọ̀tọ̀ àmójú market shopping complex ní wóródù tájọ máa ta tàgèrè ńbẹ.
1: Akudede wòyí o, èmi náà ni ọmọ yìí ọmọ bọlọ́jà Prince Taiwo Jọláyẹmí láti iléeṣẹ́ Golden Breeze Realty and Investment Limited. Àwa tí a kọ́ tẹ̀mí dire ultra modern market pẹ̀lú àjọṣepọ̀ Oyo State Government. Nǹkan tí mo fẹ́ gbà níyànjú ní ìṣẹ́jú péréte tí mo ní, òun náà ni mo pè ní investment ìdókòwò. Wọ́n á fẹ́ sọ ìyàtọ̀ àwọn ìdókòwò tá a lè ṣe, wọ́n póríṣiríṣi, ṣùgbọ́n ìdókòwò pé mo kọ́ ilé àti ìdókòwò pé mo kọ́ ṣọ́ọ̀bù àbí mo lọ ra ṣọ́ọ̀bù bí tí mo ti ń tajà, a rí wípé ìkan tètè já owó lórí ju ẹyọ kan lọ. Ẹlòmíì lè

0: méjì kẹlẹlẹ títí dàgbò mẹ́rin ìrọ̀lẹ́ kò lè dán rárá. Abala má fi para láfi ṣíde ètò ká tó wá gbẹ̀yìn débẹ̀ lórí omi gbóró títì lórí eré ìdárayá. Abala kẹta ní pápá China gan ni ó ti wá tanná rú lórí eré ìdárayá. Kọ́rọ̀ òṣèlú ó tó wá fọná sójú kẹkẹkẹ lábala kẹrin etí ẹ mélòó àtọgbọ́n bẹ́ẹ̀ náà ò gbẹ́yìn lórí ètò.
1: Àdúrà àgbà
0: owó yẹn láwọn. Oya àgbà ló tóró lọ ọba ló tó yin erin fọn fẹ́ràn bí babalọ́lá oya bí wọ́n sọ báyé.
2: Ìlóde láàgbo méjì sí mẹ́rin ọ̀sán lọ́jọ́ Sátidé lórí ìkànnì lágbèlú FM. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ̀ kó tèṣù mọ́lẹ̀ fẹ́ràn mi ló ń bọ́ lọ́wọ́.

bobo jetty. Privilege na npe ise to ke se right privilege ni

ẹyí sókè dáadáa ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ tó ti ń dún sí yín létí lágelú náà lẹ́wà lágelú fm òkè tó ga jòkè lọ 96.7 ẹ bá wa pín in bẹ́ẹ̀ ṣé ń wò yẹn kò sẹ́ni tó yé o ilé ayé yẹn ń yí o fóònù náà dà pé ní love kama ó máa padà wá bá ẹ má gbígi eró pàdé mi má fà peter lórí kó o fi kékin ni kó o fi compensate ti paul ọ̀wá bá lọ̀rọ̀ lé ayé o yé.

20k ló bá dé àwọn kan 200k ló bá dé ẹlòmíì 2 million tiẹ̀ wà lọ bẹ́ẹ̀ bíi 200 million ẹjọ́ bọ́bù ṣó bọ́bù bẹ́ẹ̀ yẹn ẹyí sókè dáadáa ọjọ́ ma máa yípo náà ni a máa bọ́ sọ́jọ́ tuntun a máa bọ́ sọ́sẹ̀ tuntun a máa bọ́ sóṣù tuntun ọjọ́ ta bá wá ṣe birthday la ń bọ́ sọ́rú tuntun títí wa o tó yàtọ̀ sí bá ṣe máa ń kàá nínú gregorian calendar tó tó bá ṣe birthday tiẹ̀ lórí tuntun tiẹ̀ ti

0: not pray and pray. Àwọn akẹ́kọ̀ọ́ láwọn ọgbà yunifásitì kọ̀ọ̀kan wọ́n wà nílé lásìkò yìí torí pé strike òjẹ́ kan lọ sí skul padà. Owó òbí ṣáà ń kíyè sí wọn. Tọ́ máa ti dé padà náà ní ìsílé. Tọ́ máa kíyè sí wọn o. Ìmúra wọn bá ṣe ń ṣerun sí àwọn èdè tí wọ́n fọ̀ jáde lẹ́nu. Tọ́rọ ẹ̀wọ̀n náà bá wá kí wọ́n lé tọ́jọ́ wà ní skul tọ́ pọ́ lu dé lójọ́ kan pàdé lé tọ́ wá ń kíra wọn. Báwo ló ṣe ń kíra wọn? Sẹ́yìn òbí ń kíyè sí ṣá.
1: Wọ́n ní ká ló yẹ ló yẹ
0: ìyẹn oṣù bá dín. Ẹ̀rọ kí gbogbo gan ti yàtọ̀. Wọ́n ní pé 21st century la wà yìí o.

0: agbára tí ago méjì àbọ̀ bá ti lù a máa lọ polówó ọjà tẹ́lẹ̀ tá a bá wá padà dé a máa wá sójú òpó yẹn lẹ̀ abala kejì la máa kán lù yẹn lérò tèmi láti má sọ continuity lórí tí mò ń bá bọ̀ àwọn ọmọ wa tí wọ́n wà lọ́gbà university sì pátápátá lọ́gbà polytechnic yẹn ó yára.
1: Ilé ayé ilé asán ilé ayé ilé
0: ìrọ̀. Ṣọlá Iwọlá Adisare.

pípé ẹgbẹ́ ti pọ̀ lọ́gbà yunifásitì sítẹ́ ń wò yẹn káàkiri o ẹgbẹ́ oríṣiríṣi ti wà nílò lẹ́yìn fẹ́ mọ̀ gan báyìí nígbà tẹ́yìn one school kò tí ì sáwọn ẹgbẹ́ yẹn tó báyìí wọ́n ti wá pọ̀ bẹ̀rẹ̀ láti inú orí wọn bẹ̀rẹ̀ láti ibi ìmúra wọn bẹ̀rẹ̀ láti ibi tó ti ṣe máa ń kíra wọn oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣàpèjúwe àwọn ẹgbẹ́ lóríṣiríṣi táwọn ọmọ wa ti join ọlọ́run bò ní kájẹ́ ká fojú sunkún wọn o yóò ṣọwà yóò mọ dáàbò bò wọn. gbogbo lala kókó fẹ̀fẹ́ wá lórí ìwọ̀n ní já sásán o máa kíyèsí o ẹ máa lọ bẹ̀ẹ́ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ó ṣobìnrin ó ṣọkùnrin. fún àpẹẹrẹ kẹ́ lè máa kíyèsí ẹ máa rò bóyá mo kàn wọ́n mọ̀mù lómùú. ẹ bá ti rọmọ yín nínú ilé yálà black ló lò látòkè désàlẹ̀ ẹ kíyèsí. ní wíjù bẹ́ẹ̀ lọ bó bá to blue papọ̀ látòkè désàlẹ̀ ẹ kíyèsí.

bá fẹ́ràn láti máa kó yellow jọ. Ẹgbọnú yàrá ẹ̀ yellow ní kùlà. Bó wá ń gi frame sínú yàrá yellow ní kùlà. Ẹyẹ wò dáadáa. Àwọn ọ̀rẹ́ ẹ̀ bá wá kí wọ́n tó ń sọ àwọn èdè kọ̀ọ̀kan tẹ́yìn gan ò gbọ́ rí. Ẹ̀mí ṣé èbò bẹ́ẹ̀ ni oríṣi Spanish. Jẹ́ ká fojú sunkún ọmọ. Lágélú FM lẹ́wà òkè tó ga jù òkè lọ. 96.7.

nílé epo nínú mọ́tò nínú mikra nínú napep ẹyí sókè rárẹ má dàgbọ́ o ẹ pin ká ṣí ẹ bẹ ṣe ń gbọ bẹrẹ ṣe ń wò náà àríyá ń ṣàn rí o lẹ́yìn iṣẹ́ òjọ́ ẹni ó yẹ kásìkò máa wà kó fi máa jayé yálà obìnrin àbọ̀kùnrin kò sẹ́ni tó fẹ́ wá fún ẹ láwọn òrùpọ̀ tíráì bàbá mi yá àbọ̀bọ̀ ẹ ó dẹ gbìyànjú ṣá já fún ẹ láwọn ọdún yìí tọ́ra ẹ yọ ní wàá dúró táìmù yẹn jáde nínú táìmùtẹ́bù ẹ lójúmọ́ yá lọ́sẹ̀ wà wá fi tiẹ̀ sí àbí lóṣù láti máa sinmi kò dẹ̀ máa jayé torí pé àwọn ìlà kọjá tá à ń sọ yẹn àti ìlà lórí tá à ń sọ yẹn fúnra wọn náà máa ń kírètì ẹ̀ fúnra rẹ̀ kí n fún wa notification ó kàn máa yọjú lójijì ni á dàbí mọ́tò tó wọ́ọ̀mù ni ó wà ókè kó tó kúrò lé o nígbà tó dẹ̀ wà kúrò lé ńkọ́.

tomato àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay Dr. Stop ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Stop ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and

0: fẹ́ bọ́ sábàlá kejì ni ẹ torí pé àárí ọjọ́ yẹn mú sológun mọ́lẹ̀ o. No time to waste. Mo ti wá ga àgbà. Pé a Nigeria in haste.
1: Fún àwọn ẹjẹ́ olórin kéékèèké kí wọ́n rí.
0: Africa in go slow. Níbo la fẹ́ lọ lónìí yìí?
1: Kẹ́rin nǹkan ṣayọ tọmọ ní.
0: Tẹ́tí bá wa kọ́kọ́ dá sí yẹn tá a pè ní lérò tèmi o. Ẹ má rò bẹ́ẹ̀ pé bóyá rò òṣèlú ó ti pọ̀ dáadáa tí mo bá sì kò ṣèlú la wà ẹ́. Ọkà tún gbé igba bòmí. Dynamism yẹn tún jẹ jáde lábala bẹ̀yẹn. Ibi tí mo fẹ́ ká wò rí o. Bẹ́ẹ̀ bá lọ káàkiri agbègbè àwọn ìgbèríko kọ̀ọ̀kan àbáwọn ojúsàn kọ̀ọ̀kan àbáwọn junctions kọ̀ọ̀kan tán pè ní tamaki lóríṣiríṣi. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé a máa ń rí wọn tá a máa ń sábà pè lọ́wọ́ ìjọba. Kí wọ́n ní ìlera ọpọlọ ní àìsàn ọpọlọ àbí. Gẹ́gẹ́ bá ṣe máa ń dà á pè. Wọ́n máa ń pè wọ́n lọ́mọ ìjọba. Ṣé ẹ rí i pé wọ́n ń pọ̀ sí ṣáṣẹ́ ẹ wò ó? Wọ́n ń pọ̀ sí o. Àwọn ọ̀ṣẹ́ ìwádìí tá a wá ṣe, a wá rí i pé nígbà tá a bá wá dé àwọn ibì kọ̀ọ̀kan tó ti máa ń ta àwọn nǹkan tajútajú yẹn. Tíjọba ní kán máa ta ilé tó wà nínú ṣáṣẹ́ tàbí kepele bí mọ́ ẹ ti já sí. Ṣé ẹ mọ̀ pé àwọn màmá yẹn tó máa ń ta yẹn tó máa ń ta fún rú àwọn tá à ń sọ yìí tá a pè lọ́mọ ìjọba. Ìgbésẹ̀ wo lẹ rò pó kàn tó yẹ kí ìjọba ó gbé lábala yẹn? Torí pé bàbá ní ká tò ó ká dẹ̀ tọ́ wọ́n ní pé tá a bá ń ta ká máa tọ́ torí ká bàbá tọ́ ó lè padà dẹrò nídìí mọ́ wa lọ́wọ́. Ṣé mọ̀ pé n tó padà fà á tẹ́ni yẹn fi dọmọ ìjọba? Ó ṣeé ṣe ó dẹ̀ sùn mọ́ kó jẹ́ pé àwọn nǹkan tó mú yìí òun ló fà á tí orí yẹn fi táṣì. Ó tún wá ń padà lọ síbi tán tí ń ta yẹn wọ́n tún ń tà á fún un yálà wọ́n fún un lọ́fẹ̀ẹ́ ni yálà àwọn kan ń bá sanwó ẹ̀ bó ṣe débẹ̀ ni. Ilẹ̀ rò pó kàn tó yẹ kí ìjọba ó gbégbèsẹ̀ lé lórí labala yẹn. Àwọn yẹn sọ pé àwọn fẹ́ sọ̀rọ̀ ajé ni àwọn fẹ́ pawó tí wọ́n ní. 09123708675 Hello.
2: Hello.
0: Yes, my call, eh?
2: Yẹ́tọ̀ bàbá ń kọ́.
0: Wọ́n wà.
2: Ṣé wàá ní bàbá Lọ́lá?
0: Bàbá wà, bàbá wà. Bàbá ọba wà, ok, yes ma. Ta ló wà mẹ́ yìí?
2: Ọ̀yọ́ ni mo ti ń pè.
0: Ọ̀yọ́.
2: Àti ìfún ìgbàgbọ́ ìwé pẹ̀lú látọ̀yọ̀.
0: Yes ma.
2: Ṣé ẹ rí ọlọ́run ọba ní ọjọ́ abẹ́ o? Gbogbo láàbù mi láyé gáràjì ni mo ti lọ, tí mo fi gáràjì lé 50 years.
0: Kí lẹ pé how many years?
2: 50 years.
0: Bẹ́ẹ̀ni. Àádọ́ta.
2: Ẹgbẹ́ mi bá ń gbọ́.
0: Ah.
2: Lórí á, àdúrà ni ẹja mọ̀ gbà. Ah. Ọlọ́run mi jẹ́ kí àwọn ọmọdé ọmọ wa kọ́ mọ̀ inú kú mọ́ mọ́.
0: Àmì o.
2: Ọlọ́run o. Tí wọ́n bá rí pé wọ́n ya gbèrè. Tí wọ́n bá tún débẹ̀ wọ́n mọ̀ ọ̀tà fún wọn. Ìmí náà wà ń bẹ́nu wọn tó bá ti wọ́n sí lára. Àwọn àmukù yóò tún máa fà á. Pítẹ́rù àwọn sọ wípé ẹ máa gbé nù ẹ mẹ́ta fún mọ́ ẹ̀kí ẹ̀gbọ́n kan ta ní kẹ́yìn mẹ́ta ọjà àti oúnjẹ gbé wọn àbí kí ni ìfilọ́kàn yìí ìfilọ́kàn yìí. Èyí tí wọ́n mọ sọ ni lóòótọ́ ìjọba ń gbìyànjú o wọ́n mú wọn o wọ́n mú wọn o àmọ́ ń yànjú o kò tó.
0: Kò tó èmi ò rí kó tó.
2: Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ wọn àti wọ́n ta olówó tí wọ́n gbà lọ́sẹ̀ fẹ́ẹ̀ bá di tí wọ́n lé wọn ti gìlàgìlàgìlà kiri ń gáràjì kò tí ì sanwó
0: òfin. Nǹkan tẹ́ ẹ sọ ni pé tọlọ́kọ̀ bá débẹ̀ tó fẹ́ lọ mú wọn.
2: Wọn ò tí ì fún wọn lọ́wọ́ wọn ò lọ rí wọn ní.
0: So ìjọba ò tí ì ṣe ń tó tó wọn ohun tó ń ṣe ò tí ì tó. Ó
2: ṣe ń tó tó.
0: Ó
2: ṣe ń tó tó.
0: Yorùdá ẹ ṣe o.
2: Gbogbo àwọn agbófinró wa gẹ̀ táwọn gẹ̀ ṣe bẹ́ẹ̀ ló pọ̀
0: ló pọ̀ jù.
2: Bẹ́ẹ̀ ni.
0: God.
2: lo ba won beju
0: ah ese o ese mama mi hello
2: hello kaza
0: yes ma
2: ekweto mama nko
0: baba wa
2: ekweto
0: yes ma
2: seri e ka kun joro mo wa fun wa
0: ami
2: ni gabi odun ta wa yin baba oni wa se kan telo ori jo o na wa video odun meta o na oni weri o fun o se po lo to
0: ah
2: ẹni nítorí tó mú kúmù yìí ọ̀pọ̀ mọ́sí ọjọ́ kọ́ lọ́sẹ̀ tí ṣàjọ́ òun náà dáwọ́ sí kó lẹ́ wọ́wọ́ ìpínlẹ̀ náà ọwọ́ fún wọn náà lẹ ẹni ọ̀ká wọn mọ́ ọmọ mẹ́sẹ̀ ńlá ọmọdé ń yọ ọmú
0: ọlọ́kùnkùn
2: wọ́n
0: lọ́wọ́ sáà
2: nínú
0: wa ẹ̀ṣẹ́
2: ọmọ
0: ẹgbẹ́ tẹ̀lé hello yes sir ẹ ṣe gan sir bàbá wa ọmọ ẹgbọ́ àmì o àmì ẹ ṣe ẹ kúfẹ́ kilo hello yes ma'am hello
3: hello
0: yes sir ẹ ti wọlé ẹ sọrọ
3: baba sílẹ̀ kù láti ọmọ àdìo
0: yes sir
3: ní nǹkan tí mo lè dé máa jẹ́ solution àti federal àti state àti local government kí wọ́n dá agric ilẹ̀
0: kí lè pé
3: kí lọ ṣe àti fún wọn lóko
0: kí lè pé
3: àwọn tó fẹsẹ̀ ń gbálẹ̀ kọ́ máa kó lóun lọ ṣe agric lóko kọ́ lè fi kàtí ìfìlẹ̀ fún wọn kọ́ kó katakata síbẹ̀ gbogbo àwọn tó wà ń gárá ìjọ wọn fẹsẹ̀ wọlé gbogbo àwọn ẹlẹ́wọ̀n kọ́ ṣe kàtí ìfìwọn kọ́ kó wọn lọ sóko kó máa dáko ká jẹun kí o sọ wọn bọ àwọn sẹ́nítọ̀ wa kọ́ wọn ṣe part time ká lè rówó sí nàìjíríà then kọ́ káńtò fún registration ẹni tó fẹ́ ṣe president kó máa fa wá 5 million àwọn tó máa ṣe nàìjíríà wọn ò ní 5 million lọ́wọ́ wọn kàn ní wọn ní 50,000 tó máa fi ṣe registration kọ́ káńtò registration yẹn tó bá fẹ́ kí nàìjíríà ò dáa
0: gbogbo
3: òfin àṣẹmọ́lù kọ́ káńtò ẹ̀.
0: ẹ ṣe wọ́n ti bá wa kó pọ̀. I love, love, I love. ẹ pé gbogbo owó táwọn olóṣèlú fi lọ́wọ́ ra fọ́ọ̀mù kó wọ́n. Hello. Ẹ tún wà bẹ́ẹ̀. Ẹ kásán. Yes, sir.
3: Kò
0: sí òfin wọlé
3: pé.
0: Kò sí òfin wọlé pé.
3: Kò sí òfin gidi kan tó múlẹ̀. Gbogbo àwọn dáwà tó jẹ́ pé mi ní gbogbo àwọn ọlọ́pàá, gbogbo àwọn NDLA nǹkan kan yẹn, tọ́tọ́ tó ká máa mú wọn, gbogbo wọn ni wọ́n ń gbàbọ̀dì. Because àwọn tó ń ta kinní yìí, wọ́n ní nọ́mbà wọn lọ́wọ́. Tàbí tọ́ba ti ń bọ̀, wọ́n máa ń gbọ́ mi mí pé àwọn ń bọ̀ o. àwọn bọ̀ so nǹkan tí mo sọ nǹkan tí mo rí ni ìjọ kan tán mú kan tó padà yá tó sọ fún bàbá ẹ̀dẹ̀ wà ló pé òkè tí àwọn ọkùnrin ní fóònù obìnrin náà tó ń ta sí nìyẹn fún ní fóònù lọ fi mú so kò sí òfin gidi kankan nínú tó wá ẹjọ́ ṣe tó jọ́ náà àbáyọ gbọ̀ngàn ni wípé gbogbo àwọn ọmọ tí john sẹsẹ gbálẹ̀ pátá gbogbogbò wà yẹn kande tó ọjọ́ ọgbìn ndalẹ̀ pásọlá ti bá ṣe kíní yẹn lẹ́kùn gbà kan ó jọ mọ́ òfin tí pásọlá bá ṣe lẹ́kùn gbà kan tó gbogbo àwọn ọmọ ti ya wèrè kan mo wá tó fẹ́ púpọ̀ ẹ̀kẹ́lù kan tẹ́bá dá amẹ́ríkà èmi ò lọ rí o àwọn èèyàn tá a níbẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n máa ń sọ wípé ìkẹ́lù ó ní káàn tí wọ́n máa ń tà kéde dúọ̀dù ọtí mímu ni mo wẹ ọbí àbí yẹ bí wáìnì mo sọ o.
0: pé o ti láwọn àsìkò tó máa ń ta fún àwọn èèyàn.
3: o ti láwọn àsìkò tó máa ń ta bẹ́ẹ̀. o yẹ kí gbọ́ mi àwọn bí wáìnì kankan ó yẹ kó lásìkò mo fi máa tà. ẹ kú ètò.
0: ẹ ṣe gan. ẹ máa gbọ́dọ̀ ẹ
4: kú ètò ládùúgbò oníbàjẹ́ o.
0: àmì o.
4: lórúkọ tèmi ni ọkẹ olúwa rotimi olúwa kọntain àríṣe ààrẹ aláṣà àpáta ìbàdàn.
0: ọ̀dà mo ṣáà ní olúwa maintain
4: yìí mo jáde. bàbá àkọ́kọ́ alábẹ́ àwọn wà ó.
0: wọ́n wà dáadáa.
4: wọ́n bá wa kí wọn dáadáa.
0: ọmọ àgbẹ̀.
4: solution ni pé wọ́n ní ta bá ta àtọ̀ ni
0: kó
4: má bàa tẹnu nídìí. tíjọba bá ti ṣe òfin kíjọba máa gbìyànjú kán máa ṣe mọ́nítọ́rìn sófin tí wọ́n bá ṣe. nígbà tí wọ́n bá ní kán lọ mú ọ̀daràn aráàlú nìkan kan ní ọ̀daràn iṣẹ́ agbófinró ni láti mú ọ̀daràn. nígbà tí wọ́n agbófinró ò bá ti wá ṣe ojúṣe rẹ̀ ẹ mọ̀ pé òkúta wọn bá ṣe yóò yọ ọ́ lé yóò ẹsẹ̀ rẹ̀ á yọ síta nìyẹn. so nǹkan kékeré náà la nílò nàìjíríà yìí kí àwọn tó bá ń ṣe òfin wọ́n máa make sure pé àwọn ẹni tó ń gbé òfin ró wọn ń gbé òfin yẹn rú bó ṣe tó àti bó ṣe yẹ kán má torí owó tí ò tó nǹkan kán máa wá fi fa wàhálà sáàrin ìlú kán máa rò pé ẹni bá ti gbowó lọ́wọ́ wọn kò ní mú wọn òfin ò lè múlẹ̀ nínú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kejì kíjọba pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu sáàrin ìlú ẹlòmíì gan tó lọ́ọ́ mùmúkúmu tó lọ yí lórí nígbà tí ò ṣiṣẹ́ lè ẹlòmíín rò pé àbí bóyá tóun bá tiẹ̀ mú nǹkan àwọn á fi pààrọ̀ òní rẹ tí ò mọ̀ pé lẹ́yìn ìgbà tí ọtí bá dá lójú òun ìrònú tún tẹ̀síwájú. so kíṣẹ́ wà ń ta kó bá jẹ pé irú ẹni nísìn tó jẹ́ graduate tí ò ríṣẹ́ ṣe tó rí àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ kan tó rí wọn ṣe ń yọ bí ọjọ́. so òun náà máa ronú ibi tó bá ti ń ronú ni òun náà di pé lọ ń jọ ìgáǹkì ojúbọ̀ rò dẹ̀ ṣe é ṣe wèrè láì ṣe pé wọ́n mumukumu yìí ṣùgbọ́n tí ò bá sí ń ta kò sí bí wọ́n ṣe fẹ́ máa mú mọ́ nàìjíríà ló ń bàjẹ́.
0: ẹ ṣé o
4: olùdókòwò ti nàìjíríà aláṣà pátá ìbàdàn pé.
0: ẹ ṣé púpọ̀.

ti di ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 yẹn August 8 2026 wọ́n ní pé owó tí àjọ Nelfund tó ti pín jáde tán pé ní owó ìyá fáwọn akẹ́kọ̀ọ́ pátápátá wọ́n ló jẹ́ ₦322.69 billion lẹ́yìn tí wọ́n san sí koto iléèwé oríṣiríṣi àti sí koto àwọn akẹ́kọ̀ọ́ yẹn ṣàwọn kí lára owó iléèwé ó wà nbẹ̀ lára owó ilé tán tún pé upkeeping of the student wọ́n ló tún wà nbẹ̀ o ilé tó ní ṣe pẹ̀lú ti iléèwé wọn làwọn san sí koto iléèwé lóríṣiríṣi ilé tó wá jọmọ́ ti upkeeping of the student wọn làwọn san sí àkáǹtì akẹ́kọ̀ọ́ lóríṣiríṣi wọ́n ní lápapọ̀ ìwà jẹ́ ₦322.69 billion wọ́n tún wá fi àlàyé lé látara ìròyìn òfegè kan tí wọ́n ń gbé káàkiri o ẹ kí ni ìròyìn ọ̀hún wọ́n ní pé tán bá rí akẹ́kọ̀ọ́ lè tọ́ pé ó ti jàǹfààní owó ìyá tán pé Nelfund yìí ó wá sọ pé òun ò ní san òun ó sá lọ wọ́n ní pé yóò fi ẹ̀wọ̀ ọdún mẹ́fà yóò fi gbára àjọ Nelfund wá ṣàlàyé o wọ́n ní kò ṣe ohun tó dán o pé ìròyìn irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kò ti àtọ̀dọ̀ tàwọn jáde o wọ́n ní káwọn èèyàn kí wọ́n ṣọ́ra fún àwọn scammer lóríṣiríṣi fún àwọn ìròyìn òfegè lóríṣiríṣi o wọ́n ní ìlànà tẹ̀lé tí wọ́n fi gbé àjọ Nelfund yìí kalẹ̀ wọ́n ló ṣì wà bó ti ṣe sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ o wọ́n ní tó dẹ̀ wà fún náà ni pé láti fi ṣe ìrànwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ bóyá àsìkò ìgbà tó ṣì wà lọ́gbà iléèwé tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ní pé ìgbà tó dẹ̀ lórí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ sí ní dá owó yìí padà ìgbà tó jẹ́ pé yóò ti parí sáà ètò ẹ̀kọ́ rẹ̀ ìyẹn graduation yóò ti graduate wọ́n ní bákan náà dẹ̀ ní yóò ti lọ sẹ̀rúrú ìjọba tán ìyẹn youth service corps yẹn yóò ti parí ẹ̀ bó bá ti wá ń ṣiṣẹ́ tó ti ń tẹ́wọ́ gba owó oṣù gẹ́gẹ́ bí ojúlówó òṣìṣẹ́ wọ́n ní pé ìgbà náà ní tó wá máa san owó tá a rí ya nígbà tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yẹn ní tó wá máa san padà wọ́n ní kò sí ìròyìn kankan tó jọ mọ́ pé yóò lọ ṣẹ̀wọ̀n ọdún mẹ́fà o wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ pátápátá o ní pé kí wọ́n gbìyànjú láti máa lọ sí ìkànnì yẹn tí wọ́n ti ń béèrè fún owó Nelfund yẹn tí wọ́n bá ti ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe tán kí wọ́n kíyè sára wọ́n nítorí pé àwọn scammer lóríṣiríṣi wọ́n ti wà tí wọ́n dìídì fi orúkọ lélẹ̀ tí ó jọ orúkọ ẹni tó dìídì béèrè tó jẹ́ ojúlówó akẹ́kọ̀ọ́ tó béèrè owó gangan wọ́n bí wọ́n ṣe tẹ́wọ́ gba owó tákẹ́kọ̀ọ́ yẹn béèrè ń tiẹ̀ nìyẹn o tí wọ́n bá kẹ́kọ̀ọ́ bá ti wá rí àwọn mẹ́sẹ̀jì oríṣiríṣi léyìí tí ò tọ́ tí ò dẹ̀ tọ̀nà sí wọn wọ́n ṣiṣẹ́ ìwádìí láti béèrè pé ẹ gbọ́ sọ́dọ̀ yín ló ti wá àbí bòmí ló ti wá lára ìròyìn tómi ìgboro títí bẹ̀ náà la ṣe wá ó ìròyìn eléyìí ló jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé àgbà gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ìyẹn APM orúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Yusuf ó fi ọ̀rọ̀ léde ó ní pé lérò àsìkò tá a wà yìí ó ní ẹmọ ìjà tara wa ó ní pé orílẹ̀-èdè Nàìjíríà a nílò adarí ó ní pàápàá ààrẹ tó jẹ́ pé ó sangun tó dúró ńlẹ̀ dáadáa tó dẹ̀ jẹ́ pé ọpọlọ àti ronú pápápá ohun téèyàn fẹ́ ṣe ó wà lára ẹ̀ ó ní tó fà tóun fi sọ eléyìí kò ju wípé ó ní ká kíyèsí dáadáa ó ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sí lórílẹ̀-èdè yìí lásìkò tá à ń sọ̀rọ̀ yìí o ó ní bákan náà igbákejì ààrẹ ìyẹn Kashim Shettima ó ní kò sí lórílẹ̀-èdè bákan náà ó ní ẹgbọ́ sóyẹ kó rí bẹ́ẹ̀ ni àtọ̀gá àtọmọṣẹ́ wọ́n sí lórílẹ̀-èdè báwo náà ṣe fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ tó wá tẹ̀síwájú ìyẹn Abubakar Yusuf ó ní ìjẹ́lẹ̀ mọ̀ wípé pẹ̀lú bí gbogbo ètò ààbò ti ṣe ń ṣe ségesège yìí léyìí tó fà á tó jẹ́ pé wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ gbé sá lọ ó ní títí di àsìkò yìí ìjẹ́lẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn wọ́n ju 600,000 lọ níye ó ní títí dàsìkò yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kàn sí àwọn mọ̀lẹ́bí àbí àwọn agbègbè tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ rárá ó ní bákan náà pọ̀ dẹ́ tún wà tó jẹ́ pé wọ́n sì nílé gbé wọn mọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ lẹ́nu tí ó dẹ̀ kí ń ṣe pé wọ́n mọ̀ fẹ́ sọ lẹ́nu débi tí wọ́n sọ pé wọ́n sọ àpò ìyàkọ́ ó ní ṣe bí

bọ́ wa ẹ ṣe tẹ̀ yí kúrò ń bẹ̀ ẹ ṣe ẹ̀kú fẹ́ òjò kú sì di ọmọ rẹ ọ̀jì ládéhùn ẹ ṣe ẹ̀yìn tiwa ẹ̀kú fẹ́ pẹ̀lú alága láti àdéhùn wọ́n ní pé má yẹun láfáwo dá ló dífá fún àwọn tiwa láti àdéhùn alága láti àdéhùn ẹ ṣe ẹ̀kú fẹ́ o òjò kú sì di ọmọ rẹ ọ̀jì ládéhùn bákanáà ẹ máa ṣe ẹ̀kú fẹ́ thank you so much ṣọ́la ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án 2026 àwọn tiwa ládéhùn ó ńlá connection kí ló máa ṣẹlẹ̀ lọ́la ṣó sì ń lọ bó ṣe yẹ kó lọ ṣé tò yẹn ti tò síbẹ̀ oníkan ní pé báwo bá kì fún ni báyìí á kì fáwo padà ni one good turn to serve another ọdún ogun àjọbọ àwọn tíà ó ńlá connection ó lọ.

0: pè ní pápá China. Lórí ètò àríyànṣàn. Mo ṣẹlẹ̀ lánàá. Mo rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn.
1: A dúpẹ́ ṣe o.
0: Ìyẹn AFCON 2027 AFCON qualifier. Pẹ̀lú ìsọ̀rí tí orílẹ̀-èdè Nàìjíríà tá a bára wa, ìyẹn Super Eagles.
1: Irú èyí máa lọ.
0: Ìsọ̀rí Early Lawa Group L.
1: A dúpẹ́ ṣe Ọlọ́run àti
0: ìrìnlẹ̀. AFCON 2027 yìí lẹ́yìn tó máa wáyé lọ́dún tó bọ̀. Orílẹ̀-èdè mẹ́ta ló máa gbàlejò ẹ. Tanzania wọ́n wà ńbẹ́. Kenya wọ́n wà ńbẹ́. Uganda wọ́n wà ńbẹ́ o. Orílẹ̀-èdè mẹ́ta yìí ló máa gbàlejò AFCON 2027. Wọ́n ti wá pín wọn sí sọ̀rí. A máa wẹ́ni tó máa wá jà fikafika jáde kúrò nínú ikọ̀ àti ìsọ̀rí tí wọ́n yàn sí yẹn. Àwọn ká má gbà gẹ́gẹ́ bí ìlànà àti ìṣe tán máa ń lò ní CAF. Orílẹ̀-èdè tó bá gbàlejò. Automatic ticket ni wọ́n ti qualify ti wọn nìyẹn o. Lára orílẹ̀-èdè 24 tí wọ́n wá ń wá. Ṣé à ń pe mẹ́ta ló ń gbàlejò. Wọ́n ti yan ìjọ tiwọn nìyẹn automatically. Ṣé pé wọn kì í ná búrẹ́dì. Tán bá kó bíi méjì àbí mẹ́ta búrẹ́dì tán bá kó papọ̀. Ìyẹn lè ná o.
1: Wà ló jẹ bàbá gidá.
0: Ìyá ṣe pé eré o gba 27 ni.
1: Wà ló jẹ bàbá gidá.
0: Ìsọ̀rí L2 Super Eagles tá a wà níbẹ̀ láti rí Madagascar.
1: Wà ló jẹ bàbá gidá.
0: Inú ikọ̀ tá a wà náà ni Guinea Bissau ibẹ̀ náà wà. Inú ikọ̀ tá a wà iná náà ni Tanzania wà.
1: Oníjẹ̀là wà ń
0: fẹ́. Ó jẹ mẹ́rin àbí.
1: Jẹ bàbá gidá.
0: Wà le púpọ̀ ó le fún Super Eagles lánàá kọ́ lọ́ má jẹ́ kó le mọ́ wa. Ó tó di pé wọ́n padà kógo yẹn já 2-1 náà gbà lọ. Ṣùgbọ́n ó yí gbogbo ẹ mọ́ ìyá àtàrà wa.
1: Bàbá gidá.
0: Ó 1-0 down láti padà wá tá iná yan yọ. Ó gba 2-1 lọ. In favor of Nigerian Super Eagles.
1: Ẹgbẹ́ náà kì í ní ìròyìn àbò
0: wọn. Iṣẹ́ wà ńlẹ̀ lákọ̀ fún Eric tẹ́lẹ̀ bá ń sọ fún o. Kó má sinmi kó má dúró o. Ní Madagascar tèmi rí àwọn èèyàn wá ṣeré o.
1: Ìpín àìṣẹ́ ni ó bá aláròká o.
0: Wípé ó màá ní ewé lọ́rọ́ Matthews yẹn máa padà bàdé. A rẹ̀ tí náà wọ́n ń bì nìyẹn ní 2-1.
1: Iṣẹ́ o.
0: Ká mọ̀ tí ó ṣẹlẹ̀ bá bá dúró lédè yẹn. Lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. Yóò ṣe dédéé.
1: Tó dẹ́kun láti ká.
0: Mọ́kàndínlọ́gbọ̀n. Oṣù kẹsàn-án tá a wà yìí. Ìyẹn September 29, 2026. Ká lọ bá Guinea Bissau play lórí èdè tọ̀dọ̀ tiwọn lọ́hùn-ún o. Ní sọ̀rí tá a wà ṣẹ́ ìgbàgbé Tanzania ti yan yan ọ̀rẹ́ dí o. Nínú àwọn ikọ̀ mẹ́rin tó wà ń bẹ̀ mọ́ Tanzania ti yan ọjọ́ ìgbàgbé story.
1: Ó ṣe àìsàn
0: pé. Ó wá kọ èdè kan tán kù tán ń wá nínú ikọ̀ yẹn.
1: Ẹgbẹ̀rún ajá.
0: Ẹ̀rí pé ṣẹ́ wà lákọọ́lẹ̀ fún Super Eagles láti ṣe ṣá.
1: Ẹgbẹ̀rún ajá kọ́ ni yóò ṣe rọ́kàn
0: fún. Ẹgbẹ̀rún ajá kọ́ ni yóò ṣe rọ́kàn fún. Kì í ṣe ìròyìn mọ́. Wípé FIFA Under-20 Women's World Cup tán ń gbá lọ́wọ́lọ́wọ́ ní Poland. Wọ́n ti parí ẹ̀. North Korea ló padà yan.

0: àwọn ṣẹ̀ṣẹ̀ dé tán ṣẹ̀ṣẹ̀ pé àwọn náà kúkú gba Nàìjíríà lánàá yìí àwọn méjèèjì ni o lórúkọ kan jẹ́ George Ilenikenna àti Moses Uso ṣáà gbọ́ tí commentator yẹn ṣáà ń parọ́
1: lórúkọ
0: àbò fẹ́ pé Moses Uso fọ ni ìwé Uso Uso ni o USOR ni o ṣe NSOFOR ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè nìyẹn lẹ́yìn àwọn náà wọ́n gbà wá tangon bẹ́ẹ̀ kọ̀ malagasy kò bá ṣe kéré yẹn fún wa lánàá o

ẹ ṣe nítorí pé mo mọ̀ pé ẹ ṣì wà ń bẹ̀ ẹ ṣe ẹ kú fẹ́ ẹ káàbọ̀ padà láti ojúde ọjà Lágelú FM òkè gájòkè 96.7 ibẹ̀ náà lẹ ṣe ń gbọ́ ibẹ̀ náà lẹ ṣe ń wò ó.

0: Remy Adesina. Man presenter. Let us die. Recognize my brother.
1: I guess we see baby.
0: Thanks so much. Iba. Ibe lewa. Lagilu FM. Ewo. No time to waste. Abala ogbon bembe fun ti osan eje mu wa kale lori ofe ati pe wole bo te se die ko to le pa mo fadagbe eto yen ro ha to professor kan ni o orinrin ajo o je professor lati orile de india orinrin ajo gege bi akeko to de ranse omowe ti se ye daada o ti wugo awon bi won tin se eto eko lori de india o ti mo o wa ni ajo pe eje sise iwadi lo si lu orilede mi baba fe soro nipa eto eko to duro daada to duro re lorile lagbala yi ta se wa yi Finland ni o ene te ba ri ke bi lere e sise iwadi ni lori Finland ni sugbon orilede Finland ko ni professor yi lo o kuro lati orilede India o lo sorilede Russia nigba to dede Russia o sumo awon akeko to n se exam igba ti won pe script le awon akeko lowo lorilede Russia o wa wo ye pe akeko kan wa to je pe ko ko kankan ninu blank paper ko ko kankan sibe leyin po kan ko ruko tan fi damu pe eni to lele o wa ri pe ninu blank paper yen to je ti exam script eni yen o ko kankan ko down kankan be o kan ko ko re nikan eni to mark e o fun ni 2 professor yen wa wo pe abe wa ri nkan eni ti o ko nkankan originally 0 lo ye kan fun ah o se wa fun 2 o lo tun wo ye pe elomi tun gba 5 o ba bere ise iwadi yen ma to do le do Russia yen tan o tun te pele mo se iwadi yen o ri pe o wopo be debi to ye pe nigba tan ba ma ri blank play blank paper akeko to se exam to kan ko ruko enikan elomi maka yen le fun ni 2 maka mi le fun ni 5 won ni ko 0 se besa o wa sumo professor kan to je omo bibi orilede Russia o wa bi lere ibere oni sori o ah o wo yen kan bayi kan bayi kan bayi ki lo de to je pe lorilede Russia nbi ba keko bo ba se dawo ko kan kankan sibe o oko e lasan nikan lo ko oni kaka ki eni to mark e ko ko 0 sibe re ta wa nanda pe ni odo o da maka yin oni ko 0 sibe yo fun mark dandanla yala ko fun 2 yala ko fun 5 o sa ma ko sibe ibe ni professor to je omowe to je omo orilede Russia o wa face si ibere ti professor to wa lati orilede India yen to bi lere oni wipe bo se so be gege lo ye ko ri babara keko ti o kan kankan sinu paper odo lo ye kan kan sibe lo to le tan pe 0 professor lati orilede Russia yen wa da professor yen lohun lati le dawun ibere re oni pe sa mo yin pe 0 literally n to tumo si pe nkan ti o exist nkan ti o si nkan ti o appear o lo la pe ni 0 oni se wa bojumu gege bi omo niyan ko wa ri paper ti enikan to kan fi si waju e ko wa so wi pe o ri ko faran ko duro waju re rara ki wa kan 0 sibe oni so tumo sibe ni oni rara oni pe ngba to ti di pe niyan gbiyanju ah ko kan kankan ni looto sugbon fun rara re lo ko ko re sori e fúnra ẹ ló mu wá síwájú ngbà tó fẹ́ submit ó ní ká wá sí gbogbo ẹ papọ̀ ká ru ìgbà tó ti máa bẹ̀rẹ̀ sí ni máa múra wípé òun ní ìdánwò níwájú òun ní ìdánwò láyà yálà ó mọ tó fẹ́ kọ yálà kò mọ tó fẹ́ kọ ó ti ní lọ́kàn bẹ́ẹ̀ ó wá ń tẹpẹ lẹ́mọ mo ní ìdánwò ẹ mọ dìsí táwọn mi ò nílẹ̀ ó ló ṣiṣẹ́ tọ́ ó tètè jí ó tètè múra ó bọ́ sójú ọ̀nà ó déléèwé wọ́n pè wọ́n wọlé ó jókòó fúnra ẹ̀ oníṣòwò ẹ̀ ká sọ pé irú yẹn fẹ́ èèyàn bẹ́ẹ̀ kò exist ó ní tí 0 túmọ̀ sí ni bàbá ń kọ 0 sínú exam script ti ọmọ ó la túmọ̀ sí wípé àfojú parẹ́ àárí àdámọ̀ kò ní nǹkan kan ṣe lókè ipẹ̀ oni ko yẹ ko ri be oni tori pe beyan ba furu fe yan be ni mark yala boya 2 abi 5 afen fun ni kori ya si ni oni encouragement lo tumo si ko tumo si pe awa ko 0 ben tori pe on ta wa bi o ko ko oni ro oye wa ye professor to wa la tori de india yen o wi pe eto eko mi tu re o oni daju daju ko sanfani ninu pe akeko ko kon kankan awa nkan odo oni kuta oluko mi igen nibi to tun ya ikade yo tun ya ori re yo tun fetisi oni irufe omo be aran lowo nigba to ba ri ekun lo ma busi o sugba to ba ri pe won te se fun mark oni lodo mi yo tepele mo ko tun le tu gba joye tan fun lo ogbon bembe to so yi ko ju be lo eko wo le ro pa re ko be bo se ora jumo be yen lo eko wo le ro po ro won keke ba se mu wa yen e fa wa da si 09123708675 tabi plus 23481 4249 1006
1: ijoshina
0: hello yes sir
2: ekusena
0: eshega sir
2: alaji omowe ayilabogo
0: omowe ayilabogo kaabo sir iku jo meta sir
2: meta ni e ma ma ko so pe ki se gbe o ta se lu je se mo ta ma fi won odu won odu yo mo fi pe omo ka ni o ka oko mejo mo ni pe meta wa jade meta tu jade yen mo ti o ka tan ni sugbon mo ma ro yo pe o wa gbodo ni bere se ti gbodo ka gbogbo re na ni
0: rara
2: na e ko ta ko nbe o ni pe akoko gbogbo eju to mo ba nse kama je pe gba sa fun
0: kama fun koriya
2: kama je kori eyi to le koju mo elomi won ni ko se ise kan to gbogbo nbe je yen won ba en pe ije le ipala
0: be atushi si
2: o ma si ha mo da ba ti fun lodo o le tori e ko le yi o awon kan ba e ko e po la di omo wa ila bugu la ti la pe
0: e se gasa awon wi thanks so much Hello. Yes, ma.
3: Oh, come in, may you like to do
0: that? Auntie, may you like to do that? Ah, what you do?
3: Hello.
0: Yes, ma. Hello, ma. Yes, ma. Auntie, may you like to do that? Yes, ma.
3: Gbogbo àwọn ọmọ tí wọn kọ síwò gbígbọn tí wọn mú wọn àti wọ sùn ẹtúrú ètí wọn ṣe yìí kò ní sí pé wọn á dójú kọ àárín àwọn ohun àti olùkọ wọn ló máa wà kíní ìjẹ sí kíní ìkan dẹ kò gbé mi níyì a lè pẹpẹlẹ mọ bẹẹ ìgbìyàn kọkàn nìyẹn fáwọn títà tó dà ẹ pé ọpọlọ yóò ní dáa
0: àmì o ẹ ṣe gan. Hello.
4: Ma ku ẹ̀sán ẹgbẹ́ tó.
0: Yes, sir.
4: Olúwa contain àríṣe àríyá lásán àpáta ìbàdàn.
0: Ẹ káàbọ̀
4: pa ara ká sí. Kóríyá yẹn ó ṣe kókó. Encouragement ni. Bó ti mọ̀ pé òun ò jì sáfẹ̀. Ṣùgbọ́n òun ò fẹ́ kó jẹ́ pé yóò wá dàbí ẹni pé kò tiẹ̀ sí sí pé kò sí rárá rárá. Ṣé àtúnṣe tó kọ orúkọ rẹ sórí answer sheet ó kọ orúkọ rẹ síbẹ̀. So o de wa o sọ níìtì.
0: Ojoko fúnra
4: ẹ. Ṣé o wá wá bẹ́ẹ̀ ni pé ok afọ́n 2 tàbí afọ́n 5 tí ìyẹn kò kú ṣe pass mark at least kúnú ẹ̀ tiẹ̀ lè dùn kó má jẹ òjò ẹ̀ rí pàrọ̀ lómi tó máa ń kọ -1 -2.
0: O jẹ mi mark.
4: Ẹ jẹ́ ẹ mọ̀ pé àìlóye tó nìyẹn. So àwọn nǹkan tó wà tó jẹ́ pé lómi ò mọ̀ bọ̀ ti mọ̀ bójú bá ṣe ń là sí civilization àti gbogbo ẹ̀ ọ̀nà education civilization ọ̀nà education tí àwọn náà tún máa mọ̀ pé ok bó ṣe yẹ kó rírì so ẹ̀kọ́ láàlẹ́ kọ́ wa ẹ̀kú sí ọpọlọ
0: láàká
4: yìí ló ní dàrú.
0: Àmì o. Hello. Hello.
5: Ẹgbẹ́ máa pè tó.
0: Yes, sir.
5: Ambale Ashish láti Amẹ́ríkà.
0: Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
2: ẹkọ tí ó rí kíní ẹkọ wà ní pé ọmọ tí ò kú kò fẹ́lẹ̀
0: kò fẹ́lẹ̀
2: ìmí ni ó tó tún ṣe
0: ọjọ́ rí sí bọ̀ wájú
2: àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó dá tó dà lónìí ogun tá à ń lò yìí ọ̀pọ̀lọpọ̀ drop out ló ṣe o ẹni ọmọ mi ìlú mẹ́rin dá nǹkan kọ pẹ́pẹ́ tí ń bẹ lórí ẹ̀
0: ojú
2: tẹnu mi ń kọ́ lẹ̀ lọ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gan sa. Hello.
1: Hello.
0: Yes, ma'am.
1: Àbúrò mi láti ẹlẹ́gùn.
0: Láti ẹlẹ́gùn.
1: Mo fi yín dandan.
0: Ẹ ṣe gan.
1: Inú mi dùn gan. Ẹlòmíì ò ní mọ̀. Iṣẹ́ tó fi béèrè. Òní béèrè. Yóò wá mọ já ń sá wò. Òṣùgbọ́n ẹ lọ. Ẹ ṣe.
0: Ẹ ṣe gan. Gbọ́ kì í síbẹ̀.
2: Hello, sir.
0: Yes, sir.
2: I'm going to go to the hospital. Mo rí pé ọmọ yín ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ pépàsì ni mo rí pé ó tíráì dáadáa. Bẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwa teachers tàbí lecturers bá jọ ṣe. Mo rí pé ká encourage students. Ní wá ṣe pé ká fi ìgbà ìtaní ká fi ba tiwọn jẹ́. Títí dé university level gan mo wà láàárín àwọn tó máàkì àwọn tó bá fẹ́ ṣe PhD jáde. Ìgbà tó di mo rí mo rí kíní mo rí kejì mo rí kẹta mo wá lọ fún mo call attention head of department ṣe òun náà bẹ́ẹ̀ rí di gbogbo kíní yẹn ó di pé minor kíní ni wọ́n ṣe ó ní mo dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣe gan-an ni ó ní akọ rẹ̀ ṣe kárí máàkì gidi gan ṣé ẹ̀kọ́ gidi lọ mú wá wọ ọ̀nà àwọn olódùmọ̀ rẹ̀ á gbé àwọn ọmọ yín gbà wọ.
0: Àmì. Ami, ami, ẹṣẹ. Yes, sir. Máa ń dùn bíi kó má tàn wọ́n. Ṣéun tó ní bẹ̀rẹ̀ tí ò ní lópin. Ẹ jẹ́ ń gbẹyọ kan yìí. Hello.
5: Hello, sir.
0: Yes, sir.
5: Ìtumọ̀ ṣe é dáa o. Orí ọmọ mi olùlọ bínú kò lọ parẹ. Mo kí mo orúkọ mi ni Aru Ojú láti West Nicole.
0: Ẹ ṣe gan.
5: Ẹ yà sọ.
0: Quitters never win. Winners never quit. Kí gbogbo ẹ̀ pátápátá kó jẹ́kọ̀ọ́. Báwa tá a jádarí. Báwa tá a jọ́gà. Báwa tá a jólùkọ́. Aláwọn ọmọọṣẹ́ aláwọn tí wọ́n ń rọ̀gbọ̀ yí wa ká tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yẹn. Wọ́n wà lábẹ́ wa. Ó yẹ ká máa fojú pa gbogbo tí wọ́n bá ṣe rẹ́. Kí lè lè ṣe mo ti mọ̀ náà pò lè mọ̀ ń ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Who knows? Tóníkálukú àpàdà dà lọ́la. Bill Clinton rèé amọ̀ tó ṣẹlẹ̀. Cristiano Santos Ronaldo amọ̀ tó ṣẹlẹ̀. Ọmọ ìgbóòrò wọn káàkiri àgbálá ayé báyìí máa ní kẹ. Kò ní kọ́ lọ́jọ́ ọ̀rọ̀ wọn ni. Àmì ìbínú. Dá gbogbo ògbó àti ọpẹ́ padà sọ́lọ̀ lọ́wọ́n bá ń kírétẹ́ kírétọ̀ tó ju kọ́ńtẹ́ kírétọ̀ lọ. Ṣé òun náà ń pè ní. Dẹ́dà ṣẹ̀dá. Ìmọ̀ léṣe léṣe lé mọ̀. Beginning and the end, the Alpha and the Omega. Ṣé máa ń sọ fún ẹ pé after God na yọ ọmọ ìyá mi sọ pé irọ́ náà ń pa wọ́n jẹ́ ni. After God na God o. Adúpẹ́ rẹ̀ lágbogbo ògún padà sọ́dọ̀ ọlọ́run ọba yẹn. Láti gbogbo àwọn aláṣẹ pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tá a dáhùn dé. A dáyàn mọ́ o. Ó túmọ̀ sí pé dá tiẹ̀ mọ́ o. Ọmọ ìyá. Ṣé Bugi you are sighted my brother? Gbẹ̀ngà Ọláyíwọlá you are too much. Ademola Aziz. May you never nose dive. Lórúkọ àwọn ọmọ yìí rèmi olúwa tó sìn Adélọ́wọ̀ dynamic presenter. the only Ibadan born without Oriki. O dele de fran mi babalola baba o bagaga fura ene se ba ngbo feran mi nga babalola nga omo gi wa gba on ti mu mi ta lagu meji orumbu meji titi ose to nbo titi osu to nbo e ma pade pade gangan fun re baba o ba feran babalola e se ten gbo e ma yi kuro nbe

ẹ ti mọ̀ wípé bí aago mẹ́rin bá ti ro kege ètò yín àgbẹ̀ lọ́ba òun náà ló mọ́ gorí agbágbé ìkànnì lágelú ńlá wà òkè gájòkè ẹjẹ́ akọ́kọ́ fi àsìkò yìí tọrọ àforíjìn bí àyà àjẹjọ àlàǹfààní àti gbọ́ra wa ẹ mọ ìṣèbínú àwa náà mọ̀ pé bí ó ṣe rí nù ún ọlọ́run ti wá ní ọgbọ̀nà ẹbẹ̀ ń lọ ẹ mọ̀ bínú àmọ́ bẹ́ẹ̀ bá wojú aago yín mẹ́rin ti ré kọjá.

náà lórúkọ ìpẹ̀dá ìṣẹ̀dá ọba adániwáyé tẹ́nìkan kì í dáa dígún àdígún ọba mi ọ̀mìmì yámiyámi ọba tó lo gbogbo lọ́dọ̀ ọba ṣe yóò wù ú èmi a mọ́ ní o ní èémí mú àwọn wòlíì ipa orí pẹ̀pẹ̀ ìjìnlẹ̀ ìfẹ́ olórúkọ ńlá pọ̀ kọjá rírí tán pọ̀ kọjá kíkà tán ọba ìbẹ̀rẹ̀ ti mọ òpin òpin tó mọ ìbẹ̀rẹ̀ ọba tó tóbi tóbi tí ayé ọ̀gbá ó fi ọ̀run

à ń jọlá olúwa àwọn ní wà ní ẹnu lóró ọwọ́ wọn lẹ̀mí wá wà ṣé kìí sòótọ́ ni pé èèyàn bá ń bọ̀ tọ́ wá lòun fẹ́ wá hànyàn límọ̀ àwọn náà ń jọ wọlé àbí wọn ní jọ wọlé ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ túndé tùnátùnámpà àtòun àti báyọ̀ bèyú ó fi mọ́ ààrẹ àwọn ní wà nídìí ẹ̀rọ alátagbà lórúkọ bàmí tó fi àpèrè sílẹ̀ kémi tó tẹ́wọ́ gbà á Ferminga Babalanga youngest old boy ó ní mo fi ń kí pé àtúnkù àmójúbà ara wa lẹ́ẹ̀kan sí lágẹ̀lú wọn pè bí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín agbẹnusọ yín àkànjí ìkọ yín rèé ẹ̀yinjú olódùmarè tí ò ṣe é fi gígún okon joseph àjò ọkọ̀ bí ẹni tí ń fẹ́ náà ń lo ọkọ̀ tèmi ń jẹ́ mọ́ gbàgbé pé olóòtú ètò yìí tèmi táyọ̀ oyè ládùn ọ̀dẹ dúdú nù ẹjẹ́ ń sáré polówó ọjà bíi mélòó kan ọ̀ rárá dádúró àwọn ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ a gbé wọn wá bẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀dẹ̀ rèé àsìkò tá a fi mọ́ pín mazza vita a láǹfààní àti tó pè ẹ̀yin tẹ́ ẹ wà ní apòmù ìkòyí ìkirè ẹ bá láǹfààní àti pè wọlé ẹ mọ́ gbàgbé pé ẹran ẹlẹ́dẹ̀ ńlẹ́gbà lọ́dọ̀ aláṣẹ àti olùdarí papi k farm kọ́lá ọmọ akinlabu ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi ní apòmù ìkòyí ìkirè ẹ bá ń sọ fún kọ́lá ọmọ akinlabu ẹ pé mo ní kó pè mí o

0: ita ti pe iro ti pe James omo atolagbe ni na lowo awo omo a se bi won ko pamo ni o ko de yin o ti o sa mo pa yan lerin okay on to ba ti ya kan ipe mo baale e ja mu latodo yen ba nki ara le
1: e ka so han olotu mo ki gbo ara ni patapata mi wa ni ti lo be yen lati ma ki baba mi olubadan ti le ibadan
0: arusawa
1: senito razid adewolu ladoja arusawa
0: kabiyesi
1: baba o ni do bale mo wa o ki won oku ojo bi won to ko lana ayeye ojo bi won to ko lana gbogbo le ibadan mo wa ki pe aku orire oba amerika oba dunu tani lati be ma wa ki gbogbo ara ilu ibadan patapata pe e ka san emi sahid omo lajire adedirun bale apete adebi apete temi wa ni ona mi adiwo tabadona mi tabade omi adiwo ona bidogun
0: ona bidogun
1: beni
0: e so e ba da baba mi eyin na e ba ki awon ara ile
2: e ka san
0: e kurin
2: e ka san gbogbo ni
0: yes sir
2: emi ni oloye dada mi mo funu ti mo je balogun apeti adebi yi baale mi na di mo joko ti yi
0: e seun
2: e ku se
0: e kurin
2: adu awon
0: n gbodo pin se rojo ipin na mo pe ri adua ni ka wa se pe ojo tura oni ko je baba mi eyin na ba n da ko yin aisi nbe lai ba won da si eni ka woko ka mo soro ni mu eye egbo se ga si ni len lori n to po we loju eyin agbalagba o oye ba n da ko yin
2: e ku se
0: yes sir
2: e ku ataro
0: ataro ni
2: o mo ju ise
0: ana
2: emi ni waidi adebi apete to je olorisa ile apete
0: ti a
2: pe ni
0: Baba Obatala e seun e kurin baba mi ola eyin o ti so ipo yin fun wa ami
2: mo so
0: e so e mo tuntun fe ke to so ni
2: oni emi ni balogun pata debi
0: e seun e seun eyin eyan e ba wa lo si oju opo Facebook e ri awon baba mi
3: oni ma le wile mo sarasi
0: awon iroko to di apete mu
3: dokita yin lapa
0: awon ti oje o baje lawon aba awon igberiko gbogbo
3: odile yin lapa lanire
0: awon ti won to awon aba ti won to awon ilu labe baba wa olubadan ti ile ibadan his imperial majesty abiesi
3: o je yan popo aje yan osu
0: Oba Rashidi Adewolu Ladoja.
1: Kabiyesi.
0: Kesin Oba Ojokupe.
1: Mashallah.
0: Baba wa Olubadan ti ile Ibadan. Won se ayeye orikadun. Be ni. Won se deede. Odun kan ko nu ti won je Olubadan ti ile Ibadan. Long shun. E pe fun wa ile ibadan o si ni daru labe yin eku omo kebu eku eyi omo kebi eyi omi omo fun bi omi afon ogbo ko to wo bo tin je tolorun awon aboyun bi ba tin fi otun kunle won omo fi osi dide akeregbe oni fo ko mi o danu be kede re akeregbe oni fo omi na o si ni danu labe asiko yin orise o gbogbo omo le ibadan orise e sami
1: sami
0: baba dedi ise sise la se o e kin to senupo loruko egbe awon agbe ni oluyole
3: to ba do o
0: gbe afani oluyole o ni mi na fin ki olubadan ti le badan ti ori kadun baale eje ka ti bi mu ati so die nbe la ya jejo sugbon tori awon eyan ti won gbo wa fun igba akoko eje atunmo apete adebi abi
1: benli
0: bo lo se tan lo apete awotan eja mo nbe
1: e ka so lotu apete adebi to wa lona mi e ka kan na ni gbogbo wa e ka apete lo ni awotan apete marun lo wa o apete kan wa ni
0: apete marun lo wa e sa wo
1: apete kan wa ki oja apete oke oja e wa le yin mo bẹ́ẹ̀ni apẹtẹ ńlá ni ti
0: àwọ̀tán
1: apẹtẹ tọjọ mi bẹ́ẹ̀ bó ṣe lọ ni ẹ apẹtẹ tó wà lókè àdó ẹ̀ka bíi ká bí ọmọ kọmọjọ obìnrin àgbọjọ ọkùnrin kọlọ tẹdó síbì kan kọ wa orúkọ agbolé baba ńlá baba rẹ kọlọ tẹdí ẹ mádùúgbò tó kọlé sí
0: bẹ́ẹ̀ni. ẹjẹ ń wá bèrè báyìí gẹ́gẹ́ bí baálẹ̀ apẹ̀tẹ̀
1: adébíyí
0: kí ni gbajúgbajà iṣẹ́ táyé àwọn èèyàn tó wà ń bẹ̀ ń ṣe
1: àlepé
0: iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀
1: gbọ́n rí ní apẹ̀tẹ̀ adébíyí lọ́wọ́lọ́wọ́ a ní gidi a ní yíbò a ní ọ̀rọ̀ rí aláwọn gbárí iṣẹ́ àgbẹ̀ ní gbogbo wọn ṣe
0: iṣẹ́ àgbẹ̀ eléyìí tọ́jẹ́ pé gbajúgbajà iṣẹ́ tá a mọ̀ wọ́n mọ́ iṣẹ́ àgbẹ̀
1: àdúgbò mi gangan láwọn sọ pé àgbẹ̀ lọ bá wa.
0: Èmi ọ̀ wá sí ń bẹ̀
1: ẹ̀yin náà wà ń bẹ̀
0: ẹlẹ́rìn àgbẹ̀ lọ bá
1: ẹlẹ́rìn àtàpẹtẹ ọmọ
0: ìyá kan náà ni ibi tẹ́ ẹ ti gbà mú mẹ́nu. ẹjẹ́ ń wá sọ tàbá ní àwò ó tó bí àwọn ẹ̀yà mélòó tí wọ́n kórí jọ ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn.
1: ẹsẹ olótú ní àdúgbò mi lọwọlọwọ mẹrun kò fẹ sí ẹyà tí ò sí torí pé ìlú ìbàdàn la sọ pé ó gba gbogbo àlejò fún bàbá wa gbà mọ́ra gbogbo àlejò tó wọ̀ lú ìbàdàn pátápátá tó wà ládùúgbò mi yíbo wà ìgbéde wà ọ̀họ̀rí wà kútọ́nú wà gbogbo tí ìta jẹ́dẹ̀ tí ọba tilẹ̀ yóò bá mu lọ́wọ́ àbẹ́
0: lọ́wọ́ àbẹ́
1: bẹ́ẹ̀
0: ẹjẹ́ wa ká tó wá ṣe báyìí
1: haúsá wà
0: haúsá náà
1: tọ́já bẹ́ẹ̀
0: haúsá náà gbé
1: bẹ́ẹ̀ ni
0: bó lẹ ṣe ń to ètò ní ibẹ̀ tí fi ń
1: tò ọlọ́ni wọn bẹ́ẹ̀ dáàtò ọlọ́ni wọn bẹ́ẹ̀ dáàtò.
0: sẹ́yìn pé ibi téèyàn bá kó oríṣiríṣi ẹ̀yà sí
1: bẹ́ẹ̀ ni
0: ogun mi ó tẹ̀mí kò ní ṣaláì mọ́ gbà yín níbẹ̀ bó lẹ ṣe ń tò.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa mo sì dúpẹ́ lọ́wọ́ olóòtú mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá bàbá mi wọ́n jókòó tì mí torí tẹ́ ẹ bá wo àwọn bàbá mi dáadáa àwọn náà bí mi o àwọn náà sọ pé máa ń so àtẹ̀yìn o àtìlẹyìn gbogbo wọn náà ni mo fi ń ṣe àṣeyọrí kì í wá sáwọn nìkan bíi à ń pẹ nìkan ní sanni arusa wahun murtala ọmọ bíbí ọmọ inú ọmọ ládọjà ni bẹ́ẹ̀ ni ẹni pé mo sọ pé arusa wahun bẹ́ẹ̀ ni ara wọn náà ni baálẹ̀ ń dòkó àjọ ń tòun ara wọn náà ni
0: ọwọ́ ń wọ́wọ́
1: bẹ́ẹ̀ ni ara wọn náà ni bàbá mi dáadáa bàbá mi àlùbáríkà dr dauda abúlé abogun làwọn wà kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tá à ní pera wa lálábàjábà pé ọ́yá bó la ṣe fẹ́ ṣe lé tó sì yẹ pé àwọn ẹlẹ́yàmẹ̀yà tó wà láàrin wa yẹn àti yan olórí fún wọn tó yẹ pé olórí wọn làwa ò bá sọ̀rọ̀ olórí wọn tó yàn fún wọn yẹn òní làwọn bá sọ̀rọ̀ pé nǹkan báyìí la fẹ́ pẹ̀lú àwọn èèyàn òní ò lọ fún wọn lábọ̀ ohun gbogbo sì ń tò bá a ṣe fẹ́.
0: ẹ ṣeun. ẹ jẹ́ àfi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Mass Foods Industries Limited àwọn ni wọ́n ń pọn Mazavita Mass Foods Industries Limited eléyìí tó wà ní Old Restonic Building ní oríta challenge ní ìlú Ìbàdàn ẹ máa pè wọ́n láti order fún Mazavita tí ẹyin náà ti mọ̀ wípé kìí ṣe òní kìí ṣe àná ó ti pẹ́ ó ti pẹ́ ti kìíní ọ̀hún tó ti wà ó yẹ yín bóyì ṣe pẹ́ òun náà ẹ mọ̀ pé n tí ò bá dáyàn lójú òun náà ni èèyàn kìí lè sọ pé bó ṣe jẹ́rì ntẹ́yìn ti pínpín lórí ètò tẹ́yìn èèyàn náà tẹ́ ti gbà àbí ẹ̀yin náà sì lè jẹ́rìí sí a tún pín mazavita a tún pín lórí ètò fún tèmi ta bá dé agbọnmi ibi tá a ti pín ẹ mọ́ gbàgbé bá a ṣe máa ṣe ẹ̀ ń bá ti ṣe àìtò yìí ju 2kg ló náà gbà àwọn márùn-ún tó bá pè sórí ètò tá a bá ṣe ojú òpó sílẹ̀ a fòran tiwọn. Balẹ̀ àwọn bí torí láwọn bíi tèmi rí ìrírí dé ká mọ jí nǹkan ní nǹkan lóko ó mọ wọ́pọ̀ bíi onímọ̀ nǹkan ọ̀nkọjá lọ ọ̀fọwọ́ he àgbàdo alágbàdo bó lẹ ṣe ń rí àwọn yẹn ṣé ẹ mọ rí àwọn àríwísí àwọn yẹn gbà tẹ bá ń rí i gbà pé èèmọ tó jí mi lóyún àgbàdo wọn ti lọ jí iṣu mi wúwo bó lẹ ṣe mọ rí àwọn yẹn tò.
1: Olótú àjọkẹ́lẹ́wọ̀n náà ọlọ́run fún wa tó kò síbi tí ṣe ò sí kò sí ibì kankan tá a sọ pé a lọ kó ló ń kígbe kò sí
0: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n tá a bá ti mú ẹjọ́ wá bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé inú òwádìí inú òtẹ̀síwájú inú òrírí àwọn bàbá bàbá tá a jọ kóra wa jọ lórí ìjókòó láti mọ ṣètò olè òfojú hàn tó jẹ́ pé ọ̀pọ̀ ọrú ẹ̀ tá a bá ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ àáfà lọ́lọ́pàá lọ́wọ́ ni pé tó agbófinró ọya
0: ẹ máa mélé lọ
1: àfẹ́ ládùúgbò ìmọ̀ ntọ́ bá ṣe mú wa léèyàn kan ládùúgbò kò lè sọkalẹ̀ sádùúgbò mọ́
0: tẹ bá fi lè léèyàn ládùúgbò
1: bẹ́ẹ̀ni
0: kò lè sọkalẹ̀
1: sádùúgbò
0: yẹn mọ́
1: àìbó lè gbé.
0: Ìdí tí mo fi ń bèrè àwọn ìbéèrè wọ̀nyí ni pé láìpẹ́ yìí láì jìnà àwọn èèyàn náà tó máa wò pé ń bo ni apẹtẹ ọ̀hún wà wọ́n náà fẹ́ lọ da oko ṣùgbọ́n tí sì máa ń fihàn lọ́kàn balẹ̀ yálà ó dáko àbòsí nǹkan ń bẹ̀ ò ní wípé n tó ń gbé bẹ̀ kò sáwọn kan tí ọmọ gbẹ̀yìn lọ lọmọ rí lẹ́fàṣẹ́ ẹjẹ́ ń tún bèrè báyìí pé tí à ń kẹran jẹ oko àkẹran jẹko ní ibi tí mo fara pamọ́ díẹ̀ sí mo fẹ́ rí pé kò wọ́pọ̀ kí wọ́n da màálù kọjá ń bẹ̀ ní àdúgbò ọ̀dọ́ yín ṣé wọ́n sì ń da màálù kiri àti pé bí wọ́n bá ń dà kiri kí làwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé tí wọ́n fi jẹ oko olóko
1: torí
0: tí wọ́n dájà lẹ́nu.
1: Ẹ ṣe olótú onímọ̀lú wà ládùúgbò wa tí wọ́n ń da ẹran jẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ a ṣèpàdé pẹ̀lú police station ọmí ọmí àdìo so wọ́n invite àwọn fúlàní adaranjẹ náà tí wọ́n dẹ̀ jẹ́ kó yé wọn pé ẹran tó bá jẹ kó ìrìn àjò tí àwa àgbẹ̀ láti ṣe ni pé ká mú fóònù wa alágbèéká wa ká ya àwòrán wọn tá a bá ti ya àwòrán wọn ká mú wá sí police station ẹran tó bá jẹ́ olówó rẹ̀ ta ka gbe mọ ta ba ti gbe mọ ta ri oju ẹ pe ẹni bayi lọ fẹran jẹ
0: ko mi ẹran wa re o
1: bẹẹni so ìjọba bá wa ṣiṣẹ lórí ẹ tí a rẹ ri pé wọn ń ṣiṣẹ lórí ẹ
0: ẹ sì rí i pé wọn ti wọn ń ṣiṣẹ
1: lórí
0: ẹjẹ ń bèrè báyìí ẹjẹ tó ń bèrè báyìí pé ọ̀nà mélòó ló wọ apẹtẹ
1: adúpẹ́ wọn
0: torí pé irú àwọn tí ń bọ̀ á dákun àbí wá dá ilé iṣẹ́ kan àbí wá sí nǹkan ń bẹ̀ mo ṣàkíyèsí pé n ti ń kóyà jẹ wá ní abala àti bí ni pé ọ̀nà ìsábàdà ọ̀nà mélòó ló ti ẹ̀ wọ́n bẹ̀ náà jẹ́ àtẹ̀mọ́.
1: Ẹ ṣe olótú sẹ́ríbí tẹ́ ẹ gbé mi lọ yìí yóò mú mi polówó polówó kékeré kan ṣé tí àwọn ìjọba wa kan fi ìyẹn kan fi ṣe ojú àánú fún mi kan sàánú fún mi torí tá a bá wo nǹkan àgbẹ̀ tó ń jáde lọ́nà ọ̀dọ̀ mi táwọn yìí lọ́nà àpẹtẹ adébí yìí àná àpẹtẹ onídòkó láláọ̀ lọ lẹ́rìn lọ àìkú
0: àìkú ìtòrè
1: àjàgbéká
0: yẹmọ ojú ẹ̀gbá
1: abule 146 lo wa nbe
0: ni e so na jo na pe ni center
1: be ni
0: 146 le abule ti mo ko ra jo nbe
1: be ni a wa npodo kan ni gbelede
0: eh
1: ah odo yi mo ti di awon yin lona po odo ti mo lona po to ye pe tawon ba fi okada won atakuku tan ba fi gbe ege inu odo ni ora si
0: kai kai kai
1: tori yi yusufu tan ba yusufu bayi okada nikan ni wa lanfani ati gbe kuro nbe so ati wa nbebe tipe tipe lori be o je ona be je ona akoko ta ba gba omi wole
0: a le gba omi yen wole
1: a le gba omi wole belede yen ona bi ta ti kanu ojo na akoko ona ekeji to tun wa pete ade bi yi mo so na ndo ko be yen ona elebu
0: o da gbe elebu la wa gba wole njo na
1: be ni a le belebu a le golosun wole ta ba tun wa gba be yen ta ba koja police station mi an pe bi kan lona ologiri
0: okay
1: ani gba be wole ta ba tun di amulu dun omi a tun le gbona be wole an pe be yen lo lori eran ona to wo apeti adebi yi o po o tona marun sugba ko sona to da
0: mo gbogbo awon ona yen
1: ko wa si kan be ni
0: to fi aye gba moto
1: be ni be ni ko fun moto lalaafia
0: se isa asodun
1: asodun ko o asodun ko o eni ba debe eni ba debe lo le so asodun ko
0: ko si kankan nu awon ona mararun te menu bayi
1: be ni to to lalaafia
0: kai kai kai
1: be ni
0: e je wa bere ki leyin ati awon iko yin se
1: ah
0: lati ri wi pe ikan nu ona yi ko sa ti e se gba fun moto
1: e se olotun ni lori igbese lori e gbogbo awon baba baba mi
0: tan ko yi e pe kini idi ti mo fi ntenu mo fun moto en ti o ko e se dan so si pe be ba di ege sori okada iyen fun en to ni le oko boya bi 1 plot 2 plot to fe lo mo tege ni bag bag iru awon to ni bi iru asiso nsin to je pe bi 10 acres 5 acres ni mo da ewo ni balẹ erin mo do yan o se fe mo yo imi ti nlo ni apa oko dida
1: se sai ara agboro tun mo ba wa da ko ni
0: a se gbo ba
1: baba mi asiso
0: se gbo de to tun gbo eyi pe fura re ni so mi pe o n da ko iru asiso to ni je pe bi 5 acres o ni mo fi bere bi 5 acres yo ti fe ta ege yen lekan na
1: be
0: ko sa le mo ko sori okada bo ni o se se ti moto fi mo de be ki la won igbese teyin na mu le npe
1: e se olotun gbogbo awon baba baba mi to ji asiwaju fun mi tori mi mo kereju ti awon baba yen fi ti mi siwaju pe man so awon na de mo pe akitiyan mi lori pe belede kan se pe ko kere ma ri pe laarin boya bi osu meji seyin bayi oga wa baba wa senator wa honorable wa oga wa Remi Hussein olorun ba ri je ko baje fun won
0: amen
1: a lo sodo won lori oro gbelede yi pe to kan sanu wa won a je ko ye wa pe awon o se sugbon irin ajo be yen ki se ri kekere pe bridge ti be yen o gba afi ki an repeat lo regede mu omi tori ile ra ni
0: n te mo ti e to gbo tori ngba te mi wa ni lerin
1: yes
0: laiku emi n se itopinpin temi
1: lori belede
0: lori mo ti rin gbe okada rin lerin aiku jade si lerin lerin lo si ojo egba lati ojo egba je alagbagba lati alagbagba mo wa n to awon abule won jade si ona kila bi ti rese da yen
1: emi subu
0: mo wa ami mo wa nto titi ti mo ona e mo pe te ba ti de alagbagba titi ti da o lo ni opa right mo wa nto straight yen lo mo sa nkan awon abule titi ti mo fi di olodo
1: ani 146 lo wa nbe 146
0: e gbe kini idi ti mo fi rin be idi ti mo fi rin be ni wipe mo fe wo bi awon ona n se ri mo wa pada yi ni mo fi wa gba
1: apete
0: ibolepe ni isin
1: gbelede
0: gbelede mo gbo mi wo gbelede mo wa gba be jade si center ti mo fi nbo pada ke le ri pe emi na rin die nti mo wa ngbianju ati won wa so fun mi nu iwadi won ni ona yen pe igba kan wa ti gbe nkan takata wa pin fe se pe won le se
1: e se olotun ki se pe won o le se ibi kan pe bi kan na ni aretu
0: okay
1: oga wa re mi o zen yi won fun won no ni anfani ati fun won lowo ni aretu pe kan lo si aretu to da ye pe ta ba wo gbelede wa ina dada won ti ja okuta sibe okay regede
0: won ti e so ngba kan ni won jokuta won ton so won ni owo ti an ton da pa won to tun wa ni nki abe ton teri
1: enikan
0: la sa ngbo
1: olotu enikan kan te owo ri owo ti won da ngba na lohun okuta la fi ja sinu omi yen
0: okay
1: awon okuta nla nla awon okuta tan lo ko ni ko ekwari la ja sinu epeto ko mo ba ko mo ba mo ri okuta la fi ja so to je pe ebe ti ma be na ni pe gbogbo eleyiju anu ti o ba sanu wa lori gbelede tori gbelede yi lo je ona to gunregeju tara alu le gba wole gba jade elebu tan so yi abuja ni
0: abuja ni
1: olori ara tan wi abuja ni ona ologiri tan wi abuja ni ona to jo na to ja so pe mi road everybody wa tan to gbelede ni
0: esio eyin omo naija se ri nti mo so njo ni se gbagbe pe ona taska lo si gbe mi ta gbe ona yen pada lo jade si lerin o ni mo gbe fanran re pa wa fun njo ni ti omi kun be mo lo mi ngba ti mo laarin omi yen koja o mu mi koja idodo gbagbe pe mo so fun pe a se abewo si gbelede ta gbe wa ki se pe boye eto oselu nla nse sugbon baba n soro nipa ise agbe ona se pataki o se koko ba le je ntun beri lowo yin lara nkan ti mo je ki awon eyan o gbelu ko gbe abaju oni ki awon nkan bi nkan boya bi ile eko nkan ko wa soro mi yin ti center ngba mo koja nbe die mo ri pe nfe ri ile eko kan ti mo ri nbe bi ko jo bi egere mi ti mo mo ti aiku pe won ese nba ran to kan ko ko si si ile eko rara nitori ti lerin ti e o se wo die loju ni ati be se ile iwe wa ti awon omo igede hausa nkan kan ti an gbe odo yin ti won le mo keko nbe tori awon omo yen baba ti ko won lati le ti a ni boya oko won wa ba won ba won wa won le ya po nto mo a lo o eje e sa wo se ni eko ti e wa ni odo yin
1: e se olotu odupe binu seri
0: ndo bi
1: yan
0: kai
1: ni adugbo mi lowo lowo a npe bi kan ni IDC school onidoko
0: okay
1: awon baba nla baba wa won ti fun won ni le nbe ni 1995 ni school na da school le nbe sugbon gba to daarin kan school yi fe degere mi ti o mi sugbon mo dupe lowo awon eleyiju anu ti honorable bambam to je asoju fun be lowo lowo to ye pe won se ba mi ko class nbe lowo lowo bayi won fun mi ni class meta
0: won se ba yin ko bayi
1: beni asese ku awon omo sibe ko ti ju ose meta lo bayi ta ku awon omo sibe baba mi to joko legbe mi baba balogun apete adebi awon ni plumber abe awon na se gbogbo se plumber abe
0: e gbo baba bo lo se ri e ja gbo latodo yin
2: bo se ri na mi
0: bo se ri ni won wi e si se daada
2: pelu ogun lati pare bayi
0: e ti pare e ko ki ko si ti bere nbe
2: pelu ogun olohun
0: olohun se
2: ati won pa si ko so awon eyan gbe gbele ko yen bi kan ma ko won mo wa
0: ngba ta pari e be emi se awon eyan si n wa e je nti bi oro yin mu bere yen pe sawon eyan ku omo wa tori awon kan won ni pe oyin lowo lo di nko mo lo be o
1: e se olotu
0: bo le se yanju be yen
1: e se olotu ni ijeta ana ijeta thursday ojo monday na ti lati ro pe ka si pade pẹ̀lú àwọn òbí pẹ̀lú àwọn tó wà ládùúgbò mo tún dúpẹ́ lọ́wọ́ woman kan tí ó jẹ́ chicha tí wọ́n fún wa ń bẹ̀
0: okay
1: ìyá ń lo wa gbé kíní microphone ó bẹ̀rẹ̀ sí káàkiri abúlé ṣègbàsáwo ẹ wá school wa o ẹ ṣègbà o aṣáàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn kọ́ ọmọ wa ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ monday débi pé lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a ti fẹ́ máa ka ọmọ ọgọ́rùn-ún níbẹ̀ báyìí Debi pe ipade ti mo ba won se ni jeta owo araalu a to ti fi gba tisa meji support
0: owo ti awon araalu to
1: ya ni
0: ati fi gba tisa meji
1: ati fi gba tisa meji
0: lati fi support
1: ti joba fi ranse lowo lowo le bayi ni program wa ni jeta
0: e seun
1: to je pe adupe lodo Olorun
0: Olorun seun
1: were were
0: e ri pe mo n gbe kini on jin o fe se bi eni po kuro le ori eto agbe e ko eto agbe ni baale aiku emi n so fun baale pe ki won kan pa fun awon eyan te wa laba lati ku omo na ni eko mo fe ke ye oro yen wo idi igbagbo temi ni pe e mo pe laye awon baba wa wo lowo free education
1: beni
0: o gbodo momo law school ta ba ni ka file ni pe bo ba se wu won elomi le momo won lo ti o si sin ti omo yen nsin le ju pe bi boya ke eyan are na ni pe enikan fadale o sare lo wu nkan be yen ko to di o ti hehe ada ti won o si awon nkan pepepe omo ra eto eyewo pe boya te ba eyin ati igbimo yin ke wu pe ke pon dandan gbogbo eyin te wa laba to mo po fe fide pon gba saba imo dako ogbodo mu omo re lo si ile eko
1: ese olotu
0: ibi ki le ri si
1: ese olotu ni ipade jeta ti mo so pe gbogbo wa patapata ta ba awon obi se ni jeta mo je ko ye gbogbo ti jobi gede yibo gbogbo eya keya to wa ni arin wa pe to iwo to ba gbianju lati pe yes ise ti ise agbe to se lomo re o se iya o je o olomo je ajeya awa pon ni dandan fun gbogbo won patapata iwo to ni meji to ni meta to je pe won tin tu yaya won tin tu yaya tan tin komo wa tinu temi gan den dun pelu pe ba se nri awon omo yen ati pon ni dandan fun won kan de ti se be tori pe gbogbo en ba ti so pe won o ni pase fun ko ni gbe lu o ase ta pa fun won yen pe a fe ki omo kawe gbogbo omo to wa ladugbe a fe kan kawe iwo ti o ba so pe omo re o ni lo lewe omo so mo lekeji lo lo mo pe ko wa ka leta fun e so a de dipe lodo Olorun pe won ti tu yaya
0: e seun ko to di pe won o kuro abi ko to di pe a si enu ni dede si bi ben e je n lo si odo balogun sugbon kin to lo be big man presenter remi adesina osemorowe isola steve mo ri owo yin na atejise yin mo ri e seun te wa nbe fun wa balogun ipo yin gege bi balogun ki lawon ti e nse gege bi ipo ta fi di to nje bi idagbasoke fun apete
2: e se adu ayogba
0: e ba nsumo kini
2: e se adu ayogba
0: ami
2: olotu
0: e se
2: gbogbo awa ta joji papata gbogbo wa la ni se ta nse fun idagbasoke mi yen ngba te mu bi baale le ile kan pe epa wo ni won ku nipa oro ki lori da kan kan e ri pe eya to gbodo wa po
0: ben
2: fulani to ndaran gan awon to nda malu won lo lo wa ben si kan ba se la rin won ye won mo jo won si center a joko la bi ma joko en to ji alaga wa oni ilu idaida abogun atawon asumo gbe ro awon oloye mutala
1: arusawan
2: adesina so baale n doko naa gbogbo wa ni lajo wa nibe nuru alowonle olonte baba asepo nbe salafa oloye salafa adekunle ba asepo nbe asepo rabajo nbe yen niyan niyen so ogun to ba sele nbe yen a n se akitiyan pe kilu le da so ye abati mejo re wa a ta dajo
0: so si segbe si bi kan omo wa ri e ja fowo bu
2: rara o even gan to ba pa gan ta jo loye gan la ba se o da wa lejo a jo ko a ku lori bi ta jo ko si mu ka bo si
0: anya me floor member
2: ni en ta ba lejo nu awon loye ni o
0: olu ode nko e je n bi
2: olu ode wa dada
0: mo se bi won na o wa ni
2: awon ni se ran se lowo bayi
0: okay
2: in to fa ti o je abajo wa na ni
0: e ba nki won te ba dile e je un pada si odo baale baale yato si pe eyan fe keko ilera se pataki o se koko nja ni health center la bayi
1: e se olotu
0: e to wa ni lerin o da pe awon eran ni an fi be se le
1: e se olotu olorun ba oni je ko baje
0: amen
1: gbugbu alamo pe ide agbalagba ti ya ba ni pe airokadun
0: ben
1: ko so gbon ke yan sise sise ko mo ira
0: ben
1: e ti o gba odi lo olorun ba oni je ko se wa ani ile iwosan ni dagi abule dagi ni o si jina si apete mo wa n bebe si ijoba to wa nu ni lowo lowo apete iruwa iropo nbe o
0: emi na ri
1: ile wa ti ma fi kale
0: a ti mo a mo agbale nbe a mo adaku
1: ile wa nle ti ma fi kale gege bi ti won o fi ba wa se ile iwosan
0: ile wa ti an le lo
1: be ni ile wa tan le lo eleyinju anu to ba le saanu mi o siju anu wo mi nbe
0: ojolo ojolo 0912370865 e je n fun awon eyan ni Mazda Vita bangbe bangbe e je n fun hello
4: hello
0: yes sir o ko yin
4: ayomide esikaya
0: ayomide esikaya 1350 abi
4: bien
0: e ba n foju opo yen le 1350 bangbe le bangbe le hello hello
4: hello
0: e pro le o ko yin
4: Mazda Vita
0: 1487 e seun e foju opo yen le hello
4: hello sir
0: yes sir o ko yin
4: akita yo taiwo
0: 4441 abi
4: yes sir
0: e jamo lo le e seun baale ba n fi number yin ta tori awon eyan le fe elomiin fe da oko to de fe pe baale fa yin gba wa nbi ta ti fe da oko lodo yin o ya ke ma ba elomiin le gbowo le lowo eyan po n fe rent o fe rent oko ko kan gbowo jewo o ya
1: oruko mi le kan si Sahid Omolajiri Adebiyi ti mo je baale apete Adebiyi number mi o je WhatsApp number mi 090-67-69-75-49
0: 090-67-69-75-49 baba obatala ti apete na wa nbi tori ijoba asiko mo le mo je ke da ko yin abi ke fi number yin si te mo binu be mi ba ti ndide sola re o mega child of god o mo gori agbagbe lori eto gospel gbedu o baye lamba re nu James Atolagbe omo nina lowo o wa nbi pelu mi 070-30-19-5962 070-30-19-59-62 number ti mi nu eni nko nte ba fe beri tabi e fe ki n wa si odo yin baba e ba n so fun baale o n doko e pe n o gba le jo wa
1: laipe majiseun majiseun
0: iyoku ti jo mejo
5: Lagine FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Retio.

sí Olúwa fi ibùkún fún orúkọ rẹ̀ ẹ má fi ìgbàlá rẹ̀ hàn láti ọjọ́ dé ọjọ́ sọ̀rọ̀ ogó rẹ̀ láàrin àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn nítorí tí Olúwa tóbi ó sì ní ìyìn púpọ̀ púpọ̀ ó ní ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ nítorí pé gbogbo òrìṣà orílẹ̀-èdè asán ni wọ́n ṣùgbọ́n Olúwa ni ó dá ọ̀run ọlá àti ọlá ńlá ló wà ní iwájú rẹ̀ ipá àti ẹwà ń bẹ nínú ibi mímọ rẹ̀ ẹ fi fún Olúwa ẹ̀yin ìbátan ènìyàn ẹ fi ògo àti ipá fún Olúwa ẹ fi ògo fún orúkọ Olúwa mú ọ̀rẹ́ wá kí ẹ sì wá sí àgbàlá rẹ̀ ẹ máa sin Olúwa nínú ẹwà mímọ́ ẹ wá rì ní iwájú rẹ̀ gbogbo ayé.

0: child of God, Lagelu 96.7 FM, Ibadan.
1: Dr. Strap Recycle àti tomato dirun ba fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ni cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
2: Sisi gbagada gbagada gbagada ilẹ̀ lẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lagelu FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò sì kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lagelu 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtì wìtì.
4: Glory Prince.
5: Bẹ́ẹ̀ tó ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí, ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
6: Glory Print, put your message on display.
7: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì Nìbàdàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wádùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbànúre ní Àkànbí àrólé Ba Olúyọ̀lé Nìbàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sínétọ̀ Sàràfàdín Abiodun Ali olóyè Adégbèga Taofik Alégòkè CEO Solution FM Radio Ibadan Alhaji Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Dikrulai Olajide Odidi Omo àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa níbàdílé Fẹyọ Rasida Ayinde Merenge King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus Ankara ti wà fún títà ní Bon Photo Junction. Pe nọmba yìí 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò.

ìtàn ayé wa padà. Ó dìde àtọ̀ ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ náà yóò sì mọ́lẹ̀. Òkùnkùn kò sì ní borí ẹ̀.

0: we do like a new FM 96.7.
1: Is this a

ọlọ́jọ́ bí September gospel gbẹ̀dẹ̀ lágélú FM kíyín àṣeyí ṣàmọ́dó ọlá nínú owó ọdún tó ń bọ̀ á tún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹjẹ́ kí n ráyé gan tí olóyè olóyè tí kì í lò lẹ̀kẹ̀ bàbá olóyè rẹpẹtẹ a ní ìkàyé presenter happy birthday to you my brother gba ọdún ọdún kan ni ẹmi gígùn àlàáfíà ọlọ́run á fi jogún fún yín o gbogbo ìtókù ọlọ́run bá mi ṣe fún yín èyí tẹ́ ẹ ti ní tó ń dùn yín nínú èyí bàjẹ́ lórúkọ jésù.

látìkàn ni lágélò 96.7 FM òkè gájòkè ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní la mú wa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó yìí tó súyọ nínú ìròyìn náà ààrẹ tinubu ni ó ti ní orílẹ̀-èdè nàìjíríà ló wà ní ojú òpó ọ̀nà tó tọ́ gómìnà ti ìjọba ìpínlẹ̀ sokoto ni wọ́n ti ṣe àmúlò ìlànà alágbára láti bójútó tó ń ti wegbò dẹ́kun fún ìgbésùmọ̀mí orílẹ̀-èdè iraq ń fẹ́ kí wọ́n yọ wọ́n kúrò lára àwọn orílẹ̀-èdè ti ilẹ̀ amẹ́ríkà fòfin dè pàápàá jùlọ àwọn bàálù òfurufú wọn agbọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester city jeremy boateng ni ó ti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrin rẹ̀.

ààrẹ bola ahmed tinubu ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti mọ́sẹ̀ sọ ìrètí tí wọ́n ní nínú orílẹ̀-èdè yìí nù tó sì ń fi ọwọ́ ọ̀dání lójú sọ̀yà wípé orílẹ̀-èdè yìí ló wà ní ojú òpó eléyìí tó tọ̀ láti padà bọ̀ sí ipò pẹ̀lú àlàáfíà tó ń ti fẹsẹ̀múlẹ̀ ìdàgbàsókè tinubu ló fi ìpè yìí síta nígbà tó fi ń ti ipasẹ̀ ẹni tí í ṣe abẹnugan ilé asojúṣòfin ilẹ̀ yìí ọ̀nàrẹ́bù abbas tajudeen tó ń sọ̀rọ̀ lẹ́ni tó ṣojú rẹ̀ níbi àdúrà pàtàkì àti àdúrà àkànṣe eléyìí tí wọ́n ṣe ní ìsàmì ọdún kẹrìndínláàádọ́rin ti orílẹ̀-èdè yìí tó ti gba òmìnira ètò tó wáyé ní mọ́sálásí àgbà ní ìlú abuja nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn àdúrà àkànṣe abbas ló fi iṣẹ́ ààrẹ tinubu jẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìrètí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí tó sì mọ rírì àwọn ìpèníjà tí ń kojú orílẹ̀-èdè yìí láti ìgbà tó ti gba òmìnira bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè yìí ló ti ní àkọsílẹ̀ ìlọsíwájú èyí tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ó tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ayẹyẹ oríkádún ọdún kẹrìndínláàádọ́rin tí ilẹ̀ yìí ti gba òmìnira òun náà ni ó yẹ kó jẹ́ àsìkò èyí tí yóò pe àjọ tó níronú lórí ìdàgbàsókè láìná ni àwọn ìpèníjà àti àkùdé àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ilẹ̀ yìí ń pàdánù ẹni tí í ṣe ọmọ oyè fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Peter Obi ló ti ṣe àtúnyan ìpè láti tú gómìnà tẹ́lẹ̀ fún ti ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai sílẹ̀ kúrò lákàtà àwọn amúnimọ̀dá àjọ ICPC èyí tó wà láti oṣù kejì ẹni tí ṣe olùrànlọ́wọ́ lẹ́ka ètò ìròyìn sí ò fún Obi Idris Zekeri nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò jẹ́ kó di mímọ̀ wípé gómìnà fún ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ọ̀hún òun náà ni ó ti ń fi gbọmọgbọmọ pè fún ìtúsílẹ̀ El-Rufai wípé kí wọ́n tẹ̀lé ìlànà tó tọ́ láti fi wo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ Zekeri fi ọ̀rọ̀ léde wípé Obi òun náà ni ó tún tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé níṣe ló yẹ kí wọ́n tẹ̀lé ìlànà tó tọ́ lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan gómìnà tẹ́lẹ̀ ọ̀hún dípò bí wọ́n ti ṣe gbé tì sí àkàtà àjọ ICPC El-Rufai òun ló ti wà lákàtà àjọ ICPC tamọ̀ sí Independent Corrupt Practices and Other Related Offences Commission láti oṣù kejì láàrin onírúurú ìwádìí tó ń ti ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ lẹ́yìn federal high court tó wà ní ìlú abuja ẹ̀wẹ̀ òun náà ló ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n fi gbọ́ ẹjọ́ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí El-Rufai tí ó pè lórí pé òun ò ní ẹjọ́ jẹ́ àti wípé ìlànà tí wọ́n fi kélé òfin gbé òun òun náà ni kò jẹ́ ìlànà tó bófin mu

gómìnà ti ìpínlẹ̀ Sokoto Ahmad Aliyu ló ti kéde ìgbésẹ̀ ètò ààbò àkọ́tun èyí tí wọ́n gbé láti kojú ooru sí ìgbésùmọ̀mí àti àwọn ìlànà èyí tí wọ́n gbé látàrí àti rí dájú pé àwọn tí wọ́n ti di aláìnílé lórí mọ́ ní àwọn agbègbè ságbègbè ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n padà sí ìlú ibi tí wọ́n fi orí wọn sọ. Aliyu yọjú ọ̀rọ̀ yìí síta nígbà tó ń ṣíde ìpàdé ẹlẹ́ẹ̀kẹjọ́rú rẹ̀ ti ìgbìmọ̀ ìṣàkóso ti ìpínlẹ̀ ọ̀hún nílùú Sokoto níbi tí gómìnà tó ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ náà ló ti ṣe àmúlò ìlànà tó fẹjú láti kọjú ooru sí ìgbésùmọ̀mí pẹ̀lú àlàyé wípé ìlànà náà òun náà ni ó ti ń so èso rere. Bákan náà lọ́tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde wípé ọpẹ́lọpẹ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò òun náà ni ó ti ń jẹ́ kí wọ́n mọ gbá àwọn agbésùmọ̀mí tí wọ́n sì ń du àwọn tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé pẹ̀lú bí wọ́n ṣe ń du màálù èyí tí wọ́n ti jí gbé láwọn apá kan ìpínlẹ̀ ọ̀hún padà. Gómìnà ẹ̀wẹ̀ ló mẹ́nuba ikọ̀ ti ìsọwọ́ṣiṣẹ́ rábà eléyìí tó wà ní rábà àti tùrétà tó fi mọ́ ti ìjọba ìbílẹ̀ kébè ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí àwọn àjọ elétò ààbò tí wọ́n ti kàn ní ìfikùnlukùn pẹ̀lú ìfojúrinjú pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n sì du àwọn tí wọ́n wà ní àkàtà wọn tí wọ́n gba ọ̀kẹ́ ẹgbẹgbẹ̀rún àwọn màálù tí wọ́n jí kó padà. Ó fọwọ́ ìdánilójú sọ̀yà wípé ìṣàkóso òun kò ní tẹ̀tì láti mọ́ ṣe àtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò tí ó sì mọ́ pèsè àwọn tó yẹ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Orílẹ̀-èdè Nàìjíríà náà la wà ẹni tí ṣe aya lẹ́ẹ̀dẹ́ gómìnà ti ìpínlẹ̀ Èkó ọ̀mọ̀wé Ìbíjọ́kẹ́ Sanwó-Olú òun ló ti rọ àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún láti túbọ̀ ní sùúrù pẹ̀lú ìjọba látàrí àìtètè mọ kó àwọn ìdọ̀tí eléyìí tí ó fi ọ̀rọ̀ léde pé aáyan àti ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ lójútó àti wá wọ̀rọ̀kọ̀ fi sàdá lórí àwọn ìpèníjà eléyìí tó ní ṣe pẹ̀lú ìkólẹ̀kó dọ̀tí tó wà yíká ìpínlẹ̀ náà. Sanwó-Olú ló fi ìdí rẹ̀ bí ọ̀hún síta ṣáájú lónìí òde yìí nígbà tó fi ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò ìpàdé olóṣooṣù ti ìgbálégbádọ̀tí ìgbálégbáta agbègbè tá a mọ̀ sí environmental sanitation ní Mọ́fòlúkù agbègbè kan tó wà ní ìjọba ìbílẹ̀ ti Oshodi Sọlọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn kan lára àwọn olùgbé lágbègbè náà ni wọ́n fi àríwí sí síta lórí wípé wọ́n kìí tètè kó àwọn ìdọ̀tí àti àwọn ẹ̀gbin tí wọ́n bá ti ṣe látọwọ́ àwọn àjọ tá a mọ̀ sí PSP ìyẹn private sector participation operators nígbà tó ń fèsì sí àríwísí wọn. Obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó fi ọ̀rọ̀ léde wípé ọ̀rọ̀ àríwísí tí àwọn agbègbè náà tí wọ́n ti fi síta ó ní ó jẹ́ èyí tí ó ń gún àjọ PSB ní kẹ́sẹ́ láti jí gìrì sí ojúṣe wọn kí wọ́n mọ́ sì jẹ́ kí mímọ kólẹ̀ kó dọ̀tí ọ̀hún tó ń ti ẹ̀gbin kí ó di èyí tí ó mọ̀ pẹ́ nílẹ̀. Ẹ̀wẹ̀ ó tẹ̀wájú láti rọ àwọn olùgbé láti túbọ̀ mú sùúrù látàrí wípé ọ̀rọ̀ náà kò ní pẹ́ jẹrùkún ìgbàgbé. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tèní ló ń de sí ètígbọ̀ yín ìkànnì làgèlú 96.7 FM òkè ìgajòkè ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè Iraq òun ni ó ti fi ọ̀rọ̀ léde wípé òun ti ní ìfikùnlukùn tó ń ti jíròrò pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà látàrí àti rí dájú pé wọ́n tu orílẹ̀-èdè ọ̀hún kúrò lábẹ́ ìfòfinde eléyìí tí wọ́n fi òfin de àwọn bàálù ti Iran èyí tó jẹ́ pé ó ti ń pagidínà lílọ bíbọ̀ àwọn èèyàn tó fi mọ́ àwọn tí

wọn gbẹ́sẹ̀ kúrò nínú ìfòfinde yìí tí wọ́n fi di àwọn pápákọ̀ òfurufú ti iraq nínú ìgbésẹ̀ náà ẹ̀wẹ̀ àwọn bàálù èlé tí ó jẹ́ ti orílẹ̀-èdè iran tí ó gbé àwọn arìnrìn àjò iraq shia ìyún iraq shia pilgrim lọ sí ilẹ̀ mímọ́ ti iran tàbí lọ ṣe àbẹ̀wò sí àwọn ilẹ̀ mímọ́ tó wà ní iraq òun náà ni ó jẹ́ pé àkùdé ló ti ń débá fífò wọn bó tiwulẹ̀ jẹ́ wípé àwọn kan nínú wọn náà ni wọ́n ń gbé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti iraq lákòótán lẹ́ka eré ìdárayá ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tí ó sì tún jẹ́ agbọ́wẹ̀yìn fún bayern munich jeremy boateng ó ní ó ti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá gẹ́gẹ́ bí iṣẹ́ tuntun báyìí níbàámu pẹ̀lú fabrizio romano boateng ó ní ó jọ ẹ sí àdéhùn ní trabzonspor gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ akọ́nimọ̀ọ́gbá tuntun èyí ń lọ wáyé lẹ́yìn tí boateng tó kéde ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọ̀jìn ní agbábọ́ọ̀lù ní ọjọ́ kọkàndín ní ogún oṣù kẹsàn-án ọdún 2025 lẹ́ni ọdún mẹ́tàdín ní ogójì ìràwọ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ọmọ ilẹ̀ germany ọ̀hún òun náà ni ó ṣe àṣeyọrí nínú iṣẹ́ yìí tó yàn láàyò ní bayern munich eléyìí tó fi ọwọ́ gbé òbítíbitì ife ẹ̀yẹ sókè nínú èyí tá a ti rí ife ẹ̀yẹ ti olómìnira ti german championships mẹ́sàn-án àti ife ẹ̀yẹ ti champions league méjì tó sì tún gba ife ẹ̀yẹ dfb márùn-ún ẹni ọdún méjìdín ní ogójì ọ̀hún eléyìí tí ó gba àmì ẹ̀yẹ ti 2014 fifa world cup ní orílẹ̀-èdè brazil pẹ̀lú ilẹ̀ germany òun náà ni ó tún gbá bọ́ọ̀lù fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi hertha bsc hamburg sv olympic lyon us salinatana àti lax. lákòótán kí n tó mọ lọ ẹgbọ́ àwọn kókó inú ìròyìn yìí lẹ́ẹ̀kan sí ààrẹ tinubu n ló ti fi ọ̀rọ̀ léde wípé ojú òpó tó tọ́ ni orílẹ̀-èdè nàìjíríà wà ìjọba ìpínlẹ̀ sokoto ló ti ṣe àmúlò àwọn ìgbésẹ̀ alágbára láti wegbò dẹ́kun fún ìgbésùnmọ̀mí ní ìpínlẹ̀ náà orílẹ̀-èdè iraq ló ti ní ìfikùnlukùn pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà látàrí àti lè rí dájú pé wọ́n gbé ẹsẹ̀ kúrò nínú fífi òfin de àwọn bàálù orí iran ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbọ́wẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù man city jeremy boateng ló ti gba iṣẹ́ tuntun gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá. fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa ní ojú òpó ojúwe ti facebook pẹ̀lú ìtànà lagelu fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò yun x lagelu fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa túnde ọ̀làwò ní olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ babatunde morohun kejì okun joseph enidobo ló kọ́ tèmi.

Èyí ni ọ̀rọ̀ orí ọ̀fẹ́ láti the power of his grace ministry. Òpópónà Exide Kútẹ́ wọ̀ fún ìyànà church Ìbàdàn. Ọ̀rọ̀ orí ọ̀fẹ́ nìyí láti gba ìgbàlà, ìwòsàn àti agbára Ọlọ́run.

0: गाजू की।
1: दा ओलाहुन रे मो da olorun ore mo ni etu waasu to fi olorun fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere matthew igbesele oluwa omosebi oluso agutan ti ijo noyogo chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balau egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun ore mo oro fun gbogbo eniyan lati mo olorun lati ẹnu bàbá wa nínú olúwa ajé rere matthew ìgbẹkẹlé olúwa ọmọṣẹ bí kí ọlọrun kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹtí sí ọrọ náà.
2: Ìpè láti yan ọlọrun lógun nígbà tí a ríṣẹ ìyanu ọlọrun ní ìrìn àjò ayé wa ohun ìpè wà láti yan ọlọrun lógun nígbà tí a kíyèsí ọrọ ọlọrun tàjọ lè ṣètò dábòbò ọ omi ìpè wà láti yan ọlọ́run lógun nígbà tí a tẹ̀lé ìlànà náà tí a jọ lè ṣe tàrí èso àbájáde rẹ̀ èrè ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ náà omi ìpè wà láti yan ọlọ́run lógun ẹni tó kíyèsí májẹ̀mọ́ ọlọ́run tó mú ọ̀rọ̀ náà lò tó bá ìtura pàdé tó bá ọgbọ́n pàdé omi ìpè wá láti yan ọlọ́run lógun kí ni ìpè tó mú wá ni pé títóbi agbára ọlọ́run tó fi gbà wàhálà tó pa ọ̀tọ́ lẹ́nu mọ́ tó pa ìdí lẹ́nu mọ́ tó sọ adà ṣẹ́gun ìpè láti yan ọlọ́run lógun ẹ̀ka owó ìrìn àjò ayé wà nígbà tá a gbọ́njú tá a sì lábẹ́ àkóso bàbá àti ìyá mọ́ ta dádúró ta ló ṣàbọ̀nà wa ta ló tọ́jú wa ta ló wá gbèrò ayé wa ìbáṣọ ọlọ́run ìpè láti yin ọlọ́run lógun nígbà tí gba oru ọ̀fẹ́ náà tí ò ṣoru ọ̀fẹ́ náà lò orí ìfara ọlọ́run orí ìgbésẹ̀ ọlọ́run orí àtìlẹ́yìn ọlọ́run odò ọlọ́run ní ọlọ́run ìmọ́lẹ̀ yí ọkà ó tẹ òkùnkùn mọ́lẹ̀ agbára sàdá kòsìkòsìkò lágbára rẹ̀ mọ́ ìpè láti yan ọlọ́run lógun ẹni tó bá mọ nírò ọlọ́run tí ó dá wa lọ sí ayé kò gbókògbó bí nígbà tí a bá pa májẹ̀mú rẹ̀ mọ́ àjẹ́ ìrojú rẹ̀ àjẹ́ ọmọ lọ́wọ́ rẹ̀ àwọn ohun tító ní ìfẹ́ tó ní sí wa níṣẹ́ tẹ̀lé ló bá ìrìnwá pàdé ló ń tọ́jú wa ìpè láti yan ọlọ́run lógun ìfarahàn rẹ̀ ní sọ̀rọ̀ náà oru ọ̀fẹ́ tí a lè gbà àti lẹ́yìn tí a lè gbà ìpè láti yan ọlọ́run lógun nígbà tó máa da ìjà ayé kọjá tó máa da ìṣòro ayé kọjá nígbà tá a gbẹ́kẹ̀lé tá a ṣe délé omi ìpè wá láti yan ọlọ́run lógun agbára tó fi dábòbò wá ọ̀rọ̀ ta kíyèsí tó múláàgùn wá ta ní foríti sí ta ní fàyàrọ̀mọ́ nínú ọkàn wa ní tá a kébo síta tá a kò gbẹ́kẹ̀lé lọ ọlọ́run tó ṣẹ́gun fún wa omi ìpè wá láti yan ọlọ́run lógun nígbà tí ìdánwò dé ta sọ pé ọ̀nà ọ̀la àgbègbà máa ọ̀la ṣe nígbà tí a gbójú wa sókè ta gé gbogbo ọlọ́run tí a dẹ́sẹ̀ omi ìpè wá láti yan ọlọ́run lógun ṣé wẹ́rẹ́ ló bá mi ṣe ẹni tó gbàgbọ́ tó sinmi lé èyí tó bà ọ́ ògbóná owó palẹ̀ ó sọ lásán omi ìpè wá láti yan ọlọ́run lógun ẹni bẹ́ẹ̀ bọ̀ wọ́n ìpè tó ní bùkún ìpè tó tinú ọkàn wá ta fi tinú wa yan ọlọ́run lógun fún tẹ́lẹ̀ òsèlégún ká fi ìmoore hàn ìpè tó ní ìyìn ta ń jẹ́wọ́ ọlọ́run fún ìgbàlẹ̀ ọmọdé kejì ni nígbà tá a gbà gbọ́ a fi rán ọmọdé kejì lọ́wọ́ a fi ọmọdé kejì ṣe pe ipeto ni buku ni ipeto ni yin ni ti mo wa yika yida mi tu lo de fi ran lowo mi toro lo si mi toro lo si mi igba ki jo se oro re pa ba je mi re mo omi ipe tu ni yo ta je oro lo ko tani ba ma ni tala ba ma gbega tala ba ma ni bi ko se jesu oba tala ba ma ni tala ba ma gbega tala ba ma ni bi ko se jesu oba o mi pe wa ngba to wo ti to wo si to gbori e soke si olorun o la ko pa koja o la eji koja o da bi da koja omi ipe wa lati jẹ ọlọrun lógo jíjó lóòótọ́ sí ọ̀rọ̀ náà fún ìgbára ti ara ẹni fífẹ́ ti ara ẹni nígbà ohun tó bá láyé ogun ló bá láyé ìdàrú ló bá láyé àwọn kò ṣe ènìyàn mú kọsẹ̀ wá ṣùgbọ́n nígbà tó gbọ́ ìrètí olúwa tá a ka ìlànà lọ sílẹ̀ fún ọ níbi tó gbé ṣubú tó ní o tó gbé kọsẹ̀ tó gba ọlọ́run gbọ́ tó sì fi yè sọ́rọ̀ tó jólù ṣe tó ṣẹ́gun fún ọ tó ra nígbà tó gba ẹ̀mí sí ọ̀tún tó gba ẹ̀rọ ó mú ìpè wá láti yin ọlọ́run lógo ìjì tó là kọjá láàrin ẹbí ìjì tó là kọjá láàrin ọ̀rẹ́ tó là kọjá níbi iṣẹ́ tó là kọjá ládùúgbò ó mú ìpè wá láti yin ọlọ́run lógo. Ẹni tí ó gbà ọ́ tó gbà ọ́ là ọ̀rọ̀ tí ó pamọ́ ló kàyà rẹ̀ àwọn ìlànà òfin rẹ̀ tó pamọ́ ló kàyà rẹ̀ ó mú ìpè wá láti yin ọlọ́run lógo. Títóbi ènìyàn olórí ogun o mo kí ọ Jésù kú ṣẹ́rẹ̀ o bàbá títóbi ènìyàn olórí ogun o a kí ọ Jésù kú ṣẹ́rẹ̀ o bàbá ó mú ìpè wá ìpè láti yin ọlọ́run lógo. Ta ló ṣe ta ló tì mí lẹ́yìn ọ̀rọ̀ òun ni mo gbọ́ ọ̀rọ̀ ta ni mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí ni ọ̀rọ̀ ológo ni ni ọ̀rọ̀ ẹbí ẹni tó ti òkè wá tó torí ìtẹ́ wá tó lágbára ó pa ẹ̀jì lẹ́nu mọ́ ó pé bá a ti sàtẹ́ níyà ó mú ìpè wá láti yin ọlọ́run lógo. Pé àwa láyé àwa láàyè ó mú ìpè wá láti yin ọlọ́run lógo nítorí pé olóṣogbo nínú gbogbo nínú àjọ ayé wa. Ẹ̀rọ kíyèsí ìlànà ọlọ́run tó bá pamọ́ ojoojúmọ́ náà pé olúwa ẹ̀yin ẹ̀ṣẹ̀ yìí èmi kọ́ ọgbọ́n mi kọ́ ìmọ̀ mi kọ́ nítorí pé ìmísí ọ̀rọ̀ rẹ̀ tí ó gbọ́ tó múlò tí ẹ̀mí ó tọ́ ẹ sọ́nà tí ẹ̀mí ó ṣe níyè tí ẹ̀mí ó tọ́ lára tí ẹ̀mí ó bá ní ẹ pàdé tí ẹ̀mí ó gbọ́dọ̀ pàdé nígbà tó gba ìrẹ̀lẹ̀ láàyè omi ìpè wá láti yin ọlọ́run lógo. Nígbà tó kú wọn ni kan ṣùgbọ́n ọlọ́run fi sílẹ̀ ọlọ́run tó gbẹ́kẹ̀lé kò dójú tì ọ́ ọlọ́run tó sinmi kò ta ọ́ nù ó ti ẹlẹ́yìn bí akọni ó mú ìpè wá láti yin ọlọ́run lógo. Ó pè wá láti yin ọlọ́run lógo ó tọ́ ká máa yin ọlọ́run lógo. Nígbà tí àwọn ọmọ Ísíráẹlì tó lọ òkú wa kọjá pé omi pín sí méjì wọ́n yín ọgbẹ́lẹ̀ ó bì sọ́tún obi so se igba ti bo se to de ti osuku o fu opa to wa lowo re obi ko obi obi si beji won ya do olorun orogo olorun won se bo para olorun won ni niyan pele ipe lati je olorun awon se bagbara olorun won se jade kunodo o ta won se sepe won rata obo anti le pa won ero ba o tele pe ogun wa yo gbeleyin sugbon olorun oba ti je mi ni o ja fun won ipe lati je olorun olo se agbara ha o fola ha pe o wa pelu won en ti lo ba ti wa pelu a ma yan olorun logo ni ilé àwọn pẹ̀lú àwọn ẹsẹ́ ni bó ti wà pẹ̀lú àwọn àyànfẹ́ lóde èmi tọ́pọ̀ amájẹmú rẹ̀ mọ́ aláìjẹ kọjá aláìṣẹ̀rọ kọjá aláìkú kọjá bẹ́ẹ̀ gbé kábàṣẹ láyé ṣùgbọ́n ọlọ́run tó sàbọ̀nà wa ó fi ìfẹ́rẹ̀ hàn tomi ìpè wá láti yín ọlọ́run lógo mo wọ̀ tí mo wò sí tàbí dàbí ọlọ́run mo wọ̀ tí mo wò sí tàbí ma gbé gàbí ìbá ṣọ́ọ̀rọ̀ tí mo kí mèsì tí mo jólùṣe sí tó mú ìwòsàn wá tó máa yọ̀ wá tó bí ìṣẹ́gun wá ìpè láti yín ọlọ́run lógo ẹ̀rọ mi àwọn ìjọba pa ìlànà ọlọ́run mọ́ bàbá gbòfò ọlọ́run mọ́ a máa gbogbo ìgbà ní ìrìnàjò wa ló kún fún ọpẹ́ láti máa fi ìfọlọ́run tó mí ìpè wá pé aláàánú wọn ibi tí ọmọ rẹ wà ó bójúre pàdé ibi tí ọmọbìnrin wà kò sí lẹ́kọ̀ọ́ gbogbogbò ó bójúre pàdé ó bí àbíyè ọmọkùnrin wà láyé wà láyé o ìran wà láyé wà láyé ó mọ̀ pé wá láti ẹ̀rọ olóko ọlọ́run ló tọ́jú wọn ọlọ́run ló ṣàmọ̀nà wọn ìrìnàjò wọn lọ́sọ̀ọ́ láti lóru àṣìbẹ́ omi ìpè wọn láti ní ẹ̀rọ olóko Exodus 15 verse 2.
0: Olúwa ni agbára àti orin mi.
2: Olúwa ni agbára àti orin mi.
0: Olú ó sì di ìgbàlà mi.
2: Olú ó sì di ìgbàlà mi.
0: Èyí ni Ọlọ́run mi.
2: Èyí ni Ọlọ́run mi.
0: Èmi ó sì fi yìn fún un.
2: Èmi ó fi yìn fún un.
0: Ọlọ́run bàbá mi.
2: Èmi
0: ó gbé e lékè.
2: Yóò dà fún ọ.
0: Amí.
2: Ẹ wo ìjẹrin Mose nígbà tí a bọ̀ sí láàkú pa kọjá. Olúwa ni agbára mi àti orin mi. Ta ló gbà wá báyìí? Ta ló là wá lójú? Nígbà tí a jólù ṣe ọ̀rọ̀ náà.
1: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ni a sì sì gbọ́ tán. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Urban Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Mandete Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó ti máa gbọ́ tí ó sì máa wù wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá Ọlọ́run rẹ mọ̀ ìpàdé tó di ọjọ́ 8.

0: ni riri ti e igba ta ba wa pa iriri po iriri taye iriri kende ti dowu ta le alaba si dogbe ta ba pa iriri po e opolo wa si iriri wa po si obi ikan la tun fe lo yalele ikan la tun fe lo yalele yo me wa nsele egbo orin kan ti ani ori o kere koko lawo baba ti wi fo me ni ko de egbo ni me wa nsele to ni ti me ni mo wa fe korin mu ani ori o kere koko lawo baba ti wi fo me ni ko si egbo ni elewo tun leyin o ogbon ponu e ta ko loko laya oko gbon awon ti an mura ati se yawo na won re ti an mu nbe baba iya somo won rogbon ti an mu yo nbe olorun saanu baleni nu yawo mi o le lo amon pa yawo ti mu ya dani to je pe ngba ti nbe oko eya wa nbe oko wa ro pe aso ni lenu lele o da bo se wa latokun e mu yonda lo wa dori o kere koko lawo baba ti wi fo me ni a si gbo ni abamo eyin oro ni waye en ta fi kabamo kolo mo je ase ọ̀rọ̀ arábìnrin tẹ́ fẹ́ gbóná lẹ́yìn ẹ farabalẹ̀ bọ́ torí pé ìrìnàjò wà ń bẹ̀ tá a ní láti rìn ẹ farabalẹ̀ bọ́.
1: Ìyá Fàlẹ́ torí ayé kó mọ̀ di pé a da ìgbòkò jẹ́ ọmọ ọmọ ọmọ ẹ ti wá fún sóró sóyè
0: ọlọ́run má ṣàánú wa.
1: Ẹsìn gòkè ń sọ̀kalẹ̀ yẹn náà ni.
0: Ọlọ́run ní fọmọ dàyín láàmú o. Ọlọ́run ní fọmọ dàyín láàmú o. Ẹ̀tẹ́ ń gbọ́ ìmọ̀ ṣàdúrà ń kẹ́ kọ́kọ́ ṣàbí ni. Ẹ wàá ma ẹ mú mi ẹ̀ lé. Ọlọ́run ní fọmọ dàyín kankan láàmú nù wa. Bí ẹ fìbọn sọ gírí ni. Torí yóò lágbára tí ó sà ọlọ́run náà láàfin sú. Tọ́ ọlọ́run o. Bẹ́ẹ̀ ó sì yé òun ó mọ̀ di tó fi ṣe o. Bẹ́sà ni n ò fẹ́ rú ẹ̀ mọ́ àmọ́ n ò dá ọ́ lẹ́kun àmọ́ n ò dá ọ́ lẹ́bi. Bó bá rí sábà wùsàkun ayé lọ títí gbà tí lé dúnù ó ní ó wá tún fi ọ̀rọ̀ rúrẹ́ ó tún fi rúrẹ́ wò ó ní ẹni tó ti ń ṣiṣẹ́ fọmọ ọgbọ̀n ọdún fúnfún dídí ọgbọ̀n ọdún tó wá rìtáyà ó ní sẹ́ni ní kí ilé ẹ̀ jo kínní kíyàn ẹ ó ṣe òun mọ̀ pé òun ó sì jẹ̀bù òun ó sì jẹ̀bù àwọn kí lorúkọ àwọn ọ̀rẹ́ àwọn òsì ẹ̀fà àwọn kinní kan bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó ṣe kìjà àwọn lè ráléra tí wọ́n kó nǹkan jọ àmọ́ bá jìnfìn fún ẹni tí ò nífọ̀n tí ò lè kanná ebo ni kò forí lé ọ̀dọ̀ ọlọ́run náà ni ọlọ́run là fi sú.
1: Ìyá Fàlẹ́
0: ẹ jèrè wàhálà tẹ́ ń ṣe ẹ ní ṣe lásán àánú màmá yẹn ṣe mí mi ì mọ̀ gbà tí mo tún sọ pé a tó padà sọ́dọ̀ àwọn èèyàn ni kò sọgbọ́n tá a fẹ́ dá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Fàlẹ́ tó ti wà lórí ìgbà ó dà ń pé ó ti di Wednesdays méjì
2: báyìí
0: ó ti di jímọ̀ méjì ta ti ń rò pé ìgbà àsìkò tó tó ni wọ́n fẹ́ ṣe òun tó ti wà lórí bẹ́ẹ̀dì táwa rò pé yẹpẹrẹ lè kú wa sí.

0: fi karu nle 3 million gbogbo gba to se wa nbe na ni testing kankan lo won tun je imo won ta ti kodo o tun je lo amo ti ri 3 million no a ti ri eyin abiyamo a ti ri mo wa fi oro ora mi wo kọlọ mo fi wahala kọlọ mo fi wahala da mi lo ni gunle mo won to do bere tin ri o se mi ti mo ti won ti fun mi loko awon oloselu ti won de nu re ti a le lo ba olorun seun bari sa safa de na leti dede si wa ba se bere pa mo ro pe boya bi 1.2 million si 1.5000 yo ka ni won ti send di 1.2 la won lo tutan ton yo nu e ta n se test kankan iwo mo ta tun ko do lotun lo si gbogbo yen na test lo n ba lo igba ta se ni Monday olorun tun se are kankan sajo die ah then nde ha di to 250 elo mo send 250 mo ko pe ere ni ka gbon boya tolorun ba je ka tun so lale boya tun je sumara ti olorun de ki mo ba se lose yi tori pe ko sowo ni mo se ti se o owo bedi se nlo owo test nlo owo ogun gbogbo gba nlo ko mo de pe ori nkan pepepe la ti wa na gbogbo ru si ejo eyan ejo mo ni bi na ba tan laso ede o tan le kan na gbogbo ise to kunle ti an gbe wa lori sese mi le dawo le kankan mo ni e dakun e ba mi se mo le e se mi le anything for now mo like ma ri aseyori mo fe ri aseyori ti rin ajo falita rin eyin na si ni ki se mi conduit lasan vehicle ti a lo lati debi a nlo lasan ene de sori omo to so olorun mi ni mi o si le blame olorun tori boya bo ba ran mi to se gbe apo re ti mi boya iba ti yiwo boya n ba ti yayo poro eyin to wa fi ti mi ine mo ni gẹgẹ bi apo isura ta fi sokoto an ta n fi sokoto anu ta n se n saseyori olorun lo yan ti mi o si ni reason ki kaluku le gba lada re lọtọọtọ gbogbo gba te ba ti n se e ma lafisun e ni aniyan lori e pe owo ti mo fe send yi o olorun lori oro bayi ni o e ba n da si gbígbà tẹ́ ń sẹ́ndì voice note sọ́lọ́hún ní ká ẹ fi máa ṣe ń gbà tẹ́ bá ń send owó náà ọlọ́run sì máa bí àbùkátà yín ọlọ́run ó gbàdúrà yín láṣẹ ọlọ́run ibi rìnrìn àjò dídú ẹ̀yà fàlẹ́.
1: ẹ ṣe ọmọ nàìjíríà o báyìí mẹ́rin náà ṣe ojú òní tí ẹ̀ ní fojú sunkún ọmọ o mo ti ń gba ọ tíátà ń jọ monday tó lọ lọ́hùn tí wọ́n sì ká lọ ìtàbàṣà fún operation ẹ̀rù tá gbogbo tíátà wọ́n bá ní owó ta ní pókéré àwọn ìdáwọ́lé iṣẹ́ kábàáyọ pé kábàá ní ìjẹ́ kòsòwò wọ́n sẹ́lẹ̀ kan padà sí.
0: torí ìpówó ò tí ì sílẹ̀ wọ́n ní torí ìpówó ò tí ì sílẹ̀ ni ò jẹ́ kí wọ́n lè wọ́n ti gbé wọ tíátà ọ̀rẹ́dì torí ìpówó ò tí ì sílẹ̀ wọ́n dá padà sí wọ́ọ̀dù ló fi tún wà ní wọ́ọ̀dù títí di bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ owó sì ń lọ uch ọ̀rẹ́ ìránṣẹ́ lókànjọba bá ní ẹnu kínní kan wá tẹ̀ bá rí mú ẹran mi wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tún fẹ́ àtẹ́ǹdì sí wọ́n kàn fún ilá àti tí wọ́n kàn di vóòtà yẹn ni ìbọn wá ni wọ́n ní so wọ́n ló dìgbà tá a bá rí owó lẹ̀
1: báyìí
0: èrè náà ní kágbọ̀n láàrin monday ṣíṣe àmọye mo ti rin àwọn ìrìn àjò kan tí ò tí ì yọrí wọ́n fún mi ní connection sí honorable ẹjọ́ ọdún orí búrẹ́ mi ò ṣe ní mo pè oríngìríngì wọn ọ̀rẹ́ ni gbé mo bá sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì mo sẹ́ndì gbogbo mo sẹ́ndì pictorial thing mo sẹ́ndì fídíò kìíní tá a ti ṣe mo sẹ́ndì kìíní kan dàsìkò bóyá ètí wa máàkì bàbá mi hàn kà bí wọn ò ká ni o títí dàsìkò tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wọn ò tí ì rí wọn ò tí ì wò ó ojú sì ń tì mí àti tún lọmọ kanlẹ̀kùn lọ́dọ̀ àwọn barista sàràfà dénàlí it's just in their magnanimity ni wọ́n tún ṣe lè dìde hopefully mo wù mí mo fẹ́ kó jẹ́ pé gbogbo ẹ̀ wà ọlọ́run yanjú ẹ̀ látọ̀dọ̀ wọn àmọ́ barista ọ̀sẹ̀ arande wọ́n ní orúkọ ọjọ́ mẹ́rin àbí ọjọ́ márùn-ún báyìí kí wọ́n ní kí wọ́n tó dé barista ọ̀sẹ̀ arande tí ì bá tiẹ̀ tún tagidi kí n pàtijú mọ́ra kí n padà torí mo mọ̀ pé tí wọ́n bá wà around olójú àánú ni gbé kan ni wọ́n gbọ́ tí wọ́n ti dìde tí wọ́n ti rò pé tí ó kà tí wọ́n sẹ́ndí 1.2 million tá a ti bẹ̀rẹ̀ sẹ́yìn àti fẹ́ bí tẹ́sítì tán àti ká gbogbo ara mọ́ra mo fẹ́ wá bí ìṣe ìrìn àjò yẹn but wọ́n ní barista ọ̀sẹ̀ arande ìgbẹ́ ni mo bá bẹ̀rẹ̀ ìrìn àjò mo get to honorable Remi Oseni's platform mo send the video mo send gbogbo ẹ but mi ti ìráyè dé ọ̀dọ̀ wọn mi àti ìrira mo ń pè wọn àti ìgbé mo sì nígbàgbọ́ pé bàbá yẹn ń ṣe ribiribi tí wọ́n ń gbọ́ tí wọ́n ń rí tí wọ́n fi hàn mí pé honorable Remi Oseni ló ṣe wọ́n rò pé èló wá ni 3 million àbí 4 million èló nínú gbogbo 100 million kankan tán ni à ń kó lẹ̀ èló ni bàbá yìí tó bá gbọ́ pé èèyàn life ló involve mo nígbàgbọ́ pé wọ́n á ti dìde but n ò tí ì rí mẹ́sẹ̀jì tí mo sẹ́ndì honorable Akin Alábí náà bàbá pa tiẹ̀ ti gbìyànjú gan mo pe nọ́mbà yẹn ní ṣàárọ̀ ẹni mo pè nọ́mbà ò lọ mo send whatsapp message wọn àti èrè wọn àti èwo wọn ò pé láìpẹ́ yìí kó tó di monday ìyanu lè ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ kó tó di monday ẹ̀yin lẹ́yìn ju àánú gbogbo tẹ wà níbi tẹ ti ń gbọ́ ọlọ́run lè lò yìí tẹ bá fẹ́ káyé ogbó a sọ abárẹ́ni tó ń ṣeré ká kí ẹ̀ fari á kí ẹ̀ ẹ̀jọ́ ojú fàlẹ́sẹ̀ wà ń bẹ ó wà ń uch láti owó dẹ̀ ń lọ wo bẹ́ẹ̀dì owó kìíní kò sí tó kan uch wọn ò gbọ́jẹ́ gbé wọn fẹ́ mọ bí tẹ́ ti rí ọlọ́run nù yín ọlọ́run fọ́tọ̀ yín lọ́kàn ẹ̀jọ́ yáfàlẹ́ ẹ bẹ àwọn èèyàn.
1: ìyẹn mo nàìjíríà ojú òní tí ń yó ẹ̀sìnlẹ̀tọ̀ sàràfà abẹ́ọ́dún àlè ojú òní tí wọ́n lé ọlọ́run fi lé wọn lọ́wọ́ mo sún bẹ̀yìn ẹjọ́ àánú olóṣèlú náà
0: ẹjọ́
1: ojú òní tí yìí o inú òní dáàmú o
0: ẹjọ́ ẹni tí ìṣó olóṣèlú náà wà tí ọlọ́run ti ń lo àwọn kan náà tẹ́lẹ̀ láì tó
1: ṣe ní ẹjọ́ ojú òní tí yẹn ní fojú sunkún ọmọ
0: ẹjọ́ please ẹjọ́
1: ẹjọ́ ẹni dáàmú ọlọ́
0: ẹjọ anu woman yìí ṣe mí wọn gbogbo eré tí wọn sá kiri kiri èló lẹ ní wọn jáde recent
1: saturday night
0: 30,000 àdéhùn 3 million ìbájẹ́ pé wọ́n ní ni wọn mọ̀ ti dìde kí wọ́n ṣe inú kòsí bàbá yẹn ń tọrọ ń ṣe gbogbo ẹ̀ tọrọ ṣíṣì 30,000 ẹ wo ẹ̀yin náà ni o mo nígbàgbọ́ pé ọlọ́run dídí lé fàlísí yín through òkòtò àánú ni ó ti wá dọ́dọ̀ yín ẹ gba orí nínú ìrìn àjò ẹ gba orí ẹ fi ṣe àtẹ̀gùn sí tẹ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run ẹ jọ òkòtò àánú dà nọ́mbà òkòtò àánú tá ń lò yẹn náà ni
2: 47 46 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 phone
3: 10 10 80 80 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10
2: oju e so yin le fi daniyan e se die olohun agbadura gbogbo wa won ni toro fa wa na
0: olohun abi abukata si na e ni toro je ni tawo na iye le se jo se na ni ejo ejo please
1: olohun je yin na laamu e ni foju so
0: gbogbo abi amo olohun ni fomo daila mu
1: olohun ni lagbara olohun o
0: olohun ni fomo daila mu ejo o daila
1: mu ayo ni nira fun lagbara olohun o
0: okoto anu multiservice ventures FCMB 4746 10 80 10 FCMB Okutu Anu Service Ventures 4746 108 0 10 Edi Nefuya Ekwene Ema Lewis is me Shemu change the fee Mayo wa ti o mu cash dani ba mi fun 5000 ki mo fi roko
2: got
0: e fele da edit mo di ke man man si yen mo enjo olon nikan lo ni e ma man si yen ma mo fun le fun ni so yo mo to so mo lon de ba ti bo koro ya yi ngba mo ti e pin lo so tan le lo ki jimo a tan le lo ki run olon o gbadura yin wow ejeri omo yen o epele de ka lo data ba padade ka ma berin ajo mewa nsele

0: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opeyan. Bi na ja se nsajoyo odun ominira. Darapo mawo olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Mo si ta to be lo se je to. O ya gbera so ma do lo ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto stand kiosk. Tabi so bu wa gbogbo. O le ta lori online wa. Our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o. Ta morning game ta mo si Golden Vogue. Scan QR code lori ticket tabi sticker poster. Na me drop ko drop o. Ebun minera independent money gift. They grant for you. Ofin ati lana wa o. Ayo yi o wa fe ni odun 18 soke. O ya. Latas ko yi this September 27. You free play 200,000 naira, 100,000 naira, 50,000 naira. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irina oni bawa lodun minera.
1: Crash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà wá. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbàtẹ̀ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubé, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
6: Glory Prince, put your message on display.
0: Sísí gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀. Gbogbo àyè ló gbà ọ́. Polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
7: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtì wìtì.
8: Bàbá Ìbàrùbá.
9: Ọba Ìsára.
8: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọrùn ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí àpò. wa jara re gba leyin ile baba adedibu ni mole te ni badan opposite people's girls grammar school baba ibaruba ko re nikan kan se lo mo pero sopo be ba ti wa ka jo fori kori ka jo so ton se yin o ona abayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa laguara 08033881008 tabi 07018211111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi taisan fese fe
10: Isalios Real Bond Community Development Association. Bon photo. Isalios Mbadon. Seke seke no no wandu. Wipe a jodun wa. Todun yi. So papwa ma ayo. A jodun odun kan baba wa. Olu badan le badan. Obara si dade wadu la doja. Arusa wan. Isalios Real Bond Community Development Association. Donki kabi esi kuori le. Eh laki ba olu yole. Olu yi agba nure ni akambi. Arole ba olu yole Mbadon. Kumura o. Alejo patake lo jona. Olu yi jubri dotun sanu si okaloma odua. Senator Sarafadin Abiodun Ali. Olu yi adekwe gata ofika alego ke CEO. Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Adeleemi Abbas Oseni. Honorable Stanley. Ikulai Olajide Odidi Oma. Awon Ogbontarige Lere Chokalu Suwa Nibadire. Peyo. Rasida Inde Merenge King. Alaji Taye Lolu Akade Currency. Aji Fataye Disafakus. Ankara Tuwa Futita ni Bon Photo Junction. Pay number yi 08032239103. Ojo Keta Den Logman Osu Kesan. Pashe O. Ago Mewa Aro. Leto Bobo Otibere. Bobo Ma Bibi San. Isalios Bon Photo. Atenya Lejo Takwe. An Leti Ni Bon Photo.
11: When a woman ends a pregnancy, people talk. They whisper. They point fingers. Before speaking, try walking in her shoes. Our elders say, Onwe ni ki bon kafi fun ekunpa. Sometimes she's a woman facing a serious health condition or struggling just to survive. Sometimes she's a young girl, confused, frightened, and alone, judged by society that never protected her. And sometimes the harm comes from someone she trusted, a father, an uncle, a cousin, even a brother. Behind every decision is a human story, a story deserving compassion, not condemnation. Let's talk. If it were you, your daughter, sister, or niece, what would you do? Compassion saves lives. Judgment and stigma drive women to take dangerous risks. Choose empathy, not judgment. Let's discuss. Call us on 0-

0: bi ore mi afiju dila to boye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kina si ladua won ni pe kolorun mo josu resort
1: bitibo
0: idi ni pe dila re oniju moto meji pere lo to kun bo ka ati nigerian uc to gbe ka gele lori po feta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh ola moji kun pada ra lowo re scrap ati pe duro na o so wo ti igbon pa di luxury toni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di luxury ko si n to buru nbe ke se won nikan lo wa nbe ti won toko won pele tu abo to fokan bale Tude ko sin ti o sokan re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so bed office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fo kan bale tin ti mo so yi o ba wa yi o daada bi fo number won ko pe won 0816932 8487 le kan si 0816932 8487
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tó gbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, sọ́rí ẹ̀díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
8: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yoo ki moto ọhún wa. Dr. Strap o ra lọwọ yin. E kan si won 090-83-01-33-33. And do won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de moto tita di rọrun.
9: Ilera lọ́rọ̀.
10: Àlàáfíà tayo.
11: Togas, Togas, Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti báwo ti ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó o yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Ilé iṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express, Blanco Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pé wà nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024. Ilé iṣẹ́ Togas ló ní àní fàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.

0: ba je pe damo ti o sele leyin oro to ba le koko bi kini ti iyawo mi ma mu o di koko o ba di koko en ti o sele leyin oro se bi ba sere pada e ba ti lo be rara e ba ti foto to ba se dun yo wa bi o se doburin ajo bi o se to se gbese kama kama ko le tete debe ama tori pe ko ye eda olorun to faye ele ko sele be loye e ti o temi wa lokolo mo je o sele si a ejo edakun o oju fali e mo gbagbe o edakun FCMB ni o okoto anu multi service ventures tori mo re pe intricus ati nri die die 500 1000 kankan amo intricus aden lo 3 million mo de mo pe re ni kagbon ejo FCMB okoto anu multi service ventures 47 46 108010 account number yen FCMB okoto anu multi service ventures ejo mo nbebe ni tori eni mo se suspend any other issue amoye emergency to se wa nle but emergency kan re ta ti rojutu until ti olorun ba gbe ase yori yen jade mo suspend any other issue for now eni to lo nse na mi sinsin ni mo jise fun lowo okoto anu multi service ventures FCMB 4746108010 arabiri oko e kan sadede oko e denjo kan lo ba ohun ati ya re nle ah mommy ah e kabo ah eni ke wa be wa wo e si ma thank you ma aso ti oro se ni jomo mi je nbe na e ya mo to wa se arakunrin kan wa co tenant jo ni won nu flat ototo ni o ninu the same compound yan ko bi eh obini fi mu file ngba to je pe oni o wa nle oko ti jalamba lo en wa kin la je kin la mu o ti jalamba lo ko mo leyin e ka ro that is clear pele nbe o sa ko ti lo o ba da let you dey everybody ti sun yo wole re sun o won mo ero ise ti nibo re nse ama yawo ti ma wa nle ah ti fo te do ire ajo gogun ti an jo je ko tenant inu le for flat ti fo te do won patapata lo mo se mo pe atoju bo le ni mo bi obe gbedun o ti mo pe daddy lagbaja agent ni ama ka won eyan ilu ebo ah ni mo ka won eyan lo ilu ebo mo ni iya re lo kokon lo ba discuss se explain fu iya re pe o te ti ba iyawo won so iyawo won ti bun so fun won ni awon gbon na trafu ah ba trafu dollar ni dollar je na si naira mi o ba ju $100 pere si e moye ti o je ah okan ya ti gbe soke pe ah omo mi nlo sori re iyawa wa olohun wa kian eba ya de o ti ba nebo soro nebo ti assure ya pe omo rin ilu ebo ko wa ku bi won se so foko tori ko joko gbo gbogba ti won n gbogbo ele o ku bi won se so foko abi oro loro fe ma do lenu mi oro loro en ti mo fe se lale ni pe ma fe ki arakunrin yen o salaye ibirin ajo yen si gan se ri lati le ati bi ton de duro e mo ko mo ko nkan le kan mo ni ori o kere koko lawo baba ti wi for me ni ko de gbo ni eni bo mo ti ri ma fe ki alagba won salaye ibirin ajo seri gan eran ti omo birin kan ran ti o ko e ta gbe wa lati Iraq njo si eran ti ta sakuruba kuruba ta gbe wa lati Iraq se e gbagbe eran ti tunde si wa ngba yen tunde lo nsa gbere yen kiri ngba na agbe wa to jabo to fi inu bi kan lo fi gun irin ni ti to be ehn ti ran won awon eyan kan awon mo ro pe tailor lo ran iro pe doctor ni won kan ran kini on kudukudu bayi lo wa loyun lemi ti fe bo olorun de se eyin na ni o eyin oko to anu partners ina ni ngba na la fi ri omobirin yen gbede Nigeria awa admit e si skyline toju e egba mi mo ko fine to yen egba ti ara re yatan egba ara re yatan lo ku odi ibadan gba na lo lo o nlo nbo iburu re modo ni anyway mi tori keyin o le dupe se ise tolorun ran mi ni mo nde boya ko ba yoru kini mo fe ko clear ni ko solid mi tori eyan se o ise tolorun ran mi ni mo nde Olorun si Olorun fe yin mi tori pe Olorun ni nse emi gan mo bo ni mo se modele kan so la ni a ndan eye ke mo ni mo bo se je Olorun na ni nda ba nsi kini oke ba nsi kini are kini ni are o gbe gba ni ani kini ye hello
1: Hello, Eka Lossa.
0: Mo ti lalejo.
1: Eka Lossa.
0: Eka le alagba. Mi mo boya sha oda. Se n gbo mi. Hello.
1: Mo gbo yin sa. Mo gbo yin.
0: Mo fe ka jo rin ajo ni. Oro lodo ti fe ma nu lenu mi. E je abere rin ajo lati be se bere lati salaye. Eni yawo yin wa nbe kan ko ju re rin mo bo lowo.
1: Bẹ́ẹ̀ ni
0: sáà.
1: Bọ́ọ̀ni ìrìn àdó ṣàbẹ̀rẹ̀ bọ́ọ̀.
0: Bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀. Ẹ lójú ẹ̀ rí màá bọ́.
1: Bẹ́ẹ̀ni
0: sáà.
1: Ìrìn àjò ẹ bẹ̀rẹ̀ báyìí wípé Labour mi ta jọ ń gbélé.
0: Ó tọ́dú mélòó báyìí? Ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀ tọ́dú mélòó? Ẹ máa bá ń fìwé lérí o. Ẹ máa bá ń rántí ìgbà tó ṣẹlẹ̀ o.
1: Oṣù kẹrin oṣù márùn ló jẹ báyìí. Oṣù kẹrin oṣù márùn ló jẹ báyìí sáà. Àti May lọ ti lọ ìlú Iraq Baghdad.
0: Àti May.
1: Ẹni iṣẹ́ ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni sáà May 28 lẹ́gbẹ́ra Nàìjíríà. Lẹ́gbẹ́ ni May 29. Ṣùgbà tó dọ̀hún ọ̀nà tó sọ fún ìyá ọmọ ọ̀tọ̀ ni tí àwọn ọmọ bá ń bẹ̀. Ìgbà tó dọ̀hún wọn ni ọwọ́ bá ní ọ́fíìsì wọn torí tó bá ti bí
0: fìlà. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ fún mi gan.
1: Ó dà
0: pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ fún mi ni pé ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ kàn délẹ̀ bá ìyá ìyàwó yín lé tí àwa kí gbéyàjò ṣe bẹ̀rẹ̀ yẹ.
1: Ókè bẹ́ẹ̀ ni ìyá ìyàwó mi wá sí wa àti ìyá ìyàwó mi gbọ́dọ̀ wa èmi ò kí ń gbélé tó ń ṣe tìtòmí Labour ta jọ ń gbélé yàrá wá fèsì ara wọn ni pé igbe tó bá lè ràn ìyàwó mi lọ́wọ́ o láti ṣáàbù ìyẹn wá ní òun ò láṣẹ láṣẹ pé bóyá mo fàṣẹ sí.
0: Màmá ló sọ bẹ́ẹ̀.
1: Tó ìgbà tí mo dé ìyẹn Labour wa ni ọkùnrin yẹn ó lóhun pé òun lè ṣe bọ̀ tí ìgbà tí mo fàṣẹ sí ó pé òun ò lè ṣe kankan. Ìgbà tó mi dé wọ́n dárò ẹ lẹ̀ níwájú mi mo ní kò sáyè. Mo ní kò sí àyè. Ìpépé tí a bá ti máa travel tó ń ṣe lòdì ló máa lọ pé kò sáré. Mo ní ẹ̀ẹ̀kejì
0: kò
1: sọ́nà ń bẹ̀. Mo ní kò sọ́nà ń bẹ̀ pé kò lọ.
0: Ọkọ sáà
1: ní aláṣẹ. Mo ní kò lọ pé kò sọ́nà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ibati o wa ti ye o sa nbebe o nbebe bi ose meji ki ma wa da bi alasebi tabi oko to pe lo si waju fun awu e mo ni oki e pe wa bo se wa ko wa o wa ti dale waju mi mo ni mi ti ko ara si se pe ko lo won tun se bere do ni yen mo wa ni oki ko si wahala si n pe nkan ti wa ati je fe niyan o je pe e ti jo kun leyin ni niyan ko ti wahala ko si ni ajo bo se ko si bi niyan o sa se oni passport express niyan sa lo bi osu kan ko to jade gba ti passport jade o ni o ma se medical iya o ni se medical boyo noyun boyo ni HIV o sa se gbogbo e leyin gba ton se gbogbo e tan o ni ope visa jade boya bi osu keji abi osu keta visa jade ticket na jade o di pe Abuja lo ma gba lo mo ni se ba ja wo na Abuja ni o ku ku won so o gbe ra ni ose ileya ojo Tuesday aro Tuesday lo gbe ra lo si Abuja gbogbo wo te o mo to emi ni mo sa ko o sa gbe ra ni Nigeria ni May 28 lọ kúrò ní Nàìjíríà ọdún ní May 29 bí a lè ṣe débẹ̀ ìpẹ́ tí fún oorun 2 hours lọ ní àyè pé ta ló máa lọ ọ̀dọ̀ ẹni tí ó ní ọmọ ọdún kan àti oṣù mẹ́fà lámìnà ní ọmọ oṣù ọmọ ọdún méjì nílé ìyẹn second born ọmọ ọdún méjì ni wá ní àyè pé òun máa lọ wípé so that èèyàn máa fìyẹn máa fi òun ní máa fìyẹn máa fi máa ṣàárò àwọn ọmọ òun o ṣàtẹ̀lé wọn lọ gbà tó dọ̀hún lórí pé ọmọ oṣù márùn-ún gan ni ọmọ tí wọ́n sọ pé ṣe ọmọ ọdún pàtó oṣù mẹ́fà sọ pé ilé ọ̀hún ṣe wàhálà ìgbà tó fi tó wọn máa sùn sí fi hàn ó jẹ́ orí irin ó ní òun ilé tóun ti lọ́gọ òun ò kí ń sun orí irin ẹsẹ̀kẹsẹ̀ ló pe agent yẹn ó pé orí irin ni bọ́ fi hàn òun tó kódà yàrá tó kọ́ sí ìfọṣọ
2: kò sí fóòmù
1: lórí irin nìkan
2: kábíyèsí ọlọ́run
1: irin nìkan kò sí fóònù rẹ ó pa ẹsẹ̀kẹsẹ̀ lọ pé agent ó ní kó ní sùúrù ipá máa ra fóònù ó kó ní sùúrù kó máa ra fóònù ó kò sí wàhálà mi ní sùúrù lóyá máa ra fóònù bẹ bó ṣe sọ ó ṣà méjì ni wàá ṣe bẹ́ẹ̀ ni wípé ó aago mẹ́ta òru ní nàìjíríà times èmi ìyá ọmọ mi ti sùn ká ní tọ́mọ ìwà ti sùn ìyá ọmọ òní sùn lẹ́nu ní ẹgbẹ́ bíi pé bí a bá nílò lọ́wọ́ a ní pé gbọ́mọ̀ òun ló bá ń fagbọ́ lọ́wọ́ a ní
2: pé gbọ́mọ̀ òun nani ló lọ ṣe ni àbí cleaner.
1: asep lọ sọ pé wọn máa ṣe pàtó dọ̀hún ó di pé ó ṣe láàbù àti asep papọ̀ asep lọ sọ pé wọn máa ṣe ìgbà tó dọ̀hún ló ní pé ó ṣe asep ó ṣe nani papọ̀ ìyá ò tẹ kí n gbọmọ rárá fún ara rẹ ó ṣàn tẹra gbogbo aláìní ẹ táwọn nípò nínú tó ń sùn á sì pé éjẹǹtì ẹ á ní kó ní sùúrù nípa ọmọ ara fóònù fún àṣeyọ ló ń pa ó ṣe bẹbí pé ìgbà tí ó tó oṣù kan tí àmì fi ń sun orin gbogbo ògùn parastamol tó kó dání ó ti gbé gbogbo ẹ̀tọ́ ní ìgbà ó ti gbé gbogbo ẹ̀tọ́ lọ́hùn ó ní kó rọra máa lù parastamol olóògbé fi ń gbé ojúmọ́ ló fi ń gbé parastamol ó dẹ̀ gbé bí kúpàṣì ló gbé dání lọ ó ti fẹ́ lu gbogbo ẹ̀ tán mo ní kó ní sùúrù ni pé kó ṣàmà kó máa rọjú ìgbà tí oníwà tí ó jẹ́ oníwà gba oṣù márùn-ún ìgbà tó dọ̀hún ní tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ọ̀sẹ̀ tí ìyàwó mi dọ̀hún kò tọ́jọ́ kẹta ó jẹ́ ti wọn bá mi ní ilé pé òun gbọ́ kankan ó ní kí mo gbọ́ ó ní ìyàwó mi sọ fáwọn tó kù pé wọn ò ní lọ fóun lówó oṣù márùn mo ní báwo ló ṣe mọ pé ìyàwó mi lè sọ oní ọmọ ìwọ oníṣẹ tó ti pọ ní ọfíìsì ló ń sọ ó ní rárá mi ò gbà mo tún gbẹ pé kó má bínú mo pè ìyàwó mi ní òun ṣé òun tẹ ń pẹ òun ò tẹ ráyè tẹ fóònù mo ní pé ọmọ tẹ ń pẹ kò kì í sùn tẹ ń pẹ tó máa ń ṣe ní ìyá nípa òun gbé ọmọ lòun sọkọ báyìí òun tẹ ń péjọ tóun ti di ọfíìsì pé kó dà ẹnu àwọn tóun fílẹ táwọn jẹ lọ méje lọ ẹnu wọn lòun ti gbọ wípé ẹjọ tó àwọn méje lọ gbéra láti bíbá wípé ẹnu ọmọ ti gbọ wípé sọ wípé wọn ti fún àwọn agent yẹn ló wọn wípé in fact $200 lọ fún wọn lórí èèyàn kọ̀ọ̀kan tó gbé wá
2: $200
1: bẹ́ẹ̀ ni $200 lọ fún èèyàn kọ̀ọ̀kan ní orí èèyàn kọ̀ọ̀kan tó gbé wáyé pé so ọdún ọdún ti gbọ́ nípa àwọn yóò sọ pé láyé orí adélébọ̀ ní gba àwọn tó lọ ọmọ kan péré nìkan lọmọ 16 years old tó wà láàrin ọdún péré jù nínú wọn gbogbo àwọn tó kó adélébọ̀ ní gbogbo wọn gbogbo àwọn tó ti wà ní ọkọ ní gbogbo wọn tọ́jọ́jọ́ wà máa fa ọ̀rọ̀ gùn ó ṣà ń pọ̀ fún ìyàwó mi wọ́n lálẹ́ àkọ́kọ́ ó tún wá lọ́sẹ̀ kejì ó tún lọ́sẹ̀ kẹta ẹlẹ́kẹrin ló sọ fún pé wá kí ni problem ẹ̀ náà wọ́n máa sọ pé ìyá mi ló ń sọ ló ń sọ ló ń sọ ok ó tún pé ìyá mi ló ń sọ fún báyìí lè
2: bọ́ọ̀sì
1: lọ́sẹ̀ nìkẹ́ a ní wọ́n fi dìrì pé
2: bàbá
1: oyàwó fi dọ̀ fún pé má wà sẹ́nu ọ̀nà mi má wà sẹ́nu ọ̀nà mi mọ́ ó ti sọ tí sọ tí sọ mo tún ń bẹ̀ ẹ̀bọ̀ ilé yìí má wà sí June 29 bí ipò bẹ̀rẹ̀ ṣe ló ní 29 ó bá gbèrò owó oṣù ó bá ní ara pé wọ́n ti lè fún owó oṣù ọ̀sẹ̀ ọ ti wọ july ọ ti wọ ọ̀sẹ̀ àkọ́kọ́ july wọ́n wọ ọ̀sẹ̀ kejì july ìyá mi ò sì bá agent yìí já o ó sì ń bá a sọ̀rọ̀ ó ṣàní kó ní fún un pé àwọn yẹn sọ pé wọ́n fẹ́ kó kúrò nínú ilé yẹn bí wọ́n ti kó kúrò lóṣù mẹ́ta mo ní ìyàwó aṣọ orí lóṣù mẹ́ta wọ́n jẹ́ pé wọ́n báwo la rẹ ṣe máa pè ó ní kí n ní sòrò wípé ò ti sọ wọn pé tó bá ti ra fóònù fún òun máa pe ọfíìsì wọn máa fóònù fún wọn ara òun wà ní tọ́ra fóònù fún òun ló ti gbọ́ ó ṣe di ọjọ́ ẹ̀ lẹ́bi ẹ̀ nǹkan tó wá ṣe ni pé tí a bá ṣiṣẹ́ ọ̀sẹ̀ méjì nígbẹ́ a sì gbé ìyàwó mi lọ sọ́dọ̀ ìwé ẹ̀ ìyàwó bá ti ṣiṣẹ́ ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ ìwé ẹ̀ pé èèyàn fún ọba wọn ṣiṣẹ́ ọjọ́ kan lọ wá sọ pé ọba wọn nílé lọ́jọ́ kan ó yẹ kó máa san ₦50,000
2: ₦50,000
1: bóyá náà ṣe ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ₦50,000 lọ́ máa ń san ọba fẹ́ kí n lọ́jọ́ kan ọba lọ gbéyàn lọ ọ́fíìsì ọ́fíìsì wọn yẹ́bí àwọn ṣe sọ ọ́ní ọba lọ gbéyàn lọ ọ́fíìsì ẹni tó bá sì rí ọ̀dọ̀ tó gba ṣiṣẹ́ ọba gbẹ 10,000 lọ máa fún ọfíìsì ló máa jẹ 40,000 tó kù.
2: Na business.
1: Ìyá agent lásán yà ni pé ó ta fún pé òun ò ṣiṣẹ́. Ìyá mi wá ta fún pé òun ò ṣiṣẹ́ pé tọ́pà ti san salary fún òun ò ṣiṣẹ́. Wípé wọn ò ní sọ wọn pé òun ò ní ṣiṣẹ́.
2: Ok. So as it is now, ìbólódé dúró.
1: So báyìí nìfà. Àwọn gbọ́rọ̀ bọ̀ sá.
2: So ìgbà yẹn
1: ìyámi fún wọn
2: kàn pé kò sí much time ní.
1: Bẹ́ẹ̀ni. So lọ́jọ́ ẹ ṣá ìyámi ṣàtàkùn ọwọ́ aṣọ owó yẹn agent yẹn gbà pé ó ti send account tí a máa send owó sí. Ó gbà ìyáwó aṣọ ń gbà second month yẹn òun fẹ́lẹ̀ fún àwọn ọmọ òun yẹn. Ipe kò ní ṣubú ó wá ní kò sí wàhálà ní second month. Ọ̀ tí ra fóònù iye oúnjẹ náà wọ̀ ń rà wọ̀ oúnjẹ. Wọ́n ra oúnjẹ wọ́n ra fóònù yọ́mí kan pé ọgbẹ́ ọkọ lójú tó bá jẹ́ sí pé òun kọ́ ló wọ́n ra fún wípé ní sálárì tó ń bá san fún ìlú ìṣọ́nà oúnjẹ láti máa tọ́jú ara bẹ́ẹ̀ ni wípé ọ̀sán fún
2: òun náà kí wọ́n
1: bá lóúnjẹ.
2: Kò ń ṣe bóbi ṣe rínú ta fi ń jobi lọ kò ń ṣe bóbi ṣe rínú ta fi kúrò ní Nàìjíríà o.
1: Àkọ́kọ́ kúrò ní ọjọ́ kúrò ní agent sọ pé ọba lóúnjẹ pé kó dà tó bá gbé lọ tó bá kọ́ síbẹ̀ náà ọba lọrin ṣiṣẹ́ fún ìfún ọba ṣe igbá ọba ṣàwù gbogbo tó pa nìyẹn. Òun ṣàgbà sálárì àkọ́kọ́ bó ṣe di oṣù kejì nìyẹn ìyáǹbá ní à wípé òun ò ṣiṣẹ́ mọ́ ọgbọ́n òun lọ sí ọ́fíìsì padà ó pe agent ó pe gbogbo wọn wọn ò dá lóhùn bó ṣe pe ọ́fíìsì rẹ̀ pé kọ́ ọfíìsì nígbà òun ò tí jẹun bíi ọjọ́ méjì báwo lowó ṣe nígbàgbọ́ òun ní oúnjẹ nínú òun ọmọ ṣiṣẹ́ ṣọ́fẹ́ pa òun ni ó ti pe ọfíìsì látàgbé mẹ́rin lọ́jọ́ yẹn ọfíìsì ò dá náà wọn ní kárínlẹ́ dábàbà wá gbé pàtó di aago mọ́kànlá ní ọfíìsì wá pè é pé àwọn èlò wá gbé nítorí pé ọlọ́pàá wà lọ́nà ìwà ní ọlọ́pàá wà lọ́nà ìbùkún báwo ìyá mi wá sọ fún mi bí méjì yẹn ṣe ni pé tó bá ti ṣiṣẹ́ pé òní lé mi bó ṣe lé ìyàwó mi fún tàbí mẹ adé ń sọ bí 22 story building yàtí àwọn ẹgbẹ́ sálẹ̀ íńtánẹ́ẹ̀tì ti disconnect ẹni tó lọ ìyá mi wá ní kò jẹ́ pé transport fún mi ẹ̀ ṣe transport ìyá wa sọ fún ọlọ́fíìsì pé ó ti lé òun síta o tọ́lọ́pàá bá ti gbé òun ẹwọ́ yín ló wà wọ́n ṣe send message sí agent nìyẹn agent wá pè ní pé owó onídásílẹ̀ pe ya mi ti won ta te ti ba sele fi to ba se pe ya mi ni asoju ni pe o so pe won o jeun o je lo staff ni fridge o je to staff ni fridge o je oso ati carrot pelu o ja je ku do ko ati ya o je si pe ki mi ni ki ya mi lo je fun ojo kan bo se wo mo lowo ni yan pe se paper le mi to nso ni o ti se eyan anything ba se ya o mi ile yan ma gbe na mu e
2: on to do as en kita iburu
1: ita se wa igba to wa fi fun mo o se se wa office won se wa pe e ti alu ba se pe to lo gbe mi so ke nta wa gbe ni ojo keji igba ti awa do pe e na so ko wa connect pada o wa ni ori fo yin po oju oju ohun ko yin mo ni ko je ko lo gbe mi sori o mo se lo gbe mi sori lo ko won ojo do o ojo do wa si wa gbe mi sori
2: omo melo yawo yin bi kan to ko
1: na omo meji ni sa
2: so ọmọ méjì òun wọ́n dà wọ́n sí dágbada ilẹ̀ ń tíétà fáwọn ọmọ ẹ̀ báyìí.
1: bẹ́ẹ̀ ni sá.
2: bó wa lè ṣe ń kó.
1: bẹ́ẹ̀ ni sá. ọlọ́ọ̀nà ni pẹ̀lú tíjà àkọ́bí mi. tó bá ti kúrò sí ní sùn ọjọ́ ẹ̀ lọ́mọ wà tó máa fi dé láti níṣẹ́. mo rán ọmọ mi sọ fáwọn ọlọ ọ̀dọ̀ yá ìyàwó mi ọ̀nà àwọn olùdúró ń bẹ̀. Orí education wọn bí ìfẹ̀fẹ́ kọ́ lọ ìyàn òǹdó yẹn ó ti jù lọ́tì. Èrò jọ àwọn tẹ́gbẹ́ tọ́bà rí bàbá wọn lójúmọ́ ọkàn wọn ní balẹ̀.
2: Wọ́n ti sọ yín ní sọ̀rọ̀sókè.
3: Ẹ sọ àlàyé ibi tọ́rọ̀ dé báyìí torí àsìkò tí ò tó nǹkan lórí afẹ́fẹ́.
1: Òkè ibi tọ́rọ̀ wá dé báyìí sá ọjọ́ yẹn kó tó di pé a pe Mr. Dami sọ̀rọ̀ yìí ní ẹ dá padà sọ́fíìsì lọ́jọ́ yẹn. Ìgbà tí Mr. Dami sọ pé ìgbà wọn ló máa tẹ́kìn láti dá padà sí ọ́fíìsì. Kẹ́ ẹ ṣe ìdùnnú tó fi ń ṣiṣẹ́. Ọmọ yìí tí ń kọ̀ọ̀bù fi ń pè mí tó fi ń ṣiṣẹ́. Òun ò fẹ́ wọ́n ò tí ìdùnnú dáadáa. Ọba ní pé wọ́n fún àwọn onífẹ́ ní 4 hours. Sá ló fi tọ̀ọ̀tọ̀ sọ fún yín pé lẹ́yìn ọjọ́ ẹ lágbẹ́ta ọ̀sán pàṣẹ pẹ́ńpẹ́ńsì ẹ̀kan bí mi ṣe bí ìyàwó mi bá sọ̀rọ̀ mọ́
2: bẹẹni
1: ọtí láàárọ yìí bẹẹni mo ti bá sọrọ láàárọ ẹ ó pè láàárọ ẹ bẹẹni ó pè pẹlú nọmba the same woman tó lóun ò bá ṣiṣẹ mọ wọn ti gbé lọ sọdọ woman lápẹjọ sunday.
3: Bàbá hello
1: lọ́jọ́ yín sá
3: ẹ sọ pé wọ́n dáwọ́ jọ lu ìyàwó yín.
1: Bẹ́ẹ̀ni
3: àwọn àwọn ló dáwọ́ jọ lù.
2: Kí ló dé?
1: Lọ́jọ́ tí Mr. Dami ni kọ́ dáyàmú padà sí ọ́fíìsì ọwọ́ ọ̀gá mi fi. Wọ́n ṣe disconnect ni bí mo ṣe ní bí ìsìnmọ́ lọ́jọ́ ẹ̀ mọ́ nìyẹn. Ọkọ tèmi ni pé bóyá ẹni tó máa ṣiṣẹ́ ti dìbò nípa íńtánẹ́ẹ̀tì tó fi ń bá wa sọ̀rọ̀. Àṣé wọ́n pe ìyàwó mi wípé dráìbà ń bọ̀ wá gbé láti ọ́fíìsì. Wọ́n ní dráìbà bọ̀ wá gbé láti ọ́fíìsì. Ní tí àmì ti ń kẹ́rù máa tó kó má kẹ́rù ni pé ó má kó ẹrù ó pé ó bọ̀ wá gbé ó ṣe kó ẹrù ó ṣe mú fóònù nìkan nìyẹn ni tó ṣàti mú fóònù kan. Wọ́n bá àwọn méjì ṣe gbìyìn rẹ̀ nínú mọ́tò. Wọ́n mu wá ní wọ́n gbé nǹkan já ọ́fíìsì nínú pèsè
2: ọ́fíìsì nílé ẹgbẹ́ tí wọ́n sọ́fíìsì. As it is now. Comrade Adekola wà ń bẹ̀ yẹn àbí ajọ́ ń ṣe ni. Hello.
1: My
2: dami. Ẹ mà pẹ̀lẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Bọ́rọ̀ yìí ṣe ń lọ. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yìí.
1: Orúkọ mi ni Damilọla Adekola. Mo wà pẹ̀lú Hope Saving Foundation and foundation wa is about rescuing traffic victims back to Nigeria. So that's basically what we do. Adẹ̀mẹ̀ká oyè àwọn tí a ti dá padà sí Nàìjíríà ọkùnrin ni o obìnrin ni o.
2: Bẹ́ẹ̀ náà lẹ wà pẹ̀lú wàhálà tá a gbé arábìnrin tá a gbé wá láti Iraq lọ sí.
1: Bẹ́ẹ̀ni
2: sá.
1: So torí ẹ̀ ni mo ṣe reach out sí pé kẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí náà o. Ẹ bá tún lè bá wa amplify ẹ̀. I'm sure we will get better results.
0: Then how do we go by it, sir?
1: Yeah, like the husband said, now first and foremost, no fair go by the Boa in your estate, la leg. Tobas to our area to buy a loan. Emma law. See, from the statistics available, see your turn by law. Eight man new bad story. The amazing is very long. So I'm in. In fact, tell me, no, we knew what is Sakur on your guard. But you are stuck in the rock. What are most of you? And our agents don't pay you no more. They don't care. And they are more
0: rebound. What's it make?
1: Yes.
0: You're on your own.
1: Come back 5 months salary. $250 every month. That's $1,250. They will not finish here then. And the bitter one day, not to invite boyfriend, the joker, to the principal agent. A joker, you know, Shagala, you know. I'm looking at some victims of yesterday and now human traffickers of today. But what you want more, where we want to show you, Wula, what's up, Daniel? So, not to invite Daniel, I am killing you, no? I've forgotten the guy's name.
4: It's
1: Michael. Napti invited. Oh, there, sir. In fact, go for luck at the man. If it's be okay, Yahoo.
0: Fokini.
1: As I got him on board, I want to take me. But a luck, to him that you're going to call your monitor for your people. Call up. Trafficking police has a business with trafficking issue. There's an agency in Nigeria responsible for that. That they are Napti, but they are where? In fact, to your key or lock by arrest, the boy got detained, the quantity of an active. Nobody knows why that. So, which I would also want you to work on that. Why would the police even allow a victim to go? I'm sorry, allow a trafficker to go scoffing. Number two, I don't know. The only final is
0: I don't know. Asha Shelly were available Laro Monday, Cartes. Waju.
1: Okay, I'll make myself available.
0: I will so much appreciate that. I appreciate you for being there always.
1: Thank you very much, sir. Thanks for the support you give to us as well, sir.
0: Thank God. I appreciate you, sir. Hey, Oko Yawo.
4: Sir.
0: Hey. Se e de ka gba mo fe ke lo mo content letter tan ni omo wa.
4: Okay sir.
0: E de ka fa ye le to ba di Monday a pada lori eto bi aye lo.
4: Okay sir.
0: Come back here mi.
3: E kale
0: baba. Oro child abuse nkan kan.
3: O lagbara.
0: Ile yi won sare kiri
3: fun. Onise ti wa.
0: Eh, elder abuse ti wa o. Awon omo ti won sa dede work on them wo ko lo raki.
3: Be mo lo won ni
0: wo ko lo sikini kan.
3: Wa se fun.
0: Oro ni iya abile kokan ni. E ngbobo ni.
3: A ngbobo ni.
0: Omo meji lo ti besibi. Tori ati je.
3: I'm a yellow tea, let me watch it, bossing, cutting,

0: wọn jẹ ìyá ìyálọ́nà tó jẹ pé wọn yọ̀ǹda wọn torí pé wọn rò pé ibi tí wọn fẹ́ lọ pé Ghana pasture ni deadly pasture
1: lọ ajásí à ń lọ nú èbú ìráàkì èbú láyìn mọ ìráàkì náà
0: àwọ wọn ó funfun
1: òun ni wọn fi
0: pọ ní wọn ni èrò náà wọn pè wọn
1: pẹ̀lú ohun tí mò ń rí
0: owó kò gbogbo ẹ̀ báyìí áfíríkà náà ni wọn ti gbọ́n wọn rò pé
1: àní wọn gbé bẹ́ẹ̀dì àwọn irú bẹ́ẹ̀dì táwọn olólùú sterling john oníṣẹ́ni onírin ni wọn gbé ilẹ̀ kò sí fóònù lórí ẹ̀
0: àwọn gbọ́dọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ olórí ẹ̀
1: wọ́n ti kó wọn sùn lórí ẹ̀
0: bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe wọ́n
1: inú rẹ̀ láìwá
0: nàìjíríà
1: ẹlòmíì ṣe tẹ rí ó lè jẹ bí 8 million 18 million wọ́n ni pé 18 million náà fi ṣe processing náà fi travel ó ní 18 million lọ́wọ́ òun á ń lọ.
0: àìláròjinlẹ̀ nìyí n ta lè fi tí àbá ní 2 million tó ní 3 million gan tó lè fi ṣe nàìjíríà ìgbà tó yẹ pé yóò padà máa bí owó fún un ṣùgbọ́n àìmọ́.
1: ẹjọ yìí tẹ́ ń pè mò ń rí pẹ́ǹpẹ́ o àsìkò náà ni wọ́n fún mi lọ́rùn lórí ètò yìí kọmírẹ́dà kí yẹn mi ẹja sáré ṣe bísínẹ́ẹ̀sì
0: tí ẹja ṣe ẹṣẹ́
1: ẹtùmá tó rí lálẹ́ yìí
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ máa rí wa lágbára lọ́run torí pé ó ti rọrùn ó ti dẹ̀ a sì ti rí network à ń wá kiri láti jọ ìnùsùn bọ́lọ́run ti pé ká rí network báyìí bẹ́ẹ̀ni ṣé ẹ nígbà tí technology ti gòkè kọmírẹ́ kẹ́hìndé akínyẹmí jp aláṣẹ àti olùdarí àjọ tó ń jàfẹ́ tọ ọmọnìyàn ní orúkọ mi tí a wà ládìbí gẹ́ẹ̀tì ẹgbẹ̀lẹ̀ ìpọ́lá ṣé ó di fẹ̀rọ nílùú ìbàdàn ohun tó tún gbé mi wá sórí ètò ẹ̀rí kó di bí ẹ̀kẹta tá a ti ń wá báyìí kí ládé nítorí ẹ̀ wá ai auto forex trading
1: ai
0: bẹ́ẹ̀ni ai artificial intelligence ó ti gbòde kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nísìnyí ìgbésí ayé padà o bẹ́ẹ̀ni ai ó dàbí
1: mo sáà rí pífìlà alágbàálẹ̀ ni
0: ọlọ́run ti ṣe yánu ṣe rí kí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà wá lè jí nínú slumba kí wọ́n kù nínú kòsíkòsí o àyàròyé o owó ò sí lọ́wọ́ la ṣe gbé ètò yìí kalẹ̀ forex trading gbogbo yẹn ló mọ̀ ó ti ń bẹ kí wọ́n ta ètò bírú wa ni bẹ́ẹ̀ni forex trading
1: irọ́
0: bó ṣe rí nìyẹn
1: ṣe kọ̀mpútà wà kò tó bí irú yín ni
0: forex trading
1: bàbá ṣe
0: kì í ṣe kọ̀mpútà forex trading ẹgbẹ́ mi dáadáa
1: n tó ń pè ní
0: forex trading ni pàṣípàrọ̀ owó orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè
1: mi ókè
0: ẹgbẹ́ yẹn ti ń bẹ tipẹ́tipẹ́ ṣùgbọ́n láti gbà wá manual trading làwọn tó ń ṣe máa ń ṣe àwọn bank àwọn iléeṣẹ́ ńláńlá ni wọ́n sì máa ń participate ń bẹ̀ ṣùgbọ́n ìgbà tí technology ò ti gòkè nìyẹn nísìnyí tó wá ti di pé technology gòkè débi pé ai ti dé ai ti wá tú gbogbo àṣírí tó ń bẹ nínú okòwò forex trading wípé gbogbo èèyàn náà ló lè ṣe é tẹ bá sá ti ní fóònù tí ó lè pè tí ó sì lè ṣe íńtánẹ́ẹ̀tì ẹ ti lè ṣe forex trading ọ̀nà owó ni iléeṣẹ́ kan bẹ tá à ń pè ní expression àwọn ni wọ́n ṣe platform tó jẹ́ wípé kò sí owó kékeré téèyàn ní lọ́wọ́ ó lè ní àkáǹtì forex trading tí wọ́n máa trade fún ai ni ó dẹ̀ máa ṣe trading yẹn fún yín ai artificial intelligence
1: òkè inú pọ́ mọ̀ kí n
0: kọ́ra ai ó ti káàkiri ayé ẹ̀yin náà ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ o bẹ́ẹ̀ ni so gbogbo ẹni tó bá lè ní fóònù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé lọ́wọ́ ṣùgbọ́n wọn àmọ́ ọ̀nà owó lálẹ́ lò tá a lè gbà láti fi tún ìgbésí ayé ẹni ṣe
1: ai
0: bẹ́ẹ̀ ni ai artificial intelligence ai auto forex trading wà ní ètò tí a gbé kalẹ̀ yìí gbogbo èèyàn ló mọ̀ nípa forex trading ṣùgbọ́n wọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ayé ti padà débi pé technology ti rise débi pé kò sẹ́ni tí ò ní ṣe forex trading lásìkò tá a wà yìí pẹ̀lú ai ọmọdé àtàgbà
1: tí ó sọ̀rọ̀ kọ̀rọ̀ yàrá mímú ìpè tó lè ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò ní
0: ní yàrá rẹ̀ nípa ẹ̀ ṣe nǹkan kan ju pé ai ni ó kàn máa trade fún yín lọ tí yín ní kẹ̀kan provide the capital kẹ̀dẹ̀ set up account yín lórí fóònù yín ní táwọn ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́fíìsì wa nìyẹn a kọ́ yín ní ìdánilẹ́kọ̀ọ́ báwo lẹ ṣe lè sẹ́ẹ̀tì
1: ẹ ní ṣe wàhálà kankan kò sí à ń làágùn
0: ní
1: ogun ojú rẹ ló ti máa jẹ
0: ogun ojú yín náà nítorí pé owó tẹ fi tó jẹ capital tẹ fẹ fi trade ní forex yìí ẹyin lẹ ṣe wàhálà ogun ojú yín ni
1: ọba ti kan kò lè ra
0: tẹ bá ti set up account yín ai ló máa

0: ọjọ́ Thursday tó ń bọ̀ ni o.
1: Thursday tó ń bọ̀.
0: Bẹ́ẹ̀ni ni October 1. Ní Nàìjíríà bá ṣe ń ṣe bẹ́ẹ̀ náà làwa náà máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn báwo la ṣe lè dominate ara wa lórí AI auto forex trading. BCOS Pensioners Hall láti ṣe nínú ilé akéde lórí tàbá sọ àwọn tí gbogbo èèyàn mọ̀ yẹn BCOS Pensioners Hall.
1: Dollars nǹkan kan ni kíní
0: o. Dọ́là ni.
1: Ìlọ́lá fi wọlé.
0: Kò sí ọ̀fẹ́ la fẹ́ ṣe. Ṣẹ́rẹ́ ni tó bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa forex trading. Èèyàn gbọ́dọ̀ ní 50 to 100,000 lọ́wọ́ kí wọ́n tó lè kọ́ yẹn. Èèyàn ò sì sọ pé wọ́n tún kọ́ tán. Ó tún wá jẹ́ pé tó o bá tún gẹ́ẹ̀tì trading yẹn right o tún lè lose owó ẹ̀. Ṣùgbọ́n lórí AI AI perfect débi wípé AI kì í sọ owó èèyàn nù lórí forex. Gbogbo àwọn tó jẹ́ professional forex trader wọ́n ti ń rọ́ wá láti wá máa ṣe AI auto forex trading báyìí. So lọ́jọ́ Thursday a ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alágbára yẹn nínú ọgbà BCOS ilé akéde oríta Báṣọrun nílùú Ìbàdàn bí láago mẹ́wàá láṣẹ ti ọwọ́ àárọ̀ 10 a.m. láàárọ̀ a wá ṣe ti ọ̀sán ní aago mẹ́ta láago mẹ́ta ọ̀sán ní BCOS Pensioners Hall ilé akéde oríta Báṣọrun àwa tá a ṣàgbékalẹ̀ rẹ̀ ní ọ́fíìsì mi tí ń ṣe Human Rights Center ẹ mọ̀ pé tí a bá la gbé nǹkan wá fún àwọn èèyàn láti Human Rights a ti ṣèwádìí a ti ṣe kókó iṣẹ́ lórí ẹ̀yìn. So AI auto forex trading yóò wáyé ní BCOS Pensioners Hall lọ́jọ́ Thursday
1: àmúgbà wá yìí
0: telephone táwọn èèyàn pè tí wọ́n bá fẹ́
1: tún mọ̀ sí
0: 08070 67 67 94 94 0807 070 67 67 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 kan kan te AI
2: AI
0: bẹẹni artificial intelligence WhatsApp number 08070 7067 94 94 app de ki won ri anfani to wa ni AI auto forex trading
2: ẹ ṣe
0: kọmọ kẹ́ndẹ̀ akínyẹmí lórúkọ mi
2: ẹ kò ṣe.

0: aro mojumana Thursday stroke Friday eni naruke tolojo de fun baba wa kola wole adeni olayeju baba layen kan olayeju kodi jinja forum ni okoto anu kola olayen kan olayeju olayin kan olayin ju kan sade ni ju si mi pe baba ti da wa le o at the age of 94 92 94 92 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94 94
1: Bẹ́ẹ̀ni àwọn ọmọ kọ́ ìyàwó kọ́kọ́ ó kọ́ ọmọ lọ à ń já sílẹ̀ kankan ẹyẹ gbé ẹjọ́ yẹn ẹ máa tí ó fi máa dàlú ẹgbẹ́ ẹjọ́ yẹn wá sí ìkòjókòó àgbà ní ọ́fíìsì kòtò àánú nínú ks ní total garden nìbàdàn lọ́jọ́ on the 8th of august no on the 8th of october bẹ́ẹ̀ni ó ní bàbá amálíà tún wá bàbá wá ní ọ̀sẹ̀ tí a lò lọ́wọ́ ẹni thursday jẹta àbí jẹrin kọ́ so on the 8th of october ni bàbá tún máa padà wá lọ́jọ́ monday thursday àti saturday bàbá olóyin wà níkàlẹ̀ ní àgbàlá òkòtò àánú nínú ks ní total garden bẹ́ẹ̀ni tó bá sì ti di ọjọ́ wednesday a ṣe jinja títí tòkòtò àánú léta tó ti ta ti sún sí aago mẹ́wàá sí aago méjìlá kó lè bá bọ́ sásìkò fún gbogbo wa then ọjọ́ tuesday and friday gbogbo àwọn tó bá wà ní eré àpáta odò ọ̀nà ẹlẹ́rẹ̀ nǹkan kan mọ̀ síbà tó bá fẹ́ gba abẹ́rẹ́ oyin wọ́n lè wá sí ọ́fíìsì oyin the king ni olópò yìí nìbàdàn so ẹ lè pè ní sórí nọ́mbà yìí 08090477089999 odidi mẹjọ ẹ ṣeun.
2: Lágelu FM jagaba gbogbo rédíò márùn wọn tó.
3: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì ń bàdàn. Ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbà Nurelé Àkànbí Àrólé Ba Olúyọ̀lé ń bàdàn. Kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua. Senator Sarafadin Abiodun Ali olóyè Adégbèyíká Taofik Alégbòkè CEO. O Solution FM Radio Ibadan. Alhaji Olabi Bunmi Sarafa. OBS USA America. Engineer Adéremi Abbas Oseni. Honorable Stanley Ikulai Olajide Odidi Omo. Àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa ní Bàdìrẹ. Fẹyọ. Rasida Ayinde Merengue King. Alhaji Tayololu Akande Currency. Haji Fata Adi Safakus. Ankara ti wà fún títà ní Bon Photo Junction. Pe nọ́mbà yìí 08032239103. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Báṣe o, aago mẹ́wàá àárọ̀. Nlètò gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní bọ́n fọ́tò.
4: Agídún ní ọ̀rẹ́ mi. Afinju dila to moye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe kolorun mo josu resorti bi ti bo idi ni pe dila re odiju moto meji pere lo to kun bo ka ati Nigerian UC to gbe ka gele lori po feta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh olorun mo ji kun pada ra lowo re scrap ati pe duro na o so wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta don so bed office pelu ilana ntẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́ksọ̀tù kò sí ní tó burú mẹ́ kìí ṣèwọ́ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkànbalẹ̀ akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tó ń sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ntẹ̀lé ní dílọ́ksọ̀tù náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkànbalẹ̀ tí tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa bí n fọ nọ́mbà wọn kó pe wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
5: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ń jí pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lòlé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Country people, the Ember Moto them don't finally land up. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all,

0: ṣe ń rí iṣẹ́ adé kóńgà.
1: Ayé ìgbàlájà mú bá, ayé ìgbàlá mú bá ta, ṣàmù ṣàmù là ìjọ gẹ̀gẹ̀, a máa ìró gbogbo lẹ́rìn àdìyá.
0: Ó ní fọ́ọ̀mù mi máa lòun ti wá. Doctor before doctor. Stephen Oladi Pupo Olaore Owo Moyela Orlando Owode on top High Life Extra.

0: tẹ̀síwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
1: Karalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì, Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn, ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan. Tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà, àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí. Ẹ sì ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà ńlẹ̀, kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rá ni o. Àbẹ́ẹ̀gbọ́, ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 64 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wí pé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí.

0: ọgbọ̀n period ten sọ yìí àwọn oló sponsor yìí gan bá a lẹ ṣe ń ṣe yìí.
1: ọkàn team ni sponsor but a ń gbìyànjú láti má dúró torí iṣẹ́ orin gbogbo ala mọ̀ pé owó ni so inú bí a ṣe ń gbìyànjú láwọn iṣẹ́ míì tá à ń ṣe la fi ń gbé jáde kò sí promoter torí wọn
0: team
1: wà débẹ̀.
0: a rò pé king sọ ni adé máa gbé ilé kan fún yín ni àbí mọ́tò kan.
1: ẹ ká máa wo bàbá náà jẹ kábíyèsí dẹ ni wọn so mo mọ pé ọmọ wọn ló ń kọrin so a máa fi àdúrà ràn wọn lọ́wọ́ torí ẹrù pọ̀ yẹn pé bàbá yìí ṣe king of world beat so ó ṣe ṣe bí a ṣe ṣe jáde ń sìn pé àwọn ẹlòmíì náà ti ṣe irú ẹ̀ so ẹrù pọ̀ ọmọ tí bàbá bí pọ̀ ṣùgbọ́n à ń gbàdúrà kọlọ́n kó jẹ́ kán rántí wa.
0: kọlọ́n jẹ́ kán rántí yín.
1: bẹ́ẹ̀ sọ.
0: àmì ẹ ló máa tẹ àtẹ̀jíṣẹ́ sórí facebook wa àròjọ musolókun ẹ jẹ́ ń gbépè kan àbí méjì tẹ́ bá ní àwọn tó bá fẹ́ bá sajide jisco adébáyọ and his national beat tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ láǹfààní láti pè wọlé báyìí. 09123708675 that's the studio line. All right, hello.
2: Hello, sir.
0: Hello, sir.
2: Orí wa Samuel bi to yen ni.
0: E ma wo le sir.
2: E jo kini ajo se ko to wa lo laarin ore wa ye ati Mike Wade. Lo mo ikere ikiti na ni Mike Wade.
1: Ben sir, baba na je fun mi.
0: Baba na je fun yin.
1: Mi o jina si won rara. Ta ba n gbo lowo lo nsin wa ti mo pe ikan lara awon mo lo nsoro.
0: Lo sọ̀rọ̀ báyìí. All right, 09123708675. That's the studio lines. In case you are just joining us. Ati Benlu Oyibo is +23481424991006. All right, we have another caller here. Let's see who is here. Hello.
3: Hello.
0: Hello, sir.
3: Ademola Ademeji láti odò ọ̀nà. Ìrì yín àdẹ̀kẹ́ àlejò wa. Nǹkan ká tó ṣẹlẹ̀ tẹ̀ lè gbàgbé láéláé ní dáadáa iṣẹ́ ọ̀dà ẹ jẹ́ ká mọ̀ ṣe láti gbàtẹ́ ti bẹ̀rẹ̀ sí kọrin.
1: Àdúpẹ́ lọ́wọ́ lọ́rùn.
0: À ń gbọ́ yín.
1: Ohun tí ó múnú mi dùn jù ni first album tí mo ṣe.
0: Ọjọ́ tinú yín dùn jù ni ẹ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: So mi ò lérò torí mo ti gbé títí láti bí 2003 gbà tọ́lọ́ sá máa ṣe mo rí pé mo gbé album yẹn jáde ní 2009 that was awareness series one. Then ohun tó jẹ́ ìbànújẹ́ fún mi jù òun ni ikú ìyàwó mi ní July last year. So ó dùn mí púpọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni.
0: Wọ́n súnmọ́ yín gan ni. Mo rí pé bẹ́ẹ̀ ṣe sọ́gun omi ọkùn fẹ́ bọ́ lójú yín. It is well.

fẹ́mi ni fẹ́lẹ́kánkò ni saxophone ó kọ́ mi ni ọmọọba ìjì adégbèyẹ̀gà oyinwọlé wọ́n bí mi ní ìdílé ọba oyinwọlé fọkọ ìdílé bàbá àti ní ìdílé ọba báṣọrọ ìbá olúyẹ̀lẹ̀ ìdílé ìyá mo ń kọ orin highlight àti ìjà mo ń lọ sí ìlú gbogbo lọ fọkọ padà wálé adúgbò ọlọrun ara àwọn irinṣẹ́ mi ni fẹ́rẹ̀ táǹpẹ̀ ní saxophone àti flute ó fẹ́ fi àsìkò yìí gbàdúrà fún ọmọ wa tó wà ní ìdí ètò yìí victor paris ẹsẹ̀ bìkẹ́ pé kí ọlọ́run kó dúró tìlú ètò ìkọlọ́run bá ṣe tó náà.

talẹ̀ yìí láàrin Haruna Ṣọlá Gbàngà ní àgbà àti Káyọ̀dé Fáṣọlá ẹran ti pé bí ọ̀sẹ̀ bí mẹ́ta sẹ́yìn la gbé àwọn méjèèjì wá ẹnìkan jáwé olúborí náà àwọn méjèèjì mi ò fẹ́ sọ ẹ ti mọ̀ àmọ́ àákọ́ làwọn ò ní gbà

The studio lines are 0912 370 8675.

0912370 8675. Why does when they outside Nigeria now +234 814 249 1006.